nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Àwọn wọ̀nyí lè pè ní ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá ń sọ nípa ìmọ́lẹ̀, ó yẹ kí ó yé wa pé ìmọ́lẹ̀ ni ìdàkejì òkùnkùn. Bí a bá sì ń sọ nípa òkùnkùn, nínú Bíbélì a fi òkùnkùn wé àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé. Bí ó bá jẹ́ wípé o wà nínú àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé yìí, o kìí ṣe ẹni tí ó jẹ́ ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, nítorí wípé o ń gbé nínú òkùnkùn síbẹ̀ síbẹ̀. Bí o bá sì wà lábẹ́ ìsìnrú abẹ́ agbára èṣù, o wà nínú òkùnkùn síbẹ̀ síbẹ̀. Bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, o wà nínú òkùnkùn síbẹ̀ síbẹ̀. Ohun tí a ń sọ ni wípé bí a bá sọ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, lákọ̀ọ́kọ́ ó jẹ́ wípé òtítọ́ ìhìnrere, ìmọ́lẹ̀ ìhìnrere, ẹ̀kọ́ òdodo ìhìnrere ó ti farahàn fún wa. A sì ti gba òtítọ́ àti ẹ̀kọ́ ìhìnrere, èyí ti tan ìmọ́lẹ̀ sí ọkàn wa, nítorí wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ipa ẹsẹ̀ mi. Bí a bá ti gbọ́ ìhìnrere, tí a sì ti jẹ́wọ́ ìhìnrere yìí, tí a ti fi ara wa sí abẹ́ ìṣàkóso ẹ̀kọ́ ìhìnrere, èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí a bá ń fi ẹ̀ṣẹ̀ wé òkùnkùn, a ní láti máa fi ìwà mímọ́ wé ìmọ́lẹ̀. Bí ènìyàn bá wà nínú ìmọ́lẹ̀, ó jẹ́ wípé ó ti gba òtítọ́ òdodo ìhìnrere, ó sì jẹ́ wípé ó rìn nínú ìmọ́lẹ̀ ìwà mímọ́. Ka ẹsẹ̀ yìí, mo gbàgbọ́ wípé yóò yí ọjọ́ bẹ́ẹ̀ lọ nísinsìnyí. Ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá. Ẹni tí ó mú wa yẹ ajé aláìyẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nísinsìnyí ó ti dá ọ lójú bí a ṣe di ẹni tí ó yẹ, nítorí ikú Jésù Kristì fún wa. Ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ọmọ, nínú ogún àwọn ènìyàn mímọ́, nítorí wípé ogún kò sí fún ọ̀tá, ogún kò sí fún ẹni tí ó jìnà réré, ogún kò sí fún àwọn àlejò, ṣùgbọ́n ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ènìyàn mímọ́ wọ̀nyí nìkan ṣoṣo ni ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú òtítọ́ ìhìnrere àti nínú ìwà mímọ́. Nípa ogún tí a jẹ́ alábápín nínú rẹ̀, jẹ́ kí a wo Rómù orí kẹjọ, ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún. Ẹ̀mí tìkára rẹ̀ lè ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ẹ̀mí tìkára rẹ̀, èyí ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí tìkára rẹ̀ lè ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé lẹ́yìn ìgbà tí a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà pẹ̀lú ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, lẹ́yìn ìgbà tí a ti ronúpìwàdà, tí a ti kọ ẹ̀yìn sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa, tí a ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, ẹ̀mí tìkára rẹ̀ lè ń bá ẹ̀mí wa jẹ́rìí láti ìgbà náà wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ǹjẹ́ bí a bá ti di ọmọ, wo ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ àjògún lè àwa, àjògún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristì, bí ó bá ṣe pé àwa bá a jìyà. Bí ó bá ṣe pé àwa bá a jìyà, èyí ni àwọn inúnibí ni tí yóò dìde sí wa, nítorí wípé a di ọmọ Ọlọ́run, ó ní kí a lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. A di àjùmọ̀jogún pẹ̀lú Kristì, nítorí wípé a ti di ọmọ Ọlọ́run. Rántí wípé ìgbà tí a sọ pé a di ọmọ Ọlọ́run, èyí jẹ́ wípé a ti ń rìn nínú ìmọ́lẹ̀ ìhìnrere, a ti ń gbé ìgbésí ayé ìwà mímọ́, èyí tí ó wu Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀, sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú. Wò ó sọ wípé ẹni tí ó tún wa bí. Ìbí titun yìí ni a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀, òun ni a ń pè ní ìgbàlà. Bí a ti tún wa bí, bí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bí a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípa ikú Jésù Kristì fún wa lórí igi àgbélébùú, èyí ni ó jẹ́ kí a di ẹni tí ó ń jogún ohun iyebíye ìyà ẹni pẹ̀kun pẹ̀lú ọmọ Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrin, ó ní àtúnwà bí sínú ogún àìdébàjẹ́.
ati ailabawon ati eyiti ki sha ti ati pi pamọ le orun de yin eyin ti an pamọ ninu agbara olorun nipa igbagbo si igbala ti amura lati fi han ni igba ikehin an so fun awe pe awon kan woyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikeji le logbon je nisisin ye ara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ile isin ni ibi gbogbo opolopo won ni won ko gba isodi mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won ye gbo sugbon ti a so fun ninu awon oro olorun ti a ka won yi ni we pe awon ogun ti a ni lodo olorun awon anfani ti a ni lodo olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won koro awon ti a ti yi igbese aye won pada awon ti won ti di mimo o so wi pe a ti o si le fun won ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o n wa si ile isin sugbon ti o dabi eni we pe a ko ti idari ese re jio o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wi pe ki o sato olorun lo ki o so fun olorun we pe o n fe idariji awon ese re bi olorun ba ti n dariji o bẹni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀ yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́ láti wà ní pépé níwájú ọlọ́run bí a bá ń sọ nípa àwọn ogún ìní bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ ọlọ́run èyí tí paul ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí nínú kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba bá ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn àjèjì kì yóò jogún ìjọba ọlọ́run kí a má ṣe tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba ọlọ́run àwọn ẹsẹ̀ wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹ̀lẹ́sẹ̀ àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ ọlọ́run àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀ ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan ó sọ nípa àwọn aláìṣòótọ́ àwọn àgbèrè àwọn abọ̀rìṣà àwọn panṣágà mo gbàgbọ́ wípé àwọn èdè tí bíbélì lò wọ̀nyí pé ó yẹ ọ dáradára ó ń sọ nípa àwọn aláìlera èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ ó ń sọ nípa àwọn tí ń rèdè òru ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú ó ń sọ nípa àwọn olè ó ń sọ nípa àwọn olójúkòkòrò àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́ kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀ kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú ọlọ́run àwọn tí wọ́n ń jogún pẹ̀lú jésù kristi nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébò ìkíní ìyànipẹ̀kan ìkejì gbogbo àwọn ìlérí ọlọ́run tí a ṣe nínú bíbélì ìkẹta ohun gbogbo lè a sọ fún wa wípé wọn ó jèrè rẹ̀ wọn ó sì jogún rẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì
ti o ye fun ope lodo olorun ki a pada si kolose ori kini kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo olorun nitori kini nitori we pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun bi a ba nso nipa agbara okunkun lese kese ti adamu ati epa ti won ti se si olorun be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye nitori wepe ko si enikeni ninu ara ti o le bo lowo isu lowo agbara okunkun funra re ini afi ma ri wepe gbogbo elese pata pata ni won wa labe agbara isu agbara okunkun o sese ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki o ma fitina enikan eyi ni wepe awon eniyan woyi ko ti iba Jesu Kristi pade awon eniyan woyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan woyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si sese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti ka re nikan bi ko se wepe olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese kokan la nitori oluwa ti tu Jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wipe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wipe ko si eni keni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko sese fun wa nigbaye gan ni aran Jesu Kristi eni ti o ku fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o pi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igbaye gan ni anfani je ti wa nitori oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o li agbara ju o lo bi abawo Isaiah ori kokan din ni adota Isaiah ori kokan din ni adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le olowa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o n ba oja li emi o ba aja eni ti emi o si gba awon omo re la nigbati a ni igbala nigbati adari ese wa je wa nigba yi gan le agba wa kuro labe agbara okunkun a so fun a wi pe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile kuro lowo eni ti a to fun eni ti a to fun nitori ese wa ni esu eni ti a to fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Kristi ti o ko fun wa nitori wipe oni o ni agbara ju esu ju iku tabi ohunkohun lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wipe a gba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 18 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun ki won ki o le gba idariji ese ati ogun
pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú Jésù, ìgbàgbọ́ nínú mi. Ó ń sọ fún wa níhìn wípé bí ìrètí ń wọlé, bẹ́ẹ̀ ni a ń là wá lójú, bẹ́ẹ̀ ni òkùnkùn ń fò lọ, bẹ́ẹ̀ ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú Ọlọ́run. Ó ní kí a lè là wọ́n lójú, ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run. Ó yẹ kí ó yẹ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jẹ ọ́, bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá, bí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì bá ti ń jọba nínú rẹ, wípé a ti dá ọ ní ìdè, a sì ti gbà ọ kúrò lábẹ́ agbára Sàtánì. Bí a bá wo Hebrew 2:2, ó ń sọ nípa nǹkan kan náà fún wa, nípa ìdáǹdè, nípa ìgbàlà, nípa ìtúsílẹ̀ tí a ní. Hebrew 2:14. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábápín ara ohun ẹ̀jẹ̀, mo tún fẹ́ràn létí lẹ́ẹ̀kan sí i, èyí kò sí fún àwọn ẹrú ẹ̀ṣẹ̀, èyí kò sí fún àwọn àjèjì, àwọn tí wọ́n jẹ́ àjèjì sí Kristi, àjèjì sí Ọlọ́run, èyí kò sí fún àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀. Síbẹ̀síbẹ̀, ó ń sọ àwọn ohun ìní, àwọn ogún ìní, àwọn ohun tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ṣe àjọpín rẹ̀. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun pẹ̀lú ti ṣe alábápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú, pa ẹni tí ó ní agbára ikú run, èyí ni èṣù. À ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí Jésù Kristì kú lórí igi àgbélébó, wípé ó tàjẹ rẹ̀ sílẹ̀ fún wa, ó fi ara rẹ̀ rúbọ fún wa, ẹbọ tí Ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye, wípé nípa ẹbọ yìí, nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí, ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù, kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú, nítorí wípé ó ti pa agbára rẹ̀ run. Nínú ẹsẹ̀ 15, kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Àwọn mìíràn, wọ́n ti sọ ara wọn di ẹrú èṣù nípa wípé wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ogun èṣù, pẹ̀lú àwọn agbára èṣù. Ṣùgbọ́n ń sọ wípé bí o bá sábẹ́ agbára Ọlọ́run, bí o bá sí abẹ́ ààbò tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ohun tí ó ṣe ní orí igi àgbélébó, wípé yóò gbà ọ́ kúrò nínú àwọn nǹkan tí o ti jẹ́jẹ́, wípé bóyá títí ayé, bóyá títí ikú, wípé o wà lábẹ́ agbára Sàtánì, nítorí wípé àwọn tí wọ́n ti ní ìdáǹdè, àwọn tí wọ́n ti ní ìgbàlà, àwọn ni a gbà pátápátá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Láti ní ìdáǹdè túmọ̀ sí wípé kí a yọ wá kúrò nínú ewu, ó sì túmọ̀ sí wípé bí a ti ń yọ wá kúrò nínú ewu yìí, kí a fà wá mọ́ ọ̀dọ̀ ara Jésù Kristì. Nípa ìjìyà àti ikú Kristì, a ti já gbà kúrò lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn. Nígbà tí a di àtúnbí, ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí. Báyìí, a ní láti mọ ẹ̀tọ́ wa, kí a sì dúró lórí ẹ̀tọ́ wa, kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun. A ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́. Ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jésù Kristì. Ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìkẹta, Kolosse 1:13, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Rántí wípé nígbà tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, a wà nínú aginjù, a ń gbé nínú aginjù, a ń gbé nínú ibi tí Bíbélì pè ní ilẹ̀ iyọ̀ tí ẹnikẹ́ni kìí gbé. Nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀, a wà lábẹ́ Sàtánì, ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ Ọlọ́run, a ṣe wà nípò. A mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé. A mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré, ìlú tí a kò ti ní àlàáfíà,
amu wa sinu ijoba Olorun ijoba ayanfe omo re amu akuro ninu wahala ti atini tele tele idale bi ti atini tele tele amu wa si odo Jesu Christi nitori wo pe ati so wa di omo eyi ye fun idupe nitori na ni Paul apostle fi so we pe o ye ki a ma dupe lowo Olorun baba nitori wo pe o ti si wa ni ipo kuro ninu ijoba okunkun o si ti mu wa wa si ijoba ayanfe omo re ninu Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le ma rin ni yiye olorun eni ti o npe yin sinu ijoba ati ogo o ti kara re o ye ki o ye wa we pe bi abatin di omo Olorun be ni anko egbe okunkun sile nitori kini nitori pe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi abatin di omo Olorun be ni anko egbe awon omo ti sile nitori kini nitori pe ase wa nipo amu wa kuro ninu aginjo amu wa sile bi abatin di omo Olorun be ni anfi iwa kiwa be ni anfi sile nitori kini nitori pe ati yo wa kuro ninu egbe awon ti o je ajiji si Olorun ati ajiji si Kristi ati so wa di omo Olorun asini alaafia pelu re oni eni ti npe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu Corinthians 2 ori kefa ese iketadinlogun si ese ikejidinlogun eni ojuse ti wa bi Olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginjo si ile ati kuro ninu egbe awon ajiji ti ati di omo Olorun eyi ni ojuse wa Corinthians 2 ori kefa lati ese iketadinlogun nitorina ejade kuro laarin won nitorina ejade kuro ni laarin awon aborisa nitorina ejade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitorina ejade kuro ninu awon tin se afe aye nitorina ejade kuro ninu awon elese laarin awon elese ke si yara yin si oto le Oluwa wi ke ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le Oluwa Olodumare wi ninu Peteru kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri sugbon nisisin yi eyin di eniyan Olorun eyin ti ko ri anugba ri sugbon nisisin yi e ti ri anugba olofe mo be yin bi alejo ati bi ero lati fa seyin kuro ninu ife kufe ara ti nba okan jagun lati fa kuro ninu ife kufe ara ti nba okan jagun o so wi pe nigba kan ri a ki se eniyan Olorun sugbon nisisin yi ati se wa nipo pada ati di eniyan Olorun nigba kan ri a ko ri anugba sugbon nisisin nitori pe ati dari ese wa je wa nitori pe ati gba Jesu Kristi gbo nitori pe ati di eni igbala ati si wa nipo pada nisisin bi a ko ti le ri anugba tele tele ri ati ri anugba nisisin yi o so wi pe ati di iran awon ti o mo Olorun wese ikesan sugbon eyin ni iran ti ayan olu alofa orile ede mimo eni eniyan oto ki eyin ki o le fi ola nla eni ti o pe eyin jade kuro ninu okunkun sinu imole iyanu re han ati se wa nipo pada ki a gbe igbesi aye ti o ye ipo ti a wa nisisiyi ohun ikerin ti o ye fun ope ti Paul apostle ti o fenu kan ninu eko wa Kolose ori kini wa ni Kolose ori kini ese ikerin la ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese eyi ni a pe ni irapada ati ni irapada okan wa ninu Efeso
orí kìíní ẹsẹ̀ ìkeje nínú ẹni tí

iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú titun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kínní orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, a kò tí ì ṣí ní kò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, ó jẹ́ wípé a kò tí ì ṣí ní kò padà kúrò lábẹ́ agbára òkùnkùn, agbára èṣù, sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi, ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà, kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ẹnikẹ́ni tí ì bá jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan, ni ó máa ń sọ wípé òun dẹ̀ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbáàjẹ́ àlùfáà tí ó ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan, ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá. Kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé Bíbélì wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, tàbí òun tilẹ̀ ti di àtúnbí, lè ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìyá, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ wa, ẹ̀ṣẹ̀ tí kò lẹ̀ mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀, ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún nítòótọ́. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ títa ni, tí èṣù ni, nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ̀ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run wọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, ẹnikẹ́ni tí a ti tún bí, ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run, ẹnikẹ́ni tí a ti ṣínápò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa Ọlọ́run òbí. Bí a bá ti di àtúnbí, bí a bá ti yí wa padà, bí a bá ti rà wá padà, kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá, kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá. Nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹwàá, nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ò bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn ni, lè Olúwa wí, èmi ò fi òfin mi sínú wọn, Èmi ò sì kọ́ sí wọn lé ọkàn, èmi ò sì máa jẹ́ Ọlọ́run wọn, wọn ò sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù. Kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa, nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà, nítorí èmi ò ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti di ẹni ìgbàlà, ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀, ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i, kí a wo àwọn tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lì ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́, ẹ̀mí oore.

ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósì orí kínní láti ẹsẹ̀ ìkejìlá, ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́, kí a sì ní ìṣìpẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run. A ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké. A ń dúpẹ́ pé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀, ó máa ń ṣe bẹ́ẹ̀. A ń dúpẹ́ pé Ọlọ́run kì í yí padà. A tún dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébùú, a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà. A sì tún ń dúpẹ́ pé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara. A ń dúpẹ́ fún gbogbo, ṣùgbọ́n o mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé ó yẹ kí a dúpẹ́ fún ìkíní, nítorí wípé ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ó yẹ kí o ronú lónìí. Ó yẹ kí o wo àwọn oore tí Ọlọ́run ṣe fún ọ. Bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ, ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ó yẹ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, nítorí wípé ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ó yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà, èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́. Ìkẹta, nítorí wípé a ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là, a ti mú ọ wá sí ìjọba Ọlọ́run, a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, ẹni tí àwa ní ìdáǹde, nínú ẹni tí àwa ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, o sì ti di ẹni ìgbàlà, o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere, ó yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí í ṣe. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébùú. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là? Ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti dá ọ ní ìdè? Ṣé a ti gbà ọ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ. Ó jẹ́ agbára rẹ, ó jẹ́ ipá rẹ. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú aginjù? O ti wá sínú ilé Ọlọ́run, o ti wà nínú ìjọba Ọlọ́run, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà? O ti kúrò láàrin àwọn àjèjì, o ti di ọmọ nínú ilé, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

0: Ìrere ti Máàkù, orí ìkẹjọ. Ní ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi, tí wọn kò sí ní oúnjẹ, Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé, àánú ìjọ ènìyàn ń ṣe mí nítorí tí ó di ijọ́ mẹ́ta ní ìsinsìnyí tí wọ́n ti wà lọ́dọ̀ mi, wọn kò sí ní ohun tí wọn ó jẹ. Bí èmi bá sì rán wọn lọ sí ilé wọn ní ebi, àárẹ̀ yóò mú wọn ní ọ̀nà. Nítorí nínú wọn ti ọ̀nà jíjìn wá, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì dá lóhùn wípé, níbo ni a ó gbé ti lè fi àkàrà tí àwọn ènìyàn wọ̀nyí lọ́rùn ní aginjù yìí? Ó sì bí wọn léèrè wípé ìṣù àkàrà mélòó ni ẹ̀yìn ní? Wọ́n sì wípé méje. Ó sì pàṣẹ kí àwọn ènìyàn jókòó ní ilẹ̀. Ó sì mú ìṣù àkàrà méje náà, ó dúpẹ́, ó bù ú, ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọn kí ó gbé e kalẹ̀ níwájú wọn. Wọ́n sì gbé e kalẹ̀ níwájú àwọn ènìyàn, wọ́n sì ní ẹja kéékèèké díẹ̀, ó sì súre, ó sì ní kí a fi wọn síwájú wọn pẹ̀lú. Wọ́n sì jẹ, wọ́n sì yó, wọ́n sì kó àjẹkù tí ó kù jọ agbọ̀n méje. Àwọn tí ó jẹ tó ìwọ̀n ẹgbàajì ènìyàn, ó sì rán wọn lọ. Lójú kan náà, ó sì wọ ọkọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì wá sí apá ìhà Dalmanuta. Àwọn Farisi sì jáde wá, wọ́n bẹ̀rẹ̀ sí bí léèrè, wọ́n ń fẹ́ àmì láti ọ̀run wá lọ́wọ́ rẹ̀, wọ́n ń dán an wò. Ó sì kẹ́dùn gidigidi nínú ọkàn rẹ̀, ó sì wí pé, èé ṣe tí ìran yìí fi ń wá àmì? Lóòótọ́ ni mo wí fún yín, kò sí àmì tí a ó fi fún ìran yìí. Ó sì fi wọ́n sílẹ̀, ó sì tún bọ́ sínú ọkọ̀ rí kọjá lọ sí apá kejì. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbàgbé láti mú àkàrà lọ́wọ́, wọn kò sì ní ju ìṣù àkàrà kan nínú ọkọ̀ pẹ̀lú wọn. Ó sì kìlọ̀ fún wọn wípé, ẹ kíyèsára, kí ẹ máa ṣọ́ra nítorí ìwúkàrà àwọn Farisi àti ìwúkàrà Hẹ́rọ́dù. Wọ́n sì ń bá ara wọn ṣe àròyé wípé, nítorí tí àwa kò mú àkàrà lọ́wọ́ ni. Nígbà tí Jésù sì mọ̀, ó wí fún wọn pé, èé ṣe tí ẹ̀yin fi ń ṣàròyé pé ẹ̀yin kò ní àkàrà lọ́wọ́? Ẹ̀yin kò tíì kíyèsí títí di ìsinsìnyí, ẹ kò sì tíì wòye, ẹ̀yin sì ní ọkàn líle títí di ìsinsìnyí. Ẹ̀yin ní ojú, ẹ̀yin kò sì ríran, ẹ̀yin ní etí, ẹ̀yin kò sì gbọ́ràn, ẹ̀yin kò sì rántí. Nígbà tí mo bu ìṣù àkàrà márùn-ún láàrin 1,500 ènìyàn, agbọ̀n mélòó ni ó kún fún àjẹkù tí ẹ̀yin kójọ? Wọ́n sì wí fún un pé, 12. Àti nígbà ìṣù àkàrà méje láàrin 7,000 ènìyàn, agbọ̀n mélòó ni ó kún fún àjẹkù tí ẹ̀yin kójọ? Wọ́n sì wí pé, 7. Ó sì wí fún wọn pé, èé àti ṣe tí kò fi yé yín? Ó sì wá sí Bethsaida, wọ́n sì mú afọ́jú kan wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó fi ọwọ́ kàn án. Ó sì mú afọ́jú náà lé ọwọ́, ó sì fà á jáde lọ sẹ́yìn ìlú. Nígbà tí ó sì tutọ́ sí i lójú, tí ó sì gbé ọwọ́ rẹ̀ lé, ó bi léèrè bí orí ohunkóhun. Ó sì wòkè, ó sì wí pé, mo rí àwọn ènìyàn dàbí igi, wọ́n rìn. Lẹ́yìn èyí ni, ó sì tún fi ọwọ́ kàn án lójú, ó sì mú kí ó wòkè, ó sì sàn, ó sì rí gbogbo ènìyàn gbangba. Ó sì rán padà lọ sí ilé rẹ̀ wípé, má ṣe lọ sí ìlú, kí o má sì sọ fún ẹnikẹ́ni ní ìlú. Jésù sì jáde àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí àwọn ìletò Kesaria Filipi. Ó sì bẹ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè lé ọ̀nà, ń wí fún wọn pé, ta ni àwọn ènìyàn ń fi mí pè? Wọ́n sì dáhùn wípé, Yohánù Bàptìstì. Ẹlòmíràn sì wípé, Èlíjà. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn wípé, ọ̀kan nínú àwọn wòlíì. Ó sì bí wọn pé, ṣùgbọ́n ta ni ẹ̀yìn ń fi mí pè? Pétérù sì dáhùn, ó sì wí fún wọn pé, ìwọ ni Kristi náà. Ó sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ̀rọ̀ òun fún ẹnìkan. Ó sì bẹ̀rẹ̀ sí kọ́ wọn pé, ọmọ ènìyàn kò lè ṣàìmájìyà ohun púpọ̀, a ó sì kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé, a ó sì pa á, lẹ́yìn ijọ́ mẹ́ta yóò sì jíǹde. Ó sì sọ ọ̀rọ̀ náà ní gbangba. Pétérù sì mú, ó bẹ̀rẹ̀ sí bá wí, ṣùgbọ́n ó yí padà, ó sì wo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì bá Pétérù wí, ó ní, kúrò lẹ́yìn mi, Sátani, nítorí tí ìwọ kò ro ohun ti Ọlọ́run bí kò ṣe ohun ti ènìyàn. Ó sì pe ìjọ ènìyàn sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó wí fún wọn pé, bí ẹnikẹ́ni bá fẹ́ tọ̀ mí lẹ́yìn, kí ó sé ara rẹ̀, kí ó sì gbé àgbélébu rẹ̀, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là, yóò sọnù, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ ẹ̀mí rẹ̀ nù nítorí èmi àti nítorí ìhìnrere, òun náà ni yóò gbà á là. Nítorí pé èrè kí ni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù, tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ̀? Nítorí ẹnikẹ́ni tí ó bá ti jú mi àti ọ̀rọ̀ mi ní ìrànpa ṣága àti ẹlẹ́ṣẹ̀ yìí, òun náà pẹ̀lú ni ọmọ ènìyàn yóò ti jù rẹ̀ nígbà tí ó bá dé nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Máàkù, orí ìkẹsàn-án. Ó sì wí fún wọn pé, lóòótọ́ ni mo wí fún yín, ẹlòmíràn wà nínú àwọn tí ó dúró níhìn-ín yìí tí kì yóò tọ ikú wò títí wọn ó fi rí tí ìjọba Ọlọ́run yóò fi dé pẹ̀lú agbára.

0: pẹ́ra. Lẹ́yìn ijọ́ mẹ́fà, Jésù sì mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù, ó sì mú wọn lọ sórí òkè gíga ní apá kan, àwọn nìkan. Ara rẹ̀ sì yí padà níwájú wọn. Aṣọ rẹ̀ sì di dídán, ó sì funfun gidigidi. Àpọ̀ṣọ kan ní ayé kò lè fọ aṣọ fún bí irú rẹ̀. Èlíjà pẹ̀lú Mósè sì farahàn fún wọn, wọ́n sì ń bá Jésù sọ̀rọ̀. Pétérù sì dáhùn, ó sì wí fún Jésù pé, olùkọ́ni, ó dára fún wa láti máa gbé yín yìí, sì jẹ́ kí á pa àgọ́ mẹ́ta, ọ̀kan fún ọ, àti ọ̀kan fún Mósè, àti ọ̀kan fún Èlíjà. Òun kò sáà mọ èyí tí ìbá wí, nítorí ẹ̀rù bà wọ́n gidigidi. Ìkùkù kan sì wá, ó sì jìbò wọ́n, ohun kan sì ti inú ìkùkù náà wá, ó ní, èyí yìí ni àyànfẹ́ ọmọ mi, ẹ máa gbọ́ tirẹ̀. Lójijì, nígbà tí wọ́n sì wòye ká, wọn kò sì rí ẹnìkan mọ́, bí kò ṣe Jésù nìkan pẹ̀lú ara wọn. Bí wọ́n sì ti ń ti orí òkè sọ̀kalẹ̀, ó pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ ohun tí wọ́n rí fún ẹnìkan, bí kò ṣe ìgbà tí ọmọ ènìyàn bá ti jíǹde kúrò nínú òkú. Wọ́n sì fi ọ̀rọ̀ náà pamọ́ sínú ara wọn. Wọ́n sì ń bi ara wọn léèrè kí ni àjíǹde kúrò nínú òkú ìbàjẹ́. Wọ́n sì bi léèrè wípé èéṣe tí àwọn akọ̀wé fi ń wípé Èlíjà ni yóò tètè kọ dé. Ó sì dáhùn, ó sì wí fún wọn pé lóòótọ́ ni Èlíjà yóò tètè kọ dé, yóò sì mú nǹkan gbogbo padà sí ipò, àti gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nípa ti ọmọ ènìyàn pé kò lè ṣàìmájì yẹun púpọ̀, àti pé a ó sì kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n mo wí fún yín pé Èlíjà ti déná, wọ́n sì ti ṣe ohunkóhun tí ó wù wọ́n sí gẹ́gẹ́ bí a ti kọ̀wé nípa rẹ̀. Nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọ́n rí ìjọ ènìyàn púpọ̀ lọ́dọ̀ wọn, àwọn akọ̀wé sì ń bi wọ́n léèrè ọ̀ràn. Lọ́gán, nígbà tí gbogbo ènìyàn sì rí, ẹnu sì yà wọ́n gidigidi, wọ́n sì sáré tọ̀ ọ́, wọ́n kí i, ó sì bí àwọn akọ̀wé wípé kí ni ẹ̀yin ń béèrè lọ́wọ́ wọn. Ọ̀kan nínú ìjọ ènìyàn náà sì dáhùn wípé, olùkọ́ni, mo mú ọmọ mi tí ó ní odi ẹ̀mí tọ̀ ọ́ wá, níbikíbi tí ó bá gbé sì mu, a sì máa nà án tàntàn, wọn a sì máa yọ ìfófó ní ẹnu, a sì máa pa yín keke, a sì máa dákú. Mo sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ kí wọ́n lé e jáde, wọn kò sì lè ṣe é. Ó sì dá wọn lóhùn, ó sì wí pé ìran aláìgbàgbọ́ yìí, èmi ó ti bá yín gbé pẹ́tó, èmi ó sì ti mú sùúrù fún yín pẹ́tó, ẹ mú un wá sọ́dọ̀ mi. Wọ́n sì mú un wá sọ́dọ̀ rẹ̀, nígbà tí ó sì rí lójú kan náà, ẹ̀mí náà nà án tàntàn, ó sì ṣubú lulẹ̀, ó sì ń fi ara yílẹ̀, ó sì ń yọ ìfófó ní ẹnu. Ó sì bí bàbá rẹ̀ léèrè wípé ó ti pẹ́ tó tí èyí ti dé sí, ó sì wípé láti kékeré ni. Nígbàkúgbà ní sì máa gbé sọ sínú iná àti sínú omi láti parun, ṣùgbọ́n bí ìwọ bá lè ṣe ohunkóhun, ṣàánú fún wa kí o sì ràn wá lọ́wọ́. Jésù sì wí fún un pé bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Lójú kan náà, bàbá ọmọ náà kígbe ní ohun rárá, ó sì fi omijé wípé, Olúwa, mo gbàgbọ́, ran àìgbàgbọ́ mi lọ́wọ́. Nígbà tí Jésù sì rí pé ìjọ ènìyàn ń sáré wọ́jọpọ̀, ó bá ẹ̀mí àìmọ́ náà wí, ó wí fún un pé ìwọ di àti adití ẹ̀mí, mo pàṣẹ fún ọ jáde lára rẹ̀, kí ìwọ má ṣe wọ inú rẹ̀ mọ́. Òun sì kígbe sókè, ó sì nà án tàntàn, ó sì jáde lára rẹ̀. Ọmọ náà sì dàbí ẹni tí ó kú, tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi wípé ó kú, ṣùgbọ́n Jésù mú un ní ọwọ́, ó sì fà á sókè, òun sì dìde. Nígbà tí ó sì wọ ilé, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bi léèrè níkọ̀kọ̀ wípé, èéṣe tí àwa kò fi lè lé e jáde? Ó sì wí fún wọn pé irú èyí kò lè ti pa nǹkan jáde bí kò ṣe nípa àdúrà àti àwẹ̀. Wọ́n sì ti ibẹ̀ kúrò, wọ́n sì kọjá láàrin Galilee, òun kò sì fẹ́ kí ẹnikẹ́ni mọ̀. Nítorí ó kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì wí fún wọn pé a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́, wọn ó sì pa á. Lẹ́yìn ìgbà tí a bá sì pa á tán, yóò jíǹde ní ijọ́ kẹta. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò yé wọn, ẹ̀rù sì bà wọ́n láti bí i léèrè. Ó sì wá sí Kapanaamu, nígbà tí ó sì wà nínú ilé, ó bi wọ́n léèrè wípé kí ni ohun tí ẹ̀yin ń bá ara yín jiyàn sí ní ọ̀nà. Ṣùgbọ́n wọ́n dákẹ́, nítorí wọ́n ti ń bá ara wọn jiyàn pé ta ni ẹni tí ó pọ̀ jù. Ó sì jókòó, ó sì pe àwọn méjìlá náà, ó sì wí fún wọn pé bí ẹnikẹ́ni bá ń fẹ́ ṣe ẹni iwájú, òun náà ni yóò ṣe ẹni ìkẹyìn gbogbo wọn àti ìránṣẹ́ gbogbo wọn. Ó sì mú ọmọ kékeré kan, ó fi í sáàrin wọn. Nígbà tí ó sì gbé e sí apá rẹ̀, ó wí fún wọn pé ẹnikẹ́ni tí ó bá gba ọ̀kan nínú irú àwọn ọmọ kékeré wọ̀nyí ní orúkọ mi, ó gbà mí. Ẹnikẹ́ni tí ó bá sì gbà mí, kì í ṣe mí ni ó gbà, ṣùgbọ́n ó gba ẹni tí ó rán mi. Jóhánù sì dá a lóhùn, ó wí pé olùkọ́ni, àwa rí ẹnìkan fi orúkọ rẹ lé àwọn ẹ̀mí èṣù jáde, òun kò sì tọ̀ wá lẹ́yìn, àwa sì dá a lẹ́kun nítorí tí kò tọ̀ wá lẹ́yìn. Jésù sì wí pé ẹ má ṣe dá a lẹ́kun mọ́, nítorí kò sí ẹnìkan tí yóò ṣe iṣẹ́ agbára ní orúkọ mi, tí ó sì lè yára sọ ibi sí mi, nítorí ẹni tí kò bá kọ ojú ìjà sí wa, ó wà ní ìhà tiwa. Nítorí ẹnikẹ́ni tí ó bá fi ago mi fún yín mu ní orúkọ mi, nítorí tí ẹ̀yin jẹ́ ti Kristi, lóòótọ́ ni mo wí fún yín, òun kì yóò pàdánù èrè rẹ̀ bí ó ti wù kí ó rí. Ẹnikẹ́ni tí ó bá sì mú kí ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí tí ó gbà mí gbọ́kọsẹ̀, ó sàn fún kí a sọ ọlọ ńlá mọ́ lé ọrùn, kí a sì sọ ọ sínú omi òkun. Bí ọwọ́ rẹ bá sì mú ọkọsẹ̀ kí e kúrò, ó sàn fún ọ kí o ṣe akéwọ́ lọ sí ibi ìyè, yóò kí o ní ọwọ́ méjèèjì kí o lọ sí ọ̀run àpáàdì sínú iná àjẹ́ òkú. níbi tí kòkòrò wọn kìí kú tí iná náà kìí sì kú. Bí ẹsẹ̀ rẹ bá sì mú ọkọ sẹ̀, kí e kúrò, ó sàn fún ọ kí o ṣe akẹ́sẹ̀ lọ sí ibi ìyẹ̀, ju kí o ní ẹsẹ̀ méjèèjì kí a gbé ọsọ sí ọ̀run àpáàdì sínú iná àjí òkú, níbi tí kòkòrò wọn kìí kú tí iná náà kìí sì kú. Bí ojú rẹ bá sì mú ọkọ sẹ̀, yọ ọ́ jáde, ó sàn fún ọ kí o lọ sí ìjọba Ọlọ́run ní olójú kan, ju kí o ní ojú méjèèjì kí a gbé ọsọ sínú iná ọ̀run àpáàdì níbi tí kòkòrò wọn kìí kú tí iná náà kìí sì kú. Nítorí pé olúkúlùkù ni a fi iná dùn àti gbogbo ẹbọ ni a sì fi iyọ̀ dùn. Iyọ̀ dára, ṣùgbọ́n bí iyọ̀ bá sọ agbára rẹ̀ nù, kí ni ó fi mú dùn? Ẹ ní iyọ̀ nínú ara yín, kí ẹ sì máa wà ní àlàáfíà láàrin ara yín. Ìrere ti Máàkù, orí ìkẹwàá. Ó sì dìde kúrò níbẹ̀, ó sì wá sí ẹkùn Jùdíà níhà òkè odò Jọ́dánì. Àwọn ènìyàn sì tún tọ̀ ọ́ wá. Bí ìṣe rẹ̀ ti rí, ó sì tún kọ́ wọn. Àwọn Farisí sì tọ̀ ọ́ wá, wọ́n ń dán an wò, wọ́n sì bí i léèrè wípé, ó tọ́ fún ọkùnrin kí ó fi aya rẹ̀ sílẹ̀? Ó sì dáhùn, ó sì wí fún wọn pé, àṣẹ kí ni Mósè pa fún yín? Wọ́n sì wí pé, Mósè yí ọ̀dà fún wa láti kọ ìwé ìkọsílẹ̀ fún un kí a sì fi sílẹ̀. Jésù sì dá wọn lóhùn, ó sì wí fún wọn pé, nítorí líle àyà yín ni ó ṣe kọ irú òfin yìí fún yín. Ṣùgbọ́n láti ìgbà tí ayé ti sẹ̀, Ọlọ́run dá wọn ní akọ àti abo. Nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, tí yóò sì fara mọ́ aya rẹ̀. Àwọn méjèèjì a sì di ara kan. Nítorí náà, wọn kì í ṣe méjì mọ́ bí kò ṣe ara kan. Nítorí náà, ohun tí Ọlọ́run bá so ṣọ̀kan, kí ènìyàn kí ó má ṣe yà wọ́n. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tún bi ìlérè ọ̀ràn kan náà nínú ilé. Ó sì wí fún wọn pé, ẹnikẹ́ni tí ó bá fi aya rẹ̀ sílẹ̀, tí ó bá sì gbé òmíràn ní ìyàwó, ó ṣe panṣágà sí i. Bí obìnrin kan bá sì fi ọkọ rẹ̀ sílẹ̀, tí a bá sì gbé e ní ìyàwó fún ẹlòmíràn, ó ṣe panṣágà. Wọ́n sì gbé àwọn ọmọ ọwọ́ tọ̀ wá kí ó lè fi ọwọ́ tọ́ wọn. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bá àwọn tí ó gbé wọn wá wí. Ṣùgbọ́n nígbà tí Jésù rí i, inú bí i, ó sì wí fún wọn pé, ẹ jẹ́ kí àwọn ọmọ kékeré kí ó wá sọ́dọ̀ mi, ẹ má sì ṣe dá wọn lẹ́kun, nítorí tí irú wọn ni ìjọba Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí kò bá gba ìjọba Ọlọ́run bí ọmọ kékeré, kì yóò lè wọ inú rẹ̀ bí ó ti wù kí ó rí. Ó sì gbé wọn sí apá rẹ̀, ó gbé ọwọ́ rẹ̀ lé wọn, ó sì súre fún wọn. Bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà, ẹnìkan sáré tọ̀ wá, ó sì kúnlẹ̀ fún, ó bi léèrè wípé, olùkọ́ ni rere, kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún ìyà àìnípẹ̀kun? Jésù sì wí fún un pé, èé ṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere? Ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan, èyí ni ilé Ọlọ́run. Ìwọ sáà mọ òfin, má ṣe panṣágà, má ṣe pànìyàn, má ṣe jalè, má ṣe jẹ́rìí èké, má ṣe rẹni jẹ, bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ. Ó sì dáhùn, ó sì wí fún un pé, olùkọ́ ni, gbogbo nǹkan wọ̀nyí ni èmi ti ń kíyèsí láti ìgbà ìwé mi wá. Nígbà náà ni Jésù sì wò ó, ó fẹ́ràn rẹ̀, ó sì wí fún un pé, ohun kan ni ó kù ọ́ kù, lọ ta ohunkóhun tí o ní kí o sì fi fún àwọn tálákà, ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run, sì wá, gbé àgbélébùú kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà, ó sì jáde lọ ní ìbìnújẹ́. Nítorí tí ó lé ọ̀rọ̀ púpọ̀, Jésù sì wò yíká, ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, yóò ti ṣòro tó fún àwọn tí ó ní ọ̀rọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ẹnu sì ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n Jésù tún dáhùn wí fún wọn pé, ẹ̀yin ọmọ, yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ó rọrùn fún ìbákasí ẹ láti wọ ojú abẹ́rẹ́ jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Ẹnu sì yà wọ́n rí kọjá, wọ́n sì ń bá ara wọn sọ wípé, ǹjẹ́ ta ni wà lè là? Jésù sì wò wọ́n, ó wí pé, ènìyàn ni èyí kò lè ṣeé ṣe fún, ṣùgbọ́n kì í ṣe fún Ọlọ́run, nítorí ohun gbogbo ni ṣíṣe fún Ọlọ́run. Nígbà náà ni Pétérù bẹ̀rẹ̀ sí wí fún un pé, ó, àwa ti fi gbogbo nǹkan sílẹ̀, àwa sì tọ̀ ọ́ lẹ́yìn. Jésù sì dáhùn, ó wí pé, lóòótọ́ ni mo wí fún yín, kò sí ẹni tí ó fi ilé sílẹ̀, tàbí arákùnrin, tàbí arábìnrin, tàbí bàbá, tàbí ìyá, tàbí aya, tàbí ọmọ, tàbí ilẹ̀ nítorí mi àti nítorí ìyìn rere. Ṣùgbọ́n ní ìsinsìnyí, ní ayé yìí, òun ó sì gba ọgọ́rọ̀ ọ̀run, ilé, àti arákùnrin, àti arábìnrin, àti ìyá, àti ọmọ, àti ilẹ̀ pẹ̀lú inúnibíni, àti ní ayé tí ń bọ̀, ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó ṣíwájú ni yóò kẹ́yìn, àwọn tí ó kẹ́yìn ni yóò sì ṣíwájú. Wọ́n sì wà lé ọ̀nà, wọ́n ń gòkè lọ sí Jerusalemu. Jésù sì ń lọ níwájú wọn. Ẹnu sì yà wọ́n, bí wọ́n sì ti ń tọ̀ lẹ́yìn, ẹ̀rú bà wọ́n. Ó sì tún mú àwọn méjìlá, ó bẹ̀rẹ̀ sí sọ gbogbo ohun tí a ó ṣe sí i fún wọn, wípé, ṣáwo, àwa ń gòkè lọ sí Jerusalemu, a ó sì fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé lọ́wọ́. Wọ́n sì dá a lẹ́bi ikú, wọ́n sì fi ilé àwọn kèfèrí lọ́wọ́, wọ́n sì fi ṣe ẹlẹ́yà, wọ́n sì nà án, wọ́n sì tutọ́ sí i lára, wọ́n sì pa á. Ní ìjọ kẹta yóò sì jíǹde. Jákọ́bù àti Jòhánù, àwọn ọmọ Sebedé sì wá sọ́dọ̀ rẹ̀ wípé, olùkọ́ni, àwa ń fẹ́ kí ìwọ kí o ṣe ohunkóhun tí àwa bá béèrè lọ́wọ́ rẹ fún wa. ó sì bí wọn léèrè pé kí ni ẹ̀yin ń fẹ́ kí èmi kí ó ṣe fún yín. Wọ́n sì wí fún un pé fi fún wa kí àwa kí ó lè jókòó, ọ̀kan ní ọwọ́ ọ̀tún rẹ àti ọ̀kan ní ọwọ́ òsì rẹ nínú ògo rẹ. Ṣùgbọ́n Jésù wí fún wọn pé ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè. Ẹ̀yin lè mú ago tí èmi mu tàbí kí a fi baptísímù tí a fi baptísí mi baptísí yín. Wọ́n sì wí fún un pé àwa lè ṣe é. Jésù sì wí fún wọn pé lóòótọ́ ni ẹ̀yin ó mú ago tí èmi mu àti baptísímù tí a fi baptísí mi ni a fi baptísí yín. Ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún mi àti ní ọwọ́ òsì mi kìí ṣe ti èmi láti fi fúnni, bí kò ṣe fún àwọn ẹni tí a ti pèsè rẹ̀ sílẹ̀. Nígbà tí àwọn mẹ́wàá ìyókù gbọ́, wọ́n bẹ̀rẹ̀ sí bínú sí Jákọ́bù àti Jòhánù. Ṣùgbọ́n Jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé ẹ̀yin mọ̀ pé àwọn tí a ń kà sí olórí àwọn kèfèrí a máa lo ipa lórí wọn àti àwọn ẹni ńlá wọn a máa fi ọlá tẹrí wọn ba, ṣùgbọ́n kì yóò rí bẹ́ẹ̀ láàrin yín. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ tóbi láàrin yín, òní yóò ṣe ìránṣẹ́ yín, àti ẹnikẹ́ni nínú yín tí ó bá fẹ́ ṣe olórí, òní yóò ṣe ọmọ ọ̀dọ̀ gbogbo yín. Nítorí ọmọ ènìyàn tìkálà rẹ̀ kò ti wá kí àbá máa ṣe ìránṣẹ́ fún, bí kò ṣe láti máa ṣe ìránṣẹ́ fún ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Wọ́n sì wá sí Jericho, bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn. Bátímíò afọ́jú, ọmọ Tímíò jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni, ó bẹ̀rẹ̀ sí kígbe lóhùn rárá wípé, Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Ọ̀pọ̀lọpọ̀ sì ń bá wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n òun sì kígbe sí jù bẹ́ẹ̀ lọ pé, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Jésù sì dẹ̀sẹ̀ dúró, ó sì pàṣẹ pé kí a pè é wá. Wọ́n sì pe afọ́jú náà, wọ́n wí fún un pé, "Túju ká, dìde, ó ń pè ọ́." Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde, ó sì tọ́ Jésù wá. Jésù sì dáhùn, ó sì wí fún un pé, "Kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe fún ọ?" Afọ́jú náà sì wí fún un pé, "Rábónì, kí èmi kí ó lè ríran." Jésù sì wí fún un pé, "Máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ láradá." Lójú kan náà, ó sì ríran, ó sì tọ́ Jésù lẹ́yìn lé ọ̀nà.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Baba, a wa lati gbo oro yin nisisin yi. Ebe wa ni pe ke ba wa soro. Ke se wa loju emi. Ke awon ibokun ti emi ti e ti pese sile fun wa ki o le je ti wa. E fun wa ni emi igboran ati igbagbo lati gba awon ipese yin fun wa ni oruko Jesu Christ Oluwa wa. Loni ni ati keko ninu wa inu iwe mimo nipa awon eso ti emi. Mo si rowe pe o ye ki a tun wo iwe mimo, ki a wo ohun ti iwe mimo so fun wa nipa gbigba emi mimo. Nítorí náà, ohun tí a ń sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ni gbígba ẹ̀mí mímọ́. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nípa wípé a ń gba ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ohun tí a ń gbà lọ́wọ́ Ọlọ́run. Bí a bá ń sọ nípa ìgbàlà, èyí jẹ́ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti ìwẹ̀nùmọ́ tàbí nípa ìsọdi mímọ́, èyí jẹ́ ìrírí kan tí a máa ní lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà. Bí a bá ń sọ nípa wípé a gba ìwòsàn tàbí a gba àwọn ẹ̀bùn mìíràn, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbáṣe ìwòsàn, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọdí mímọ́, ìbáṣe ìtúsílẹ̀ tàbí ìdáǹdè. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ wípé kí a gba ẹ̀mí mímọ́, ó jẹ́ ohun tí ó tayọ, èyí tí a ti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Irú àpèjúwe tí mo lè ṣe fún ọ ni wípé bí ẹnìkan tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n ti ń ta mọ́tò, bí ó bá fún wa ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan, ó ṣeéṣe kí a gba mọ́tò ayọ́kẹ́lẹ́ yìí, èyí jẹ́ wípé a gba ẹ̀bùn. Ṣùgbọ́n bí ẹni tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ yìí gan, bí ó bá wá tí ó sọ fún wa wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run, wípé kí òun kí ó jẹ́ ọkọ obìnrin yìí tí ó ti gba ẹ̀bùn mọ́tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí obìnrin yìí bí ó bá gbà tí ó sì gba ọkùnrin yìí láti jẹ́ bí ọkọ rẹ̀, ó gbà á sínú ilé, a ó rí wípé ẹ̀bùn koto olufuni ni ebon e je wipe eni ti obinrin ti o gba si le nisisi gege bi oko o je eniyan o je oga ibi ise o je eni ti o ju onkohun ti a le gba gege bi ebun lo eni apere ti a le se fun wa wipe iwosan idande ati awon nkan miran won je ebun ni toto sugbon emi mimo o je iketa ninu meta lokan o je eni ti o tobi eni ti o lagbara eni ti o ti wa lati ayeraye ti yo si ma wa ti ti ayeraye eni ti o je wipe bi a se nko eko bibeli a ri wipe dogba dogba ni emi mimo yi pelu baba ati omo oni o ma fun ani agbara fun ise esin ninu ijo oni o si ma fun ani agbara lati se awon ohun ti olorun lana sile fun wa ninu aye bi ati ngba kristi gege bi olugbala be ni o ye ki atun mo bi ati gba emi mimo gege bi eni ti o fun ani agbara ati okun lati se awon ti olorun lana sile fun wa ki awo johanu ori keje ese iketa din lo ese ikokan din logoji johanu ori keje ese ikokan din logoji sugbon o so eyi ni ti emi ti a o gba o so eyi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori a ko ti se Jesu logo nihin ni ati nso nipa emi mimo wipe o se dandan o je ohun ti o se pataki ni iriri igbagbo wa wipe ki a gba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin eyin o gba agbara nigbati emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni wipe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba ngbadura won ma so wipe olorun fun mi ni emi re fun mi ni emi re fun mi ni emi re ohun ti olorun so ni wipe ohun ti fi emi ohun fun ijo o wa ku si owo eni kokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti ohun ti lana sile ki emi mimo ti ohun ti tu jade sara ijo ki o ba le je ti eni kokan ninu wa eni ki a wa papa pelu igbagbo ki a ba le gba emi mimo ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji Peteru si we fun won pe eronu pe oada ki a si baptisi olukuluku yin le oruko Jesu Kristi fun idariji ese yin eyin o si gba ebun emi mimo ije wipe olorun yo tu jade sugbon yo je ojuse enikokan wa lati gba sinu aye re bi alejo ba de bi a ba fe gba alejo yi sile ohun ti a ni lati se ni wipe ilekun ti a titi ki a si ki a le gba alejo bi a ba ri enikan ti a ri wipe o n gba ile o si n fo ile awon ohun ti o ye ki o se tele tele ti ko se to bere si ni mu won se ta ri wipe o n fo gbogbo ile ile mo ki se be enikan o n pese yara kan sile a bere lowo re wipe ah ah ki lo de o ma dabi eni wipe ekun fun ise ni ojo meta yi ah o ni mo fe gba alejo ni o wa so wipe alejo na ma je eni ti o je pataki ti a tori ti e n gba ile ti a n fo gbogbo ile ti a je ki gbogbo nkan ki o wa ni imototo ah o ni be ni wipe tori alejo yi o se pataki popo o je alejo ti ko fe idoti eyi ni ni o n fi se gbogbo ile ki o wa ni imototo be na ni o mo wipe bi a ba n daruko emi mimo eyi ni idakeji emi aimo nitori be o ye ki a mo wipe bi a ba fe gba emi mimo alejo pataki lati orun wa ni oju angeli lo oju awon eniyan pataki ti o wa ninu aye lo ninu emi mimo yi ni ari agbara agbara atorun wa ti fun wa ni okun ti so ni di alagbara ti a o le segun gbogbo nkohun to ba doju ko wa nitori be bi a ba fe gba alejo pataki yi ki o wa inu wa ki o ma ba wa gbe ki o ma ba wa jade ki o ma ba wole o ni ohun ti a ni lati se ki a pale mo ki a ba le gba alejo pataki lati orun wa lati inu ise awon aposteli ni mo tun wo ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin ha gba emi mimo na nigbati eyin gbagbo nihin ni ati ri ti Paul aposteli ti o nbere lowo awon ti o ba pade ni Efeso we pe nje e ti ri emi mimo gba nitori be o ye ki a fiye si ohun ti a gbe yewo loni ki a le mo bi a se le gba emi mimo ni igbesi aye wa awon eko ti a fe ko yi o je eko ti o se pataki nitori be o ye ki a fara bale ki a si teti lele ki a ri won lese lese ki a wo ohun ti o ye ki a se ki a ba le ri emi mimo gba opolopo ni o ni ife ati idunnu si ati gba emi mimo o awon ijo kan wa ti a ma n pe ni ijo emi o je ede ti a n silo nitori pe bi a ba n so nipa ijo emi awon ijo ti a n toka si wonyi won ko mo nipa emi mimo tooto won ko mo nipa iketa ninu meta lokan won ko mo bi emi mimo bo se n gun wa bo se n joba ni igbesi aye enikookan awon ma n fi aye sile fun emi esu won ma n fi aye sile fun emi kemi lati sakoso won lati ma gbe won yile lati ma se ohun ti ko to ninu ile isin sugbon bi a ba n so nipa ijo emi tooto o je ijo majemu titun nitori wipe ni ibere pepe ijo yi ni a ri pe won gba emi mimo gbogbo isise won gbogbo igbese won gbogbo isoro won gbogbo isesi won ohun gbogbo ti won se a n topa won lati owo emi mimo bi won si ti n ko bibeli lati Matthew ni titi de ifihan bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ń darí wọn májẹ̀mú láéláé pápá ó jẹ́ ọ̀rọ̀ tí a kọ láti ọwọ́ ẹ̀mí mímọ́ bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí ó jẹ́ ìjọ májẹ̀mú tuntun ṣùgbọ́n àwọn tí a rò wí pé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́ nítorí bẹ́ẹ̀ yẹ kí a farabalẹ̀ kí a wò lẹ́sẹlẹ́sẹ kí a wò ní ìkókó de ìkókó kí a mọ ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ṣe o mọ̀ wí pé bí o bá fẹ́ lọ sí orí ilé kan tí ó jẹ́ wípé ilé yìí ilé pẹ̀tẹ́sì ni a ní ibi ìyàrá ní ìsàlẹ̀ a tún ní èyí tí ó gun òkè jù bẹ́ẹ̀ lọ bí a bá fẹ́ lọ a ó lo àtẹ̀gùn a ó gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan bí a ti ń gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan a ó lọ sí òkè níbi tí a bá fẹ́ lọ gbígba ẹ̀mí mímọ́ ó jẹ́ bákan náà wípé ó ní àwọn ìṣísẹ̀ tí a ní láti gbé kí a ba lè gòkè nípa ti ìgbàgbọ́ kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ìṣísẹ̀ kínní ni wípé kí a gba Kristi àti ìgbàlà lákọ̀ọ́kọ́ ìkejì kí a gba ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìsọdi mímọ́ ìkẹta kí a gba ẹ̀mí mímọ́ gbà tí a ṣe àyẹ̀wò bíbélì a rí wípé àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì ti àkọ́kọ́ àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni wọ́n gbé lákọ̀ọ́kọ́ wọ́n gba Kristì wọ́n sì gba ìgbàlà Ọlọ́run ìkejì wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run a sì sọ wọ́n di mímọ́ ìkẹta wọ́n rí ẹ̀bùn ẹ̀mí gbà abatisí wọn pẹ̀lú ẹ̀mí mímọ́ yẹ kí a bẹ̀rẹ̀ láti ìṣísẹ̀ àkọ́kọ́ nínú Jọ́hánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá Jọ́hánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àwọn lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run àní awon na ti o gba oruko re gbo an so nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyun won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wo olorun o je igbesi aye ti o le fa idajo olorun lese sugbon nigba ti won gbo ihinrere wi pe ninu anu olorun o ti pese igbala fun wa ninu anu olorun o ti ran Jesu Christi omo bibi re nikan sosho lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba olorun laja lati mu wa wa sodo olorun ki a le ni idapo ati irepo pelu re awon wonyi ni won gba oro yi nipa rironupo ada ati nipa gbigba Jesu Christi gbo o wa so fun wi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wi pe ki agba Jesu Christi gege bi oluwa gege bi olugbala wa ki agba etutu ti Jesu Christi se lori igi agbelebu eyi ni isise akoko fun elese kokan ti o wa sodo olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu olorun ninu Romu ori karun Romu ori karun ese ikokanla ki si se be nikan sugbon awa nsogo ninu olorun nipa oluwa wa Jesu Christi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi ohun ti a nso nihin ni we pe elese kokan o je ota olorun tele tele eni a nso fun wa ninu oro olorun wi pe nigba ti awa je elese nigba yi gan ni Jesu Christi ko fun wa wo ese kefa nitori igba ti awa je alailera elese la npe be li akoko ti o ye Christi ko fun awa alaiwa bi olorun ni ese kejo sugbon olorun fi ife un paapa si wa han ni eyi pe nigba ti awa je elese Christi ku fun wa eni o wa nso we pe nisinsiyi ti ati gba Jesu gege bi eni ti o ku fun wa ti ati gba Jesu gege bi eni ti a firubo fun wa e je wi pe ati gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo we pe ati ba olorun laja e je wi pe ati gbe isise akoko nitori be ohun ti oni lati se gege bi elese ti o to olorun wa gege bi eni ti ko mo ojubo olorun tele tele sugbon ti o fe sin olorun lemi ati lotito ni we pe ki o ko ese sile ki o ke pe oluwa ki o je wo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o se ba olorun dore ki o ba laja nipase Jesu Christi wo iwe Jobu ori kokan le logun iwe Jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo lodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti olorun be lowo wa wi pe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti a nso lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti a nse awon ti a ri wi pe ojo mo ese ki a je wo won ki a ko won sile ki a ni ki olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada kẹ́sìmọ̀ wípé àti bá ọlọ́run lájà nínú Kolose orí kejì ẹsẹ̀ ìkẹfà Kolose orí kejì ẹsẹ̀ ìkẹfà nítorí náà bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀ ẹni ìgbésẹ̀ àkọ́kọ́ ti ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ní láti gbé kí ó ba lè mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà nígbà tí a bá sì ti mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa a ní láti máa rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹni ó jẹ́ kí a wo àkórí kejì nísinsìnyí gbígba ọ̀rọ̀ Ọlọ́run àti ìsọdimímọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run gbígba ọ̀rọ̀ àti ìsọdimímọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run Jakobo orí kìíní láti ẹsẹ̀ ìkọkànlélógún nítorí náà ẹ fi gbogbo èérí àti búburú àṣeléke lélẹ̀ lé apá kan kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn tí o lè gba ọkàn yín là bí a bá ti di ẹni ìgbàlà tí a ti wá sí ọ̀dọ̀ Jésù ó yẹ fún wa láti fi ara wa sílẹ̀ fún kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ní kí a gba ọ̀rọ̀ náà pẹ̀lú ọkàn tútù kí a jẹ́ kí a gbin ọ̀rọ̀ yìí kí a gbìn sínú ọkàn wa ní ẹsẹ̀ ìkejìlélógún ni ó ti ń sọ wípé ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí ẹ má sì ṣe olùgbọ́ nìkan kí ẹ máa tan ara yín jẹ èyí ni a fi ń mọ ìyàtọ̀ láàrin ẹlẹ́ṣẹ̀ àti ẹni ìgbàlà ẹlẹ́ṣẹ̀ lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n kì í fẹ́ ṣe é kò ní agbára láti ṣe é kò ní oore ọ̀fẹ́ láti ṣe é ṣùgbọ́n ẹni tí ó ti gba Jésù Kristì ẹni tí a ti gba ọkàn rẹ̀ là ẹni tí a ti fún ní oore ọ̀fẹ́ ẹni tí a ti sọ dọ̀tun nínú ọ̀rọ̀ Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa àtúnṣe kíákíá ó ń fẹ́ ṣe é bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ọkọ kan aya kan kíákíá ó ń fẹ́ ṣe é bí ó ti ń gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run ń tako ìṣọ̀ṣọ́ ayé ìwọṣọ ayé ìjẹun ayé ìsìnkú ayé àti ìkọ́mọjáde bí ayé ti máa ń ṣe bẹ́ẹ̀ ni ó ń fẹ́ láti jẹ́ kí ìgbésí ayé rẹ̀ kí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu ó ní bí ẹ ò bá fẹ́ tan ara wa jẹ bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni à ń jẹ́wọ́ ìgbàlà tí a sì ní ìrírí ìgbàlà yìí ó ní kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí a má jẹ́ àwọn tí ó jẹ́ wípé wọ́n ń tan ara wọn jẹ àwọn tí kò ní ìrírí ìgbàlà láti ọ̀dọ̀ Ọlọ́run wá bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ń gbọ́ nípa èso ti ẹ̀mí wọ́n ń gbọ́ nípa ìfẹ́ wọ́n ń gbọ́ nípa ayọ̀ wọ́n ń gbọ́ nípa àlàáfíà wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó máa ń fàyà rán nǹkan wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó ní ọkàn tútù ìwà tútù níwájú àwọn ènìyàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn wọ̀nyí wọn kì í lè ṣe ohun tí wọ́n ń gbọ́ ìpamọ́ra tí a ń sọ nípa rẹ̀ ìwà pẹ̀lẹ́ tí a ń sọ nípa rẹ̀ ìṣoore tí a ń sọ nípa rẹ̀ ìwà tútù ìkóra ẹni ní ìjánu ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ wọn kò lè ṣe nítorí wípé wọn kò ní ẹ̀mí Ọlọ́run wọn kò ní ìgbàlà Ọlọ́run bí a bá ní ìgbàlà Ọlọ́run a ó rí wípé èso ti ẹ̀mí yóò máa jẹyọ ní ìgbésí ayé wa ó ní nítorí bẹ́ẹ̀ o bí a bá ti gba Jésù Kristì kí a tẹ̀síwájú láti gba ọ̀rọ̀ Ọlọ́run bí a bá sì ti ń gba ọ̀rọ̀ Ọlọ́run a ó rí wípé a ń so àwọn èso tí ó yẹ àwọn èso tí ó fi hàn wípé a ti gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa dájúdájú bí a bá gbin èso ó yẹ kí a lè rí wípé èso yìí hù ó sì mú àwọn èso mìíràn jáde ní tòótọ́ bí a bá gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa àwọn èso tí ó yẹ ìwà Ọlọ́run àwọn èso tí a fi ń dá ọ̀rọ̀ Ọlọ́run mọ̀ yóò máa jẹyọ ní ìgbésí ayé wa jẹ́ kí a wo Tẹsalónìkà kínní orí kejì ẹsẹ̀ kẹtàlá nítorí èyí lè àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lé àìsimi pé nígbà tí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa àní ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí o ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run eyi ti o sise gidigidi ninu eyin ti o gbagbo pelu nihi ni ati ri pe bi abati ni igbala o je dandan fun wa we pe ki a ma gbo oro olorun bi ase ti n gbo oro olorun yi yo ma sise gidigidi ninu awa ti a gbagbo ise kan ti o se pataki ti oro olorun ma nse leyin igba ti a ti ni igbala leyin igba ti a ti de atunbi ise gidigidi ise pataki ti oro yi ma nse ni we pe oro yi o ma fi han wa we pe anilo isodi mimo o ma toka wa si Jesu Christi eni ti o ku fun wa ti o ta ijere sile ke a ba le so wa di mimo bi a ba si tin duro lori oro yi bi a ba tin gba oro yi gbo ti a ni ipongbe okan ti a ni igbogbe okan ti a so fun olorun we pe ni toto an fe so ni mo yi ti a sin gbadura pelu igbagba ati pelu ifa eni rubo ti o jinle be ni ari we pe olorun yo ma so wa di mimo ye ke a wo efeso ori karun efeso ori karun lati ese ke dogbon eyin oko e feran awon aya yin gege bi Christi si ti feran ijo ti o se fi ara re fun ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo le ni aba won tabi alebu kan tabi irun kan ba won ni sugbon ki o le je mimo ati alaini abuku eyi ni o ti oro olorun ma nse nigbati enikan ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si tin gbo oro olorun o ri we pe gbongbo ese siku ninu ohun ti ani lati fatu o ri wi pe ohun ti o dabi abinibi ti a ti bimo wa nitori pe a je iran adamu we pe ani lati fa nkan won yi tu o ri wi pe ani lati ko okan ni ila ki a se je ki a so ohun di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun wi pe o tun fe ki Jesu Christi ki o wa lati so ohun di mimo ki o ba le je wi pe ki se ise ti o de ara nikan le ati yi pada wi pe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti an safe lati inu okan wa wi pe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo Jesu Christi to ba won mu leyin igba ti a ba ti ni igbala ti a ti ni isodi mimo ti a si ti ni idaniloju wi pe a ti so wa di mimo okan wa o si funfun lauju snow lo leyin igba yi ni a ri we pe a ni lati ni agbara emi mimo ni igbesi aye wa nitori be a o lo si iketa nisinsinyi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba bale yin Elsi ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye e o gba agbara nigbati emi mimo ba bale yin awon mo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igba ti ati mo we pe ati so wa di mimo o ye ki a gbadura o ye ki a ba olorun soro ki a le ri we pe agba agbara emi mo ni igbesi aye wa ileri yi wa fun o ileri yi wa fun enikokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa o pe o ni fun ani ileri na fun ani ileri na ohun ti o ye ki a se ni pe gba ti a ti mo wi pe ti wa ni ileri na wo pe olorun si nfe lati bokun wa olorun nfe lati fi emi mo re o nfe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a nfe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodi mo o ye ki o le kepe olorun o ye ki o gba olorun gbo nitori wi pe olorun to se leri ki seke o je olooto bi ababere pelu igbagbo bi abagbadura ki a ma je ki enikeni tabi onkohun ki o di wa lowo dede duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o nfe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe ti yin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dede duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isori mo so fun wi pe ki o pe agbara emi mo olorun ko

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí. Bí a ti fẹ́ wo inú ìwé mímọ́, a ń bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ó ti máa ṣe àlàyé, gẹ́gẹ́ bí a ó ti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ni wípé ẹ ó fún olúkúlùkù wa ní orí ọ̀fẹ́ láti fi ààyè sílẹ̀ fún ẹ̀mí mímọ́ láti ṣe ìtumọ̀ nǹkan wọ̀nyí fún wa. Láti là wá lóye, láti là wá lójú, láti jẹ́ kí òkùnkùn ọkàn wa kí ó pòórá. À ń bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí ẹ ti ń tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sínú ọkàn wa wípé a ó dìde pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run. A ó rìn ní ọ̀nà tí ó yẹ, ọ̀nà tí ó lọ sí ilé ògo tààrà, wípé bí ẹ ó ti máa ṣe wá lójú, bí ẹ ó ti máa là wá lóye, wípé a ó tẹ̀lé ọ̀nà yìí gan tí ẹ là sílẹ̀ fún wa. Wípé gbogbo ọkàn tí ń ṣako, ọkàn tí ń ṣe àìgbọràn, ọkàn tí ń ṣe orí kunkun sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ó lé wọn jìnà sí wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ gbà pé a ti yìn wa, ẹ sì máa bá wa lọ nínú gbogbo ìta ó ṣe ní títí ìsìn yóò fi parí. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Ọlọ́run ti ń fi ojú rere, ore ọ̀fẹ́ àti àánú rẹ̀ hàn fún wa. Nítorí wípé ó ń fún wa ní ààyè láti wo àwọn nǹkan tí ó ṣe pàtàkì, tí ó ṣe kókó nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ọlọ́run ti fún wa ní àwọn àpẹẹrẹ àti àwọn oríṣiríṣi ẹ̀kọ́ nínú ìwé mímọ́ láti jẹ́ kí a mọ ipò tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n wà nípa ti ẹ̀mí. Ó sì ti jẹ́ kí a mọ ìfẹ́ rẹ̀ àti ìlànà rẹ̀ nípa ìdáǹdè àti ìgbàlà ọkàn wa. Bí a ti ń kẹ́kọ̀ọ́ sí, tí a ti ń rí àwọn ohun ìjìnlẹ̀ nípa ẹ̀dá àbínibí ti ènìyàn àti nípa àwọn ẹ̀ṣẹ̀ àti ibi tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn, bẹ́ẹ̀ náà la tún ń rí ìfẹ́ Ọlọ́run ní fífi ààyè sílẹ̀ láti rán olùgbàlà sí ayé kí a bá lè gba àwa tí a ti ṣáko lọ, àwa tí a ti sọnù, àwa tí a ti jìnà réré sí Ọlọ́run kí a bá lè gbà wá là. Lónìí a ń wo ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ó yẹ kí a mọ̀ wípé àwa ènìyàn nípa ti ẹ̀dá, yálà ajẹ́ Júù ni tàbí ajẹ́ kèfèrí, yálà ajẹ́ aláwọ̀ funfun àbí ajẹ́ aláwọ̀ dúdú ní ilẹ̀ Áfríkà, ẹnikẹ́ni tí ìbá jẹ́ tí ó wà lórí ilẹ̀ ayé yìí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ádámù. A rí wípé Bíbélì sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìlágbára, irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìní olùrànlọ́wọ́, irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí, ẹni tí kò ní ìrètí wípé yóò lè ṣeéṣe láti rí ìmọ́lẹ̀ ògo ìhìnrere ti Ọlọ́run bí kìí bá ṣe wípé ó bá Jésù Kristì pàdé. Nítorí àbí wa ní afọ́jú nípa ti ẹ̀mí, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ bàbá, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ olùgbàlà, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ olùfẹ́ ọkàn rẹ̀, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ ọ̀nà ìyè, ọ̀nà ìgbàlà ni ẹnì kọ̀ọ̀kan wa ni ó jẹ́. A sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run kò ṣeé ṣe fún ẹ̀dá kan láti là wá lójú nípa ti ẹ̀mí bí kìí bá ṣe wípé a bá Jésù pàdé. Yẹ kí n ka èyí fún ọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú Jọ́hánù orí kẹsàn-án ẹsẹ̀ 22. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, a kò sì gbọ́ pé ẹnìkan la ojú ẹni tí a bí lè afọ́jú rí. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, ọkùnrin yìí ń sọ wípé a kò gbọ́ bí kìí bá ṣe wípé òun bá Jésù pàdé. A kò gbọ́ wípé ẹni tí a bí lè afọ́jú wípé ẹnìkan là á lójú. Ohun tí ó yẹ kí ó yé wa ni wípé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí a jáde láti inú ẹ̀ṣẹ̀, tí a ti mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun láti kékeré wá, ó yẹ kí a mọ̀ wípé a bí wa gẹ́gẹ́ bí afọ́jú. Kò sì ṣeé ṣe fún ẹnikẹ́ni, kò ṣeé ṣe fún ẹ̀sìn kan, kò ṣeé ṣe fún ìrúbọ kan, kò ṣeé ṣe fún agbára tiwa tabi oye ti wa tabi imo wa ki a fi la ara wa loju nipa ti emi nitori be igbala kuro ninu ose idande kuro ninu ifoju okan o wa lati odo kristi ni kan soso sugbon kini awon aworan ti a fi han wa nipa ti emi nipa awon afoju kisi ni ohun ti o fa ifoju okan ati kini awotan tabi iwosan fun okan okunkun eni o mu ki a wo oro olorun ni ipele meta ikini aworan ifoju nipa ti emi ikeji awon ohun ti o fa ifoju okan iketa iwosan fun okan okunkun wa je ki a lo si ipele kini aworan ifoju nipa ti emi ohun ti a so nihin ni wipe eni kookan wa gege bi eni ti a bi lati inu obinrin eni kookan wa gege bi eni ti o wa si aye yi nipase adamu ati efa eni kookan wa gege bi eni ti o gbe ago ara erope yi wo abiwa le afoju bi ati biwa ni afoju a ko mo rere yato si boburu afoju ni ini bi ati biwa ni afoju a ko mo ona igbala ona iye ona ti a orin ti a o le lo sodo olorun taara a ko mo eyi ni a npe ni afoju nipa ti emi je ki a wa awon aworan ti bibeli ti o la sile fun wa ti o ya fun wa nipa ti awon afoju nipa ti emi ninu Isaiah iwe woli Isaiah ori ikokandilogota lati ese ikewa anwa ogiri kiri bi afoju awa si nwa ona bi eni ti ko li oju awa nkose losan gangan bi eni pe loru ni ibi ahoro bi oku eyi ni a fi se apere ati apejuwe ifoju okan ti o ti deba eni kookan ninu aye bi o ba wo aworan ti a ya sile yi aworan nipa re aworan nipa elese kookan aworan nipa eda kookan ti o wa ninu aye o so wipe awa nwa ogiri bi afoju o je wipe a ori ibi ti a nlo o si so wipe awa nwa ona bi eni ti ko li oju o tun wa so wipe awa nkose losan gangan bi a ba so wipe a nkose losan gangan osan gangan ti a nso nipa ti emi ni o so wipe kristi ti wa si aye imole aye yi o ti so okunkun o ti so di osan gangan ati fun ani bibeli ati fun ani oro olorun ati fun ani awon asaju nipa ti emi ati ri apere awon aposteli ninu majemu titun a si ti ri awon ti won ti mo ona igbala sugbon bi o ti le je wipe a wa le osan gangan sibe sibe awa nkose a si nwa ona kiri bi eni ti ko li oju elomiran a fi ijosile a fi ibi ti a ti nwa asu eko ti oye koro eko oro olorun a fi sile a tun ma kaakiri bi eni ti o nwa ona ala ona igbala sile fun o wa ninu awon iwe kekeke iwe ipolongo ihinrere o wa ninu iwe feregede ti a ma npe fun awon eniyan o wa ninu iwe wa ninu iwe mimo o wa ninu bibeli o wa ninu cassette ti a ti gba sile sugbon sibe sibe afoju nipa ti emi apa nkan won yi ti a tun ma wa ona kiri gege bi eni ti ko li oju eni apere ati apejuwe ati aworan awon ti ko lolorun awon ti ko ni igbala awon ti ko mo ona iye awon ti a pe ni afoju nipa ti emi e je ki a wo Ezekiel ori kejila lati ese ikeji Ezekiel ori kejila ese ikeji omo eniyan iwo n gbe aarin olote ile ti won ni oju lati ri ti won ko si ri won ni eti lati gbo won ko se gbo nitori olote ile ni won nihin ni a so fun Ezekiel to je woli laarin awon omo Israeli awon omo Israeli ni o ye ki a ro we pe o ye ki o mo ona igbala nitori awon ni a ti fi majemu lailai le afile lowo majemu lailai yi ni o so nipa odo agutan olorun ti n bo wa si aye lati gba olukuluku wala ma jemu lailai ni o so nipa eni na ti o ti o bi lati nu wundia ti yo je ki agba wa kuro lowo ese ati lowo esi osogbon bi o ti le je wi pe agbe bibeli fun won afinu olorun han won ala won loye afun ni ilana ati ase ati ofin olorun sogbon sibe sibe won je olote won je alagidi won je asetinu eni won je ala igboran omo nitori be ni olorun fin so wi pe Ezekiel wa laarin awon olote ile Israeli awon ti o ni oju lati fi ri ona igbala sugbon ti ko si ri eni apere ati apejuwe fun wa lati mo we pe eni kokan ti abi lati inu obirin we pe afoju ni bi aban so yi nipa ti awon Israeli bi aban so yi nipa ti awon ti a ti fi ilana olorun han bi e ba nso yi nipa ti awon omo lati ran diran fun Abraham bawo ni ke a so nipa ti awon keferi awon ti ko lolorun awon to je wi pe igi ati ope ni won bo awon ti o je wi pe igbekele won wa ninu okuta igbekele won wa ninu ohun asan ti aye yi melo melo ni ke a so bi e ba pe awon Israeli ti o ni woli ti o ni awon adari ti o ni awon ti o nko won ni oro olorun bi e ba pe won ni afoju kini ke a pe awon keferi ti ko lolorun ti ko ni imo ti ko ni majemu olorun e je ki o ye wa wi pe ati Jew ati keferi aje afoju abiwa gege bi afoju e je ki a wo ekun Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala nitori ese awon woli re ati aise dede awon alufa re ti won ti ta eje awon olododo sile le arin re won ti rin kiri bi afoju ni ita won si di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won nihi ni atun je ki o ye wa ni ese ikerin layi we pe ese gbile kan ni odo awon mo Israeli awon ti ati la ona igbala fun sugbon won ko ona igbala awon ti o je wi pe aran woli si won eyi ti woli ba fi se iyi pada ni ile Israeli awon woli papa won di elese won re ofin olorun koja aturan alufa si won awon alufa papa eti won iba fi mu aise dede kuro awon alufa papa won tun dakun aise dede ile Israeli.

láàrin wọn láti rí agbára òkùnkùn kìí ṣe láàrin wọn láti rí àwọn tó lọ múlẹ pẹlú àwọn oṣó pẹlú àwọn àjẹ ni bí a bá rí bẹẹ láàrin àwọn bíṣọọbù láàrin àwọn àlùfáà láàrin àwọn wòlíì kí a ṣe àwọn wòlíì létí òkun ló tún kóbìnrin jọ èyí ni a fi ń sọ fún wa wípé gbàtí wòlíì àti àlùfáà tí wọn ti ń dákún àìṣedédé ilẹ náà wípé àwọn ènìyàn pàápàá wọn ń rìn kiri bí afọjú ní ìta bí o bá wo ìgboro wa ó rí àwọn tí ó ń rìn kiri bẹni wípé wọn ò níbi rè wọn jí láàárọ wọn máa rìn káàkiri ńbo ni wọn ti ń bọ ńbo ni wọn wà ńbo ni wọn ń lọ kí ni dé tí wọn wá sí ayé yìí nígbà wo ni ayé yóò parí fún wọn nígbà wo ni a ó fi ìpè pè wọn tí a ó pè wọn lọ sí ọrun wọn kò mọ wọn kàn rìn káàkiri bẹni tí kò níyè nínú wọn rìn káàkiri bẹni pé wọn ò mọbi tí wọn ń lọ wọn rìn káàkiri bẹni wípé wọn ò mọ nǹkan tí wọn ń wá wọn rìn káàkiri bẹni wípé ọ̀nà ìgbàlà ọ̀nà ìyè ọ̀nà ìtẹ̀síwájú tàbí ìlọsíwájú kò yé ẹnì kọ̀ọ̀kan wẹ́sẹ̀ kẹrìnlá lẹ́ẹ̀kan sí ó ní wọn rìn kiri bí afọ́jú ní ìta wọn sì di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn ní ìgboro wa bí wọn ti ń rìn káàkiri ìrìnkúrìn tí wọn rìn káàkiri ó ń fa ìfẹkúfẹ ó ń fa ìwà ipá ó ń fa ìwà ọdaràn láàrin ìgboro tí ó jẹ wípé a kò lè súnmọ wọn nítorí pé bí a bá súnmọ wọn wọn a bá tiwa jẹ bí a bá súnmọ wọn ìbàjẹ tiwọn àti ìwà ipá tiwọn ó lè kó nǹkan mìíràn bá wa ibi a bá súnmọ wọn ó lè jẹ kí nǹkan tí a ò mọwọ tí a ò mẹsẹ rẹ ó lè jẹ kí wọn pè wá sílé ẹjọ láti máa dáhùn ẹjọ nǹkan tí a kò mọ nípa rẹ èyí ni ìfọjú ọkàn tí ó ti dé bá ayé èyí ni ìfọjú ọkàn tí ó wà láàrin wa yá ṣe àwọn tí mo sọ lẹ́ẹ̀kan wípé bóyá àwọn tí kò mọ bíbélì wípé bóyá àwọn tí kò tí lọ sí ilé ẹ̀kọ́ gíga àwọn tí kò mọ bí a ti wàásù bóyá àwọn nìkan ni à ń pè ní afọ́jú wo májẹ̀mú titun kí o wo Matthew orí kẹẹ̀ẹ́dógún Matthew orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìnlá ẹ jọ̀wọ́ wọn sí àfọ́jú tí ń fọ̀nà àfọ́jú ni wọ́n bí àfọ́jú bá sì fọ̀nà han àfọ́jú àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò Jésù lẹni tí ó ń sọ̀rọ̀ yìí kìí ṣe ẹni tí ó lè sọ̀rọ̀ tí a lè sọ wípé kí ló ń sọ ẹni tó mọ nǹkan tó ń sọ ni Jésù kìí ṣe asọ̀rọ̀ mágbèsè ẹni tí kàn máa ń sọ bótoboto láì nítumọ̀ kí Jésù tó sọ ọ̀rọ̀ kan a ti yẹ̀ ẹ́ wò a ti gbé yẹ̀ wò dáradára a ti mọ̀ wípé òtítọ́ pátápátá ni ohun tí òun sọ níhìn-ín ni Jésù ń sọ nípa àwọn oníwàásù àti nípa àwọn ọmọ ẹ̀yìn oníwàásù níhìn-ín ni Jésù ń sọ nípa àwọn adarí ilé ìsìn tí ó tún sọ nípa àwọn ọmọ ìjọ nínú ilé ìsìn ó lo èdè yìí afọ́jú ó lò ó lẹ́ẹ̀mẹ́rin jẹ́ kí n tún kà á kí o wò ó dáadáa wípé afọ́jú yìí ó lò ó lẹ́ẹ̀mẹ́rin ẹ jọ̀wọ́ wọn sí afọ́jú tí ń fọ̀nà han afọ́jú ni wọ́n bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú àwọn méjèèjì ni yóò sì ṣubú sínú ihò ó lo èdè yìí afọ́jú lẹ́ẹ̀mejì fún àwọn tí ó ń tọ́ àwọn ẹlòmíràn nípa ti Ọlọ́run ó sì lo èdè afọ́jú yìí fún àwọn tí ń tẹ̀lé ẹ̀kọ́ àti ìlànà àwọn ilé ìsìn wọ̀nyí ó ń sọ nípa àwọn àlùfáà ó ń sọ nípa àwọn oníwàásù ó ń sọ nípa àwọn tí wọ́n fi ara wọn ṣe evangelist ó ń sọ nípa àwọn tí wọ́n ń la ọ̀nà fún àwọn ẹlòmíràn wípé wọ́n ń la ọ̀nà ìjọba ọ̀run ó ní afọ́jú ni wọ́n ẹni tí ó rò wípé a ó ní ìgbàlà bí a bá ń rúbọ afọ́jú ni ẹni tí ó rò wípé nípa iṣẹ́ rere wa ẹni tí ó rò wípé bí a bá ń fún alágbe lówó ẹni tí ó rò wípé bí a bá ń ṣe sàárà ẹni tí ó rò wípé bí a bá ń lọ sórí òkè nípa bẹ́ẹ̀ ni a fi rí ojú Ọlọ́run nípa bẹ́ẹ̀ la fi bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ afọ́jú ni ẹni tí ó rò wípé bí a bá wọ aṣọ funfun ìwọ náà gbé yẹ̀ wò ọkàn dúdú ìwà jẹ́ búburú ìṣe ó jẹ́ ibi ìjà ò kúrò ń bẹ́ẹ̀ ìbínú ò kúrò ń bẹ́ẹ̀ àrán kan ò kúrò ń bẹ́ẹ̀ olè jíjà ò kúrò ń bẹ́ẹ̀ kí a wá rò wípé gbà tí

0: wà nínú, gbà tí ìjà wà nínú, gbà tí ojú kòkòrò tí ó wà nínú wa, tí ó fi ọkàn wa ṣe ibi ìtẹ́, ibi igun wà, ṣùgbọ́n tí a gbé aṣọ gẹ̀rẹ̀jẹ̀, aṣọ funfun wọ̀, tí a rò wípé aṣọ funfun yìí ni ó jẹ́ kí a lè gbàdúrà àgbáyé orí, kí a lè rí ojú Ọlọ́run, ìfọ́jú ọkàn ni. Ẹlòmíràn a rò wípé bí a bá wá sí ilé ìsìn ní ìbẹ̀rẹ̀ ọdún, tí a wá ní àsìkò àjínde, tí a sì wá ní ìparí ọdún wípé o parí àti kẹsẹ̀já nínú ìgbàgbọ́, o mọ̀ wípé ìfọ́jú ọkàn ni. Àwọn ẹlòmíràn a máa sọ wípé bí o bá ti dáwó sí àpò àlùfáà, tí bó tiẹ̀ ń gbélé ẹ̀ jókòó, bó tiẹ̀ nígbàlà, ṣùgbọ́n bí o bá ti ń fi owó sí inú àpò àlùfáà wípé o parí, ìgbàlà ti dé, o parí, ọ̀run rere yóò jẹ́ tirẹ̀, ìfọ́jú ọkàn ni. Òun ló fi wá ń sọ wípé àwọn Farisí, àwọn tí wọ́n rò wípé wọ́n ń la ọ̀nà ìjọba ọ̀run fún àwọn ẹlòmíràn, ó ní ẹ fi wọ́n sílẹ̀, ẹ jọ̀wọ́ wọn bẹ́ẹ̀, wípé amọ̀nà tàbí afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú ni wọ́n, wípé àwọn méjèèjì yóò ṣubú sínú ihò. Ṣé ọmọ ihò tí a ń sọ, ihò kìí ṣe sàárè nìkan ni wọ́n ń sọ, wọ́n ń sọ nípa ọ̀run àpáàdì, wọ́n ń sọ nípa ọ̀run àrèmábọ̀, wọ́n ń sọ nípa ibi tí ènìyàn bá dé tí kìí lè padà mọ́, ibi tí kò sí àtúnṣe, tí kò sí ìrònúpọ̀ àdàmọ́, wípé ọ̀run àpáàdì bí wọ́n bá ti jìn sí kòtò yìí ó parí láéláé. Ǹjẹ́ ò ní gbé yẹ̀wò, ǹjẹ́ ò ní gbárò láti wo àwọn wo ló ń fọ̀nà hàn ọ́? Ṣé ẹni tí ò nígbàlà ló máa fọ̀nà hàn ọ́ bọ́ ṣe nígbàlà? Ṣé ẹni tí ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ akóbìnrin jọ, ṣé òun ló máa sọ fún ẹ bí a ṣe ń borí ìdánwò, ìdánwò ti ara? Ṣé ẹni tó ń káàkiri nígbà tí ó bá kúrò ní orí àga ìwàásù tí ó tún lọ mú ti, ṣé òun ló máa wá sọ fún ọ, ló máa wá là ọ lóye bí o ṣe lè borí àwọn ẹ̀ṣẹ̀ ìgbésí ayé rẹ rántí o? Wípé ọ̀rọ̀ Jésù a kò lè kó dànù. Bí a bá yẹ̀ ẹ́ sílẹ̀ nísinsìnyí, tí a dágun lá, tí a kò gbọ́ ohun tí Jésù ń sọ, a ó tún bá Jésù pàdé ní ọjọ́ ìdájọ́. Yóò sì rán wa létí wípé ṣé o kà á nínú Bíbélì ohun tí ò ń sọ wípé bí afọ́jú bá ń fi ọ̀nà han afọ́jú, wípé àwọn méjèèjì yóò jọ ṣubú sí inú ihò, inú ìkòtò, ọ̀run àpáàdì. Yẹ kí a wo Kọ́rìntì kejì. Ohun tí mo ń sọ ni àwòrán tí a fi hàn wá nínú Bíbélì, wípé àwọn tí kò lọ́lọ́run, àwọn tí kò ní ìgbàlà, wípé wọ́n jẹ́ afọ́jú. Yẹ kí a wo Kọ́rìntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ojú inú wọn fọ́, mo rò wípé ó yí ọ dáradára nísinsìnyí. Nínú Kọ́rìntì kejì yìí orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n ojú inú wọn fọ́, nítorí pé títí di òní olónìí ni kíka májẹ̀mú láéláé, ìbòjú náà wà láìka sókè. Ìbòjú tí a mú kúrò, tí a ti mú kúrò nínú Kristi, níhìn ni a fi ni a ń sọ nípa ojú inú, ojú ti ọkàn. Èyí ni a fi ń sọ nípa ìtúríran fún ọkàn, fún ìfọ́jú ọkàn. Ṣùgbọ́n ó sọ wípé àwọn Júù àti àwọn kèfèrí pẹ̀lú, wípé títí di òní olónìí, bí wọ́n tilẹ̀ ń ka Bíbélì, wípé ojú inú wọn ti fọ́, wọn kò lè rí wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Wọn kò lè rí wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni a fi ń wẹ ẹlẹ́ṣẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ. Wọn kò lè rí wípé nípa òdodo Jésù, èyí ni a ń kà sí òdodo fún ọkàn ẹlẹ́ṣẹ̀ tí ó rọ̀ mọ́ àgbélébùú kí ó ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Wọn kò lè rí wípé Jésù Kristì nìkan ṣoṣo ní olùgbàlà, wípé kò sí orúkọ mìíràn, yálà ti áńgẹ́lì, yálà ti igi, yálà ti olùdásílẹ̀ ìjọ, yálà ti òkúta, yálà ti òrìṣà kan tí ó lè gba ẹnikẹ́ni là, orúkọ yìí kan ṣoṣo ni a fún wa. Wípé bí a bá fẹ́ ní ìgbàlà, bí a bá fẹ́ rí ojú Ọlọ́run, wípé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì, wípé nípa bẹ́ẹ̀ nìkan ni a fi lè rí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ìdáǹdè kúrò nínú ọkàn òkùnkùn wa. Ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀, ojú inú wọn fọ́, nítorí pé títí di òní olónìí ní kíka májẹ̀mú láéláé, ìbòjú náà wà láìka sókè. Ìbòjú tí a ti mú kúrò nínú Kristì, Jésù Kristì nìkan, òun ni ó lè fún wa ní ìgbàlà, ìdáǹdè kúrò nínú ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti afọ́jú, o se se ki o ma toka si awon elomiran o se se ki o ma ti apejuwe wi pe ahan lagbaja ni won soro e e pe lagbaja ko ye afoju ni ko mo ona igbala sugbon bo se ti wa ni awa ti mo ona igbala awa ti bo sin ona igbala ati la wa loju je kin ka ese bibeli kan fu o ki o to ma se e ki o to ma mu ki oro yi ki o wa si ara elomiran ki o gbe yewo boya an so nipa re abi an so nipa awon elomiran ni ninu Johanu kini ori keji ese ikokanla Johanu kini ori keji ese ikokanla sugbon eni ti o ba korira arakunrin re o ngbe inu okunkun o si rin ninu okunkun ko si imo ko si mo ibi ti ohun re nitori ti okunkun ti fo li oju eni ti o korira arakunrin re o je afoju nipa ti emi je ki a fi suru se alaye ni kikun fun wa bi a ba nso nipa arakunrin o bere lati odo alabagbe wa bi o ba je eni ti o ti gbe yawo si ile tabi eni ti o loko sugbon ti oko ti se o ti o wa so wi pe lai lai aforun alakeji ni ati le pari ija yi o korira arakunrin re o korira oko re tabi o korira arabirin re iyawo re o si nso wi pe ko so ohun to le se ko si ebe to le be o le ma kunle lojojumo sugbon sibe sibe o ni gbebe bibeli so wi pe okunkun ti fo le oju tabi o sese ki o je wi pe awon aladugbo awon ojulumo awon ti an ba pade lode o sese ki o je wi pe awon ni o se wa tabi nkan kan lo sele boya won se iwo sisi omo wa boya won re wa je lona kan tabi omiran o si ni ikorira ninu okan re o si so wi pe o n duro de akoko ti o gbesan o n duro de akoko ti o je wi pe awon ti ju okuta awon ti ju iyepe won julu o sugbon okuta gidi lojulu won ti o fo ori won yanyan iru eni be ti o so wi pe o n duro de akoko lati gbesan o je eni ti o korira arakunrin re o n gbe ninu okunkun o si rin ninu okunkun ko si mo ibi ti o n re o n korin wi pe o n lo si joba orun o n korin wipe Jesu Kristi n pada bo lati mu mi lo sile o n korin wipe gbangba lajo ma de ijoba orun ko mo bi to n re ko mo wipe o n roko orun apadi sile o ni nitori ti okunkun ti fo le oju nibo lo wa ewo lo n se ewo ni ipin re se o je ni ti Jesu Kristi ti la loju ni o ti ri ona igbala o ti ri ona iya ni pekun tabi o se wa ninu okunkun sibe sibe awon aworan ti a fi han wa yi ki se awon nkan ti a le fowo ro ti seyin ki se awon nkan ti a le gbagbe ti a le ro we pe ko ja mo nkan kan olorun je ki o ye wa we pe gbogbo eniyan ti o gbe ara yi wo we pe afoju nipa ti emi ni nitooto o je afoju nitori iru eni be ko mo ohun ti o wa ni ona jijin rere ohun ti o le ri ni awon nkan ti aye awon nkan ti o wa ni arowo to re bi a ba nso nipa awon nkan ti aye raye awon nkan ti ijoba orun bi a ba nso nipa orun rere bi a ba nso nipa wura re ile didan re bi a ba nso nipa awon ere ti o n duro de awon asegun iru afoju be ko mo nkan ti a nso nipa re ko ti ri olorun ko si le ri olorun ko ti ri ewa orun ati ewa ewa mimo iru eni be bi o tile ni awon awon oro die tabi imo die nipa orun rere sugbon awon nkan ti o mo won yi ko mu ki o jigiri lati dide lati sato olorun lo lati wo ona iye ona igbala bi o tile fe se be ko le ri ona ti yo gba nitori opolopo ona la la sile fun awon aborisa won la ona sile fun awon woli eke won la ona sile fun awon agbodegba alagbagba yiyi ti igbagbo awon ti o ro we pe awon gbe igbagbo ru sugbon ti oye ona igbala ko ti iye won awon na la ona miran sile awon ti won toju le kakiri ti won ta ile isona ti won ta iwe pelebe pelebe kan ton ni gba ile yo bo ba san bayi bo ba ka yo pese re sile fun ogun ajakaye ti nbo ile ogun ni won so nipa re won o so nipa ti odo agutan olorun ti o ko se araye lo awon na won la ona ti won sile nitori be elese amasaka kiri lati nu bi kan de ibomiran o nwa ona nitori pe o je afoju ko mo ona ijoba olorun boya n ro we pe awon be boya won o le ka bibeli lo nda won laamu boya won o keko lati ni imo lati le ka oro olorun lo nda won laamu rara ki se be bi ati le le ka bibeli bi emi olorun bi ko ba wa lati tan imole si ohun ti an ka a ko le mo bi oro olorun se ri a ko le mo ona si iye ni pekun je kin ka fun lati inu Isaiah ori kokandinlogbon Isaiah ori kokandinlogbon lati ese ikokanla si ese ikejila iran gbogbo si dabi oro iwe kan fun yin ti a di ti a fi fun enikan ti o mo ka wi pe emi be o ka eyi ti o si wi pe emi ko le se nitori ti a di iran orun iran bibeli iran igbala o dabi e ti a gbe fun eni ti o le ka iwe sugbon bibeli o je iwe ti a di iwe ti a fi edididi ti ko seni ti o le si bi ki ba se pelu iran lowo emi olorun nigba ti a si gbe fun eni ti o mo iwe ka ti a so pe emi be o ka eyi o wi pe emi ko le ka nitori ti a di wese ikejila a si fi iwe na fun enikan ti ko mo iwe wi pe emi be o ka eyi o si wi pe emi ko mo iwe se ori ati to mo iwe ka ati e ti ko mo iwe ka ni a ri we pe ona ijoba orun o dabi eyi ti a fi edididi ninu agbara ti wa ninu ise ti wa ilakaka ti wa ko sese lati ri olorun awon ti o je adari ninu esin won je afoju awon ti o ntele won paapaa won je afoju okan ati emi won o sokunkun afi ori ofe olorun nikan nipa iranwo emi olorun ni o le mu ki afoju ki o wa sodo olorun ki a si la loju nipa ti emi je kin bi o le re kan ki tile ni awon nkan ti o nfa ifoju okan kini awon ohun ti o nfa ifoju okan won po ikini a ri wi pe ese abinibi gbogbo ese eyi ti a ti jogun lati odo adamu nkan wonyi o nfa ifoju okan nitori be eni kookan ti a bi ninu ara eni kookan ti a ti pase obinrin bi eni kookan ti o wa sinu aye yi o wa pelu ese abinibi o wa pelu gbogbo ese o wa pelu eda adamu ninu okan re nitori be o wa gege bi afoju nipa ti emi ki se be nikan soso awon ese ti a wa paapaa ti a nda lati igba ti a ti wa si aye awon nkan ti a nse ti ko ba oro olorun mu lati igba ti a ti wa si aye awon nkan won yi paapaa won po wa loju ye ki a wo johanu ori kesan lati ese ikokandinlogoji Jesu si wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi Jesu si we fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese ohun ti Jesu so ni wipe iba se pe eyin gba wipe e je afoju iba se pe e mo eni iriri wipe e je afoju nipa ti emi eni ifoju okan e ko mo ona iye e si mo wipe Jesu Kristi ni olugbala olufuni ni iye o ni eyin ki ba ti le ese abati wo ese yin nu abati mu ese yin kuro oni sugbon nisinsin eyin wipe awa riran nitori be nitori na ese yin wa sibe nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ẹ̀ṣẹ̀ ni ó máa ń fa ìfọ́jú ọkàn ẹ̀ṣẹ̀ àbínibí lákọ̀ọ́kọ́ àti ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ti ń dá láti ìgbà tí a ti dé ayé èyí ni ó mú kí ọkàn wa kí ó ṣókùnkùn èyí ni ó ra wá níyè èyí ni ó fi jẹ́ wípé a ń ṣe ohun tí kò tọ́ ohun tí kò tọ̀nà èyí ni ó fi jẹ́ wípé a ń rin ilẹ̀ àjèjì ọ̀nà àjèjì a ò mọbi tí à ń rè èyí ni ó fi jẹ́ wípé ọkàn òkùnkùn wa ẹkùn òmùgọ wa a mú un ṣókùnkùn àfọ wa lójú nípa ti ẹ̀mí wo Sefanaya bí o bá wo májẹ̀mú láéláé ó súnmọ́ ìparí májẹ̀mú láéláé Sefanaya ó wà kí a tó dé Hagai Sefanaya orí kìíní ẹsẹ̀ 17 èmi ó sì mú ìpọ́njú wá bá ènìyàn tí wọn ó máa rìn bí afọ́jú nítorí wọn ti dẹ́ṣẹ̀ sí olúwa ẹ̀jẹ̀ wọn lè ó tú jáde bí eruku àti ẹran ara wọn bí ìgbẹ́ ó ń sọ wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ afọ́jú tàbí wọ́n di afọ́jú nítorí wọ́n dẹ́ṣẹ̀ sí olúwa ẹ̀ṣẹ̀ máa mú ìfọ́jú ọkàn wá àwọn nǹkan wọ̀nyí ni a là sílẹ̀ fún wa dáradára nínú ọ̀rọ̀ ọlọ́run wípé bí a bá jókòó sínú ẹ̀ṣẹ̀ a jókòó sínú ìfọ́jú ọkàn kí ó yé wa wípé ní àtètèkọ́ṣe sátánì ṣe ìlérí èṣù là ń pè bẹ́ẹ̀ lúsíférì ó ṣe ìlérí fún éfà wípé bí ó bá jẹ èso igi tí ọlọ́run ní kó má jẹ èso ìmọ̀rere àti búburú wípé ojú rẹ̀ yóò là yóò mọ ìyàtọ̀ láàrin rere àti búburú wípé yóò di ọlọ́gbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan yóò dàbí ọlọ́run gbà tí éfà tí ó gba ohun sàtánì gbọ́ ohun èṣù gbọ́ tí ó jẹ ohun tí a ní kó má jẹ èyí ni ó fi di afọ́jú nípa ti ẹ̀mí èyí ni ìfọ́jú ọkàn ni ó fi bá gbogbo àwọn tí wọ́n ti inú ádámù àti éfà jáde kì í ṣe bẹ́ẹ̀ nìkan àwọn ẹ̀ṣẹ̀ tí a ń dá pàápàá gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àìgbọràn àbí ẹ̀ṣẹ̀ kí a ju ara wa lójú ẹ̀ṣẹ̀ mo tó tán ẹ̀ṣẹ̀ wípé a rò pé a jẹ́ ẹni rere fún ara wa ẹ̀ṣẹ̀ àìgbọràn ẹ̀ṣẹ̀ agídí àti ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà àti ẹ̀ṣẹ̀ àgàbàgebè pẹ̀lú àìgbàgbọ́ pẹ̀lú ìmọtípara àwọn nǹkan wọ̀nyí wọ́n mú ìfọ́jú bá wa jẹ́ ká wo orin dáfídì orí 65 orin dáfídì orí 65:1-5 láti ẹsẹ̀ 4 fàdákà àti wúrà lè re wọn èyí jẹ́ òrìṣà wọn iṣẹ́ ọwọ́ ènìyàn wọ́n lé ẹnu wọn kò lè sọ̀rọ̀ wọ́n lé ojú wọn kò lè ríran èyí ń sọ nípa òrìṣà wọn èyí ń sọ nípa èrè gbígbẹ́ wọn wípé wọ́n lé ẹnu wọn kò lè sọ̀rọ̀ wọ́n lé ojú ṣùgbọ́n wọn kò lè ríran ó ní wọ́n lé etí o ṣùgbọ́n wọn kò lè gbọ́ràn ní ẹsẹ̀ 6 wọ́n ní imú ṣùgbọ́n wọn kò gbóòórùn wọ́n lé ọwọ́ ṣùgbọ́n wọn kò lò ó wọ́n lé ẹsẹ̀ ṣùgbọ́n wọn kò rìn bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde wọ ẹsẹ̀ 8 dáradára àwọn tí ń ṣe wọ́n àwọn tí ń ṣe àwọn òrìṣà wọ̀nyí àwọn tí ń gbẹ́ àwọn èrè wọ̀nyí àti àwọn tí ń sìn wọ́n àwọn tí ń ṣe wọ́n yóò dàbí wọn wọ́n ó jẹ́ afọ́jú bíi tiwọn àwọn tí ó ń sin òrìṣà wọ́n jẹ́ afọ́jú pẹ̀lú ó sọ pé bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn bẹ́ẹ̀ ni olúkúlùkù àwọn tí ó gbẹ́kẹ̀lé òrìṣà àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn ìwọ náà wò ó dáradára ẹni tí ó gé igi nínú igbó tí ó lo díẹ̀ lára igi yìí láti fi dáná tí ó wá fi díẹ̀ lára igi yìí gbẹ́ ìbejì tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí ọlọ́run tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí òrìṣà àkúnlẹ̀bọ ó mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó ń tara rẹ̀ jẹ tí ó lọ kúnlẹ̀ níwájú ìdí ìrókò tí ó ń sọ wípé kí igi kí ó fún òun lọ́mọ ó mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó gbé òkúta sílẹ̀ tí ó ta polé lórí tó ń jó káàkiri tí ó ń jó yíká òkúta yìí tí ó rò wípé òkúta ni yóò ṣe òun lóore ó mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀ òun la fi ń sọ fún wa wípé wọ́n gbẹ́ èrè ó ṣeéṣe kí ó jẹ́ èrè fàdákà tabi ere wura wepe won sin sin won won bo won wepe awon ton se won yo dabi won wepe iru awon won yi ese borisa won o mu ifoju okan ba won wo iwe owe ori ogbon iwe owe ori ogbon ese iketa dilogun oju ti o sin baba re je ti o gan ati gbo ti iya re kana kana eba odo ni yo yo jade omo idi asi mu je awon omo wa ko ye won wi pe bi won ba ni baba ti omo bi beli bi won ba ni iya ti omo eko oro olorun bi won ba ni awon obi ti o je wi pe lojojumo ni won ma n gbe ilana ati ipinu oro ebi won le ori bibeli ojojumo nkan ki nkan ti won ba fe se eko ti won ko awon omo won gbele oro olorun sugbon awon omo won yi o sese ki won ma sin baba won je o sese ki awon omo yi nitori pe won ti lo si ile iwe o sese boya baba omowe iya omowe sugbon omo olorun iya o kawe sugbon o ka bibeli iya o mo nipa ona America abi ona ona Japan tabi ko mo ona ilu England sugbon mo ona ilu orun rere iya o mo oba ko mo ijoye ninu aye sugbon mo Jesu oba awon oba asin fi ona olorun ko ko awon omo sugbon awon omo won yi won ma sin baba won je won ma gan ati gbo ti iya won o so fun awi pe eye kana kana eba odo ni yo yo oju won jade e ni a fin so won de afoju o ni omo idi eye miran ni yi ni ni eyi o so pe oni o mu oju won ni o mu je ohun ti o so ni pe a so won de afoju sugbon ki o to ro we pe awon omode nikan ni an ba wi iwo paapa ti o je agbalagba oni alufa oni olukoni gege bi baba ninu olowa eni ti o fi ona iye ani pe kan han eni ti o so bi a se ni lati gbe yawo aso ti ani lati wo irin ti ani lati rin oro ti ani lati so ise ti oni gbagbo ni lati se o nso fun wa a nso fun wa awon ohun amuye ti a fi le pese wa sile fun orun rere sugbon bi o ba nsin baba re ninu igbagbo ti o nsin je bi o ba ndagun la pe pe odun so lenu mo se nso niyan won mo wahala ti mo ni won mo e ti mo doju ko bi o ba nsin baba re ninu oluwa bi o ba nsin je ti o ngan oro olorun ti o ngbo oni o de afoju nitori wepe kana kana eba odo ni yo yo oju re jade eyi ni a fi so awon elomiran ni a fi so won de afoju o sese boya o lo sinu imotipara ni o sese o lo sinu iborisa o sese agabagebe ni o kun aye re tabi aigboran tabi afojudi oni iru eni be o de afoju nipa ti emi sugbon kini bawo la se le ni iwosan fun okan okunkun bawo ni a se le mu ifoju okan yi bawo ni a se le mu kuro Jesu Christi ni eni ti o to lati se iru ise be oni gbanila oni mu ifoju okan kuro oni le okunkun wa lo nitori oni imole aye oni imole fun okan okunkun eni kokan wa je ki a wo Korinti keji ori keta Korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa lai ka soke iboju ti ati mukuro ninu Kristi sori iboju ti ati mukuro ninu Kristi sugbon titi di oni oloni nigba kugba ti a ba nka Mose iboju na nbe le okan won sugbon nigbati o nba yi pada si olowa a o mu iboju na kuro oni a fi so pe ki a to olorun wa oni a fi so pe ki a je wo ise ki a ko sile oni a fi so pe ki a ke pe Jesu Christi eni ti o le mu ifoju okan kuro se ori ohun ti a ko loni ninu wiwa inu iwe mimo se ori Bartimeo afoju bi o tin gbo iro ese opo eniyan bi o tin ri wipe nkan kan sele o n bi on wipe ki lo de ti opo eniyan wa bayi lo gbo wipe Jesu Christi omo Dafidi lo n koja lo be lo be si ni ke tantan wipe Jesu Christi omo Davidi shanu fun mi ni awon ti o wa ni ayika inu won so wipe ki o pa inu mo ṣugbọn bi won tin da lekun be ni o tun ki gbeju be lo wipe Jesu Christi omo Davidi shanu fun mi ari wipe bi Jesu tin soro bi o ti le je wipe o nlo si Jerusalem lati ku fun ese wa bi o ti le je wipe nkan ti o se pataki lati lo si Calvary o lo nba lo o dese duro bi o ti dese duro be ni oni ki won pe wa bi won ti pe wa ni ori wipe kini o fe kin se fun o ni o so wipe o n fe riran ni o n fe riran ni ran ti wipe ko dake o awon yoruba won so fun wa pe bi a ba dake tara eni a ba ni dake bi o ba dake sinu ese bi o ba dake sinu aisododo bi o ba dake sinu aisoto bi o ba dake sinu eke ati iro bi o ba dake sinu iwa okunkun tara re aba o dake sugbon won ni bi elese ba mo ese re ki pe lori ikunle bi o ba ke tantan bi o ba ke pe olorun wi pe olorun dariji mi olorun sanu fun mi mo fe bo lowo ese olorun ifoju okan yi mu kuro oni nigba ti o ba to Jesu Christ wa nigba ti o ba yi pada si oluwa oni yo mu ibojuna kuro nitori be to olorun wa loni o ti gbo oro olorun ki lo tun duro de o ti gbo wi pe Jesu Christ nikan oni oru ebo fun wa arukun ati aruda Jesu Christ nikan oni o wa la ona iye fun wa oni emi ni ona otito ati iye ko se eni ti ko ti o le wa sodo baba bi ko se nipa se mi gba ti o ti mo wepe Jesu Christ ni ona iye o se dide o se so wepe emi o to Olorun lo o se so wepe emi o so fun Olorun wepe mo ti dese si o ati si awon aladugbo mi mi o yele eni ti aba ma pele omo re sugbon dariji mi fi anu Jesu Christi fi gba mi la fi eje Jesu Christi ki o fi we mi ki la tun duro fun so fun Olorun dide duro lori ese re tabi ki o kunle lori ese re ki o so fun Olorun wi pe ifoju okan ti o nba oja ifoju okan ti o wa pelu re o nfe ki Olorun ki o mu okuro o nfe ki a gba okan re la o nfe ki a se oniye o nfe ki a we ese re nu o nfe ki gbogbo ese re iba se imutipa ni iba se aigbagbo ni iba se iborisa ni iba se aiporan ni iba se akabakebe iba se wipe o je olori kunkun eni ti se tinu re iba se wipe o je alase rege o je eni ti anba usugbon ti warun ki so po olorun wipe be bo lowo ese wipe ipoju okan ti o ba oja mo fe ki olorun mu kuro ki pe olorun kepe olorun o se tan nisisiyi lati dariji o lati gba ola lati mu ifoju okan kuro lati je ki o le ba olorun dore ti o ba ni je eni ti a si loju ti yo le ri iye aini pelu bi o ba gbadura o daju wo pe olorun yo gbo
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Irere ti Maku, ori ikokanla. Nigba ti won si sumo eti Jerusalem leti Betfage ati Bethany ni oke Olifi. O ran meji ninu awon omo eyin re. O si wi fun won pe e lo si ileto ti o koju si yin. Loju kan na bi eyin tin wo inu re lo. Eyin o si ri omo ketekete kan ti aso ti enikeni ko gun ri etu ki e si fa wa. Bi enikeni ba si wi fun yin pe e se ti eyin fi nse yi e wi pe Oluwa ni fi se. Loju kan na yo si ran wa si yin yi. Won si mu ona won pon. Won ri omo ketekete na ti aso ni enu ona lode ni ita gbangba. Won si tu awon kan ninu awon ti o duro nibe wi fun won pe kini eyin se ti eyin fi ntu omo ketekete ni. Won si wi fun won gege bi Jesu ti wi fun won. Won si jowo won lowo lo. Won si fa omo ketekete na to Jesu wa. Won si te aso won si eyin re. Won si joko lori re. Àwọn pípọ̀ sì tẹ aṣọ wọn sí ọ̀nà àti àwọn mìíràn ṣe ẹ̀ka igi wọ́n sì fún wọn sí ọ̀nà àti àwọn tí ń lọ níwájú àti àwọn tí ń bọ̀ lẹ́yìn kígbe wípé Hosanna olùbùkún ni ẹni tí ń bọ̀ wá ní orúkọ Olúwa olùbùkún ni ìjọba tí ń bọ̀ wá ìjọba Dáfídì bàbá wa Hosanna lókè ọrun. Jésù sì wọ Jerusalem àti tẹ́ḿpìlì nígbà tí ó sì wo ohun gbogbo yíká alẹ́ṣà àti lẹ́tàn ó sì jáde lọ sí Bethany pẹ̀lú àwọn méjìlá. ni ijo keji nigba ti won ti Betani jade ebi si npa o si ri igi opo to kan ni okere ti o ni ewe o wa bi boye on le ri ohun kan lori re nigba ti o si wa si idi re ko ri ohun kan bi ko se ewe nitori akoko eso opo to ko ti to Jesus sit down o si wi fun pe ki enikeni ma je eso lori re mo titi lai awon omo eyin re si bo won si wa si Jerusalem Jesus si wo inu temple lo o bere si ile awon tin ta ati awon tin ra ni temple jade o si tari tabili awon nipasiparo owo danu ati ijoko awon tin ta eyele ko si je kenikeni ki o gbe ohun elo koja laarin temple o si nko ni o wi fun won pe ati kowe re pe ile adura fun gbogbo orilede ni a o ma pe ile mi sugbon eyin ti so di ko awon losa awon akowe ati awon olori alufa si gbo won si nwo ona bi awon ti se parun nitori won beru re nitori enu ya gbogbo ijo eniyan si eko re nigba ti ale ba si le a jade kuro ni ilu bi won si tin koja lo ni owuro won ri igi opoto na gbe ti gbongbo ti gbongbo peteru si wa iranti o wi fun pe rabbi wo bi igi opoto ti iwo fi gbu ti gbe yesu sit down o si wi fun won pe eni igbagbo si olorun looto ni mo wi fun yin enikeni ti o ba wi fun oke yi pe sidi ki o si bo sinu okun ti ko ba si siye meji ni okan re sugbon ti o ba gbagbo pe ohun ti ohun wi yo se yo ri be fun nitori na mo wi fun yin ohunkohun ti eyin ba toro nigba ti e ba n gbadura e gbagbo pe e ti ri won gba na yo si ri be fun yin nigba ti eyin ba si duro n gbadura e dariji bi eyin ba ni ohunkohun si enikeni ki baba yin ti n be le orun ba le dari ese yin jiyin pelu sugbon bi eyin ko ba dariji baba yin ti n be ni orun ki yo si dari ese yin jiyin won si tun wa si Jerusalem bi o si tin rin kiri ni temple awon olori alufa ati awon akowe ati awon agbagba to wa won si wi fun pe ase wo ni o fi se nkan won yi ta ni o si fun oni ase yi lati ma se nkan won yi Jesus sit down o si wi fun won pe emi o bi yin lere oro kan ki e si da mi lohun emi o si so fun yin ase ti emi fi se nkan won yi baptism Johannu lati orun wa ni tabi lati odo eniyan e da mi lohun won si ba ara won gbero wi pe bi awa ba wi pe lati orun wa ni ohun o wi pe e a ti se ti eyin ko fi gba gbo sugbon bi awa ba wi pe lati odo eniyan won beru awon eniyan nitori gbogbo eniyan ka Johannu si woli ni toto won si dan wi fun Jesu pe awa ko mo Jesu si dan wi fun won pe emi ki yo si wi fun yin ase ti emi fi se nkan won yi

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ti wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí 13 láti ẹsẹ 14. Lúkù orí 13 láti ẹsẹ 14. Ẹnìkan sì bí i pé, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. Ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa. Ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lé a ti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà nígbà tí a bá béèrè ìbéèrè mìíràn, ìbéèrè ti ẹ̀mí, ìbéèrè tó jẹ́ wípé kò sí ẹ̀dá kan tí ó lè fúnni ní ìdáhùn. Bí a bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa, ó jẹ́ wípé a fẹ́ ṣe ara wa lọ́nà. Níhìn yìí, jẹ́ kí a wò ó dáradára. Bí oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ Pétérù, tàbí lọ́wọ́ Jòhánù, tàbí lọ́wọ́ àwọn Farisí, tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sínágọ́gù tàbí tẹ́ḿpìlì, tí ó bi wọ́n pé olórí àlùfáà sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé ọmọ Léfì sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé Pétérù tàbí Jòhánù, ṣé o lè sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeéṣe kí àwọn ènìyàn ẹlẹ́ran ara, kí wọn kí ó má lè fún wọn ní ìdáhùn tí ó pé ojú òṣùwọ̀n. Ṣùgbọ́n ẹni yìí, ó ní ọgbọ́n. Ó mọ̀ wípé ìbéèrè nípa ìgbàlà, ìbéèrè nípa ìjọba Ọlọ́run, ìbéèrè nípa ọ̀run rere, ọwọ́ Ọlọ́run, ọwọ́ ọmọ Ọlọ́run ni a ti lè béèrè. Èyí ni ó fi sọ wípé, Olúwa, jẹ́ kí n mọ̀, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn mìíràn nínú wa, a máa ń hùwà bí aláìlọ́gbọ́n. Àwọn mìíràn tún máa ń lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì èké, ènìyàn ẹlẹ́ran ara. Wọ́n a máa béèrè nípa ìgbàlà, wọ́n a máa béèrè nípa ọ̀run rere, wọ́n a máa béèrè nípa àwọn ohun àmúyẹ tí a lè ní kí a ba lè dé ọ̀run. Tàbí àwọn ẹlòmíràn a máa lọ béèrè lọ́wọ́ àwọn akóniṣìnà, àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́, àwọn tí ó jẹ́ pé àkà sórí Bíbélì ni wọ́n kà, wọn ò ní ẹ̀mí Ọlọ́run. Ẹni tí ò gba iṣẹ́ ìgbàlà orí igi àgbélébò tí ò gbàgbọ́, ẹni tí ò gba ìsọdi mímọ́ tí ò gbàgbọ́, ẹni tí ò gbàgbọ́ nípa ìfikúnni ẹ̀mí Ọlọ́run, báwo ni o ṣe lè lọ sí ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kí o máa béèrè nípa ọ̀nà ìgbàlà? Tàbí ó ṣeéṣe a rí àwọn ẹlòmíràn, wọn a lọ máa béèrè ohun tí ó ṣe pàtàkì, ohun tí ó ṣe iyebíye báyìí, wọn a lọ máa béèrè lọ́wọ́ ẹni tí kò mọ Bíbélì. Àwọn ẹlòmíràn, wọn a gbé Bíbélì sílẹ̀, wọn a tún gbé ìwé mìíràn sílẹ̀, ìwé ẹ̀sìn mìíràn tí kò bá Bíbélì mu, wọn a gbé sílẹ̀. Ìwọ a sì lọ síwájú ẹni bẹ́ẹ̀, wọn a máa sọ wípé, làmí lóye, ṣé díẹ̀ ni àwọn tí a ó gbàlà? Ó dàbí ẹni wípé ìwọ pàápàá ó ń ra ìwé ìrìnà lọ sí ọ̀run àpáàdì. Nígbà tí o bá ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí kò nígbàlà, ṣùgbọ́n níhìn-ín ni ẹni yìí ń béèrè wípé, Olúwa, ìwọ nìkan ṣoṣo ni a lè béèrè lọ́wọ́ rẹ̀.
iwo ni o mo awon oruko ti o wa ninu iwe yi iwo ni o mo okan eda kokan iwo ni o mo ibi ti a tin bo ibi ti a wa nisinsin yi ati ibi ti a nlo iwo ni o mo ibi ti irin ajo olukuluku eyan ninu aye yi ibi ti o pari si nitori be so fun wa die hali awon ti a o gbala ye ke awo ibere yi mo so wi pe o je ibere ti o le da okan eni laamu nitori wi pe ninu aimokan ati ainisoro wa a ma n gbagbe ohun ti o se pataki to bayi a ma n gbagbe igbala wa a ma n gbagbe bi a se le bo lowo idajo ati ibinu olorun irunu olorun lowo ijiya ayeraye ohun aye yi o ma n di wa loju si nkan ti orun ohun aye yi o ma n di wa leti si orin ogo latorun wa ohun aye yi o ma n je ki a dabi eni ti ko logbon eni ti ko niye ninu eni ti o dabi eni wi pe se gafa fun mi lati lo ede yi eni to dabi eni wi pe a n se were lati ma sa sibala sibolo kaakiri lati lepa awon nkan ti o wa ninu aye o dabi wi pe opolopo ni won sa kaakiri ni won tele awon ohun aye ohun ti a ni sugbon ti a n file ohun ti ko se pataki ohun ti a mo wi pe lojo kan a o fi won sile awon nkan wonyi ni o ma n gba ijoba olorun lowo opolopo eniyan eyi ni o ye ki a fi bere wi pe oluwa die hali awon ti a o gbala awon ibere miran wa ti o je wi pe ani lati bere ani lati mo lati odo oluwa o ye ki a fi akoko sile ki a ronu nipa idahun si awon ibere be nitori opolopo ni o n jalankato to n sogo ninu wipe awon je elesin ti o si je wipe bi won ti je elesin to ona igbala ko ye won bi a ba wo awon ti won ni oruko ninu ijo bi a ba wo opolopo ti won ti fi oruko sile ninu iwe wipe awon je ti Oluwa awon je ti Jesu bi a ba wo opolopo ti o je wipe bi a ba n ka awon ti n gba awe bi a ba n ka awon ti n gbadura bi a ba n ka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili bi a ba ka oye awon ti o je wipe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala bi a ba ka opolopo awon ti won gbe omi lo si awon ile ise kokan ti won fe omi adura bi a ba ka opolopo ti o dabi eni wipe bi wahala die ba ti de won ma ka saamu won po yanturu bi a ba ro wipe gbogbo eni ti n ka saamu lo n lo si joba orun bi a ba ro wipe gbogbo eni ti n mo mi adura lo n lo si joba orun bi a ba ro wipe gbogbo eni ti n ka bibeli lo n lo si joba orun bi a ba ro wipe gbogbo eni ti n se ise isin lo n lo si joba orun bi a ba ro wipe gbogbo eni ti n pe oluwa oluwa ni yoo de joba orun o je wipe awa paapaa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wipe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wipe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wipe won ti fi igbesi aye won ati ohun gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo melo ni awon ti o wa sinu ile isin kì í ṣe inú ilé ìsìn ní gbòòrò nìkan ṣùgbọ́n ilé ìsìn ti wá yìí pẹ̀lú tí ó sì jẹ́ wípé ọ̀nà ìgbàlà wọn kò mọ́ tí ó jẹ́ wípé ìgbàlà tòótọ́ pé kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn kò ní í mélòó mélòó ni àwọn tí ń gbàdúrà tí ó ṣeé ṣe pàápàá kí wọn kí ó máa yíra nílẹ̀ pẹ̀lú àdúrà wọn kí wọn kí ó dọ̀bálẹ̀ gbálájá síwájú ọlọ́run kí a rò wípé olùsìn ní tòótọ́ ni bí a bá ba lórí ìdọ̀bálẹ̀ ti o n ba olorun wewe ti o n ba olorun soro ti o n ba olorun rojo wipe olorun a ki lo se bayi bayi bi a ba gba adura lenu elomiran a ro wipe oni igbakeji awon angeli sugbon sibe sibe ona igbala won ko mo eyi ni o ye ki awa paapaa ki a wa si ijo ti o ni ironu
Eyi ni o fi ye fun awa papa ki a duro ki a ni suru ki a gba yewo wi pe Oluwa die ali awon ti a o gbala je ki a wo oro ti o se pataki to bayi ki a wo ni ikori meta ikini awon die ti a gbala ikini awon die ti a gbala ohun ti mo nso ni wi pe ni igba atijo ni igba majemu lailai ni igba bibeli ni igba majemu titun ki a wo akosile ti a ni wi pe awon die lagbala laarin ogun logo opolopo awon eniyan ti o wa ni aye ni igba na ki lo di won lowo ki lo di opolopo lowo loni eyi mu mi lo si ikori keji awon ohun ti n dena igbala awon ohun ti n dina igbala iketa ipe lati da po pelu agbo kekere ipe olorun wa loni o wa si o o wa si mi pelu lati darapo pelu awon agbo kekere awon die ti o ni igbala ye ki a be lati ikini die ti agbala awon die ti agbala ye ki a wo Genesis ori kefa lati ese ikarun Genesis ori kefa lati ese ikarun olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye ati pe gbogbo iro okan re kiki bini lojojumo inu Oluwa si baje nitori ti o da eniyan si aye o si dun de okan re Oluwa si we pe emi o pa eniyan ti mo ti darun kuro lori ile ati eniyan ati eranko ati ohun ti nrako ati eye oju orun nitori inu mi baje ti mo ti da won sugbon Noah ri oju rere loju Oluwa won yi ni itan Noah Noah se olooto ati eni ti o pe le ojo aye re Noah n ba Olorun rin je ki a duro nibe nihin ni a ri lati ese ikini aso fun wa wi pe awon eniyan bere si ni re lori ile e je wi pe won po lori ile e je wi pe won bi si bi won si tin bi omo le omo lati odun de odun awon eniyan po to be lori ile a si so wi pe a bi awon omobirin fun won lati igba yi ni awon eniyan a ri wi pe won gbagbe oruko Oluwa ari wi pe won gbagbe ase Oluwa ari wi pe won gbagbe ilana ti Olorun ti la sile wi pe ki a ma se igboran si ese ikarun ni o wa so fun wa wi pe iwa buburu dido iwa buburu po ninu aye Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye bi a ba wo aye igba na o je aye ikobirin jo o je aye se bi o ti won mi o je aye emi ni mo ni aye mi je ki n se bi mo ti fe o je aye ori kunkun aye aigboran eni Olorun fi ri wi pe iwa buburu eniyan di pupo le aye o ni lati ri be nigba ti okunrin ba n sare le awon obinrin nigba ti okunrin meji meta ba n ja lori omi dankan nigba ti obinrin meta merin ba n du okunrin kan na iwa buburu ni lati wa nigba ti o ba ri wi pe a fe nigba ti o ba di wi pe a fe se tinu eni nigba ti o ba di wi pe ori kunkun aigboran ni o wa ninu okan aya eda ninu eni kookan a ri wi pe iwa buburu o ni lati po a si ri pe gbogbo iru okan eniyan kiki bini lojojumo ki se iwa nikan okan won ironu won ati ohun ti won n lepa ife inu won ati ise owo won gbogbo re je buburu niwaju Oluwa inu Oluwa si baje wi pe eniyan ri bi o ti ri ati wi pe awon eniyan ti o n ro wi pe won a gbe igbesi aye
ti o mu inu ohun dun nitori pe ohun ti da won won ko se be won gbe igbese aye ti ko te olorun lorun igba yi gan ni awa daroko noah o se ni laanu wi pe gege bi olorun ti ni ife to o se ni laanu wi pe gege bi olorun ti fe ma bukun awon eniyan to wi pe ki se popo ni o moore ki se popo ni o fe sin olorun lemi ati looto nje bi o ti ri nigba na nje be ko lori loni bi a ba wo arin wa a o ri wi pe akere niye e ha se wi pe awon eniyan ko mo wi pe a n pe jopo nihin e ha se wi pe won ko gbo ede enu wa kaaro ojire e ha se wi pe yoruba ti a n so lenu wi pe won ko gbo won gbo ede gbogbo wa ni ṣugbọn ohun ti o wa nibe ni wi pe okan won jina si olorun o seese ki won ki o lo si ile isin kan ti won ti le gbo iwaasu iseju mewa iwaasu iseju meedogun bi alufa ba ti n koja iseju meedogun ni won fe serale ti won so wi pe eyi ni na to atun bo lose to n bo igbala o si iwa rere o si iwa mimo o si eyi ni a fi ri pe ni akoko ti nua yi wi pe nua nikan soso pẹ̀lú ìyàwó rẹ̀ àti ọmọkùnrin rẹ̀ mẹ́ta àti àwọn ìyàwó rẹ̀ mẹ́ta àwọn wọ̀nyí ni ó gbọ́ràn àwọn wọ̀nyí ni ó ní ìtẹríba àwọn wọ̀nyí ni ó ní ìrẹ̀lẹ̀ àwọn wọ̀nyí ni ó ní oore ọ̀fẹ́ àwọn wọ̀nyí ni ó rí ojú rere láti ọ̀dọ̀ ọlọ́run àwọn wọ̀nyí ni wọ́n ń gbé ìgbésí ayé ìwọ̀ntúnwọ̀nsì Jésù sì sọ fún wa o ó ní gẹ́gẹ́ bí ó ti rí ní àkókò Noah ó ní bẹ́ẹ̀ náà ni yóò rí nígbà dídé ọmọ ènìyàn wí pé nígbà náà àwọn ènìyàn ń jẹ àwọn ènìyàn ń mu àwọn ènìyàn ń gbéyàwó wọ́n ń fa ìyàwó fún ni wọ́n kò sì mọ̀ títí ìkún omi fìdé ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò rí nígbà wíwá ọmọ ènìyàn èyí jẹ́ wí pé nígbà tí ó jẹ́ díẹ̀ ni ó ní ìgbàlà ní àkókò náà nígbà tí ó jẹ́ wípé díẹ̀ ni ó rí ojú ọlọ́run ní àkókò náà wípé ní ìgbà wíwá jésù kristi ìgbà ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì wípé díẹ̀ pẹ̀lú ni ó rí díẹ̀ ni àwọn tí a ó gbàlà olúwa díẹ̀ hali àwọn tí a ó gbàlà òun ni a ń fi ìdáhùn rẹ̀ hàn wá nínú bíbélì yìí jẹ́ kí a wo pétérù kínní orí kẹta ẹsẹ̀ ogún pétérù kínní orí kẹta ẹsẹ̀ ogún àwọn tí ó ṣe aláìgbọràn nígbà kan nígbà tí sùúrù ọlọ́run dúró pẹ́ ní sáà kan lé ọjọ́ noah nígbà tí wọ́n fi nǹkan ọkọ̀ wọ́n fi nǹkan ọkọ̀ nínú èyí tí a gba ọkàn díẹ̀ là nípa omi èyí ni ẹni mẹ́jọ wo bí àwọn ènìyàn ti pọ̀ tó ní ìgbà náà ṣùgbọ́n ẹni mẹ́jọ ni agbala wọ́n kéré níye àwọn wọ̀nyí ni ó fiyè sí ọ̀rọ̀ ọlọ́run a rí ẹ̀kọ́ dí ẹ̀kọ́ nínú àwọn ohun tí a ń kà yìí àwọn ẹ̀kọ́ wo ni a lè rí kọ́ ìkíní a rí wípé àwọn ẹlòmíràn wọ́n a máa sọ wípé ọ̀nà ìhìn rere ọ̀nà ìgbàlà ó ti le jù pé ó dàbí ẹni wípé ìjọ ti wá nìkan ni a gba gbogbo bíbélì ní ẹ̀kúnrẹ́rẹ́ ó dàbí ẹni wípé ìjọ wa nìkan ni a ti ń fi bíbélì ṣàkóso ohun gbogbo a ń fi bíbélì ṣàkóso bí a ó ti jẹun bí a ó ti wọṣọ bí a ó ti gbéyàwó bí a ó ti gbé àwọn ẹbí wa bí a ó ti gbé ìṣètò ẹbí wa kalẹ̀ wípé a ń fi bíbélì ṣàkóso gbogbo rẹ̀ iṣẹ́ tí a ó ṣe ibi tí a ti lè ṣiṣẹ́ irú òwò tí a lè dá ọwọ́ lé àti irú ohun tí a lè ṣe a ń fi bíbélì ṣàkóso gbogbo rẹ̀ àwọn ènìyàn máa ń sọ wípé bí ó bá jẹ́ àwa nìkan ni a fẹ́ lọ sí ìjọba ọ̀run tí a gba bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ ó dàbí ẹni pé díẹ̀ ni a lè gbàlà bẹ́ẹ̀ lórí ní àkókò tí noah àwọn ènìyàn mẹ́jọ nínú àwọn ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n wà lé ayé ní ìgbà náà àwọn ènìyàn mẹ́jọ díẹ̀ lé àgbàlà jẹ́ kí a wo ti àkókò noah nínú pétérù kejì láti ẹsẹ̀ ìkẹfà tí a sọ àwọn ìlú sódómù ohun gomorrah di eérú nígbà tí ó fi àfọ́bàjẹ́ dá wọn lẹ́bi tí ó fi
won se apere fun awon ti o je alaiwa bi olorun o si yo loti olooto eni ti iwa wo bi awon eniyan buburu ba ninu je ni akoko ti loti ni atun ri opolopo ni awon ti o wa ni sodomu ati gomora bi o ba je oluka bi beli ti o ba si je eni ti o ma nronu lori ohun ti o ka ti o nse akiyesi ohun gbogbo ni finifini o ri wipe bi a ba soro sodomu ati gomora iwa wobia iwa nikan jopon iwa ti o je wipe oju kokoro ni o gbile kan o ni o gbile kan nigba na ki se be nikan iwa imoti paranko iwa ke ma fi obirin bara eni je iwa sina iwa gbere iwa panshaga okun owo won awon ile ijo ni alale awon ile wobia ni osan ati opolopo ohun ti won se be na ni ni arowo to wa nisinsin yi bi abawo dara dara afi awa ti a je olufokansin afi awa ti a je onigbagbo afi awa ti a mo olorun afi awa ti a nke lojojumo wipe oluwa nigba wo lo de oluwa nigba wo lo wa mu wa lole bi ki ba se awa ti a mo wipe a nreti oluwa wa an reti bibo Jesu Christi opolopo awon eniyan ni alale ni won lo si le cinema ni alale ni won lo si ibi ijo ni alale ni won lo si bi imoti para ni alale ni won lo si ibi ebo sugbon kere je awa eniyan ni a mo we pe nitori Jesu Christi nbo o ye ki a gbe igbesi aye wa ni won tun won si be lori ni Sodomu ati Gomora ijo ni emoti ni eborisa ni ife obirin tabi ife okunrin ba ara won je ni ki okunrin kan ki o ni iyawo meta merin marun mefa bi ki obirin kan ki o ma ti ile okunrin kan bo si ile okunrin miran ki a ma ka okunrin mefa okunrin meje lori obirin kan ibi Sodomu ati Gomora ni ru iwa be ibe lo wa ibe lo po si sugbon arun awon ilu na lai ni won ko ni abayo won ko ni ona abayo sugbon agba loti ati omobirin re meji ati iyawo re sugbon ranti ni oju ona ni iyawo tun boju weyin ti o je wipe onfa ti o wa ninu okan re ti o nfa si aye ti o nfa si

Abayirayi, ẹni tí ó fẹ́ wa, tí ó mọ̀ wá, nínú òṣì àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àánú fún wa jọjọ, tí ó sì ràn Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ lọ́jọ́jọ́, kí a má baà ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú. A dúpẹ́ lọ́wọ́ rẹ, wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́, láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má baà ṣìnà, kí a má baà ṣègbé, gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣáálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí o ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmín. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ́ yìí lórí ìríran fún àwọn afọ́jú, ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́. Nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì, níbi tí àgbétọ dàgbà, bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí agbé kọ ọ́ pé, "Ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì. Ó sì ti rán mi
láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ló sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ̀jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún ọ wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, o ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì 1:6, ẹsẹ̀ ìkẹjọ, Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde, Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah 42:42, ni wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah 42:40, ẹsẹ̀ 6-8, Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ́ mọ́, Èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi le Olúwa, èyí le orúkọ mi, ogó mi ilé mi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà,
Èmi yóò sì mú àwọn afọ́júbá ọ̀nà tí wọn kò mọ̀ wá. Èmi yóò tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀. Èmi yóò sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí ni èmi yóò ṣe fún wọn. Èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Ní àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára, tí kì í tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kì í yẹ̀. Àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó ré kọjá ti Ábrahámù, tí ó ré kọjá ti Mósè, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elijah, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún wọn wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù, bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú, nítorí ó ṣeé ṣe. Nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣeé ṣe kí o dìde, kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí, màá padà wá, nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ì gbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnnà tó. Bí n bá wù ẹ́ lọ́ọ̀kan, màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣeéṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yẹ ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí, tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù, kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Ésáyà tí mo ń kà fún ọ, ní orí 142, láti ẹsẹ 18, ó wí pé gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ. Bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń ké rara, tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú, ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú? Gbọ́ ìdáhùn tí Ọlọ́run fún ọ ní ẹsẹ̀ 19. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi? Tàbí adití bí ikọ̀ tí mo ti rán? Ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ó ń sọ fún ọ, èyí yẹ kí ó mì ọ́, torí ó ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi? Ó ní àwọn tí mo rán níṣẹ́, àwọn tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́, àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀, tí mo sọ ọ́ fún. Ó ní kò sí afọ́jú bíi tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì,
wi pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu ori kiko iwo ti o pe ninu ise ajirere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wipe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesa aye mi wipe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sisi eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wipe ko seni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wipe afoju e wa kin layin ni oju ti won jiyan wipe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le npe lafoju emi ni mo npe opa fun alufa wa ni akoko ikore o ni oju se ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni tin ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini won se tabi ise re pe ohun ko li owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe iriran lodo jesu so wa nbi rara o biru eni be ba wa ko pada lo le nitori wipe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba n to si ona wipe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori ikerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese ikokan din ni ogoji jesu wipe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju
ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹgbà wípé ẹfọjú ẹbá ti jẹ́ wẹ̀ṣẹ̀ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́ ẹyin kì bá ti lé ẹ̀ṣẹ̀ ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin pé àwa ríran nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ́ ẹni tí ó ríran nígbà tí a jẹ́ afọ́jú ó sọ wípé ìbàjẹ́ àti ìdájọ́ àti ẹ̀ṣẹ̀ wa yóò wà síbẹ̀ ṣùgbọ́n bí ọlọ́run ti ń pe afọ́jú tó ń kíre pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ́ kí n ríran irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbà ánú mo sì gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó wà ń bí láṣálẹ̀ yìí bí ó bá fi nǹkan kan bo ara ẹ̀ mọ́lẹ̀ tí ó bá fi ẹ̀tẹ̀ sílẹ̀ kí ó máa pálapàlapà bí ó bá wá wí àwáwí àti àwíjàre bí ó bá sọ wípé òun jẹ́ aríran nígbà tí ó jẹ́ afọ́jú bí ó bá jẹ́ gba ara rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti gbà á bí ó bá pe ara rẹ̀ ní orúkọ tí ọlọ́run pe òun mo gbà wípé àánú wà ní àṣálẹ́ yìí oore ọ̀fẹ́ sì wà pẹ̀lú wo Aísáyà orí 84 láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọ́jú ẹsẹ̀ ìkẹwàá Aísáyà orí 84 ẹsẹ̀ ìkẹwàá afọ́júlé àwọn alóore rẹ̀ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè yí gbó wọn a máa sùn wọn ń dùbúlẹ̀ wọn ń fẹ́ máa tògbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀ àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ ronú pìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ́dẹ́.

O sì sọ wípé o pè níwọ̀n. Nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà. Ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé. Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì. Wọ́n ṣe kí ni? Wọ́n já sínú kòtò, wọ́n á ṣègbé. Ìgbà lọ sí fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà hàn. Wí fún mi. Ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà. Ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò. Ẹni tó ń mu ọtí àmúyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu. Ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà. Ẹni tí ó ń tọ̀ sára tí ó mọ àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó òun ló ń tẹ̀lé káàkiri ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ni sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà. Ó lóun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò. Ó lóun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀. Àwọn alóore tọ́lọ́run sọ nípa wọn nìyẹn. Ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀. Mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba Ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá Jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kó ẹ kú oríire. Ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ bí wọ́n ṣe ń gbéyàwó o sì ti bí wọn o ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi. Irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti jùnù tó tiẹ̀ rí wọn mọ́. Àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí Ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí Ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀. Bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wà á sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ ka ìwé yìí fún wa ó máa ṣe o. Bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà ẹ kò burú ṣá. Bó o bá gbà pé o jáfọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣeé ṣe láti jókòó bẹ́ẹ̀. Irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́. Bí wọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí à ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà ńbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi. Wọ́n á ní kí n jókòó ká máa pàtẹ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó máa ṣe o. Ṣùgbọ́n pé ìwọ tí Ọlọ́run ṣe lórí rẹ tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run kò jẹ́ kó bà lé ọ. Èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba Ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀. Ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ Ọlọ́run o bẹ̀rẹ̀ sí ní ṣe o bẹ̀rẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣa ọ ládàá tí ó ń ṣa ọ láàáké bẹ́ẹ̀ ni ó ń sọ pé Ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù. Bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù. Ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi. Ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólórí ire ni. Mo kí ọ kú oríire.

0: nítorí pé òde ibi tí jésù ti máa ń lani lójú. Bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run, ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé. Ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀, bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀kéré ju èyí ni, mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba, àbí bẹ́ẹ̀ kọ́? Mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjúmọ́ wọn, tí ó fẹ́ pa wọ́n. Mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò, tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni, ó rántí pé ọmọ 30 ọdún ni. Nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń ṣí ìbéèdì fún wọn, tí ó ń pe àwọn àgbàlagbà, àwọn arúgbó, àwọn ìyábìnrin, àwọn bàbá, tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá, kí wọn kí ó ṣòro nípa àdá ẹ̀ṣẹ̀ wọn. Bí ò bá jẹ́ wípé wọ́n mọra wọn ní afọ́jú ni, wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni à ń pè ní àwọn afọ́jú. Wo Kọ́rìntì kejì, orí ìkẹrin, Kọ́rìntì kejì, ní májẹ̀mú titun, orí ìkẹrin, ẹsẹ̀ ìkẹta sí ìkẹrin. Ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a gba Jésù Kristì gbọ́, kí ó lè gbà wàhálà, kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa. Bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀, bí ó bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú Olúwa, láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́. Kí gbòǹgbò Ekoro àbínibí tí ó wà nínú wa, kí Ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù kí ó lè fi fà á tu kúrò. Kí ìfẹ́ ti Ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa, kí a lè fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo iye wa, àti pẹ̀lú gbogbo agbára wa. Ìhìn rere ti ìsọdi mímọ́ yìí, bí ó bá farasin fún ẹnikẹ́ni, ó farasin fún àwọn tí ó nù, àwọn tí ó sọnù. Bí o bá ń gbọ́ wípé àǹfààní tí ó wà nínú ìre ni pé nípa ìná rẹ̀ lè mú wa lára dá. Bí oore ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára Ọlọ́run, oore ọ̀fẹ́ tí a fi wo nìsàn pẹ̀lú ìná Jésù Kristì, bí ó bá farasin fún ẹnikẹ́ni, ó farasin fún àwọn tí ó nù. Bí o bá ń gbọ́ wípé ẹ̀mí Ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́, tí ó máa ń darí ẹni, tí o sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìhere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó, tàbí ó fẹ́ ṣiṣẹ́, tàbí ó fẹ́ rin ìrìn àjò, àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni Ọlọ́run, tí kò mọ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń ṣàmọ̀nà, ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìn rere wípé ẹ̀mí Ọlọ́run máa ń ṣàmọ̀nà fún àwọn tirẹ̀. Bí ó bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ ìhìn rere sì ni wípé ọkùnrin kan, aya kan, ọkọ kan. Nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó? Ara kan. Ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan? Ṣé ó sọ bẹ́ẹ̀? Bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí, ẹ̀kọ́ ìhìn rere wípé ọkùnrin kan, aya kan, bó bá farasin, ó yẹ kí o mọ àwọn tó farasin fún. Ìgbà tí Ọlọ́run dá Ádámù, obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀? Ṣé Ọlọ́run ò lágbára? Ọlọ́run ò sì ní iyè nínú, kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá? Èyí tí ìbá fi 100 ìyàwó ta lọ́rẹ, mo ṣe bí Sọlọ́mọnì ni, ó ní wọn tó ẹgbẹ̀rún. Mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀, Ádámù yẹ kó ní aya púpọ̀. Ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò Ọlọ́run fún Ádámù ní éfà kan ṣoṣo, mo si fe ki o se afiyesi wi pe nigbati ikun omi to fe pa aye re patapata olorun ri enikan ti ori oju rere ni odo re to si ni ore ofe ni oju re eyi ni a npe ni noa o si ni awon omokunrin melo gege bi omo won je melo noa ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti iku omi ti o pare awon melo awon mejo okunrin merin obinrin merin okunrin kan pelu aya re kan sosho gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle ton wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to be ge ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori nsin o dara kan ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata awon ti won ye ti won ni igbala ni akoko na ni awon to je wi pe okunrin kan aya kan bo ba si ranti aye ti loti nigba ti olorun fe fi ina pa sodomu ati gomora re won po nbe awon to fe won meta merin mewa tabi ogun tabi ogbon ko si kan to bo ninu idajo olorun abi won bo rara loti to fe aya kan sosho ati omo re meji ti o wa ni to se awon ni won yo kuro ninu e sugbon aya kan ta ti nwi ina papa o kuro ninu ina sodomu ati gomora sugbon ohun to gbagbe sinu aye won ojule o sese a o ko ye ti seti ye ti le wa lokan e o ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ti Jesu Kristi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan sebute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe yawo pupo adio leti ara oniye afo loju o ni mona e ti o ti e je yawo kan sosho ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe e sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po afa seyin loti ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yi re bo si se de tan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti bi o tun jule awon angede ile won ni re pe jade baba ye jade ina nbo o ni mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe loti o ni ale ni sodomu ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de opolopo ani sister nko sister o wa ni ijoba Olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Kristi ba de boda wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile Olorun wa o lo fi okuta igun le o lo fi lele boda o wa o la le nta eyin ni o mo se e te n fi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni e joko be Jesu kun ko mo okan e o mo bi to rin ide o mo bi to nsa lo loru o gba to juyawo ele to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan sa foju la awon eyan to npamọ fun awon na okunkun rina sugbon gba ti jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ko to lo bi jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bagebi awon alafarase awon foju ti won mo pe won foju won o wa inawa majo iya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agbayori lati bo lowo ese eti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won ba nlo won ne ma boju won yo e ma boju won yo ina njo e ma se panu o iyawo ba nro wi pe so gbogbo damask lace gbogbo bata onile gbogbo bolu gitan ko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni iseju kan bi ise ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati enlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju weyin ta ba ti e boju weyin nko ki lo ma sele o ba don wo ba don tan bo ti boju weyin o ba di awon iyo iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbo iro ese yawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju weyin oni lo ri lo so fun wa pe kin de te wa se ko ibeli iyawo mi ni o je kin wa joko be e si sa ke a de ri yin e wa se ko bibeli ojo lo e wa gba laye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti no ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe o mi o oro oro ko se nta tu enikan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala e ku wa la wa yori ko si ni gbala ki wa e ko yi pada iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ife orun apadi ni bo se boju wa yin niyan o ni jesu ba wa ran wa leti ki jesu ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti jesu ba nbo opolopo ni o dabi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wipe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan awon ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n weni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iya eni pekun jin ki onikaluku ti o ba gbagbo ki o le je ti eni kookan wa sugbon so fun wa wipe ti ihinrere ti a n waasu re ẹkọ ọrọ ọlọrun ti o ma n tun aye ẹni ṣe ti o ma n yi ni pada ẹsẹ ikẹrinla ẹjọwọ wọn si
1: afoju tin fona afoju ni won o mo oni won se kele olori we pe ah o nlo si egbe ikeko bibeli mo ba lo to ku ba ku fun e ko se nta ba e lo oro yi la nso nipa eyi oro yi ani pe kun emi a so pe bo ba lo sibe e bo ba gboran se ti awa afoju ta nso fun e ni bi bo ba lo si ohun to lo nkeko bibeli e bo ba bi mo won ni wa be ko jade e ma wa sebi bawon eyin wa ba wa ko mo jade sebi jesu wa wa emi olohun a si wa nbe baba yeraye oludamoran a si wa pelu wa awon angeli olorun o si ni fi wa le mi o ro pa ti e nfe ki awon omo ti ko wa na papa abi wo fe ko omo ti e jade pe lawon omo ti alufa to nse pe yen lo fe ko wa be ko omo jade e to se ilu yawo en le tan to gba ni salubata a wa kuro me a wa lo wa be ko omo jade bo ba sure adura e o le gba se olorun ki gbo telese won si so fun aye pe bo ba lo keko bibeli bo ba lo sibi ton tin so oro igbala bo ba lo bo ba bimo ani wo be ko jade e joko le e bo ba ni wa ko mo jade se bi mo ba wa na inawo no ma ko wa si won ni wa kan ma bere bi o teju biscuit die abi won wa lenu ofo awon ni gbagbo nikan lo le wa lenu ofo abi ki se be sugbon ba won ba ti wa ti won to tin joko na bere we pe ah pese nkan kan sile ni abi a ni je iresi ti omo te se bi igbesi na nko ba wa bon ba ti e joko le wa ile won mo te ro pe o da na papa abi o da kebi laye ati jo ta ba bimo won wa mu amuyira nle wa ati ile e na ma ti ma so so ku so kan to dele won ti subu gota ni yawo alufa abe lowo pe oko mi nko ko dele eni o wa bi sugbon ele topase o a wa ri pe oko ti subunu gota lati ile e se igbagbo niyan igbagbo ni ifoju okan ati sina pupo ni oni afoju tin fi ona han eti fona ha afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho eya pupo lo wa fun awon afoju sugbon iki lo wa fun awon eniyan ti won wa su sugbon ti awon fun awon oni igbala bo ba wo Deuteronomy ori iketa dini ogbon ese ikeji dini ogun Deuteronomy ori iketa dini ogbon 27 ese ikeji dini ogun 18 egun ni fun eni ti o se afoju li ona elese to wa jeje ti e to nfe lo si ijoba olorun afoju ni orin kan so fun wa ni awon ilese pe afoju le alaigbagbo ko mo ise olorun gbogbo awon alaigbagbo gbogbo awon elese gbogbo awon ti o ti ri igbala afoju ni won alufa ti o ba si wasu ti o tun si won lona a so fun wa wi pe egun ni fun eni ti o si afoju le ona gbogbo eniyan yo si wi pe ami ori ikeji ni logbon Deuteronomy ori ikeji ni logbon ese ikokandin ni logbon ohun to ma nsele si awon afoju ni yi iwo si ma fi owo tale le osan gangan bi afoju ti fi owo tale ninu okunkun iwo ki yo si ri rere le ona re awon ti o sa olorun ti le an so fun bayi mo nbe olorun pe keyi ki o ma se je ipin re awon ti won ko ese won sile awon ti won wa wo mo boya iyawo keji iyawo keta iyawo kerin o n so fun wa wi pe afoju ni won o si n so wi pe won ko ni ri re le ona won eni ini lara sa ati eni kiko le ojo gbogbo ni won o je ko si si eni ti yo gba iru eniyan be sugbon Jesu Christi bi o ti so fun wa ni isaju o so fun wa wi pe ohun ni ohun wo awon afoju ohun lo nwo won san o maku ori kewa ki a to lo gbadura ni asale yi nisisin yi ati mo awon afoju ni awon ti ori ona olorun awon ti ko ti mo iye aini pekun awon ti olorun aye yi ti o ti ra ni iye ti o ti poli oju awon ti oso aye aye jije awon ti o ti ra ni iye awon ti o ti poli oju awon ti o fi rere pe ibi awon ti o fi ibi pe rere awon ti ko ri imole ogo ti hin rere awon won yi li afoju ṣugbọn a ni eleri Jesu Christi wi pe ohun ni o wa mu iriran itunriran ba awon afoju a si n fe ka Marku ori kewa yi lati mo bawo ni Jesu Christi se n se iru nkan be bo ba je afoju bo ba je elese bo ba je eni ti o ni ilo igbala ti Jesu Christi mu wa wo lati ese ikerin din ni 46 Marku ori kewa ese ikerin din ni 50 won si wa si Jericho bi o si ti n jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o n sagbe ranti o gbogbo awon elese ni won ma n sagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wa sekere pelu abetele gbogbo afoju patagba lo n sagbe awon elese ti imole ihire o ti imole si loju won ma n sagbe nigba ti o gbo pe Jesu ti Nazareti ni o bere si ki gbele ohun rara wi pe Jesu iwo mo Davidi saanu fun mi bi a ba n gbadura awon elomi won mo ba ti gbadura won a dake sibe bo ba dake Yoruba so fun a wi pe tara ya ba e dake o ni ṣugbọn ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba ki gbeto Olorun wa to so fun Olorun wi pe elese ni mi to tiju to so fun Olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun Olorun to ki gbele ohun ra wi pe saanu fun mi iwo omo Davidi saanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si ihirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni 50 opolopo si ba wi ki o pa enu re mo bo se n ba ewe niyan bo ba de le nsin o se se ki oko ki o titi lekun ko mu kokoro ko lo wa kan lekun titi ti bo ba si de a gba yin kule wole a ora wole ifoju okan ni iwo to wa ko be yan se nse ore fun oko be yan se ntoju oko be yan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi Jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki ile ko gba emi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o painu re mo iwo lo ni panu mo ti o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jo mo de ni le iwe ni bo ba tin ke pe olorun wi pe afoju ni mi fi ona han mi lami loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hin rere ti oro igbala ni ile iwe e adekun e kekere niyan bibeli ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo ti n di ago marun ti ago marun abo lo nso fun oga bi ise pe mu lo se eko bibeli lo so wi pe aye ma gba e o
0: ni bi ise mi lo tin so pe o lo si eko bibeli awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro olohun be elese se nigbala to ba lo ko fo nso ohun aro la ma wa si bi ise osogbo o si gbe bibeli e o nbo ba to ba si de laaro ani ko lo gba iwe lowo eni to ngbe lodo e pe tibi ba ma wo fun e gege bi ile ise eko bibeli yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo olorun eleda re awon osi le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe e debi don titi iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti po ju bara e o da bo n yagbe sori ibusun e gba tan ba ti yi aso e pada lemeji ti gbogbo irunku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e se bo so pe bi nanjo ma ba lo bojo nro emi pelu e ni airo o ise ti ku o awon ore ti o fe ko ni gbala niyan awon to npon le loni bo ba ti ku ba e to ti pajude na ti wa iwe account owo e na ti so pe ki lo fi le bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fena owo e na fena bo ba dola to nda to lenu e ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wale e mo awon to fe ko gbadura bi wahala ba si di olorun nikan lo le ran olowo won o si ni je ko kepe olorun to le ran olowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ki o pa enu re mo sugbon o n si ki gbe ju be lo iwo omo dafidi saanu fun mi jesu si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju ka dide o n pe o o si bo ewu re sonu o dide o to jesu wa kini ti to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to n so pe olorun saanu fun mi to n so pe jesu n pe o fe gbokan ela bẹẹni gbogbo aṣọ ẹrọ tó ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣọ ẹ̀ṣẹ̀ aṣọ ìrìndé ooru gbogbo ètò oní tẹ́lẹ̀tẹ́lẹ̀ oyún ọgbọ́ ẹ̀sọ́nù ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn ó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí pé ọba àwọn ọba kì í lajú rí ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀gbin gbogbo ìdọ̀tí tó wà nígbèsí ayé ẹ wàá kọ̀ wọ́n sílẹ̀ bó bá ń bọ̀ lọ́dọ̀ jésù sì dáhùn ó sì wí fún un pé kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ àfọ́jú náà sì wí fún un pé rabboni olùkọ́ni kí èmi kí ó lè ríran jesu si wi fun pe ma lo igbagbo re mu o larada loju kan na o si riran gba to si riran tan o ba n wale asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba jesu pade won na ba jesu pade won tun bona le ti ile oti lo mo ba jesu pade irede oruko ju won le iyẹn ò bá jésù pàdé ó sì wọn wá ni ó ní ó sì ríran ó sì ń tọ jésù lẹyìn ilé ọ̀nà mo gbàgbọ́ wípé lónìí bí ọlọ́run ti ń là ọ́ lójú ẹ̀mí tó ń fi ìhìnrere hàn ọ́ tó ń darí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́ tó ń wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù tó sì ń sọ wípé lọ kí o máa ríran ẹni tó bá ríran bó o ti ń ka bíbélì a máa yí ọ ìfẹ́ bíbélì a wà lọ́kàn ẹ ọ̀rọ̀ ìhìnrere ẹ̀kọ́ tó yè kóró a máa dùn mọ́ ọ bọ́n sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí kejì tó ti fẹ́ ṣe kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe báwo ni kí n ṣe sọ fún kó lè lọ bí ọlọ́run sì ti ń dárìjì ọ bẹ́ẹ̀ ló ń fi agbára fún ọ máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ ìgbésí ayé àyípa bó ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ní lè jà mọ́ bó ti ń búyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èébú adé ohun ìríra fún ọ bó ti ń wọ aṣọ tí ó bò tì ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi òhò rẹ hàn gbogbo àṣírí ara ẹ tó ń fi àwọn ọkùnrin àbí àwọn obìnrin ẹlẹgbẹ ẹ bó bá ti ń dé ní ìgbàlà bẹ́ẹ̀ ló ń bo ìhòhò rẹ gbogbo ọ̀ṣọ́ ayé tó kọ́kọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ eti esu be o ni sote ni se tele tele to nfi aworo esu han bo ti nigbala be ni gbogbo e lo ndi rira si o awon eyan ton ba ri enjo keji won so pe ah ah ti o si nkan o wa ni ko si nkan wa ni wa ni ki lo de ton so be wa ni oyi pada ni ah ogo jesu e wa jesu niyan ani eita ko gbogbo eitan ko se tin ko ati handcuff ten ko sowo se mo eitan fin di awon elewon mo wa fe mu lo sinu black maria eitan ko sowo ati okun tan so meran lorun to nko sorun tele tele ah wa ni olorun ti ja okun kuro lorun mi eitan ko sese nko pata pata lo olorun ti ja kuro ara mi wa mo ara mi fuye gbogbo eresu patapata ati lori bed ni o ati labe bed ati eta so moju window ati eta so sonu ati eta fi si ka wo gbogbo e patapata ni mo ti yan sonu eje jesu ti wo mo ti di mimo nisisin oju mi la daada e ti mo ro pe ko si nkan to buru nu e tere tere gba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igbala mi yen o bokunrin bi jesu ti nla loju be lo nju awon kan to ti koja loju won sile lo ntele jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe lami loju dare ese mi ji mi bọlọrun ba ti ti dare ji o tele tele ko ma dupe lo olorun bo ba ti nigbala iso di mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye e wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati orun wa eje jesu a so kan re bi mimo bo ba si tin so kan e di mo be lo nbere fun agbara mi mo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fo olorun a gba okan re la a si se oloju ti emi emi wi pe mi o ni lo eko yin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba pe ati yin wa anbe o gege bi o ti je ki o ye wa wi pe iya ise iparun ati idajo wa fun awon ti o ku ni ko ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o n je ki o di mo fun a wi pe idajo n bo fun won nje a nbe o wi pe gbogbo awon ti o ti gbo oro yi ti won sin ronuko ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won sin fe idariji ni ekunrere fi fun ni oruko jesu sanu fun onikoloko wa nje gbogbo awon ti o ti yi pada awon to ti dari ese won ji a nbe o wi pe iwa won igbesi aye won je ki o di otun iyi pada to to lati oke wa je ki o je ti won okan to n korira ese emi ti o n sa fun ese nigba gbogbo nibi gbogbo je ki o je ti olukuluku wa ni oruko jesu a mọ̀ pé bí a ti ń padà lọ sí ilé àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run tí wọn ò sì fẹ́ ká lọ àwọn tí wọn máa ń pani lọ́kàndà àwọn atanijẹ àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú ó ṣeé ṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà yín rere yìí bàbá yọ wá kúrò lé ọwọ́ wọn bí wọn bá ti ń sọ̀rọ̀ tí wọn fẹ́ pa wálé ọkàndà jẹ́ kí ẹ̀mí rẹ kí o ṣe ààbò fún wa ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú jésù kristi títí dé òpin má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ jésù pa wá mọ bí a ti ń lọ pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ ṣàmọ̀nà wa ní ibi owó tá a ń lọ
1: asin nbe o wepe gege bi a ti di eni igbala awon ti o ti gbala awon ti o ti dare ise won di awon ti o ti so de da titun a nbe o wepe lese kese ti o tin sese yi ni okan wa ni ka ma bi ajin rere lati so itan agbelebu fun awon elomiran adupe ko ti gbo ni roko Jesu Kristo Oluwa wa
2: Inrere ti Marko ori ikerinla leyin ojo meji ni ajo ire koja ati ti awukara ati awon olori alufa ati awon akowe nwo ona bi won iba ti fi etan mu ki won ki o pa sugbon won wi pe ki se ni ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan nigba ti o si wa ni Bethany ni ile Simoni Adete bi o ti joko ti onje obirin kan ti o ni oruba alabaster ororo ikunra nadi iyebiye o wa o si fo oruba na o si nda si lori awon kan si wa ti inu won ru ninu ara won won si wi pe nitori kini a se nfi ororo ikunra yi sofo abasa ta ororo ikunra yi ju iwon odun owo ide lo abasi fi fun awon talaka won si nkun si sugbon Jesu wi pe e jowo re si e se ti eyin fi nba wi ise rere ni o se si mi lara nigba gbogbo ni eyin sa ni talaka pelu yin eyin le ma sore fun won nigba kugba ti eyin ba fe sugbon emi le eyin koni nigba gbogbo o se eyi ti o le se o wa siwaju lati fi ororo kun ara mi fun sisiku mi looto ni mo wi fun yin nibi kibi ti a gbe waasu irere yi ni gbogbo aye nibe pelu ni a si ro eyin eyi ti obirin yi se lati fi se iranti re Judas Iscariot okan ninu awon meji la si to awon olori alufa lo lati fi ile won lowo nigba ti won si gbo won yo won si se ileri lati fun ni owo o si nwo ona bi yo ti se fi ile won lowo ni ojo kini ajo aiwukara nigba ti won pa iran ire koja awon omo eyin re si wi fun pe nibo ni iwo nfe ki a lo ipese sile ki iwo ki o le je ere koja o si ran awon meji ninu awon omo eyin re o si wi fun won pe e lo si ilu okunrin kan tin ru isa omi yo pade yin e ma to leyin ati ibikibi ti o ba gbe wo ki eyin ki o wi fun baale na pe oluko ni wi pe nibo ni gbangan apeje na gbe wa nibi ti emi o gbe je ere koja pelu awon omo eyin mi ohun si fi gbangan nla kan loke han yin ti a se loso ti a si pese tele nibe ni ki eyin ki o pese sile de wa awon omo eyin re si jade lo won wa si ilu won si ri gege bi o ti so fun won won si pese ire koja sile nigba ti alele o wa pelu awon mejila bi won si ti joko ti won jeun Jesu wi pe looto ni mo wi fun yin okan ninu yin yo fi mi han ani ohun na ti n ba mi jeun won si bere si kaanu gidigidi ati si bi lere loko kan wi pe emi ni bi ekeji si wi pe emi ni bi o si dahun o si wi fun won pe okan ninu awon mejila ni ti o n towo bo inu awo pelu mi ni tooto ọmọ ènìyàn ń lọ bí a ti kọ̀wé nípa tirẹ̀ ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà lọ́dọ̀ ẹni tí a gbé ti fi ọmọ ènìyàn hàn ìbásan fún ọkùnrin náà bí ó ṣe pé a kò bí i bí wọ́n sì ti ń jẹun Jésù mú àkàrà ó sì súre ó sì bù ú ó sì fi fún wọn ó wípé gbà jẹ èyí yìí ni ara mi ó sì gbé ago nígbà tí ó sì súre tán ó fi fún wọn gbogbo wọn sì mu nínú rẹ̀ ó sì wí fún wọn pé èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn lóòótọ́ ni mo wí fún yín èmi kì yóò mú nínú èso àjàrà mọ́ títí yóò fi di ọjọ́ náà nígbà tí èmi ó mú ní titun ní ìjọba ọlọ́run nígbà tí wọ́n sì kọ orin kan tán wọ́n jáde lọ sórí òkè Ólífì Jésù sì wí fún wọn pé gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru òní nítorí tí a ti kọ̀wé rẹ̀ pé èmi ó lu olùṣọ́ àgùntàn a ó sì tú abo àgùntàn káàkiri ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo bá jíǹde èmi ó ṣáájú yín lọ sí Galilee ṣùgbọ́n Pétérù wí fún un pé bí gbogbo ènìyàn tilẹ̀ kọsẹ̀ ṣùgbọ́n èmi kọ́ Jésù sì wí fún un pé lóòótọ́ ni mo wí fún ọ pé lónìí yìí àní ní alẹ́ yìí kí àkùkọ kí ó tó kọ nígbà méjì ìwọ ó sẹ́mi nígbà mẹ́ta ṣùgbọ́n ó tẹnu mọ́ gidigidi wípé bí ó tilẹ̀ bí àti bá ọkú èmi kò jẹ́ sẹ́ ọ bí ó ti wù kí ó rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wọn wí pẹ̀lú wọ́n sì wá sí ibì kan tí à ń pè ní Gethsemane ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jókòó níhìn yìí nígbà tí mo bá lọ gbàdúrà ó sì mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù pẹ̀lú rẹ̀ ẹnu sì bẹ̀rẹ̀ sí ìyá gidigidi ó sì bẹ̀rẹ̀ sí rẹ̀wẹ̀sì ó sì wí fún wọn pé ọkàn mi ń káàánú gidigidi títí dé ikú ẹ dúró níhìn kí ẹ sì máa ṣọ́nà ó sì lọ síwájú díẹ̀ ó sì dojú bolẹ̀ ó sì gbàdúrà pé bí ó bá lè ṣe kí wákàtí náà lè kọjá kúrò lórí rẹ̀ ó sì wí pé Abba Baba ṣíṣe ni ohun gbogbo fún ọ mú ago yìí kúrò lórí mi ṣùgbọ́n kì í ṣe èyí tí èmi ń fẹ́ bí kò ṣe èyí tí ìwọ fẹ́ ó sì wá ó bá wọn wọ́n sùn ó sì wí fún Pétérù pé Simoni ìwọ ń sùn ìwọ kò lè ṣọ́nà ní wákàtí kan ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdẹ̀wò lóòótọ́ ni ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àìlera fún ara ó sì tún padà lọ o si gbadura o so oro kan na nigba ti o si pada wa o tun ba won won sun nitori ti oju won kun fun orun be ni won ko si mesi ti won iba fi fun o si wa ni erin keta o si wi fun won pe e ma sun wa yi ki e si ma simi o to be wakati na de wo a fi omo eniyan le awon elese lowo e dide ki a ma lo wo eni ti o fi mi han sun moto si loju kan na bi o si tin so lowo Judas de okan ninu awon mejila ati opo eniyan pelu re ti awon ti da pelu ogo lati odo olori alufa ati awon akowe ati awon agbagba wa eni ti o si fi han ti fi ami fun won wipe eni keni ti mo ba fi enu ko ni enu o na ni emu ki e si ma fa lo ni alaafia nigba ti o de o to lo gan o wipe oluko ni oluko ni o si fi enu ko ni enu won si gbe owo won le won si mu sugbon okan ninu awon ti o duro nibe fa idayo o si sa omo odo olori alufa o si ke ti re kuro yesu si dan o si wi fun pe emi ni eyin jade to wa bi ole ti eyin ti da ti ogo lati mu ni ojojumo ni emi wa pelu yin ni temple ti emi nko yin eyin ko si mu mi sugbon iwe mimo ko le se alaise gbogbo won si fi sile won si sa lo omokunrin kan si n to leyin ti o fi aso gbogbo ihoho re awon omo ogun si gba mu o si jowo aso gbo na lowo o si sa kuro lodo won ni ihoho won si mu jesu lo sodo olori alufa gbogbo awon olori alufa ati awon agbagba ati awon akowe si pejo pelu re peteru si to leyin ni okere wo inu ile titi fi de agbala olori alufa o si ba awon omo odo joko o si yana awon olori alufa ati gbogbo ajo igbimo n wa eleri si jesu lati pa won ko si ri ohun kan nitori pe opolopo ni o jeri eke si sugbon ohun awon eleri na ko sokan awon kan si dide won jeri eke si wipe awa gbo o wipe emi o wo temple yi ti a fi owo se niwon ijo meta emi o si ko miran ti a ko fi owo se ati ninu eyi na pelu ohun won ko sokan olori alufa si dide duro laarin o si bi jesu lere wipe iwo ko dahun kan kini eyi ti awon won yi n jeri si o sugbon jesu dake ko si dahun ohun kan olori alufa si tun bi lere o wi fun pe iwo ni kristi na omo olubukun ni yesu si wipe emi ni eyin o si ri omo eniyan joko ni owo otun agbara yóò si ma tinu awosomo orun wa nigba na ni olori alufa fa aso re ya o wipe eleri kini a si n wa eyin gbo oro odi na eyin ti ro si gbogbo won si da lebi pe o jebi iku awon miran si bere si tuto si lara ati si ibo loju ati si kan lese won si wi fun pe so tele awon ise si fi atele owo won gba loju bi peteru si ti wa ni isale ni aafin okan ninu awon omobirin olori alufa wa nigba ti o si ri ti peteru n yana o wo o si wi pe iwo pelu ti wa pelu jesu ti nasareti sugbon o se wipe emi ko mo oye ohun ti iwo n wi ko tile ye mi o si jade lo si iloro akoko si ko omobirin naa si tun ri o si bere si wi fun awon ti o duro nibe pe okan ninu won ni eyi o si tun se o si pe die awon ti o duro nibe tun wi fun peteru pe looto ni okan ninu won ni iwo se nitori pe ara galili ni iwo se ede re si jo be sugbon o bere si re ati si bura wipe emi ko mo okunrin yi eni ti eyin n wi loju kan na akoko si ko lerin keje peteru si ranti oro ti jesu wi fun pe ki akoko ki o to ko lerin meji iwo semi lerin meta nigba ti o si ro o sokun.
3: This CLM Radio, the spiritual warfare is our concern.
4: Eje ki a gbadura. Olorun Baba, atun dupe lekan si wepe bi ati wa siwaju nisinsin yi wepe e o ba wa soro. Eje ki a je ile ti omo to n gbo tara lati odo Baba ati bi e tin ba wa so ten ba wa wi ten la wa loye ten to wa sona ten je ki ife inu yin ki o di mimo fun wa abebe wepe igboran pepe gege bi omo gege bi onigbagbo to to ninu Jesu Christi e o je ki a fi han ni oruko Jesu abere wepe emi lati je olooto si ohun ti a n gbo ati si eyi ti a n ko e fi fun wa ni oruko Jesu e je ki awon ohun emi ki o ye wa e je ki ona ijoba Olorun ki o ye wa bi a si ti n fi ese wa le ona ijoba orun a n bebe wipe esu ati awon omo ogun re ara ati ise ti ara ki o le fa wa pada ni oruko Jesu e sanu fun wa ki e si mura wa sile fun bibo Jesu ni oruko Jesu Christ Oluwa wa loni mo so lori ohun ti o se pataki fun awon omo Olorun lati mo daju o je ohun ti emi o si je ohun ti o se yebiye bi aba wi pe ansin Olorun bi aba wi pe ati fi ese le ona igbala bi aba wi pe ajetu lowa ati wi pe igbala Jesu je ti wa sugbon ti aje ope si ohun ti a fe fenu kan loni o daju wi pe ati pa igbala wa mo ati je olooto titi de opin o sese ko ma le je ti wa ati ijoba Olorun ti a tin korin nipa re ti a tin daniyan nipa re ti a tin so wi pe gbangba a o de ijoba Orun o sese bi ohun ti a fe so loni ko ba ye wa dara dara ki a padanu ohun ti a n reti eyi ni o fi se pataki wo pe bi a tin gbo ki a ma gbadura wo pe ki Olorun emi ki o ma fi kalamu emi ko awon nkan wonyi si wa lokan ki a ma ba padanu ore ofe ati ohun ti Olorun ti pese sile fun wa mo soro nipa ipamo ati abo onigbagbo ipamo ati abo onigbagbo bi atimo bi o ba je eni ti o ti to ebun Orun wo bi o ba je eni ti ati la loju si nkan ti emi bi o ba je eni ti ati fi igbala Jesu ta lore o mo we pe nipa ore ofe le a fi gba wala nigba ti a gba Olorun gbo eyi ni a so fun wa ninu Efesu ori keji ese kejo Efesu ori keji ese kejo nitori ore ofe li ati fi gba yin la nipa igbagbo ati eyi ni ki se ti eyin ti kara yin ebun Olorun ni ese kesan ki se nipa ise ki enikeni ma ba sogo nitori awa ni se ni se owo re ti ati da ninu Kristi Jesu fun ise rere ti Olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won ese oro Olorun ti a ka won yi o nso fun wa nipa ore ofe gege bi ede yi koni itumo ikoko o nso fun wa nipa ore atorun wa ti akora ore atorun wa ti a ko sise fun ore atorun wa ti a ko leto si o nso nipa ore ti o je ofe ti a fi ta wa lore lati odo Olorun nipa eyi ni a fi ni igbala bi a ba nso nipa igbala awon elomiran won ma ni ariwisi ti a ba nso nipa igbala ti Jesu ti o fun wa ko ye won wipe igbala ti a nso ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wipe igbala ti a nso o je ohun ti emi igbala yi o tumo si wipe ani idariji ese wa o tumo si wipe ako oruko wa ninu iwe iye Lorun o tumo si wipe awa ti a ti je ota Olorun tele tele nipa ese wipe ati ba Olorun dore ati di omo Olorun nipa idariji idande ati igbala ti Olorun fun wa o ye ki o ye wa wipe didun ife Olorun ni lati je ki gbogbo aye patapata pe ki won ki o ni igbala bi o ba wo Timothy kini ori keji lati ese keta Timothy kini ori keji lati ese keta titi de ese kefa nitori eyi dara o si se itewogba ni waju Olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa wa sinu imo otito nitori olorun kan ni nbe onilaja kan pelu laarin olorun ati eniyan on paapa eniyan ani Kristi Jesu eni ti o fi ara re se ira pada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese kerin o we pe eni ti o n fe ki gbogbo eniyan ni igbala bi o si tin so nipa igbala yi ni o wa n se alaye ni ekunrere ohun ti a n pe ni igbala we pe ki se we pe abo lowo ewu abo lowo jamba abo lowo awon ota o so ni ese kerin yi kan na we pe igbala ti a n so yi ni we pe ati wa sinu imo otito awa ti a ti ra niye tele tele awa ti a ko mo otun yato sosi awa ti a ko mo rere se tele tele awa ti a je eniyan buburu tele tele we pe ati fa wa sinu imo otito ninu ese karun o so fun wa pe Jesu di olulaja onilaja laarin awa ati olorun awa ti a ti je ota si olorun tele tele nitori ese wa ti o ya wa nipa si olorun wi pe nisinsin yi ati ba olorun laja o tun wa n so fun ani ese kefa wi pe o ti se ira pada fun wa nipa eje re ti o ta sile fun wa nitori na o ye ki o ye wa wi pe bi a ba n so nipa ti igbala e ni wi pe ati ni idariji ese wa ati wa sinu Jesu Kristi ati di eda titun ati ko iwe oruko wa li orun aje ti olorun emi olorun paapa nba emi wa jere we pe adi omo olorun eyi le o fun ale anfani lati ma ke pe aba baba ni romu ori kejo romu ori kejo ese ikerin dilogun emi ti kara re ni o n ba emi wa jere pe omo olorun le awa ise je ki o ye wa wipe ki se gbogbo eniyan le omo olorun nitori wipe awon ti ko ni oye ihinrere awon ti a ko ko ni eko ihinrere daradara bi a ba n so wipe omo olorun won ma fi awon omo luwabi pe omo olorun àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́ bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀ bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ nígboro wọn máa ń rò wípé àwọn jẹ́ ọmọ ọlọ́run bí a bá wo ìwé Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ kínní ẹ wo orí ìfẹ́ tí bàbá fi fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ li a sáà jẹ́ nítorí èyí li ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ̀ àwọn tí a ń pè ní ọmọ ọlọ́run ni àwọn tí a ti fi ìgbàlà Jésù dá lọ́lá àwọn tí ayé kò mọ̀ àwọn tí wọn kì í ṣe ti ayé mọ́ àwọn tí a ti fà jáde kúrò nínú ayé ìwà ayé ìrìn ayé ìṣe ayé ìsọ̀rọ̀ ayé ìṣọ̀ṣọ́ ayé ìrúbọ ayé ó ti kúrò nínú wọn ìgbẹ́kẹ̀lé tí àwọn ayé ní nínú àwọn balógun àwọn bàbá àṣàlẹ̀ ó ti kúrò nínú ìwà wọn wọ́n ti ronúpìwàdà wọ́n ti wá sí ọ̀dọ̀ Jésù Kristì wọ́n sì ti gba Jésù Kristì gbọ́ wọn kì í ṣe ti ayé mọ́ wọn kò bá ayé rẹ wọn kò sì bá ayé gbìmọ̀ pọ̀ mọ́ ó ní nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ́ olùfẹ́ ọmọ ọlọ́run li àwa ṣe nísinsìnyí a kò sí ti fihàn bí àwa ó ti rí àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn a ó dàbí rẹ̀ nítorí àwa ó rí àní bí òun ti rí olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀ awẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́ àwọn tí a ń pè ní ọmọ ọlọ́run àwọn ni ẹni tí ó ti ronúpìwàdà àwọn ni ẹni tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀
5: àwọn ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ nípa ìgbàgbọ́ wo Johanu ìhìnrere ti Johanu orí kíní ẹsẹ̀ ìkejìlá ṣùgbọ́n iye àwọn tí ó

jẹ́ ọmọ ọlọ́run. Ohun tí a ń fẹ́ sọ lónìí, ó dúró lórí wípé bí a bá ti di ọmọ ọlọ́run, bí a ṣe lè ní ìpamọ́ nínú ìjọba ọlọ́run, bí a ṣe lè ní ààbò nínú ìjọba ọlọ́run. Kí a sọ wípé bí a bá ti wọlé, bí a bá ti wọ ìjọba ọlọ́run, bí ọlọ́run nínú agbára rẹ̀, bí ó ṣe lè pawámọ́ kí a lè jẹ olóòótọ́ títí dé ọjọ́ ìkẹyìn. Nítorí wípé Jésù jẹ́ kí ó yé wa, kò fi bọpo bọyọ̀ fún wa, ó jẹ́ kí ó dá wa lójú wípé kìkì àwọn tó bá forí tì í títí dé òpin, àwọn ni a ó gbàlà. Nínú Matthew orí 24 ẹsẹ̀ 13, Matthew orí 24 ẹsẹ̀ 13, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà li a ó gbàlà. Ìtumọ̀ ohun tí Jésù ń sọ ni wípé ní gẹ́rẹ́ bí a bá ti gba Jésù Kristì gbọ́, àdì ọmọ ọlọ́run, àti ní ìgbàlà. Ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé, wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, ọ̀pọ̀lọpọ̀ inúnibíni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sín, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jésù Kristì gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé. Wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà, bí a bá forí tì í títí dé òpin, nígbà náà ni a lè wọ ìjọba ọlọ́run. Jẹ́ kí a wo àwọn ìkókó tí ó wà nínú ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìyànjú tí a ń gbọ́ lónìí. Ìkíní, ìdánilójú nípasẹ̀ àwọn ìlérí. Ìlérí Ọlọ́run, ó máa ń fúnni ní ìfẹ̀yìntì tàbí ìdákọ̀rọ̀ tàbí ìdánilójú. Ìkejì, ìpamọ́ fún àwọn olóòótọ́, kí ó yé wa wípé bí Ọlọ́run ti ní ojúṣe láti ṣe nípa ìgbàlà wa, bẹ́ẹ̀ ni àwa pàápàá ní ojúṣe láti ṣe nípa àti pa ìgbàlà yìí mọ́. Nítorí bẹ́ẹ̀ ni kókó kejì fi jẹ́ ìpamọ́ fún àwọn olóòótọ́. Ìkẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń retí wípé a ó dọ́run níkẹyìn ọ̀run rere, wípé a ó wà ní ibi ìsinmi níkẹyìn, níbi tí a ó ti jókòó, tí a ó ti sinmi kúrò nínú làálàá tí ó wà nínú ayé, kúrò nínú rògbòdìyàn tí ó wà nínú ayé, kúrò nínú inúnibíni àti àjálù tí a ti bá pàdé nínú ayé. Bí a bá nírètí wípé ní ọjọ́ kan gbogbo nǹkan yóò parí, Jésù yóò wá láti mú wa lọ sílé, láti sinmi ayérayé lẹ́sẹ̀ Jésù, ó yẹ kí ó yé wa wípé ìsinmi ayérayé tí a ń sọ yìí, ó wà fún àwọn aṣẹ́gun nìkan ṣoṣo. Jẹ́ kí a wò ó láti ìkókó kìíní. Ìdánilójú tí a ní nípasẹ̀ àwọn ìlérí Ọlọ́run. Nínú Yohánù orí 10 láti ẹsẹ 17, Yohánù orí 10 láti ẹsẹ 17, àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, wọ́n sì mọ̀, èmi sì mọ̀ wọ́n, wọ́n a sì máa tọ̀ mí lẹ́yìn. Níhìn-ín, Jésù jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó jẹ́ àgùntàn fún olùṣọ́ àgùntàn. Bí o bá wo ẹsẹ 24, ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́, nítorí tí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín, àwọn aláìgbàgbọ́ wọn kì í ṣe àgùntàn Jésù. Àwọn tí kò gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ti ta sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Àwọn tí kò gbàgbọ́ wípé Jésù kú fún wọn láti mú wọn wá sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí kò gbàgbọ́ wípé iṣẹ́ tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, wípé ó ti parí gbogbo ìrúbọ, wípé kò sí ìrúbọ mìíràn mọ́. Àwọn tí kò gbàgbọ́ wípé nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run àti gbígba Jésù Kristì gbọ́ lé, a fi gbà wọ́n là. Àwọn aláìgbàgbọ́ kì í ṣe àwọn àgùntàn Jésù Kristì. Ṣùgbọ́n ó ní bí a bá ti di àgùntàn, ti olùṣọ́ àgùntàn, ó ní àwọn

0: àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí a bá ń sọ nípa gbígbọ́ ohùn Ọlọ́run tàbí gbígbọ́ ohùn olùṣọ́ àgùntàn, àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí. Wọ́n á ní wọ́n ń gbóhùn. Bí wàásù bá ń lọ, ó ṣeéṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn. Bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn, ọ̀rọ̀ Ọlọ́run ni ohùn olùṣọ́ àgùntàn. Kò tún sí ohùn mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ Jésù Kristì tí ó yàtọ̀ sí Bíbélì tí a gbélé wa lọ́wọ́. Ọ̀rọ̀ Ọlọ́run tí ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí o bá ti ń gbọ́ nípa ìrònúpadà ohùn Jésù nìyẹn. Bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba Jésù Kristì gbọ́, kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọ́nù, ohùn Jésù ló ń gbọ́ yẹn. Bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ nípa ìsọdi mímọ́, bí o bá ti ń gbọ́ nípa pé kí a gbàdúrà àdúrà ìgbàgbọ́ títí a ó fi lè sọ wá di mímọ́, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ pé bí a bá ti ní ìsọdi mímọ́, a tún ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí mímọ́, èyí ni ohùn Jésù. Ṣùgbọ́n kí ẹnìkan jókòó síbì kan, kí ó máa sọ pé mo ń gbóhùn, pé òjò yóò rọ̀ ní àṣálẹ́, tàbí oòrùn kan yóò ràn lọ́la kí ẹnikẹ́ni kí ó má ṣe jáde o, tàbí ìpè kan yóò pè lọ́gànjọ́ òru kí ẹnikẹ́ni kí ó má ṣe dáhùn. Èyí kọ́ ni ohùn Jésù. Ohùn Jésù tí a ń sọ ni pé kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó lè tọpasẹ̀ wa lọ sí ìjọba ọ̀run. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n. Ó ní kìkì àwọn tí wọ́n ń gbọ́ ohùn òun ni òun mọ̀ gẹ́gẹ́ bí àwọn àgùntàn òun. Ó ní wọn a sì máa tọ̀ mí lẹ́yìn, wọn kò jẹ́ tọ òrìṣà lẹ́yìn, wọn kò jẹ́ tọ ayé lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn apẹ̀yìndà lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn wòlíì èké lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn akónisìnà lẹ́yìn. Ó ní wọn a máa tọ̀ mí lẹ́yìn, èmi sì fún wọn ní iyè àìnípẹ̀kun. Wọn kì yóò sì ṣègbé láéláé, kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò lé ọwọ́ mi. Bàbá mi, ẹni tí ó fi wọ́n fún mi pọ̀ ju gbogbo wọn lọ, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò lé ọwọ́ bàbá mi. Ìlérí tí Jésù ṣe fún àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí, wípé bí a bá jẹ́ tirẹ̀ ní tòótọ́, ó ní agbára láti dè wá mú, ó sì jẹ́ dídùn inú rẹ̀ pẹ̀lú láti dè wá mú. Jẹ́ kí a wo ìlérí mìíràn tí Ọlọ́run ṣe fún wa, kí a ba lè ní ìdánilójú wípé bí a bá ń fẹ́ láti dúró ti Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ aláìlera, bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni tàbí ìnáwó pọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tí a ń tọ̀ ó dàbí ẹni wípé ó há díẹ̀ fún wa, ṣùgbọ́n bí a bá ní ìfẹ́ láti dúró ti Ọlọ́run, bí a bá ní ìfẹ́ pé kí ó pa wá mọ́ nínú ìgbàlà tí ó ti fún wa, ó ní agbára, ó sì ní ìfẹ́ láti pa wá mọ́ títí dé òpin. Jẹ́ kí a wo ìlérí mìíràn nínú Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Ohun kan yìí sàdámi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristì. Ohun tí Pọ́ọ̀lù apọ́sẹ̀lì sọ ni wípé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí ní ìgbàlà tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, tí wọ́n ní oore ọ̀fẹ́ láti òkè wá, wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú wọn, àti wípé ìgbẹ́kẹ̀lé ìdánilójú tí òní ni wípé Ọlọ́run tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí ó lè ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ tí Jésù pàápàá yóò fara hàn. Jẹ́ kí a wo Hebrew orí keje. Hebrew orí keje ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ṣé orí ìdánilójú tí Ọlọ́run fún wa, ṣé orí ìlérí tí Ọlọ́run ṣe fún wa, ṣé orí ìtìlẹ́yìn tí Ọlọ́run fún gbogbo àwọn onígbàgbọ́ wípé bí a bá ń fẹ́ ìpamọ́, bí a bá ń fẹ́ ààbò, bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run, ó ṣe tán, ó sì lágbára láti pamọ́ títí di ọjọ́ ni. Ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ẹni tí ó bá tọ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn. A sọ fún wa pé Jésù ló wà gẹ́gẹ́ bí olórí àlùfáà, ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń bẹ̀bẹ̀. fún wa o wà lọ́wọ́ ọ̀tún ọlọ́run ó ń gbàdúrà fún wa èyí ni ó fún wa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú wípé ohun tí a ti fi pamọ́ sí i lọ́wọ́ ó lè pamọ́ títí di ọjọ́ ìkẹyìn nínú Timothy kejì epistle kejì ti Timothy sí Timothy orí kìíní ẹsẹ̀ ìkejìlá nítorí ìdí èyí ni èmi ṣe ń jìyà wọ̀nyí pẹ̀lú ṣùgbọ́n ojú kò tì mí nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́ ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ ni Paulu apostoli sọ fún wa wípé òun ní inú ni bíni púpọ̀ àwọn tí ó ń fi òun ṣẹ̀sín wọ́n pọ̀ àwọn tí ó dàbí ẹni wípé wọn kò fẹ́ kí òun ní ìtẹ̀síwájú nínú nǹkan ti ọlọ́run wọ́n pọ̀ ó ní ṣùgbọ́n òun jìyà láì tijú òun sì ní ìdánilójú wípé ohun tí òun ti fi lé e lọ́wọ́ ẹ̀mí ohun tí òun ti fi pamọ́ sí i lọ́wọ́ ó lè pa á mọ́ títí di ọjọ́ ni èyí ni ìdánilójú tí a ní a sì ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ó yẹ kí ó dá wa lójú wípé kìí dójú ti ni ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí ọlọ́run jẹ́ kí ó dá wa lójú wípé ọlọ́run ṣetán ó ní ìfẹ́ ó sì ní agbára láti pa wá mọ́ títí di ìkẹyìn ó fẹ́ kí a ní ìgbàlà bí a bá sì ti ní ìgbàlà yóò fẹ́ kí a pa ìgbàlà yìí mọ́ títí a ó fi rí Jésù lójúkojú gẹ́gẹ́ bí ó ti ń fẹ́ gẹ́gẹ́ bí ó sì ti ní agbára ó ti ṣe ìlérí fún wa wípé bí a bá ń fẹ́ ìpamọ́ bí a bá fẹ́ dúró nínú ìjọba ọlọ́run òun pàápàá ṣetán láti mú wa dúró títí di ọjọ́ ìkẹyìn bí a bá rí ẹni tí ó jẹ́ apẹ̀yìndà bí a bá rí ẹni tí ó ti ṣáko lọ bí a bá rí ẹni tí ó wà nínú ìjọba ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nípa àìkíyèsára nítorí àìlè mára dúró nítorí àìgbàdúrà tó nítorí àìka ọ̀rọ̀ ọlọ́run tó nítorí àìgbẹ́kẹ̀lé ìlérí ọlọ́run tó bí ẹni bẹ́ẹ̀ bí ó bá ti di apadà sẹ́yìn aṣáko ó yẹ kí ó yé wa wípé ìrètí ṣì wà nítorí wípé olùṣọ́ àgùntàn ó ń wá àgùntàn tí ó sọnù ó jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ẹni tí ó ní àlàáfíà ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ẹni tí Jésù Kristi ti mú wá sínú agbo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti ṣáko lọ ó sì ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí ó ń gbọ́ ìwàásù yìí lónìí ó yẹ kí o mọ̀ wípé ọlọ́run sì tún pè ọ́ padà nínú Matthew 18 láti ẹsẹ̀ ìkejìlá ẹ̀yìn ti rò ó sí bí ọkùnrin kan bá ní 100 àgùntàn bí ọ̀kan nínú wọn kì yóò fi 99 ìyókù sílẹ̀ kì yóò lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí ǹjẹ́ bí ó bá sì rí i lóòótọ́ ni mo wí fún yín ó yọ̀ nítorí àgùntàn náà yìí ju 99 ìyókù lọ tí kò nù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá yín ti ń bẹ̀lẹ̀ ọ̀run kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí kí ó ṣègbé yẹ kí ó yẹ wípé bí o bá jẹ́ ẹni tí ó ti ṣáko lọ olùṣọ́ àgùntàn olùgbàlà wa Jésù Kristi ó tún ń wá ọ ó ń fẹ́ kí o padà wá sílé ó ń fẹ́ kí o mọ̀ wípé òun tún ń retí rẹ wípé bí o bá ronú padà bí o bá képe ọlọ́run wípé òun ṣetán láti gbà ọ sílé gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà ti padà wá sílé ní ìrònú padà àti ní ìgbàgbọ́ bí o bá wá ọlọ́run yóò gbà ọ́ jẹ́ kí a wo Filipi orí kejì láti ẹsẹ̀ ìkejìlá nítorí náà ẹ̀yin olùfẹ́ mi gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn ní ìgbà gbogbo kìí ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì àwọn mìíràn wọ́n máa ń jẹ́ ẹni tó ń jáfara àwọn mìíràn jẹ́ ẹni tí kò ka gbogbo ọ̀rọ̀ ọlọ́run sí. Wọ́n máa ń sọ wípé bí àwọn ti ní ìgbàlà wípé kò tún ṣe é ṣe fún wọn láti má ní ìgbàlà wípé bí ẹnìkan bá ti di ọmọ ọlọ́run wípé ohunkóhun tí ìbá ṣe ìbá bẹ̀rẹ̀ sí ní jà ìbá bẹ̀rẹ̀ sí ní ṣépè ìbá bẹ̀rẹ̀ sí ní lọ sínú panṣágà àti àgbèrè ìbá padà lọ sínú ìbọ̀rìṣà wípé níwọ̀n ìgbà tí àwọn ti di ọmọ ọlọ́run tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè lẹ́ẹ̀kan wípé ohunkóhun tí wọ́n lè ṣe kò lè fà wọ́n kúrò nínú ìjọba ọlọ́run. Àwọn wọ̀nyí máa ń sọ wípé wọ́n ní ààbò ayérayé tàbí wọ́n ní ìpamọ́ ayérayé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìṣòótọ́, aláìgbọràn, ọlọ̀tẹ̀ àti ẹni tí ó yapa kúrò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run. Kí ni Bíbélì sọ fún wa? Kí ni òtítọ́ tí a fi lé wa lọ́wọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run? Èyí ni ó mú wa lọ sí kókó kejì nínú ọ̀rọ̀ yìí, ìpamọ́ fún àwọn olóòótọ́. Ààbò àti ìpamọ́ nínú ìjọba ọlọ́run kì í ṣe fún àwọn aláìṣòótọ́. Ìgbà tí mo ń sọ nípa ààbò, rántí wípé ohun tí mo ń sọ ni nípa bí a ṣe ní ìpamọ́ nínú ìjọba ọlọ́run. Bí a ṣe mọ̀ wípé a ti ní ìgbàlà wípé a pa ìgbàlà yìí mọ́ nínú oore ọ̀fẹ́ ọlọ́run. Mi ò sọ nípa wípé a bọ́ nínú ìjàm̀bá mọ́tò tàbí a bọ́ nínú àìsàn. Èyí ni ọ̀tọ̀ ni, èyí ni wà nípa ti ara. À ń sọ nípa ohun ti ẹ̀mí. Àwa tí a sì jẹ́ ẹni ìgbàlà, ó yẹ kí a wà nípa ti ẹ̀mí. Ó yẹ kí ohun tí ṣe ti ipa ti ẹ̀mí kí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa. Yẹ kí a wo kókó kejì yìí, ìpamọ́ fún àwọn olóòótọ́. Nínú Tímótì kejì, orí kejì, ẹsẹ̀ ìkọkàndínlógún, ṣùgbọ́n ìpìlẹ̀ ọlọ́run tí ó dájú dúró ṣinṣin. Ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kí ó kúrò nínú àìṣòdodo. Bí a bá fẹ́ pa ìgbàlà Jésù Kristì mọ́ nínú ọkàn wa, bí a bá fẹ́ máa jẹ́ ti Ọlọ́run títí, bí a bá fẹ́ wà ní ipò ọmọ Ọlọ́run tí ó ní àǹfààní láti ní oore ọ̀fẹ́ àtòkèwá, ó ní kí ẹnikẹ́ni olúkúlùkù wa tí à ń pe orúkọ Olúwa, èyí ni wípé tí à ń pe orúkọ Olúwa gẹ́gẹ́ bí Olúwa wa, gẹ́gẹ́ bí olùgbàlà wa, wípé a jẹ́ ti Ọlọ́run, òun sì jẹ́ ti wa pẹ̀lú, wípé kí a kúrò nínú àìṣòdodo. Bí a bá ní ìgbàlà, ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀, kí a jìnà sí ẹ̀ṣẹ̀, kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Hebrew orí karùn-ún, Hebrew orí karùn-ún, ẹsẹ̀ ìkẹsàn-án, bí a sì ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀. Ó sọ fún wa nípa Jésù Kristì, ẹni tí a sọ di pípé, ẹni tí ó jẹ́ pípé. Ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun, ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn ṣubú ṣeré onígbàgbọ́, àwọn tí wọ́n ń fò ní kú fọláyè, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la, àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú ẹbí wọn. Ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kìkì fún àwọn tí ń gbọ́ tirẹ̀. Èyí ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ aláìgbọ́ràn, bí o bá jẹ́ aláìṣòótọ́, bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ó dájú wípé ìgbàlà Jésù Kristì kì yóò wà bí àìnípẹ̀kun fún ọ. Nínú Rómù orí kọkànlá, ẹsẹ̀ ìkejìlélógún, nítorí náà wo oore àti ìkanú Ọlọ́run. lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore, bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má ba ké ìwọ náà kúrò. Ó yẹ kí ó yé wa náà, ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn, aláìṣòótọ́, tàbí ọlọ̀tẹ̀, tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó ní Ọlọ́run ní ìkanú, kìí ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n gbọ́ràn sí Ọlọ́run, àwọn tí wọ́n tẹ̀lé Ọlọ́run, àwọn tí wọ́n gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo, ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Ó ní ṣùgbọ́n kí a kíyè sára, kí a má ba ké àwa náà kúrò. Nínú Hebrew orí kẹta, Hebrew orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, yẹ kí a kà láti ẹsẹ̀ ìkejìlá. Ẹ kíyè sára ara, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa. Àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí, àwa tí a ti tẹ̀lé Ọlọ́run nígbà kan rí, àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí, àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí, wípé kí a kíyè sára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa, kí a má ba lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lé ojoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní, kí a má ba ṣe ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ní ọjà wa, ní ibi òwò wa, ní ibi ní aládùúgbò wa, ní ibi iṣẹ́, ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí, tí ọkàn wa máa ń fà sí, nǹkan mìíràn tí ó jẹ́ ti ara, tí ara máa ń fà sí. Ó ní kí a ṣọ́ra, ó ní kí a kíyè sára, kí ẹnikẹ́ni nínú wa kí a má ba gbá wa kúrò nínú ìgbàgbọ́, kí ìgbàlà Jésù Kristì kí ó má ba yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí àwa di alábàápín pẹ̀lú Kristì. Bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè rí ojú Ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa, ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò jẹ́ tiwa mọ́, wípé àánú Ọlọ́run, ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa bí a bá kọ Ọlọ́run sílẹ̀. Ó Jọ̀hánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà, Jọ̀hánù ìhìnrere ti Jọ̀hánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà. Bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbé, wọ́n a sì kó wọn jọ, wọ́n a sì sọ wọ́n sínú iná, wọ́n a sì jóná. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ń ṣe ségesège, bí a bá jẹ́ ẹni tí kò dúró nínú òtítọ́, bí a bá jẹ́ ẹni tí kò rìn nínú ìmọ́lẹ̀, wípé bí a tilẹ̀ ti jẹ́ ẹ̀ka nínú Kristì nígbà kan rí, wípé a ó yà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé bí a bá sì kú sínú ìyapa bẹ́ẹ̀, bí a bá kú nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, wípé ó dájú a kò ní lè rí Ọlọ́run níkẹyìn. ikoko keta ibi isimi ayeraye fun awon asegun ibi isimi ayeraye fun awon asegun bi aba fe simi lese jesu bi aba fe simi lodo olorun ani lati mo we pe ani lati je asegun nitori pe isimi ayeraye anu olorun ti ayeraye ati joba pelu jesu christi ileri yi ni ase fun awon asegun ninu ifihan ori keta ese ikarun ifihan ori keta ese ikarun eni ti o ba segun o na li a o fi aso funfun wo emi ki yo se pa oruko re re kuro ninu iweye sugbon emi o jewo oruko re niwaju baba mi ati niwaju awon angeli re o we pe eni ti o ba segun eni ti o ba segun a ki segun bi ko ba si ija sugbon o ye ki a mo gege bi onigbagbo we pe aye koju ija si wa ara paapa koju ija si wa esu koju ija si wa o nfe dan wa wo o nfe bi wa sobu o nfe ye wa lese o nfe ki a tun kuro ninu ijoba olorun o ni bi a ba segun bi a ba ba ese jagun ti a si segun bi a ba ba eran ara ti o fe lo wa bi a ba ba ja ti a si segun bi a ba ba awon ofa ti o nfa wa lo sinu aye ti o fe tun fa wa pada sinu aye bi a ba ba won ja ti a si segun bi a ba duro ninu isegun olorun bi abaduro ti a ko pada sinu ese ti a ko yese kuro ninu ijoba olorun o we pe nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye olorun wo Johanu kini ori karun Johanu kini ori karun ese ikerin nitori olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye bi a ba so we pe aye ese wa ninu aye bi a ba bi wa nipa ti olorun ti a si duro ninu igbala olorun ati ore ofe ti o so wa domo o wi pe awon ese ti o nwa lati ninu aye a o segun a ko ni lo sinu ese isin isin robo tabi iborisa o wa ninu aye sugbon bi a ba segun bi awon eniyan ba nfa wa bi awon ebi ba npe wa lati tun borisa ti a so wepe rara ati je ti olorun a ko ni pada sinu irubo tabi a ko ni pada sinu esin aye o ni bi a ba segun nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun idanwo wa ninu aye opolopo nkan lo wa ninu aye gege bi inu ni bini o wepe bi a ba segun a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun sugbon bi a ba lo sinu ese kini iwe mimo je ki o ye wa wo exodus ori keji le logbon ese iketa le logbon exodus ori keji le logbon ese iketa le logbon sugbon shegafra fun mi ese iketa le logbon oluwa si we fun mose pe enikeni ti o semi only emi o pa oruko re re kuro ninu iwe mi bi abani igbala akoruko wa ninu iwe iye lorun sugbon gere bi abatun ti towo bo ese ti iro ba ti pada wa si igbese aye wa ti agbere tabi panshaga ba ti pada wa si igbese aye wa ti ikobirin jo ti o ba tun tin pada si igbese aye wa tabi iborisa tabi oju kokoro ni o pada si igbese aye wa tabi ki a ma yiwe ki a ma jale ni o pada si igbese aye wa boya a je eni ti ati fun lowo ninu ile isin ni ekun wa pe ki a lo ra igi tabi ki a lo ra nkan monomono tabi ki a lo ra nkan miran ti a nji owo ninu ile olorun tabi a nji owo ninu ile ti wa tabi a nji owo ni bi ise wipe bi a ba ti pada sinu ese ese o le ese ki a ma fowo fe wipe a ti pa oruko wa re kuro ninu iwe iye lorun o daju pe bi iru eni be bi o ba ku sinu ese ki o le wa pelu olorun titi lai wo ifihan ori ogun ifihan ori ogun ese ike dogun bi abasiri enikeni ti akoko oruko re sinu iweye aso sinu adagun ina bi abati ko oruko re sinu iweye tele ṣugbọn ti o je asegun ti o tun ti pada lo sinu ese o we pe ni ojo ikehin ni ojo idajo ni ojo isiro we pe bi abari enikeni bi o tile je omo ijo bi o tile je eni tin ka bibeli bi o tile je eni tin wa si ilesin ṣugbọn bi abari enikeni ti a ko ko ruko re si inu iweye a o so si adagun ina ani lati je asegun ki a to le ba Jesu joba ani lati je asegun ki a to le gba awon ileri olorun ti a ti fi lele fun wa ninu iwe ifihan ori keji ese ikeje ifihan ori keji ese ikeje eni ti o ba le ti ki o gbo ohun ti emi nso fun awon ijo eni ti o ba segun li emi o fi eso igi iye ni fun je ti nbe laarin paradise olorun ranti we pe awon ileri wonyi won wa fun awon asegun ifihan ori keta ese ikejila eni ti o ba segun o ni emi o fi se owon ninu tempili olorun mi o ki yo si jade kuro nibe mo emi o si ko oruko olorun mi si lara ati oruko ilu olorun mi ti se Jerusalemu titun ti o nti orun sokale lati odo olorun mi wa ati oruko titun ti emi ti kara mi wo ifihan ori kokanlelogun ese ikeje si ese ikejo eni ti o ba segun ni yo jokun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi ṣugbọn bi abari eni ti ko segun ti ese wole wa ti ko segun ti idanwo wole wa ti ko le segun ti awon iborisa tinu aye agbere o le awon kan yi ti won wole wa ṣugbọn ti ko segun won ti a fa pada sinu ese sinu aye sinu iwa ti ara oni ni ese ikejo ṣugbọn awon ojo ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisa ati awon eke gbogbo ati awon eke gbogbo ni won yo ni ipa ti won ninu adagun ti nfi ina ati sulfuru jo eyi ti se iku keji olorun pe wa loni we pe bi a ba ti di apeyinda ki a wa si odo olorun bi a ba ti je eni ti o ni igbala tele tele ṣugbọn ti a ti pada lo sinu aye we pe ki a tun ronu pada ki a gba olorun gbo ki a bebe fun idariji ki a wa gege bi omo oninakuna ti a o tun fi gba wa pada sinu agbo sinu ile sinu ijoba olorun ti a o tun fi ko oruko wa sinu iwe iye lorun ki o ma je ki ipe dun ki o ba o ninu ese ki o ma je ki dide Jesu Christi ki o ba o ninu ifaseyin we pe loni anfani wa fun o bi o ba ke pe olorun bi o ba to olorun wa bi o ba si ti ni igbala tele tele bi a ko ba si ti idari ese re je o tele tele anfani wa fun o loni ki pe ki o ke pe olorun dide lori ese re tabi ki o kunle lori ekun re ki o so fun olorun we pe o nfe idariji bi o ba ti ni idariji bi o ba je apada seyin eyin ti o ti pada lo sinu aye sinu ise ti ara sinu ese sinu awon etan esu o tun ti je ki a fi etan esu pa lo kuro lodo olorun pada wa loni ki o so fun olorun we pe o fe jewo o fe je ti olorun o fe gba olorun gbo ki o si gbadura ti ti o fi ni idani loju we pe ati gba okan re la lotun ati dariji o lotun ati so odomo lotun ati ki o se beere ori ofe we pe emi ti duro ti olorun ori ofe lati duro ti olorun we pe a o fun o gbadura so fun olorun we pe o fe ki a pa omo ninu ori ofe re o fe ki a pa omo ninu ijoba olorun o fe ki a pa omo ninu gbogbo ohun ti Olorun ti se fun lati ori oke Calvary nipasẹ Jesu Christi o fe je olooto o fe je eni ti ngboran ti ti o fi ri Jesu loju koju gba Olorun gbo bi o ti ngbadura gba Olorun gbo bi o ti ngbadura so fun Olorun we pe o fe ki o pa omo ninu ijoba Olorun ninu ore ofe Olorun ninu igbala Olorun titi pe yo fi dun titi Jesu yo fi wa ko awon ayan fe lo sile bi o ba ri o pe ese ti wa si igbese aye re so fun Olorun we pe o fe je won nkan won yi o fe ko won sile o fe je ti Olorun ni toto ki ore ofe Olorun ki o le wa pelu re ki igbala Olorun ki o le je ti re ki oruko re ki o ba le wa ni iwe iye Olorun ki a ma ba se pare titi Jesu yo fi de lati mu wa lo sile
1: eje ki a gbadura Olorun alaanu olore ofe adupe fun ore ofe ti e fi han ni ore oke Calvary nigbati eran omo bibi yin kan soso lati ku fun ese wa awa ni elebi awa ni elese sugbon Jesu Christi omo bibi yin kan soso alai lese olooto eni ti o ti wa lati ayeraye eni ti ko se ohunkohun ki o kuna ri o ku fun wa o ru ebi wa o ru ese wa adupe egba ope ati yin wa loruko Jesu adupe fun ore ofe ti o fa wa sumo odo ara yin adupe fun idariji ti e fun wa lofe adupe fun oju rere ti e fi han wa adupe fun iwenumo ninu eje Jesu Christi adupe wipe e tun pese ayeraye sile fun wa ibugbe kan loke ohun ti a ko leto si sugbon nipa ore ofe nikan soso ni e fi pese nkan won yi sile fun wa egba ope ati yin wa loruko Jesu nje bi e ti mu wa sinu ijoba Olorun we pe ki a le ma so eso iwa mimo ati wipe ki a le fi ife Christianity toto ki a le fi han an bebe we pe ohunkohun te n bere lowo wa ti e fe ki a fi han ni igbe aye titun ti a bo si yi e ran wa lowo ki a le ni ore ofe ki a ba le se nkan won yi ni oruko Jesu bi a o ti lo sinu oro yin loni ebe wa ni wo pe e o se wa loju e o la wa loye e o je ki awon nkan ti e ti fi pamo ninu oro yin ki o jade ki a ba le ri dara dara ki a ba si le tele awon nkan won yin ni igbese aye wa adupe we pe ti gbo adura wa ni oruko Jesu Christi Oluwa wa loni a n tesiwaju ninu eko wa ninu Kolose ori iketa anka lati ese ikejila si ese ikedogun Kolose ori keta lati ese ikejila si ese ikedogun nitori na bi ayan fe Olorun eni mimo ati olufe egbe okan iyonu wo iseun irele inu tutu ipamora e ma farada fun ara yin e si ma dariji ara yin bi enikeni ba ni esun si enikan bi Kristi ti dariji yin gege be ni ki eyin ki o ma se pelu ati bori gbogbo nkan won yi egbe ife wo ti se amure iwa pipe e se je ki alaafia Olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki e si ma dupe awon ese merin ti a ka yi lati ese ikejila si ese ikedogun awon ni o fi awon ohun amuye
2: ni igbesi aye onigbagbo ti o fi han wa dara dara ti o si so fun a wi pe eyi ni ohun ti olorun reti ni igbesi aye wa
1: we pe bi olorun ba tin wo enikokan wa ti o wo igbesi aye ti a ngbe irin ti a rin oro ti a nso lati enu wa jade we pe awon nkan wonyi ni olorun ni o nfe ri a pin awon eko yi a pin si ipa meta ikini a so nipa iwa ikeji a so nipa ife iketa a so nipa ipe o ye ki a mo we pe nigbati a wa sinu ijoba olorun olorun ti pese iwa ti o ye ki a hu o ti pese re sile fun wa gege bi aso ti a pese sile fun omo ti a bi ti a gbe wo eyi ni iwa christiani ikeji olorun fe ki a gbe igbesi aye ti o je wi pe ife ni oro kan soso ti o je olubori tabi akojopo tabi itumo on gbogbo ti a nse we pe irin wa yo je irin ife oro wa yo je oro ife ise wa yo je ise ife on gbogbo ti a nse on gbogbo ti a nso on gbogbo ti a hu ni iwa yo je nipa ti ife eyi ni a pe ni ikeji ife christiani ki se ife ti ara ki se ife ti eniyan laso ti ko ni ore ofe olorun sugbon ife christiani iketa o ye ki a mo we pe nigba ti a pe wa sinu ijoba olorun ipe ti olorun pe wa ipe alailegbe ni ipe ti a ko le fi diwon ohun miran ninu aye ni ipe po ninu aye o sese igba miran a ma nri ninu iwe iroyin we pe enikan ti o ma ngba bolu alafesegba ti o wa ni oke okun awon ilu wa nihin orilede wa nihin o sese ki won ki o kowe si ki won ki o fi ipe pe wi pe akoko ti de lati wa fi imuna doko lati ma gba bolu yi lati wa fi han ninu ilu re nihin ipe ti a pe yi o je ipe ti iru eni yi o ka si popo nitori wi pe ilu re tabi orilede re da lola lati pe fun iru ipe be tabi igba miran o sese a le ri olukokan ni ile eko giga university o sese ki o ti ma koni nipa ina ti owo tabi nipa nina ati rira oja lati oke okun bi o ti nko won yi o sese ki ilu wa tabi orilede wa ki o ma wa eyi ti a npe ni commissioner ki won ki o si fi iwe pe we pe ati ri wepo jafafa ninu eko owo nina ati oja rira paapa julo nina ati didu nina ati rira pelu awon oke okun nitori be a pe jade lati bi ti o tin ko awon eniyan ni eko ani ki o wa se commissioner fun orileede tabi fun ekun kan iru ipe be awon eniyan ma nfi towoto gba ipe be awa ti a je onigbagbo ipe ti olorun fi pe wa o je ipe ti o ga ju ipe ti awon wonyi ti won wa ninu aye ti won ni a ma menu ba e ti a nso yi nigbo se sugbon ti a fe ki o ye wa ni wo pe ohun meta ni o farahan ninu eko ti a nko le oni ikini iwa christiani ikeji ife christiani iketa ipe wa gege bi christiani gege bi onigbagbo ye ki a wo ikini kini awon iwa ti o ye ki o wa ninu igbesi aye wa gege bi eni ti a ti ra pada gege bi eni ti a ti jidide pelu christi gege bi eni ti o nsaferi ohun to nbe loke gege bi eni ti a ti da lola ni ti wi pe a ti fi aso ododo a ti fi wo gege bi eni ti a ti koroko re ni iwe iye lorun gege bi awon eni ti a ngeli nwo ti won yo nitori wi pe a ti ronu po ada kuro ninu awon ese wa kini iwa ti o ye wa irin ti o ye wa kini awon ti o je ojuse wa gege bi christiani tabi gege bi onigbagbo o ye ki a wo awon nkan won yi dara dara nitori opolopo wa ni o je bi omo oba ti o rin bi omo mekunu igba miran bi abari omo oba tabi omo oloye ni adugbo wa bi abari bi o tin woso bi abari bi o tin rin bi abari bi o tin soro to je wi pe omo kekere ti ko ti ipe to daye bi a ba n gbo oro agba lenu e a ma so pe ah o mo wi pe nu afin lo ti jade oro ogbon oro agba ti o n gbo ninu afin ohun lo n jade latenu e sugbon bi a ba ri iru omo be ti o je omo oba ti o jade lati afin sugbon ti o je wi pe oro ti ko ba kun gbe oro asiwere oro alai logbon ise awon mekunu ni ari lowo e a so we pe wo omo oba ti o nse bi omo mekunu ti ko mo iru eni ti ohun je awa na gege bi omo oba oba awon oba olowa awon olowa gege bi eni ti a ti fi ipepe wa sinu ijoba olorun awa na o ye ke a mo iru eniyan ti a je o ye ke a mo we pe awa ni eni ti a ti da lola eni ti a ti dari ese reji eni ti a ti se ni omo olorun eni ti awon angeli ti won yo nitori re eni ti o je wi pe owo olorun fun ara re lo te ilu aye raye ilu ti a nlo ohun lo te edo eni ti o je awa ni akoroko re ni iwe iye olorun ojo kan ko le mo ki o sule ki a ma ran ti wa le orun nitori pe oruko a wa ninu iwe iye olorun nitori pe awon angeli won yo nitori wa nitori pe gbogbo awon ohun ti a n reti wi pe nigba ti ipe badun ti a pa wa laada ti a o lo jogun re lorun ojojumo ni olorun lo n pese re fun wa mo so wi pe ojo kan ile ojo kan o le mo ki a ma ran ti wa li orun iru awa eniyan be o ye ki a mo ru eniyan ti a je o si ye ki a mo wi pe a o dabi awon ti o wa ninu aye wi pe ati gba wala ati dariji wa ati yi wa pada nitori be iwa otun irin otun ni o ye ki o je ti wa je ki a wo lati ese ikejila oni nitori na bi ayan fe olorun eni mimo ati olufe je ki a duro nbe na oni bi ayan fe olorun tele tele awon omo israeli ni a n pe ni ayan fe olorun awon iran abrahamu awon ni a n pe ni ayan fe olorun nitori ife olorun o farahan daju daju ninu orile ede na ni igba atijo nitori we pe olorun fe fi titobi agbara re ati ogo re ati iyanu re o nfe fi han ninu orile ede israeli ki won ki o ba le je awoko fun gbogbo aye awon ni a n pe ni ayan fe olorun sugbon nisisiyi iwo ati emi erupe ilele iwo ati emi keferi lasan lasan iwo ati emi eni ti a bi ninu ese eni ti o mo okun ninu ese eni ti o nje ese bi eni jeun ti o mu ese bi eni mu omi tele tele iwo ati emi elegbin ati eleri ni olorun ni o fa wa si odo ara re ti o we mo ninu eje jesu ti o fun ni ore ofe ti a wa di ayan fe ni waju olorun o wa nso fun wa oni se a o mo ipo wa ni oni se a o mo bi ati je ni waju olorun ni wi pe ati je ayan fe olorun o wa so wi pe eni mimo ati olufe nitori wi pe olorun fe wa o ti so wa di olufe o wa tun so wa di eni mimo awa ti a je elese ati eleri tele tele nisisiyi a je eni mimo ati olufe o wa so fun wa awon nkan kan ti o ye ki a ni igbese aye wa gege bi eni kokan e ti o fi le ba ipe wa mu ye ki ran leti we pe ni awon ose ti o koja die seyin mo so fun o gege bi onigbagbo we pe adabi eni ti o gbe aso wo we pe tele tele ati wo aso iri sugbon boya fe lo si ode tabi boya agba wa si ibi ise kan iru aso ti a se wo ni o fi wa han gege bi eni ti a je ninu ise be se o mo gege bi ologun bi a ba fe mo enikan gege bi jagun jagun o ni iru aso ton wo gege bi olopa bi a ba ti ri olopa a mo gege bi aso ti o wo bi o ba so fun wa wi pe enikan fe se igbeyawo eni ti o fe se igbeyawo yi o mo tele tele o wa so wi pe ah ye kin debe tori wi pe inu ile isin wa ni won ti fe se igbeyawo yi mo sin fe lati ba awon tin yo mo fe ba won yo nitori e ni bibeli so awon tin sokun e ma ba won sokun awon tin yo e ma ba won yo nitori be mo fe lo si bi igbeyawo yi bi gbogbo eniyan tin wole ti won jade won wole won jade awon akorin wole oni wasun wole awon ebi iyawo won wole ebi oko won wole bi okunrin ti o fe se igbeyawo ati obirin ti o fe se igbeyawo bi won ti yo o so wi pe o nlati je omidan arabirin ti o nbo yi o nlati je oni won fe gbe ni iyawo won ni bawo lo se mo se o mo tele ni oni o ti woju e wo irin si e wo aso ti o wo wo bi o se se daju daju aso ti o wo o je ke a mo yato wi pe oni o fe se igbeyawo be na ni o iwo ni agbe niyawo fun Jesu Christi bi a o ti e mo tele tele wi pe ah arabirin Mary o ma ti nigbala bi a o ti e mo tele tele wi pe ah arakunrin Samuel o ma ti nigbala irisi re iwoṣo re ati ohun ti o gbe wo gege bi agbada ododo o je ke a mo wi pe iwo ni eni ti agbe niyawo fun Jesu Christi o eyi ni mo fe ki o fi sokan wi pe Paul apostle o nso fun wa gege bi eni olorun gege bi apostle o nje ki amon wi pe awon aso ogbologbo awon aso atijo awon aso egbin awon aso ti a wo tele tele ti o fi wa han gege bi elese ani bo won sonu ani mu won kuro ke a wa wo awon aso titun miran e ti o fi wa han wi pe awa ni agbe niyawo fun Jesu Christi wo ese ikejo ori keta sugbon nisisiyi e fi gbogbo nkan wonyi sile ibinu irunu arankan oro odi ati oro etiju kuro li enu yin e ma si se poro fun eni keji yin e sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re eni an so fun a wi pe awon ogbologbo ise ti atijo ati bo won sonu gege bi ewo ti o darugbo gege bi aso ti ko to si wa nisisiyi ati pa won ti o wa so fun a we pe a wa gbe ohun miran wo e ti se titun ni ese ekewa ese ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni si imo gege bi aworan eni ti o da o wa so fun a nisisiyi ni ikokan ohun ti a ni gbewo gege bi ewo titun agbada ododo je ke a wo ni ikokan lati ese ikejila nitori na bi eyan fe olorun eni mimo ati olofe egbe okan iyonuwo egbe okan iyonuwo eni Jesu papa ni o menuba nigbati o nso nipa omo odo kan iranse kan ti o gba idariji o si ri iranse elegbe re sugbon eyi ti iba fi ni iyonu ki o papa ki o si dariji elegbe re ko se be Jesu wa nso we pe awa ti a so we pe ati di atunbi ti a je ti olorun o ye ki a ni okan iyonu emi iwa tutu ishore si eni keji wa ye ke awo Matthew ori keji dilogun a oni le ka gbogbo ese ti o so nipa ohun ti Jesu so yi die lauka bi o ba dele o le ye wo fun ara re lati ese keta le logun titi de ese ikarun dini ogoji sugbon nisisiyi ye ke awo ese ikerin din logbon nitori na li omo odo na wole o si teriba fun o wi pe oluwa musuro fun mi emi o san gbogbo re fun o oluwa omo odo na si sanu fun o tu sile o fi gbese na ji eni yonu ti oluwa re ni si o dariji bakan na ni oluwa se fun wa gbogbo ese ti a ti da tele tele ti o dabi igbese ti o wo wa lorun olorun dariji wa o wa n reti wi pe ki a wa paapa ki a ni iyonu si eni keji wa ki a le dariji sugbon omo odo ti a dariji yi o jade lo o ri omo odo elegbe re ti o je ni igbese die e ti ba fi dariji ko se be e ni oluwa re wa fi pe pada we pe nigba ti ohun ti sanu fun iba dara bi ohun paapa bi o ba sanu fun elegbe re je ki a wo lati ese ikeji le logbon nigba ti oluwa re si pe tan o we fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni ji o nitori ti iwo be mi iwo ki se sanu iranse egbe re gege bi mo ti sanu fun o nitori be eyi ni olorun reti lowo wa we pe ki a gbe okan iyonu wo ki a ni iyonu ki a dariji ara wa o sese ki o je iyawo re ni o se o ki a ma fi aki kori we pe lai lai a o ni le dariji o sese ki o je oko ni o se nkan si o ti o dun o ki a ma fi aki kori we pe rara lai lai titi aye yo fi dopin o ni le dariji tabi omo lo se nkan ti a o fe ki a ma le omo jade ki a so wi pe ko ni le ba wa gbenu ile ki a so wi pe a o ni le dariji o ni ki a ni iyonu ki a gbe okan iyonu wo ki a ni emi ikanu fun ara wa ki a le dariji ara wa ki se ninu ebi nikan ninu ile isin o se se ki a se ara wa se a mo wi pe awa ti a je adari iba se oluso agutan agba ni tabi adari ekun ko si angeli laarin wa nitoto ni agba okan wa la nitoto ni olorun ti dari eseji wa nitoto ni aje eni olorun sugbon o sese boya aboju fun kankan ni boya eni kan lo fi esun sun wa nipa re ki a si so oro si o ki obi o ninu ohun ti a ni lati se ni we pe ki a dariji iba je oluso agutan ni o se wa ni afẹri oluso agutan ati le ti sumo bayi eti iba kan gbadura fun a ko ni gbaju iseju marun lo sugbon lohun o raye ki a dariji ara wa tabi o se se ki o je eni ti a fi si ori ekun ni o se se ki o se wa boya a nfe itoju boya nkan egunlogun wa lese a si ro pe a be wa lowo re lati yo egun yi kuro sugbon ko tete yo egun yi a si ni irora popo o ye ki a dariji o ye ki a ni iyonu si ara wa o si se se ki o je we pe adari ekun tabi adari edapo jule o se se ki o je pe awa ti a je omo ijo la se won o ye ki awon ti won je olori lori wa o ye ki awon na ki o le ni emi tabi okan iyonu ki a gbe okan iyonu wo si ara wa e je ki a wo Isaiah ori keji din ni ogota Isaiah ori keji din ni ogota ese ikeje ki ha se lati fi onje re fun awon ti ibi n pa ati ki iwo ki o mu awon otosi ti ati sode wa si ile re nigba ti iwo ba ri arin horo ki iwo ki o arin hoho ki iwo ki o bo ki iwo ki o ma fi ara pamo kuro lodo eran ara ti re eyi ni a n so bi a ti le ni okan iyonu bi a ti le fi iwo tutu tabi okan iyonu bi a ti le fi han we pe bi a ba ri enikeni ti ebi n pa ninu awon ara ninu oluwa tabi ninu awon aladugbo wa ti o n je si wa lowo wa ki a fun won ni ounje bi a ba ri awon ti ko ni lowo ki a gba won si ile bi a ba ri awon ti o dabi eni wo pe won ni aso o dabi eni pe won rin hoho ki a fi aso bo won ki a ma se yeye won we pe nitori won o ni aso ti o ye ki won ki o wo ati we

ti ẹnì kejì yín ṣáájú. Ó ní kí a máa fi ìyọnu fẹ́ràn ara wa. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a gbé ọkàn ìyọnu wọ̀. Ìkejì, ó ní ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun. Ó yẹ kí a máa ṣoore fún ara wa. Kò yẹ kí a dúró di ìgbà tí wọ́n bá sọ fún wa wípé lágbájá o, ó yẹ kí a ràn lọ́wọ́. Bí a bá ti rí wípé ara àwọn ará nínú olúwa wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ṣe aláìní, tí ọlọ́run sì pèsè nǹkan wọ̀nyí fún wa, ó ní kí a jẹ́ ẹni tí ṣoore. Ó ní bí ó tiẹ̀ jẹ́ ẹni tí a ò mọ̀ rí, gẹ́gẹ́ bí ẹni tí a pa ní àpà ìpatán ní ojú ọ̀nà láàrin Jericho àti Jerusalemu. Ó ní bí a bá rí gẹ́gẹ́ bí aláàánú ara Samaria, ó yẹ kí a máa ṣoore. Ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun kí a máa tọ́jú àwọn tí a pa lára, tàbí àwọn tí a ṣá lọ́gbẹ́, tàbí àwọn tí ó bá àjálù kan pàdé ní ìgbésí ayé wọn. Yẹ kí a wo Éfésù orí kẹrin ẹsẹ ìkejì lé ní ọgbọ̀n. Ẹ máa ṣoore fún ọmọ nìkejì yín, ẹni pé kí a ní ẹ̀mí ìṣeun kí a máa ṣoore. Ẹ ní ìyọnú, ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríji yín. Ó tún sọ fún wa, ó ń tẹ̀mọ́ wa létí wípé ó yẹ kí a máa ṣoore. Ó sì yẹ kí a ní ìyọnú sí ara wa. Bí a bá padà sí Kólósè orí kẹta ẹsẹ̀ ìkejìlá, kí a ní ìrẹ̀lẹ̀. Ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí bí a bá rí ní ìgbésí ayé ènìyàn, a máa ń sọ wípé lágbájá ọmọlúàbí ni. Ó ṣeéṣe bóyá kò lówó, ó ṣeéṣe bóyá kò tilẹ̀ lè bọ́ wa, kò lè fún wa lóúnjẹ, ṣùgbọ́n a máa sọ pé lágbájá ọmọlúàbí ni. Kí ló dé tá ń sọ bẹ́ẹ̀? A máa ń sọ wípé ìrẹ̀lẹ̀ lágbájá ó pọ̀, ó ga púpọ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ nínú ẹbí, bí ó ṣeéṣe kí ó jẹ́ ìyá ọkọ ni ó wá sí ilé, bí ìyàwó ti ń gbé oúnjẹ sílẹ̀ fún ìyá ọkọ tí ó ń kúnlẹ̀, bí ó ti ń gbé oúnjẹ sílẹ̀ yìí ni ìyá ọkọ, ó ṣeéṣe kí ọbẹ̀ kí ó má tilẹ̀ dùn púpọ̀. Ìkúnlẹ̀ yìí yóò jẹ́ kí ọbẹ̀ dùn ju bẹ́ẹ̀ lọ. Ó ṣeéṣe kí ẹran púpọ̀ kí ó má sí nínú ọbẹ̀, ṣùgbọ́n ìkúnlẹ̀ tí ìyàwó yìí tí ó fi gbé oúnjẹ fún ìyá ọkọ rẹ̀ yóò jẹ́ kí inú ìyá ọkọ kí ó dùn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ìyá ọkọ yóò máa pọ́n àwòlá ni. Bí ó bá ti padà dé ni ó máa sọ wípé ìyàwó ọmọ mi ò rírú ẹ̀ rí ni. Ó ní ìtẹríba púpọ̀, ó jẹ́ ẹni tí ó lọ́wọ̀ púpọ̀, ó jẹ́ ẹni tí a kọ́, tí ó gbẹ̀kọ́. Nítorí kíni? Ṣé nítorí pé a kó gbogbo ẹran inú kòkò fún ìyá ni? Rárá, nítorí ìtẹríba, nítorí ìrẹ̀lẹ̀, nítorí wípé ẹni yìí bí ó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀, bí ó ti ń gbóúnjẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀, ni ìyá yìí a máa sọ wípé ó dàbí ẹni kí n máa bá yín gbé, wípé mo fẹ́ràn rẹ púpọ̀, ó dàbí ọmọ fún mi. Ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Yẹ kí a wo Pétérù kínní orí karùn-ún ẹsẹ̀ karùn-ún. Bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀yin ìpẹ́ rẹ̀ ẹ tẹríba fún àwọn àgbà, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ìpẹ́ rẹ̀ ẹ̀yin ọmọdé ẹ tẹríba fún àwọn àgbà. Láyé òde òní ni a rí wípé àwọn ọmọdé kò bọ̀wọ̀ fún àgbà. Ó ṣeni láàánú láàrin àwa tí a pè ní onígbàgbọ́ ni a rí wípé a ò bọ̀wọ̀ fún àwọn àgbà. Ó rí ọmọkùnrin kan, bóyá ó jẹ́ ọmọ 20 ọdún, ó rí ẹlòmíràn tí ó jẹ́ ọmọ 40 ọdún, àgbàlagbà tí ó ti ewú lórí, tí ó ti bí ọmọ tí ó ju arákùnrin lọ tí ó jẹ́ ọmọ 20 ọdún yìí. Bí ó bá fẹ́ pe ara wa nínú Olúwa, àwọn àgbà nínú ìjọ tí ó jẹ́ bí 40 ọdún ni ó máa sọ pé broda, ọmọ 20 ọdún tí ó ń pe ẹni 40 ọdún ní broda, kì í ṣe bàbá wa ni. Bí a tiẹ̀ mọ Bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin, ẹni tí ó hewú lórí, ẹni tí ó jẹ́ àgbà, bàbá ló jẹ́ fún wa. Ìgbà mìíràn a ó rí ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ 25 ọdún ni ó jẹ́ ẹni tó ń darí ìdàpọ̀ ojú ilé. Kí ẹni tí a ń darí rẹ̀ yìí kí ó jẹ́ bí ọmọ 80 ọdún, èyí tí ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé ìbá fi máa bọ̀wọ̀ fún bàbá yìí ni ó máa sọ wípé broda Samson, ẹni tó ń pè ní

Jésù sì wí fún un pé, bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀, Filipi, ẹni tí ó bá ti rí mi, ó ti rí bàbá. Ìwọ ha ṣe wí pé, fi bàbá hàn wá, Jésù Kristì sọ, ó sì jẹ́ kí ó dáni lójú. Ó ní ẹni tí ó bá ti rí bàbá, ó ti rí òun. Wípé bí bàbá ti jẹ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni òun jẹ́ Ọlọ́run. Nínú Jọ̀hánù yìí kan náà, orí kìíní láti ẹsẹ̀ ìkíní, ó ní lé àtẹ̀jẹ̀ kan ṣe lè ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Òun náà lé ó wà lé àtẹ̀jẹ̀ kan ṣe pẹ̀lú Ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo fi sí nǹkan wọ̀nyí nípa Jésù Kristì, nípa olùgbàlà wa. Nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo àti lẹ́yìn rẹ̀ a kò dá ohun kan nínú ohun tí a dá. Bíbélì ń jẹ́ kí ó yé wa wípé Jésù Kristì yìí ni àwòrán pípé Ọlọ́run, àti wípé òun ni olùborí, àti ó wà ní ipò orí nínú ohun gbogbo. Nínú Filipi orí kejì, Filipi orí kejì, à ń wo ẹsẹ̀ ìkẹfà. Ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run, tí kò ká sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. À ń sọ fún aníhìn wípé ó jẹ́ àwòrán Ọlọ́run, kò sì ká sí ìwọra. Èyí ni wípé kìí ṣe ohun tí ó ń jà fún tàbí ohun tí ó ń fẹ́ nawọ́ sí tí kò jẹ́ tirẹ̀. Ó jẹ́ ẹni tí ó bá Ọlọ́run dọ́gba. Nítorí bẹ́ẹ̀ ni Paul apostoli ni ó jẹ́ kí ó yí àwọn ènìyàn wọ̀nyí wípé Jésù Kristì yìí ní ṣe àwòrán Ọlọ́run, àti wípé ó jẹ́ ẹni pípé. Nínú rẹ̀ ni ẹ̀kún ohun rere gbogbo wà. Nítorí bẹ́ẹ̀, gbogbo àwọn tí ó fẹ́ ṣì wọ́n lọ́nà, tí wọ́n ń tọ́ka wọn sí àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí áńgẹ́lì tàbí gẹ́gẹ́ bí àwọn ìsìn mìíràn tí kì yóò fẹsẹ̀ wọn múlẹ̀, tí kì yóò sì lè jẹ́ kí wọ́n di ẹni dídúró ṣinṣin. Èyí ni Paul ń sọ fún ọ wípé kí wọ́n gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí wọ́n mọ̀ wípé Jésù Kristì ti tó fún wọn. Ìkejì, ó jẹ́ kí ó yé wọn wípé Jésù Kristì yìí ni ẹlẹ́dàá ohun gbogbo. Wo Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí nínú rẹ̀ lè àdá ohun gbogbo. Nítorí nínú rẹ̀ lè àdá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ì bá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo, àti fún lè àdá ohun gbogbo. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ lè ohun gbogbo dúró ṣọ̀kan. Àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n yé ni, tí kò ní àfikún, tí àbá tún máa ṣe àlàyé púpọ̀. Ohun tí a ń sọ níhìn ni wípé ìbá ṣe ohun tí a rí tàbí ohun tí a kò rí, ìbá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run, ìbá jẹ́ ohun tí ń bẹ ní òkè àbí ohun tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Wípé agbára Jésù Kristì ni ó dá wọn. Bí àwọn tí kò lóye ìwé mímọ́, bí wọ́n bá ń wo àwọn iṣẹ́ ìyanu tí Jésù Kristì ṣe nínú májẹ̀mú titun, wọ́n máa ṣe kàyéfì, wọ́n máa béèrè ìbéèrè púpọ̀ wípé báwo ló ṣe lè ṣeé ṣe fún Jésù láti sọ omi di ọtí wáìnì, báwo ló ṣe lè ṣeé ṣe láti jí òkú dìde, báwo ló ṣe lè ṣeé ṣe láti mú kí ara rìn, báwo ló ṣe lè ṣeé ṣe láti la ojú afọ́jú. Ohun tí kò yé wọn ni wípé ẹni tí ó jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo, ẹni tí ó dá ohun tí a rí àti ohun tí a kò rí, ẹni tí ó jẹ́ nípa ọ̀rọ̀ agbára rẹ̀ lè a fi mú ohun gbogbo dúró ṣọ̀kan papọ̀, báwo ni yóò ṣe ṣòro fún irú ẹni bẹ́ẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ń kà nínú Bíbélì? Jẹ́ kí a tún wò ó lẹ́ẹ̀kan sí, kí a padà sí májẹ̀mú láéláé nínú orin Dáfídì. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n, ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpẹ̀lẹ̀ ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́.

ọkùnrin. Èyí ń sọ nípa ẹlẹ́dàá, ó ní láti ìpìlẹ̀ ayé, láti ìṣẹ̀dá ayé, láti ìgbà àtijọ́, ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀. Ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ, wọn ó ṣègbé ṣùgbọ́n ìwọ ó dúró. Ní tòótọ́, gbogbo wọn ni yóò di ogbó bí aṣọ, bí ẹ̀wù ni ìwọ ó pààrọ̀ wọn. Ìwọ wọn ó sì pààrọ̀, ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kò lé òpin. Kí ni a lè sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí? Ta ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó wí pé láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àti pé ọ̀run ni iṣẹ́ ọwọ́ rẹ, àti pé gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àwọ̀ sánmọ̀ tàbí oòrùn tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ tàbí ayé tí a wà nínú rẹ̀ yìí wí pé a ó pààrọ̀ wọn. Ṣùgbọ́n wí pé ẹni tí ó dá nǹkan wọ̀nyí yóò wà títí. A kì í rọ̀ nípò, a kì í ṣí nípò, bẹ́ẹ̀ ni kì í yí padà. Kí ni a ti rí ìtumọ̀ èyí sí? Jẹ́ kí a wo ìtumọ̀ rẹ̀, ẹni tí a ń sọ nípa rẹ̀ nínú Hebrew. Nínú Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá, àti ìwọ Olúwa, lé àtètè kọ́ ṣe, lí ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Wọ́n ṣègbé, ṣùgbọ́n ìwọ wà síbẹ̀. Gbogbo wọn ni yóò sì gbó bí ẹ̀wò, àti bí aṣọ ni ìwọ ó ká wọn, a ó sì pààrọ̀ wọn. Ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kì yóò sì pin. Èyí ń sọ̀rọ̀ nípa Jésù Kristì, nítorí bí o bá wò ó láti ẹsẹ̀ ìkẹjọ, ọ̀rọ̀ Jésù Kristì ni ó ń sọ nígbà tí ó wí pé ṣùgbọ́n ní ti ọmọ, lè ó wí pé ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni, ọ̀pá aládé òdodo lí ọ̀pá aládé ìjọba rẹ̀. Àti ka èyí nígbà kan. Èyí ni ó tẹ̀síwájú láti sọ fún wa wí pé nípa Jésù Kristì yìí, Olúwa yìí kan ṣoṣo náà lè ó sọ ní ẹsẹ̀ ìkẹwàá wí pé ìwọ Olúwa Kristì. Lí àtètè kọ́ ṣe lé ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Bí a ti ń ka nǹkan wọ̀nyí yóò máa dókì lọ́kàn rẹ wí pé àwọn tí kò gba Jésù Olúwa gbọ́, wọn kò gba ẹlẹ́dàá ayé òun ọ̀run gbọ́. Àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ṣánkálá sí Jésù, wọ́n ń sọ ọ̀rọ̀ tí kò bá kùngbé sí ẹlẹ́dàá ọ̀run òun ayé. Àwọn tí wọ́n ń fi ìwà ọ̀mùgọ̀, ìwà ọ̀pẹ tí wọ́n ń fi hàn sí Jésù Kristì, wọ́n fi rú ìwà yìí hàn sí ẹni tí ó dá ọ̀run òun ayé. Wọ́n sì ń fi rú ìwà yìí hàn sí ẹni tí ó ṣe ìdájọ́ ohun gbogbo. Bí a bá wo Isaiah orí ogójì, láti ẹsẹ̀ ìkẹsàn-án, ìwọ oníhìnrere Sioni, gún òkè gíga lọ, ìwọ oníhìnrere Jerusalemu, gbé ohùn rẹ sókè pẹ̀lú agbára, gbé sókè, má bẹ̀rù. Wí fún àwọn ìlú Júdà pé ẹ wo Ọlọ́run yín, kíyè sí Olúwa Jehovah yóò wá nínú agbára, apá rẹ̀ yóò ṣe àkóso fún un, kíyè sí èrè rẹ̀ wá pẹ̀lú rẹ̀, ẹ̀san rẹ̀ sì ń bẹ níwájú rẹ̀, òun ó bọ́ ọ̀wọ́ ẹran bí olùṣọ́ àgùntàn. Bí nǹkan tí a ń kà bí ó bá yí ọ, ṣé o rí i wípé nínú ẹsẹ̀ ìkẹsàn-án ó ń sọ, ó dárúkọ rẹ̀ wípé Ọlọ́run. Nínú ẹsẹ̀ ìkẹwàá ó dárúkọ rẹ̀ wípé Olúwa Jehovah ní í ṣe pẹ̀lú agbára. Nínú ẹsẹ̀ ìkọkànlá ni ó wá ń pè ní olùṣọ́ àgùntàn. Bí o bá ka Jọ̀hánù orí kẹwàá, ó rí i wípé bí a bá ń sọ nípa olùṣọ́ àgùntàn ní tòótọ́, à ń sọ nípa Jésù Kristì. Ó bọ́ ọ̀wọ́ ẹran rẹ̀ bí olùṣọ́ àgùntàn, yóò sì fi apá rẹ̀ kó àwọn ọ̀dọ́ àgùntàn, yóò sì kó wọn sí àyà rẹ̀, yóò sì rọra dà wọ́n, da àwọn tí ó lóyún tálí, ó ti wọn omi ní kòtò ọwọ́ rẹ̀, tí ó sì fi ìka wọn ọ̀run, tí ó sì ti kó erùpẹ̀ ayé jọ sínú òṣùwọ̀n, tí ó sì fi ìwọ̀n wọn àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké nínú òṣùwọ̀n. Èyí ń sọ nípa Jésù Kristì, olùṣọ́ àgùntàn wa tòótọ́, wípé òun ni ẹlẹ́dàá ohun gbogbo.
ati ka ninu Johanu tele ri we pe Jesu Christi nipa re le ati da ohun gbogbo nisisi wo Corinthi kini ori kejo ese ikefa Corinthi kini ori kejo ese ikefa sugbon fun awa Olorun kan ni nbe baba lowo eni ti ohun gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati oluwa kan soso Christi Jesu nipase eni ti ohun gbogbo wa Christi Jesu nipase eni ti ohun gbogbo wa ati awa nipase re nitori be je ki o yi odaju we pe Jesu ti an soro re yi oni eleda ohun gbogbo ati wi pe nipase re le ati da awon gbogbo ti a da iba se ite tabi oye tabi ijoba tabi ola je ki a pada sinu Kolose ori kini ki a wo ese kejidinlogun ati ese kokandinlogun ohun si je ori fun ara eyi ni ni ijo eni ti se ipele akobi ninu awon oko wa pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo nitori didu inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re Jesu yi ni a fi fun wa gege bi olugbala gege bi olodande ati gege bi olori ijo re o wi pe Jesu yi ni ori fun ara bi ati pe ijo ni ara ara Christi be ni a pe Christi ni ori ijo ninu Kolose keji ori keji ninu Kolose ori keji ese kokandinlogun ti ko si di ori ni mu sese lati odo eni ti anti ipa orike ati isan pese fun gbogbo ara ti a si n so sokan po ti o si n dagba ninu ibisi Olorun ohun ti a so nipa ori nihin tabi ti a so nipa Christi ni wipe Christi gege bi ori oni yio mu ki gbogbo awon orike ati isan ki won ki o ni ipese fun gbogbo ara ati ki a lo so won sokan papo ati wipe ki won ki o le ma dagba ninu ibisi iye ninu Olorun wipe eni ti o ba je ori oni eni ti n to ni oni o le so agutan oni adari oni asaju oni orisun agbara nitori be fun ijo Jesu Christi je orisun agbara wa ki tun se ebo tabi iborisa ni o ye ki o je agbara fun ijo sugbon Jesu Christi ti o je ori fun ijo oni orisun agbara ohun si ni asaju kì í ṣe angeli kì í ṣe àlá kì í ṣe ìran kì í ṣe ìsọtẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jesu Christi olúwa wa sọ gẹ́gẹ́ bí orí òní ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa nítorí wípé òní aṣáájú àti adarí wa òní olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú òní iyè ìmọ́lẹ̀ fún ìjọ jẹ́ kí a wo Éfésù orí kìíní Éfésù orí kìíní ẹsẹ ìkejì lélógún àti ìkẹta lélógún ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ó sì ti fi ìṣe orí lórí ohun gbogbo fún ìjọ èyí tí í ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa nítorí bẹ́ẹ̀ bí a bá mọ Ọlọ́run kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn tí wọn kò gbàgbé pé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristì olúwa Ọlọ́run wa àti olùgbàlà wa ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí mo fẹ́ kí o padà sí Kolose nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí tàbí olórí
eni ti o ni ipo giga julo ninu gbogbo eda e ye ki o ye wa we pe a ko le ri olorun a ko si si eni ti o ri olorun ninu ola nla re nigba kan ri sugbon jesu christ ni olorun deniyan ti o wa si aye ti o fi olorun han se olorun lagbara o lagbara se olorun ni o da gbogbo aye o da ni pastor jesu christ se amo wi pe ko si on to soro fun olorun lati se be na ni ko si on to soro fun jesu christ lati se nitori ikini nitori pe eni ti se aworan olorun ti a ko ri le ohun ninu nitori ninu re li ati da ohun gbogbo ninu jesu christ ati nipasẹ jesu christ le ati da ohun gbogbo iseda ati re iseda temi ati iseda ohun gbogbo ti a ri o wa lati owo jesu christ nitori be ohun ti o to ohun ti o ye ni lati gba jesu christ bo gege bi olubalawa nitori wipe oni o da wa ati fun ogo re ni o fi da wa o so wipe gbogbo ohun ti a da patapata gba ohun ti nbe le orun ati ohun ti nbe le aye eyi ti a ri ati eyi ti a ko ri iba se ite iba se oye iba se ijoba iba se ola wipe nipase re le ati da ohun gbogbo nitori be nigba ti o je wipe nipase re le ati da ohun gbogbo o ye ki a le gbekele o ye ki a le gba gbo o ye ki a le fi eyin ti jesu christ nitori wipe oni olorun ati eleda ohun gbogbo o si ni eleda wa o si so wipe ati fun le ada nkan wonyi bi o ba je wipe oni o da o ati wipe o da o fun ara re lati le yin logo lati le sin lati le tun ba ni waju re e se ti a ko ni fi sin olorun o si ohun si wa saaju ohun gbogbo ki a to da awon ewebe ki a to da aye ki a to da ohun kohun ni jesu christi eni ti o je olorun deniyan ni o ti wa li ati aye raye ohun ti wa saaju ohun gbogbo bi o ba fe gbekele enikeni se eni ti a bi ninu obirin eni ti o je elese tabi eni ti o gbe ara re kale gege bi aborisa se o ni o ye ki o gbekele tabi eni aye igbani eni ti o ti wa saaju ohun gbogbo ati ninu re ni ohun gbogbo duro sokan ninu jesu christi ni ohun gbogbo duro sokan ohun si ni ori fun ara oni gege bi amona wa oni gege bi olutoni wa oni gege bi olusu agutan fun wa oni gege bi adari oni ori fun ara eyi ni ni ijo eni ti se ipile akobi ninu awon oko wa bi o ba gba jesu christi gbo bi iru eni be bi o ba ku ni asiko ajinde yo ni ajinde ti iye ati pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo bi o ba yin olorun ti o pori bale fun olorun bi o ba sin olorun ni aye ti a wa yi bi o ba di orun pelu o ma sin nitori wipe oni o ni ipo ti o ga julo ati o je nitori didun inu baba ni pe ki ekun gbogbo ki o le ma gbe inu re awon ti o fe da okan awon ara koloseru to fe si won nipo pada to fe ko oju won si olorun ajeji to fe so fun won wipe o dabi eni pe christ jesu ko to fun won eyi ni paul apostle ni o fi wa laye won yekeyeke wipe jesu christ to fun wa mo si gbagbo pe o to fun iwo na pelu wipe bi a ba gba jesu christ gbo o to ohun gbogbo ninu ohun gbogbo fun wa ki a mo wipe ko si ohun ti a nilo ko si ohun ti a n saferi ti a ko le ri ninu jesu christi nitori wipe bi a ba le to olorun baba wa nipase re nipase jesu christi yio le se ju gbogbo eyi ti a n bere ati eyi ti a n ro lo gege bi agbara ti n sise ninu wa e je ki a dide duro ki a fiyin fun olorun wipe o la wa loju wipe o mu wa kuro ninu okunkun o je ki a mo wipe jesu christi ni aworan olorun ti a ko ri jesu christi ni eleda ohun gbogbo ati wipe jesu christi ni o je olori ijo bi o si ti je olori ijo je ki o je olori fun iwo naa bi a ko ba ti igba okan re la ranti pe jesu eleda ohun naa ni jesu olugbala jesu eleda ohun naa ni jesu oluso agutan ohun ni o fi eje re rubo fun wa jesu christi yi kan naa emmanuel olorun deniyan olorun wa pelu wa ohun ni o wa lati gba wa kuro lowo ese nitori be bi o ba fe gba olorun gbo bi o ba fe sin olorun ni tooto oni lati ko orisa sile oni lati ko ise owo ti ara re sile
o ni lati ko awon ese eke sile o ni lati ko awon eko eke sile o ni lati ko awon nkan miran ti o fi fe ropo Jesu o ni lati ko won sile o ni lati ko eko isiran ti o wa ninu aye o ni lati ko won sile ki o si romo Jesu Kristi ni kan soso nitori wipe o ni eleda on gbogbo o ni aworan Olorun ti a ko ri o ni olori ijo o ni eni ti a fi fun a gege bi olu eni ti o le se wa pe o ni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere o ni eni ti a fi fun wa gege bi eni ti o le dari ese wa jo wa eni ti o le mu wa kuro bo lowo idajo o ni eni ti a fi fun wa ti o le mu wa wa si odo baba nitori be ke pe olorun ki o si fi igbagbo re ninu Jesu Kristi ki o fi han nitori pe Jesu Kristi ni eleda ohun gbogbo nipase agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisin yi bi o ko ba ti ni igbala so fun olorun wi pe o gba Jesu Kristi gbo o gba Jesu Kristi gbo gege bi eni ti a fi han ninu oro olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludanisile oludande ati oni onidajo ti o dajo gbogbo aye ni ikeyin gege bi oro re ninu isiresi olorun ma se je ki enikeni ki o tan oje lati ma fi ohun miran kun isin olorun ma se je ki enikeni ki o tan oje wipe Jesu Kristi ko to gege bi olubala gege bi oludande gege bi oluso agutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan oje wipe ni lati tun ma wa awon angeli kaakiri wipe ogbon ijile tun wa nibi kan yato si ninu Jesu Kristi oluwa ati olubala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu Olorun ni o pe si o ni a fi fun wa lati gba kuro lowo ise wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo Olorun nikehin Jesu Kristi yi kan na ni a fi fun wa gbebe eni ti o fun alore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisin ti o ko sile rati pe Jesu yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesu Kristi oluwa olurapada olugbala wa.

kẹ ma ṣe ìránṣẹ́ fún òun ṣùgbọ́n òun fẹ́ òun gbà láti ṣe ìránṣẹ́ fún wa ìránṣẹ́ tí ó ṣe fún wa ni ó jẹ́ kí a ní ìgbàlà ìránṣẹ́ tí ó ṣe fún wa ló jẹ́ kó wà lórí igi àgbélébùú fún ẹnì kọ̀ọ̀kan wa ìránṣẹ́ tó ṣe fún wa ló jẹ́ kó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a bá lè ní ìgbàlà ìsọdọ̀tun ìsọdimímọ́ ìyípadà tó péye nínú kọ́rìntì kejì ni ìwé mímọ́ tún rán wa létí ohun tí jésù jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ohun tí ó ṣe kí a bá lè ní ọ̀rọ̀ iyì àìnípẹ̀kan kọ́rìntì kejì orí kẹjọ ẹsẹ ìkẹsàn-án nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi pé bí òun tilẹ̀ jẹ́ ọlọ́rọ̀ rí ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀ èyí ni iṣẹ́ ìsìn tí jésù kristi tó ṣe bí o bá ka ìtàn jésù pàápàá nígbàtí a fi hàn nígbàtí a mú àti nígbàtí pétérò yọ idà tí ó bẹ ẹnìkan létí bí jésù ti sọ wípé òun lágbára fúnrara òun láti kọyà bí òun bá fẹ́ kọyà ṣùgbọ́n bí òun bá kọ ìyà náà ó jẹ́ wípé ìgbàlà kò ní lè jẹ́ tiwa nítorí bẹ́ẹ̀ jésù kò kọ ìyà gbogbo ìyà tó jẹ nígbàtí a bí ó mọ̀ wípé ìyà àbójẹ à ń gbé káàkiri ó mọ̀ wípé ìyà ilé jẹ pẹ̀lú nítorí wípé ó ní ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé ìyà aṣọ jẹ ìyà gbogbo nǹkan ló jẹ jésù àti wípé nígbàtí a fi hàn nígbàtí a mú nígbàtí a kàn mọ́ àgbélébùú ó ní ó ṣe é ṣe fún òun láti pe àwọn lígíọ́nì áńgẹ́lì kí wọn kí ó lè jẹ́ ìrànwọ́ fún òun bí òun bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n jésù kò fẹ́ kọ ìyà kí ó ba lè ṣe ìránṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa o máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ wípé àwọn ń kọ̀yà onígbàgbọ́ kì í ṣe bẹ́ẹ̀ èyí ni a fi ń gbọ́ wípé ẹlòmíràn sọ wípé òun ọ̀rẹ́ kọ̀yà tàbí ogun kọ̀yà tàbí olú kọ̀yà tàbí adé kọ̀yà ṣùgbọ́n a sọ fún wa pé bí ó ṣe ti jésù ni òun ò kọ̀yà ó gba ìyà jẹ orúkọ jésù ni ọ̀rẹ́ jìyà kì í ṣe ọ̀rẹ́ kọ̀yà nítorí ìgbàlà wa ni jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí àwa náà kò yẹ kí a jẹ́ ọmọkọ̀yà ọmọjìyà ló yẹ kí a máa jẹ́ nítorí ìgbàlà àwọn ẹlòmíràn nítorí ìgbàlà wa ni jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí àwa náà kò yẹ kí a jẹ́ ọmọkọ̀yà ọmọjìyà ló yẹ kí a máa jẹ́ nítorí ìgbàlà àwọn ẹlòmíràn nítorí ìdáǹdè àwọn ẹlòmíràn nítorí wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè kúrò nínú ipò òṣì tí wọn wà kí wọn kí ó lè lọ sí ọ̀run rere kí wọn kí ó lè wá sí apá àti olúwa ó yẹ kí a ṣetán kí a lè ṣaápọn kí a lè ṣe ohunkóhun tí ó gbà wá tí ó ná wa lọ́nàkọ́nà láti gba àwọn tí ó nù láti gbà wọ́n ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ gbera nípa ti ẹ̀mí tí wọ́n ń ṣe àwáwí wípé a ò ríṣẹ́ ṣe fọ́lọ́run ni ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí o bá káwọ́ gbera ọwọ́ tó dilẹ̀ ni èṣù máa ń rí lò jésù sì ń sọ fún wa ó ní èṣe tí o fi dúró láti òní mòní láì ríṣe nínú Matthew orí ogún láti ẹsẹ̀ ìkẹfà ló ti ń jẹ́ kí ó yé wa ó ní ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́ ó ní àwọn ó rí àwọn aláìríṣe mìíràn tí ó ń dúró ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní mòní láìríṣe wọ́n sì wí fún un pé nítorí kò sí ẹni tí ó fún wa lí àgbàṣe èyí jẹ́ wípé bí ìwọ náà bí o bá ń ṣe rọ àwáwí báyìí ò tí ì la ojú rẹ láti rí oko tí ó pọ́n fún ìkórè o sì tí ì ṣe etí rẹ láti gbọ́ ohun tí ẹ̀mí ọlọ́run ń sọ èyí ni ó fi ń sọ fún wọn ní ẹsẹ̀ ìkeje yìí ó wí fún wọn pé ẹ lọ

pẹ̀lú sínú ọgbà àjàrà. Èyí tí ó bá tọ́ lì èmi ni ẹ̀yin yóò sì rí gbà. Ọ̀kẹ́ àìmoye àwọn ẹlẹ́ṣẹ̀ ní àyíká wa ni ó ń dúró fún ọ̀rọ̀ ìgbàlà. Wọ́n fẹ́ gbọ́ bí a ó ṣe gbà wọ́n là. Wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìhìnrere. Jésù wá ń sọ fún wa wípé kí a lọ láti wàásù fún wọn. Nínú Matthew orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n ẹ kúkú tọ àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù lọ. Bí ẹ̀yin sì ti ń lọ, ẹ máa wàásù wípé ìjọba Ọlọ́run kò sí dẹ̀dẹ̀. Ó ní bí a ó ti túká níhìn-ín, bí a ó ti máa lọ sí ilé wa, bí a ó ti kúrò ní ìpàgọ́ kí a máa lọ, kí a máa wàásù ìrere, kí a máa sọ fún ọ wípé ìjọba Ọlọ́run kò sí dẹ̀dẹ̀. Ẹsẹ̀ ìkẹjọ ẹ máa ṣe dídá ara àwọn olókùnrin. Ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ó wá sọ fún wa wípé kì í ṣe tó lówó, kì í ṣe wípé bí a bá ti ń ṣe tán kí a máa tọrọ owó lọ́wọ́ àwọn tí a ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún. Ọ̀fẹ́ lè ẹ̀yìn gbà á, ọ̀fẹ́ lè kí ẹ fi fúnni. Ṣó ṣe é ṣe bẹ́ẹ̀? Mo ní ṣó ṣe é ṣe bẹ́ẹ̀. Nínú Lúkù orí kẹwàá ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, ó sì wé fún wọn pé ìkórè pọ̀, àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n pọ̀ ju àwọn ẹni tí ó ti di ẹni ìgbàlà. Nítorí bẹ́ẹ̀ ìkórè pọ̀, àwọn tí wọ́n ń dúró láti gbọ́ ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ tí yóò gbà wọ́n là, ọ̀rọ̀ ìrònúpọ̀wàdà, ọ̀rọ̀ ìgbàgbọ́, ìkórè pọ̀, àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn. Ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ìhìnrere, ẹ̀kọ́ ìhìnrere, bí wọ́n ṣe ní ìgbàlà kò tí ì yé wọn, wọ́n pọ̀. Ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà ẹ bẹ Olúwa ìkórè kí ó lè ran àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ìkan nínú wọn. Lára àwọn tí ó lọ wá, àwọn tí ó sọnù, àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀, àwọn tó ń pàfọ̀ nínú ẹ̀ṣẹ̀, lára àwọn tí ó lọ wá wọn, tí ó mú wọn wá sílé sí ọ̀dọ̀ Jésù. Nínú Lúkù orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkẹrin, ọkùnrin wo nínú yín tí ó ní 100 àgùntàn, bí ó bá sọ ọ̀kan nù nínú wọn tí kì yóò fi 99 ìyókù sílẹ̀ nínú ijù, tí kì yóò sì tọsẹ̀ èyí tí ó nù lọ títí yóò fi rí i? Ohun tí Ọlọ́run sọ fún wa ni wípé kí a tọ àwọn tí ó nù lọ, kí a wá wọn, kí a wàásù sí wọn, kí a gbàdúrà fún wọn, kí a ṣe ohun gbogbo ní ipa wa tí a lè ṣe títí a ó fi rí wọn, títí a ó fi jèrè wọn sínú ìjọba Ọlọ́run. Nígbà tí ó sì ti rí i tán, ó gbé eléjìká rẹ̀, ó ń yọ̀. Ayọ̀ kan tí a ní ni wípé àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n rí ìgbàlà. Bí ò bá sí irú ìgbàlà bẹ́ẹ̀ fún àwọn tí ń ṣègbé, kò sí ayọ̀ kan tí o lè ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Nígbà tí ó sì dé ilé, ó pe àwọn ọ̀rẹ́ àti aládùúgbò rẹ̀ jọ. Ó ń wí fún wọn pé ẹ bá mi yọ̀, nítorí tí mo rí àgùntàn mi tí ó ti sọnù. Mo wí fún yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ yóò wà lé ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà ju lórí olóòótọ́ 99 lọ tí kò ṣe àìní ìrònúpìwàdà. Èyí ni iṣẹ́ tó jẹ wá lógún, iṣẹ́ ìjèrè ọkàn, iṣẹ́ tó ṣe pàtàkì jùlọ, iṣẹ́ tó súnmọ́ ọkàn Ọlọ́run jùlọ. Olúwa ń fẹ́ kí a gbàgbé ìrora wa. Olúwa ń fẹ́ kí a fi ìlépa ti ayé kí a fi sílẹ̀, kí a farada ìpọ́njú, kí a farada ẹ̀yà, kí a pinnu, kí a jẹ̀jẹ̀ wípé a ti ṣetán láti náwó, láti nára fún ìgbàlà àwọn ẹlòmíràn. Àbá àti ṣetán, Olúwa ń fẹ́ kí a tara ṣàṣà láti fi ọ̀nà ìgbàlà han àwọn ẹlẹ́ṣẹ̀ tí ń ṣègbé, gẹ́gẹ́ bí Paulu, gẹ́gẹ́ bí Esteri, bí wọ́n ti pa ìdíwọ́ gbogbo ti sápá kan, tí wọ́n sì bá Ọlọ́run dá májẹ̀mú wípé wọ́n ó jẹ́ ohun èlò ìgbàlà fún ìgbàlà ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run sọ wípé kí a pa gbogbo ìdíwọ́, kí a pa wọ́n tì sápá kan, kí a ba lè jẹ́ ohun èlò ìgbàlà fún ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Ọlọ́run bèè lọ́wọ́ rẹ wípé kí o dìde, wípé kí o ṣe kíá,
ki o lo so fun awon elese ki a je ile ti omo olorun je ki a je ile ti omo ki a ma je agbo magba bi o ba je ile ti omo gbo bi olowa ti nbebe ise wa fun gbogbo wa gbo bi emi ti nwi pelu wi pe je ipe na bayi mo setan lati sise fun o jesu emi de ran mi mo fe lati se ife re ni pepe won lo sibi to ba ran mi mo setan lati sise fun o jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo setan fun ise olowa ohun kan pe o nisisiyi feti si ohun na on so si o leti jeje je ipin na bayi pe mo setan lati sise fun o jesu emi de ran mi okan popo won ku ninu ose yara lati se iranwo nitori akoko nko ja lo dide nisisiyi ki o so fun jesu bayi pe mo setan lati sise fun o jesu emi de ran mi mo fe lati se ife re ni pipe won lo sibi ti o ba ran mi mo setan lati sise fun o jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo setan lati sise fun o jesu emi olorun pe o on so fun wi pe ki o dide lati sise fun olorun nitori ikorepo alagbase o to nkan o wa so fun wi pe ki o mura sile ki o setan lati jiya ki o setan lati farada iponju ki o setan lati na ohunkohun ti o gba o ti o na ki o setan lati nawo lati nora lati gba awon elese awon to nku ninu ese lati gba awon elese awon to wa ninu okokun lati gba awon elese awon ti won o mo nipa Jesu olugbala oluwa wa ki o setan ki o mura sile lati se ohunkohun ti o gba lati na ohunkohun ti o na lati so fun awon elese wi pe igbalawa lese agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re olowa ran o nise se o fe ko ise fun olorun olowa ran o nise n pe o wi pe ki o jeje ki o so fun olorun wi pe mo setan lati sise fun jesu mo de o ran mi

0: Ni oruko Jesu Kristi Oluwa wa. Olorun alagbara. Adupe fun awon eri ti a ti gbo. Adupe fun ise iyanu meri iri ti en se. Amo we pe bi e ti se fun awon elomiran. E o se fun enikokan wa ni asale yi loruko Jesu. Amo we pe ko si ko se se pelu eyin Olorun. Nitori be ni a se ni igbagbo, igbagbo ti ko gbo. Ti ko ye wi pe la sale yi e o se ti enikokan wa loruko Jesu gbogbo awon arun ti aye pe ni ko gbogun ni an bebe wi pe ni asale yi be ba tin daruko Jesu be ba tin gbekele loruko Jesu be ba tin gbadura loruko Jesu be ba tin fi eyin ti eyin Olorun alaaye be ni o mu gbogbo won kuro loruko Jesu nje awa bi awon ti gba ni bi won ti wa awa bi awon ti o wa lana bi won ti ri ise iyanu won gba awa na wa loni an be yin we pe e o fi owo kan ni kokan wa loruko Jesu gbogbo aisan gbogbo arun ko gbogun gbogbo arun ajogunba gbogbo egun idile gbogbo won ni o mu kuro loruko Jesu bi oro wa yo ti ma lo iwasu an be yin we pe eran oro na jade yo se ise idande ise itusile ise iwosan ni ara eni kokan loruko Jesu eje ki aro ki o fo fayo ki oju apoju ki o la ki awon aditi ki won ki o gboran ki awon alaisan ki won ki o de alara dida sasa agbagbo wo pe e ti se a o fi oju wa ri a o fi ti wa gbo awon ise iyanu ti e o se nitori wi pe agbadura loruko Jesu Kristi Oluwa wa e joko ninu Jeremiah ori kejele logbon ni Oluwa n bere ibere kan lowo wa sugbon bi o tin bere be ni o fun ara re ni o tun fun wa ni idahun ninu Jeremiah ori kejele logbon ese iketa di logbon wo emi le Oluwa Olorun gbogbo eran ara ibere ti Olorun bi o lasale yi ni iwe pe o won ka wa ti o soro fun mi bi o ba wo igbesi aye re bi o ba wo wahala to dojuko bi o ba wo aisan ti aye pe ni ko gbogun to wa ni igbesi aye re bi o ba wo oke soro tabi oke tiju ti o wa ni aye re Olorun wa bi o wi pe ni asale yi ohun kan ha wa ti o soro fun mi bi ye ki a wo idahun ti Olorun fun woli Jeremiah ni ese iketadinlogun oni a Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re oni ko si ohun kohun ti o soro fun o ninu aye mi ko si ohun kohun ti o soro fun Olorun ninu aye re ko si ohun ti o soro fun Olorun ninu ebi re tabi lara awon omo re mo gbagbo wi pe ni asale yi ko si ohun ti yo soro fun Olorun lati se loruko Jesu bi e ba mo enikan ti o mo Olorun baba duju duju ti o mo ohun ti Olorun le se ti o mo ohun ti Olorun pinu lati se ti o mo ohun ti Olorun fe se mo gbagbo wi pe Jesu Kristi omo bibi Olorun kan soso o mo Olorun o mo agbara re o mo ti tobi to re oni o wa so fun wa ninu Matthew ori ikokan de logun ese ikerin de logbon Matthew ori kokan de logun ese ikerin de logbon Jesu so fun wa oni sugbon Jesu wo won o si wi fun won pe eniyan li eyi soro fun eniyan ni eyi soro fun sugbon fun Olorun ohun gbogbo ni sese fun olorun ohun gbogbo ni sese bi o tin wo awon isoro awon aisan ko gbogbo ti o wa ni aye re ni ara re ni asale yi ma fi okan ba oro olorun lo ki o si ma ranti wi pe bi o ti le je pe o soro fun awon eniyan sugbon fun olorun ohun gbogbo ninu aye re yo di sise loroko jesu ninu marko ori kesan marko ori kesan ese iketa le logun loju kan na baba ese iketa le logun jesu si we fo pe bi iwo ba le gbagbo ohun gbogbo ohun gbogbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo bi o ba gbagbo ni asale yi o daje we pe ohun gbogbo yo di sise ni igbese aye re loruko jesu nitori wi pe oluwa le wo gbogbo arun ko gbogun gege bi olorun ti le se gbogbo ko sese pelu eniyan ko sese ni oran arun ete namani sugbon namani gba iwosan ati iwenomo lese kese nigbati o te ara re bo inu odo jordani le meje ni igboran si oro oluwa ohun ti a o so fun o ni asale yi bi o ti le je wi pe ohun to rorun ni bi a ba ti n so fun o gege bi elisha bi o ti so fun namani gbo ki o si gba ki o si se lese kese bi o ba ti n fi si oju ise ni o ri wi pe arun to wa lara re aisan ojo pipe to wa lara re yo di ohun igbagbe loruko jesu mi o mo boya o ti ka itan batimio afoju nitori wi pe awon eniyan won ti fi ainireti lu agogo ko sese lori batimio afoju yi sugbon kristi ti ko mo ohun ti a n pe ni ko sese o wo san ni waransesa mo si gbagbo wipe lese kese loju ogan bi a ba ti gbadura ni asale yi ni gbogbo eyi ti satani to ko si o lara to ko si o ninu to ko si o lopolo lese kese bi a ba ti n daruko jesu ni won o pora loruko jesu mo kan nipa okunrin alarun egba kan ti ijo city won na ti kan nipa re ti esu ti o ti so di edun arinle ti ko se le ran ara re lowo fun odun mejidinlogoji gbako o ri iranlowo gba iranlowo nla o si ri iwosan awoseha o ri igba lodo jesu kristi eni ti n ji oku dide were bi eni ti n ji ni loju orun jesu yi kan naa o wa loni agbara re ko si yi pada obinrin kan ti o ni ti emi ailera to ti de loko to teba fun odun mejidinlogun o di eni ti o gba idande laarin iseju aya pelu agbara kristi ti ki kuna ti ko si le kuna laye mo gbagbo wi pe kristi pelu agbara nla re o wa nihi lasale yi bi o ti se ti awon wonyi yo se ti re pelu loruko jesu gbogbo wa ni atika ti obirin onisun eje ti o jiya jiya ti o si na ohun gbogbo ti o nito to se we pe kaka ki ewe agbon re ki o de nse lo nle si eni ti esu foju re gbole ninu esun eje fun odun meji lagbako sugbon nigbati o se alabapade jesu o gba iwosan lese kese lati fi idi re mule we pe awotan wa fun gbogbo arun ti awon eniyan pe ni ko sese okunrin were ara gadara ti awon emi esu legioni ti won roro ti won fi inu re se ibogbe ni awon ara ile ati aladugbo re ti won ti tanu ti won so wi pe orun eleyi koja sisese sugbon nigbati jesu de ibe ti kristi so oro ase oro agbara logan ni atu okunrin na sile
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju Olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu ti re o ti de mo ni ise iyanu ti re o de lasale yi loruko Jesu ama sare wo koko meta ti a o gbe yewo ninu iwasu yi bi abati pari lese kese lo dide to gba ise iyanu ti re arun wa so wi pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyi won so fun wi pe o di bo se a o so di ominira loruko Jesu koko kini awon akanse ise iyanu ti Olorun se awon akanse ise iyanu ti Olorun se koko keji awotan awon aisan gbogbo ti Olorun se awotan awon aisan gbogbo ti Olorun se koko keta ategun akaso sinu iwosan ti Olorun n se ategun akaso sinu iwosan ti Olorun n se ikini awon akanse ise iyanu ti Olorun se ninu exodu ori kerinla ese ikokan le logun ati ikeje le logun exodu ori kerinla ese ikokan le logun ati ikeje le logun Mose si na owo re si oju okun Oluwa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo oro na o si mu okun gbe omi na si pinya awon omo Israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti Olorun se nihi nigba ti o fi ara re han ti o je wara re wi pe o ni Olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meriri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loruko Jesu nihi yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa laso bi a se ma nso ni ede wa ni Mose na soju okun ti okun yi ti o si pinya opa laso yi na ti a no si okun popa ti o pin niya agbagbo we pe ki se omi pese pese ti a ro we pe boya ko se nkan kan ni apiniya nitori odo yi je to be ti o je wi pe o gba gbogbo ogun farao lo to n telesin ati gbogbo awon ti o n koju ja si awon mo Israeli sibe sibe bi okun yi se je to ti o si fe ti o si ni iji lile loju agbami re to kiki opa ti a na soju re ni igbagbo ni igboran si ase Olorun lopin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o yi o wi pe won ko nilo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata le kan soso tito lati ba aini opolopo pade eni o je ki o da wa loju wi pe bi a ba wo iwe mimo ko ni lo wi pe a n gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan ko ni lo wi pe a n gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko sese ninu igbesi aye wa ki won ti o ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti a n gbadura soki adura soki ni yo le gbogbo awon arun gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yani lẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ń ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gèrè lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ní ẹsẹ̀ ìkẹwàá, nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráélì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí ore fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo igba àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní, nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa, títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà, agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni, lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe, àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní, nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn, sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí, ó sọ wípé, mo mọ̀ wípé o kì í bàátì, agbára rẹ kò kùnà rí, mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́, ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wípé, mo fẹ́, iwo di mimo loju kana mo fe ki o fala si di loju kana nitori wipe lale yi loju kana a mo arun re koro loju kana oju afoji yo riran lese kese bi a ba tin ke pe oruko oluwa loju kana e tere si mo eyi ni oluwa yo se lasa le yi ni Matthew ori ogun lati nka ni sisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesu si dese duro o pe won o si we pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun o pe olowa ki oju wa ki o la be ni Jesu saanu fun won Jesu yo saanu fun o yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ide wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew ti so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Mark papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Mark ori keji je ki ran ole ti wo pe eni ti an ka ni pare nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe eni kan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo ni sisi on ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo o ni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a n pe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje ohun ti mo n fe ki o yi o ni wipe nigba ti Jesu ba bẹrẹ si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re bẹẹ ni yio ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigba ti o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si iwe fun pe efata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kan na eti re si si oko ahan re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan won yi han wa ki o le da loju wi pe lese kese bi a ba tin gbadura loju kan na logan bi a ba tin gbadura olorun yo fowo kan o yo mu arun aisan re yo mu kuro loruko Jesu ye ki a wo Luke ori ikejo Luke ori kejo lati ese iketa le logoji Luke ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni isun eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu o larada lati odo enikan wa ó wá lẹ́yìn rẹ̀, ó sì fi ọwọ́ tọ́ ìṣe tí aṣọ rẹ̀, lọ́gán lọ́gán lójú ẹsẹ̀, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Mo gbàgbọ́ wípé bí a ti ń ka nǹkan wọ̀nyí, ìwọ náà mọ̀ wípé Ọlọ́run yóò ṣe fún ọ. Agbára Ọlọ́run yóò lé àwọn àìsàn wọ̀nyí jáde kúrò ní ìgbésí ayé rẹ̀, kúrò ní àgọ́ ara rẹ̀, lọ́gán lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ń gbàdúrà láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Luke orí kẹtàlá láti ẹsẹ̀ ìkọkànlá, Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá, bí a ti ń kà nípa ọkùnrin bẹ́ẹ̀ ni a ń kà nípa obìnrin, wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán tí agbára Ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn, bẹ́ẹ̀ ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè. Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá, sì kíyè sí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún 18 wá, ẹni tí ó tẹ̀tán, tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe. Nígbàtí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé obìnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Obìnrin yìí, bó bá wà ńbẹ̀ láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀. Ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókùn àìfojúrí, ó sọ wípé ọkùnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Bó jẹ́ wípé ọmọdé ni ọ́, láti inú oyún láti dè ọ́, gbàtà àti bí ọ ò lè rìn, ó ń sọ fún ọ wípé ọmọdé yìí láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Ó sì fi ọwọ́ rẹ̀ lé ní ẹsẹ̀ kẹtàlá, ó sì fi ọwọ́ rẹ̀ lé. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ pè é sókè. Lójú kan náà a sì sọ ọ́ di títọ́, ó sì yin Ọlọ́run lógo. Ìwọ náà ó yin Ọlọ́run lógo láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Jòhánù nísinsìnyí la ti ń ka o. Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn, a ń kà nípa ọkùnrin tó jẹ́ wípé láti ọdún 18 ló ti wà nínú àìlera, tó jẹ́ wípé kò lénìyàn kò lára, kò sì ní nkankan. Ṣùgbọ́n nígbàtí Jésù débẹ̀, a rí ohun tí Olúwa ṣe. Ní ẹsẹ̀ ìkẹjọ, Jésù wí fún un pé dìde, gbé àkété rẹ, kí o sì máa rìn. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ ìkẹsàn? Ó ní lọ́gán. Jẹ́ kí o yẹ wípé bí Matthew bó ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀, bí Matthew ṣe ń kọ, bẹ́ẹ̀ ni Mark ń kọ, bẹ́ẹ̀ ni Luke ń sọ fún wa, bẹ́ẹ̀ ni John sọ fún wa, wípé gbogbo àwọn wọ̀nyí tí Olúwa fi ọwọ́ kàn, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà, ó ní lọ́gán, a sì mú ọkùnrin náà láradá, ó sì gbé àkété rẹ̀, ó sì rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ayọ̀, ọjọ́ ìmúláradá, ọjọ́ ìbùkún, ọjọ́ tìrẹ ti dé lónìí lórúkọ Jésù. A ò ní fi àkókò ṣòfò rárá. Mo fẹ́ wo kókó kẹta nísinsìnyí, nítorí wípé mo gbàgbọ́ pé o ti múra sílẹ̀. Mo ní o múra sílẹ̀, a fẹ́ wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Nínú Marko orí karùn-ún ni a ti ń wo àpẹẹrẹ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún 12, nítorí wípé ó ní àwọn ìgbésẹ̀ kan tí obìnrin yìí gbé, tí ó jẹ́ kí ìwòsàn ńláńlá kí ó jẹ́ tirẹ̀. Nínú Marko orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12, ẹni tí ojú rẹ̀ sì ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn. Bí ó bá ń sọ fún wa wípé oníṣègùn, ó ń sọ nípa àwọn ajagilégbòsoògùn, àwọn tí à ń pè ní babaláwo. Ó ní ṣùgbọ́n tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán, tí kò sì sàn rárá, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó pọ̀ síwájú. Nígbàtí ó gbúro Jésù, ìjọ tí gbúro Jésù, mo ní ìjọ tí gbúro Jésù, ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn ǹjẹ́ ó ti gbúrò ẹni tí ó ṣe é ṣe kí ó mú àwọn òkè àwọn wàhálà àwọn àìsàn àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ kí ó mu kúrò láṣáálẹ̀ yìí ṣe ó ti gbúrò ẹ̀ mo ní ṣe ó ti gbúrò ẹ̀ ó ní nígbà tí ó gbúrò jésù ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó wípé nínú ọkàn rẹ̀ bí mo bá sá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá ara mi yóò dá ara rẹ̀ yóò dá mo ní ara rẹ̀ yóò dá ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà ní ìṣẹ́jú àyá ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ ó sì mọ̀ lára rẹ̀ pé amú òun lára dá nínú àrùn òun ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ìwọ tí o wà níhìn láṣáálẹ̀ yìí obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọkùnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọmọdé ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ó ní máa lọ lé àlàáfíà kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí olówa ń ṣe ohun méje ni mo fẹ́ kí ó yọ ìkíní ó gbọ́ nípa jésù ó gbọ́ nípa jésù nítorí àsọ wípé nígbà tí ó gbúrò jésù ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ ó gba ìròyìn tí ó gbọ́ ó gbà á gbọ́ ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ ohun tí ọlọ́run ṣe lálẹ́ àná bí o ti ń gbọ́ ìròyìn jésù láṣáálẹ̀ yìí mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ jésù a sọ ọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ jésù ìkejì ó pinnu láti tọ jésù wá fún ìwòsàn rẹ ó ní nígbà tí ó gbúrò jésù ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ ó pinnu ó ní láṣáálẹ̀ yìí lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀ ó tọ jésù wá kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun ìkẹta obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀ ó pinnu pé àkókò tó ó gbẹ́kẹ̀lé olówa tí kìí jánikulẹ̀ ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí bí o bá gbàgbọ́ láì ṣiyèméjì mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú àkókò àìsàn ó ti dópin ná ìkẹrin ó pinnu àkókò ìwòsàn rẹ ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ ara mi yóò dá ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀ ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ ìkarùn-ún ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀ ó ní èṣù ó tó gẹ́ ẹ̀mí èṣù ó tó gẹ́ ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́ iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́ mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn gbogbo àrùn àrùnmọ́léegun gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo nǹkan tó ń jẹmí nínú ó tó gẹ́ ìwòsàn dé láṣáálẹ̀ yìí yóò sì dé lórúkọ jésù ìkẹfà ó fi ọwọ́ kan aṣọ jésù kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ jésù ni agbára olúwa ni ó fọwọ́ kàn án mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ bí o bá ti ń sọ fún ọlọ́run wípé mo dé àkókò tèmi tó bẹ́ẹ̀ ni ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán lórúkọ jésù ìkejì ni wípé o gba iṣẹ́ ìyanu o gba iṣẹ́ ìyanu èmi ò rí tèmi gbà lórúkọ jésù ó rí ìwòsàn fún àrùn kògbóògùn ìgbàgbọ́ ààyè to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni Jesu fi so fun wi pe omobirin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe Jesu so fun nisisin yi omobirin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logo bi o ba tin gbo ti awon eniyan olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa ni hin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu olarada yo mu arun re kuro yo mu esan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbon inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wi pe akoko temi to be ni ise iyanu yo ma kan o lara yo ma te o lowo akoko to lati ba ise iyanu akoko to lati ri iwosan akoko to ki a tu osile akoko to fa foju lati riran akoko to fun eni to yaro lati dide ki o rin akoko to fa awon to nsiwi lati gba itunsile lati gba iwosan akoko to fun awon emi warapa ami awon emi isinwi lati gba gere ki won ki o sajade ni igbese aye re akoko to fun yin ojo pipe lati wale akoko to fun iju ti o wa ninu ikun re lati pora akoko to fun ise iyanu lati te olowo akoko to lati ri ohun ti o ti sonu lati ri gba pada akoko to fun awon agan lati bimo ise iyanu ti de agbara olorun wa ni to si re bi o ti nkepe o ngbo lese kese loju kana logan yo se ise iyanu ni igbese aye re ise iyanu ti de agbara olorun wa ni hin lati tu o sile lati mo larada lati mo ke soro inu aye re lati mu kuro so fun esu wo pe o to ge so fun aye wi pe o to ge so fun ti o pon loju wi pe o to ge ojo idande ojo iwosan ojo itunisile ojo ise iyanu ti de folukuluku wa.

lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ, wọ́n ti láyá, ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya. Ẹ̀yin Ọlọ́run ti ẹ ṣe fún Anna, ẹ̀yin Ọlọ́run ti ẹ ṣe fún Elizabeth, ẹ̀yin Ọlọ́run ti ẹ ṣe fún Sarah. A ń bẹ̀bẹ̀ fún wọn nísinsìnyí wípé ẹnìkọ̀ọ̀kan wọn, bí ìgbàgbọ́ wọn ti rí nísinsìnyí, bí a ti ń gbàgbọ́ pẹ̀lú wọn nísinsìnyí, a ń gbàdúrà wípé ìyàgàn ní ìgbésí ayé wọn yóò di oyin ìgbàgbé lórúkọ Jésù. Ẹgba ọmọ tí yín lórúkọ Jésù. Níwòyí àmọ́dún, bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, bí ẹ bá pàdé níhìn-ín, ẹ ó gbé ọmọ tuntun tí yín wá lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n rọ̀ lápá, wọ́n rọ̀ lẹ́sẹ̀, tí ayé sọ fún wípé kò ní ṣeé ṣe láti dìde rìn. Mo gbàdúrà wípé kí agbára láti orí ìtẹ́, agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, kí agbára Ọlọ́run kí ó ṣàn sí ìgbésí ayé wọn nísinsìnyí. Agbára bí àrá kí ó wá sí ìgbésí ayé rẹ, ìwọ tí ó yarọ dìde kí ó rìn lórúkọ Jésù. Ìwọ tí ó jẹ́ wípé o lè gbé apá, o lè gbé ẹsẹ̀, o wà lójú kan nítorí wípé èṣù dì ọ́ lókun àìfojúrí. Mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo okun tí a fi dì ọ́, kí agbára Ọlọ́run, kí ẹ̀mí Ọlọ́run, kí ó já wọn lórúkọ Jésù. Nínú agbára Ọlọ́run dìde kí ó rìn lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn afọ́jú. Mo mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún ẹ láti ṣe. Ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn, ẹ ó sì ṣe fún àwọn wọ̀nyí pẹ̀lú. Ìwọ tí o fojú, mo ń sọ fún ọ wípé gba ìmúláradá, gba ìríran lórúkọ Jésù. Jésù tí kì í kùnà, Jésù tí ìlérí rẹ̀ kì í yẹ̀. À ń gbàdúrà nísinsìnyí wípé kí o fi ọwọ́ tọ́ wọn lé ojú, kí o fọwọ́ kàn wọ́n lé ojú. Ohun gbogbo tó ti dìbàjẹ́ nínú ojú wọn, kí o tún ṣe lórúkọ Jésù. Jẹ́ kí wọn kí ó lajú, kí wọn kí ó sì ríran lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí, bí àìsàn, bí àrùn, bí àìlera, mo lé wọn jáde pẹ̀lú agbára Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀, lọ́gán, níṣẹ́jú àyá, nísinsìnyí lórúkọ Jésù. Ìwọ èṣù àti ẹ̀mí èṣù, ẹ̀mí àìsàn, mo gbàdúrà nísinsìnyí wípé kí ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára, a gbàgbọ́ wípé nísinsìnyí ìbáṣe nínú gbọ̀ngàn kínní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn, ìkẹfà, ìkeje, àti àwọn tí ó wà ní ìkẹjọ, ìkẹsàn, ìkẹwàá, àti àwọn tí ó wà lóde, kí agbára Ọlọ́run, agbára ìwòsàn, agbára tí mú kí kò ṣeéṣe kí ó di ṣeéṣe, kí ó tẹ̀ wọ́n lọ́wọ́, kí ó fi ara kàn wọ́n nísinsìnyí lórúkọ Jésù. Bí a ti ń lajú, kí a máa lajú sí iṣẹ́ ìyanu Ọlọ́run. Bí a ti ń lajú wa nísinsìnyí, kí a máa lajú sí ìdáǹdè lórúkọ Jésù. Kí àlàáfíà, kí ìmúláradá, kí ìsọdọ̀tun, kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Mo gbàgbọ́ wípé ẹ ti ṣe, mo gbàgbọ́ wípé ẹ ti fọwọ́ kàn wọ́n wípé iṣẹ́ ìyanu ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa. Ó jẹ́ tèmi, mo ní ó jẹ́ tèmi o, ó jẹ́ tèmi. Máa yẹ ara rẹ wò nítorí wípé iṣẹ́ ìyanu ti dé ọ̀dọ̀ rẹ. Wo àgọ́ ara rẹ, kí ohun tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí wípé agbára Ọlọ́run ó ti kọlù ọ́. Mo sì rí wípé àwọn àrùn, àwọn àìsàn, àwọn ègún, àwọn àrùn ọjọ́ pípẹ́, wọ́n ti kúrò ní àgọ́ ara rẹ. Bí o bá sì ti ń ṣe àwárí ohun tí Ọlọ́run ti ṣe, kí o máa kí alelúyà, kí o máa yin Ọlọ́run lógo, kí a lè yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ, nítorí wípé iṣẹ́ ìyanu ti dé. Mo ní iṣẹ́ ìyanu ti dé. Ó rí tí ẹ gbà lórúkọ Jésù.

Ìrere ti Lúùkù orí ìkíní. Níwọ̀n bí ọ̀pọ̀ ènìyàn ti dáwọ́lé láti to ẹ̀yìn wọn níjọ lẹ́sẹẹsẹ, èyí tí ó ti gbilẹ̀ ṣinṣin láàrin wa, àní gẹ́gẹ́ bí àwọn tí ó ṣe ojú wọn láti ìbẹ̀rẹ̀ tí wọ́n sì já sí ìránṣẹ́ ọ̀rọ̀ náà ti fi lé wa lọ́wọ́, ó sì yẹ fún mi pẹ̀lú láti kọ̀wé sí ọ lẹ́sẹẹsẹ bí mo ti wádìí ohun gbogbo kínníkínní sí láti ìpilẹ̀ṣẹ̀ tí ó fìlù ọlọ́lá jùlọ, kí ìwọ kí ó lè mọ òtítọ́ ohun wọn ni tí a ti kọ́ ọ. Nígbà ọjọ́ Ẹrọ́dù ọba Jùdíà, àlùfáà kan wà ní ipa ti Abia, orúkọ rẹ̀ a máa jẹ́ Sakaráyà, aya rẹ̀ sì ṣe ọ̀kan nínú àwọn ọmọbìnrin Aaroni, orúkọ rẹ̀ a sì máa jẹ́ Elisabeti. Àwọn méjèèjì sì ṣe olódodo níwájú Ọlọ́run, wọ́n rìn ní gbogbo òfin ohun ìlànà Olúwa ní àìlẹ́gàn, ṣùgbọ́n wọn kò ní ọmọ nítorí tí Elisabeti yàgàn. Àwọn méjèèjì sì di arúgbó, ó sì ṣe nígbà tí ó ń ṣe iṣẹ́ àlùfáà níwájú Ọlọ́run ní ipa iṣẹ́ tirẹ̀ bí ìṣe àwọn àlùfáà. Ipa tirẹ̀ ni àti máa fi tùràrí jóná nígbà tí ó bá wọ inú tẹ́ḿpìlì Olúwa lọ. Gbogbo ìjọ àwọn ènìyàn sì ń gbàdúrà lóde ní àkókò sísun tùràrí. Áńgẹ́lì Olúwa kan sì fi ara hàn án, ó dúró ní apá ọ̀tún pẹpẹ tùràrí. Nígbà tí Sakaráyà sì rí orí rẹ̀ wúlé, ẹ̀rù sì bà á. Ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún un pé má bẹ̀rù Sakaráyà, nítorí tí àdúrà rẹ̀ gbà, Elisabeti aya rẹ̀ yóò sì bí ọmọkùnrin kan fún ọ, ìwọ sì sọ orúkọ rẹ̀ ní Jòhánù, ìwọ sì ní ayọ̀ àti inú dídùn, ènìyàn púpọ̀ yóò sì yọ̀ sí ìbí rẹ̀, nítorí òun ó pọ̀ níwájú Olúwa, kì yóò sì mu ọtí wáìnì, bẹ́ẹ̀ ni kì yóò sì mu ọtí líle, yóò sì kún fún ẹ̀mí mímọ́, àní láti inú ìyá rẹ̀ wá. Òun ó sì pa pípọ̀ dà nínú àwọn ọmọ Ísíráẹlì sí Olúwa Ọlọ́run wọn. Ẹ̀mí àti agbára Èlíjà ni òun ó sì fi ṣáájú rẹ̀ lọ láti pa ọkàn àwọn bàbá dà sí ti àwọn ọmọ àti ti àwọn aláìgbọràn sí ọgbọ́n àwọn olóòótọ́, kí ó lè pèsè ènìyàn tí a múra sílẹ̀ di Olúwa. Sakaráyà sì wí fún áńgẹ́lì náà pé, àmì wo ni èmi ó fi mọ èyí? Èmi ṣáà di àgbà àti Elisabeti aya mi sì di arúgbó. Áńgẹ́lì náà sì dáhùn, ó wí fún un pé, èmi ni Gabrieli tí máa dúró níwájú Ọlọ́run, èmi ni aránwá láti sọ fún ọ àti láti mú ìyìn ayọ̀ wọ̀nyí fún ọ wá. Sì kíyèsí, ìwọ ó yadi, ìwọ kì yóò sì lè fọhùn títí ọjọ́ náà tí nǹkan wọ̀nyí yóò fi ṣẹ, nítorí ìwọ kò gba ọ̀rọ̀ mi gbọ́ tí yóò ṣẹ ní àkókò wọn. Àwọn ènìyàn sì dúró de Sakaráyà, ẹnu sì yà wọ́n nítorí tí ó pẹ́ nínú tẹ́ḿpìlì. Nígbà tí ó sì jáde, kò lè fọhùn sí wọn. Wọ́n sì wòye pé ó rí ìran nínú tẹ́ḿpìlì nítorí tí ó ń ṣe àpẹẹrẹ sí wọn, ó sì yà odi, ó sì ṣe nígbà tí ọjọ́ iṣẹ́ ìsìn rẹ̀ pé ó lọ sí ilé rẹ̀. Lẹ́yìn ọjọ́ wọ̀nyí ni Elisabeti aya rẹ̀ lóyún, ó sì fi ara rẹ̀ pamọ́ ní oṣù márùn-ún. Ó ní, báyìí ni Olúwa ṣe fún mi ní ọjọ́ tí ó ṣíjú wò mí láti mú ẹ̀gàn mi kúrò lọ́dọ̀ aráyé. Ní oṣù kẹfà, a sì rán áńgẹ́lì Gabrieli láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Galili tí à ń pè ní Nasareti, sí wúndíá kan tí a fẹ́ fún ọkùnrin kan tí à ń pè ní Jósẹ́fù ti ìdílé Dáfídì. Orúkọ wúndíá náà sì máa jẹ́ Màríà. Áńgẹ́lì náà sì tọ̀ ọ́ wá, ó ní, àlàáfíà ìwọ ẹni tí a kọjú sí ṣe lé ore, Olúwa pẹ̀lú rẹ, alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin. Ṣùgbọ́n ọkàn rẹ̀ kò lélẹ̀ nítorí ọ̀rọ̀ náà, ó sì rò nínú ara rẹ̀ pé irú kíkì ni èyí. Áńgẹ́lì náà sì wí fún un pé, má bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run, ṣáàsì kíyèsí, ìwọ lóyún nínú rẹ, ìwọ sì bí ọmọkùnrin kan, ìwọ sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun ó pọ̀, ọmọ ọ̀gá ògojù lọ ni a ó sì máa pè é. Olúwa Ọlọ́run yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún un, yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé, ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. Nígbà náà ni Màríà wí fún áńgẹ́lì náà pé, èyí yóò àti ṣe rí bẹ́ẹ̀ nígbà tí èmi kò tíì mọ ọkùnrin. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún un pé, ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá àti agbára ọ̀gá ògo yóò ṣíji bù ọ́, nítorí náà ohun mímọ́ tí a ó ti inú rẹ bí ọmọ Ọlọ́run ni a ó máa pè é. Sì kíyèsí, Elisabeti ìbátan rẹ, òun pẹ̀lú sì lóyún ọmọkùnrin kan ní ògbólógbòó rẹ̀, èyí sì ni oṣù kẹfà fún ẹni tí à ń pè ní àgàn. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe, Màríà sì wí pé, wo ọmọ ọ̀dọ̀ Olúwa, kí ó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Áńgẹ́lì náà sì fi sílẹ̀ lọ. Ní ìjọ wọ̀nyí ni Màríà sì dìde, ó lọ kánkán sí ilé òkè sí ìlú kan ní Júdà, ó sì wọ ilé Sakaráyà lọ, ó sì kí Elisabeti, ó sì ṣe nígbà tí Elisabeti gbọ́ kíkí Màríà, ọlẹ̀ sọ nínú rẹ̀, Elisabeti sì kún fún ẹ̀mí mímọ́, ó sì ké ní ohun rárá, ó sì wí pé, alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin, alábùkún fún sì ni fún ọmọ inú rẹ, níbo sì ni èyí ti wá bá mi tí ìyá Olúwa mi ìbá fi tọ̀ mí wá? Ṣáàwó bí ohun kíkì rẹ ti bọ́ sí mi ní etí, ọlẹ̀ sọ nínú mi fún ayọ̀, alábùkún fún sì ni ẹni tí ó gbàgbọ́, nítorí nǹkan wọ̀nyí tí a ti sọ fún un láti ọ̀dọ̀ Olúwa wá yóò ṣẹ. Màríà sì dáhùn, ó ní, ọkàn mi yin Olúwa lógo, ẹ̀mí mi sì yọ̀ sí Ọlọ́run olùgbàlà mi, nítorí tí ó ṣíjú wo ìwà ìrẹ̀lẹ̀ ọmọbìnrin ọ̀dọ̀ rẹ̀. Ṣáàwó láti ìsinsìnyí lọ, gbogbo ìran ènìyàn ni yóò máa pè mí ní alábùkún fún, nítorí ẹni tí ó ní agbára ti ṣe ohun tí ó tóbi fún mi, mímọ́ sì ni orúkọ rẹ̀, àánú rẹ̀ sì ń bẹ fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ láti ìrandíran. Ó ti fi agbára hàn ní apá rẹ̀,
ó ti tú àwọn onírèéra ká ní ìrònú ọkàn wọn, ó ti mú àwọn alágbára kúrò lórí ìtẹ́ wọn, ó sì gbé àwọn tálákà lékè, ó ti fi ohun tí ó dára kún àwọn tí ebi ń pa, ó sì rán àwọn ọlọ́rọ̀ padà lọ́wọ́ òfo, ó ti ran Ísíráẹ̀lì ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ ní ìrántí àánú rẹ̀, bí ó ti sọ fún àwọn bàbá wa, fún Ábráhámù àti fún irú ọmọ rẹ̀ láéláé. Màríà sì bá jókòó níwọ̀n oṣù mẹ́ta, ó sì padà lọ sí ilé rẹ̀. Ọjọ́ Elisábẹ́tì pé wàyí tí yóò bí, ó sì bí ọmọkùnrin kan. Àti àwọn aládùúgbò àti àwọn ìbátan rẹ̀ gbọ́ bí Olúwa ti ṣe àánú ńlá fún un, wọ́n sì bá a yọ̀. Ó sì ṣe ní ijọ́ kẹjọ, wọ́n wá láti kọ ọmọ náà nílà, wọ́n sì sọ orúkọ rẹ̀ ní Sakaráyà gẹ́gẹ́ bí orúkọ bàbá rẹ̀. Ìyá rẹ̀ sì dáhùn, ó ní bẹ́ẹ̀ kọ́, bí kò ṣe Jòhánù ni a ó pè é. Wọ́n sì wí fún un pé kò sí ọ̀kan nínú àwọn ará rẹ̀ tí à ń pè ní orúkọ yìí. Wọ́n sì ṣe àpẹẹrẹ sí bàbá rẹ̀ bí ó ti ń fẹ́ kí a pè é. Ó sì béèrè wàhálà, ó kọ wípé Jòhánù lé orúkọ rẹ̀. Ẹnu sì ya gbogbo wọn, ẹnu rẹ̀ sì ṣí lọ́gán, okùn ahọ́n rẹ̀ sì tú, ó sì sọ̀rọ̀, ó sì yin Ọlọ́run. Ẹ̀rú sì bá gbogbo àwọn tí ń bẹ ní agbègbè wọn, a sì ròyìn gbogbo nǹkan wọ̀nyí ká gbogbo ilẹ̀ òkè Judea. Gbogbo àwọn tí ó gbọ́ sì tó sínú ọkàn wọn, wọ́n wípé irú ọmọ kí ni èyí yóò jẹ́. Ọwọ́ Olúwa sì wà pẹ̀lú rẹ̀. Sakaráyà bàbá rẹ̀ sì kún fún ẹ̀mí mímọ́, ó sì sọ tẹ́lẹ̀, ó ní, olùbùkún ni Olúwa Ọlọ́run Ísíráẹlì, nítorí tí ó ti bojúwò, tí ó sì ti dá àwọn ènìyàn rẹ̀ nídè, ó sì ti gbé ìwé ìgbàlà sókè fún wa ní ilé Dáfídì ọmọ ọ̀dọ̀ rẹ̀, bí ó ti wí ní ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́, tí wọ́n ti ń bẹ nígbà tí ayé ti sẹ̀, pé a ó gbà wàhálà lọ́wọ́ àwọn ọ̀tá wa àti lọ́wọ́ gbogbo àwọn tí ó kórira wa, láti ṣe àánú tí ó ti lérí fún àwọn bàbá wa, àti láti rántí májẹ̀mú rẹ̀ mímọ́, ara tí ó ti bú fún Ábráhámù bàbá wa, pé òun ó fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa, kí àwa kí ó lè máa sìn láì fòyà, ní mímọ́ ìwà àti ní òdodo níwájú rẹ̀ ní ọjọ́ ayé wa gbogbo. Àti ìwọ, ọmọ, wòlíì ọ̀gá ògo ni a ó máa pè ọ́, nítorí ìwọ ni yóò ṣáájú Olúwa láti tún ọ̀nà rẹ̀ ṣe, láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. Nítorí ìyọnu Ọlọ́run wa, nípa èyí tí ìlà ọrùn láti òkè wá bojú wò wá, láti fi ìmọ́lẹ̀ fún àwọn tí ó jókòó ní òkùnkùn àti ní òjìji ikú, àti láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà. Ọmọ náà sì dàgbà, ó sì lé ní ọkàn, ó sì wà ní ìjù títí ó fi di ọjọ́ ìfihàn rẹ̀ fún Ísíráẹlì.

0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Mo fẹ́ ki o rántí wípé aṣálẹ̀ òní ni aṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ́ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀ tẹ́tí sílẹ̀. Bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú lé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dà, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídìí, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ̀ ti fi fún wa.

láti kò sí ohun tó ṣòro fún yín láti ṣe nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí gbogbo àrùn tó wà lára wọn ẹ lé wọn jáde lórúkọ jésù ìwọ àrùn ẹ̀tẹ̀ mo pa á láṣẹ jáde lórúkọ jésù gbogbo ọwọ́ tó ti re ọwọ́ tó ti gé àti ẹsẹ̀ tó ti re tó ti gé mo pàṣẹ wípé kí ọlọ́run ẹlẹ́dàá kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù tí ó ti re sọnù kí ó dá wọn padà lórúkọ jésù gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ apàwọ̀run amúwọn kúrò gba ìwòsàn lórúkọ jésù gbogbo ọgbẹ́ inú à ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ jésù àrùn jẹjẹrẹ cancer apá aláṣẹ ẹ jáde lórúkọ jésù àti egbò ọjọ́ pípẹ́ yálà lójú ara tàbí nínú ẹ̀dọ̀ ẹ gba ìwòsàn lórúkọ jésù ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ ikọ́ fe apá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ jésù kí ìwòsàn tòótọ́ ìwòsàn tí ó dúró pẹ́ títí kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ jésù ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ jáde lórúkọ jésù gbogbo àwọn àrùn mìíràn tí ó farajọ àwọn wọ̀nyí tí ó ń dá wọn lóró tí ó mú owó tí ó ń kówó wọn lọ ọlọ́run aláàánú alágbára ẹ wò wọ́n sàn lórúkọ jésù ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídìí ó ní láti ṣídìí a gbàgbọ́ wípé ẹ ti ṣe a gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa lórúkọ jésù kristi olúwa wa àmì yẹ ara rẹ wò ibikíbi tí o bá wà yí ara rẹ wò iṣẹ́ ìyanu ọlọ́run ti tẹ̀ ọ́ lọ́wọ́ bí o bá ti rí iṣẹ́ ìyanu yìí wípé o ti farahàn nínú ara rẹ kí o máa jáde bọ̀.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlèrọ́kọfẹ́, àìlèráyafẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú o kúrò. Díje ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká máa rọkọ fẹ́, ká máa rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: Baba wa ti nbe le orun a dupe lowo yin we pe a wa si waju yin ki se be nikan a wa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si de alagbara ninu Oluwa a nbebe we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti a nko ati eyi ti a nka ki o je e ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi a dupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. A n tesiwaju ninu eko wa o to ose die ti a ti wa lenu eko wa yi ninu episteli ti Paulu ti aposteli si awon ara Kolose loni anwo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa a si ti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni a so fun nipa Jesu Kristi ati anfani ti a ni ninu Jesu Kristi o so wipe a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara. Paulu aposteli ni eni ti a si loju eni ti a fi iran orun han eni ti oro Olorun ti o ye eni ti emi Olorun ti o kun ninu ti o fi la awon Kristiani awon onigbagbo ti o fi la awon loye nipa Kristi we pe ori ni Kristi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o gaju awon angeli eni ti o gaju gbogbo eda patapata eni ti o je wipe oun ni ori ati Oluwa oun gbogbo oun ni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu Kristi ati eni ti a je ninu Kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni ohun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wipe a je kikun a je pipe ninu Kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a feti sile ki a fi esi ohun ti a nko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi. Àìmọ̀kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristi nínú ọkàn Ọlọ́run nínú ète Ọlọ́run ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristi fún wa àwọn ohun tí ó ṣe fún wa ohun tí ó pèsè fún wa nínú Kristi ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Sheba tí ó sọ fún Solomoni nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristi bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á bí a tilẹ̀ ń rí bí a tilẹ̀ ń gbàdúrà tí a sì ní díẹ̀díẹ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa nínú Kristi a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí a kò tí ì rí wọn gbà. Gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú Kristi ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànléní ogún. Nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn nítorí tiyín li ohun gbogbo. Ó ń sọ fún wa ohun tí a ní nínú Kristi ó ní nítorí tiwa ni ohun gbogbo jẹ́ tiwa ṣùgbọ́n ní pàtó opolopo ni o je wipe iriri nkan won yi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osuwon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokan din logun ise awon aposteli ori kokan din logun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigba ti eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woji olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalem emi mimo ti ati tu da le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efesu ni Paul ti ri awon omo ehin won yi ti o bi won wipe anfani ti ani ninu Kristi agbara emi mimo ti ani nipa wipe aje ti Olorun agbara emi mimo ti o le je ti wa lati fun wa ni isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigba ti e gbagbo won wipe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo wepe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimokan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ki a kunkun wipe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma di opolopo lowo ti o je wipe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wipe ati se yin ni kikun ninu re ati se yin ni kikun ninu re nje ki o ma se dabi eni wo pe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wi pe o gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi awo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kikun ninu Kristi iketa kikun ti a ni kikun ti o je ti wa ikini isokan pelu Kristi je ki a tun pada si Kolose Kolose ori keji ese ikewa asi ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara an so fun awon wonyi wi pe ati se yin ni kikun ninu re ije ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi abari eni ti o wo inu ebi wa wa a ma so wipe o ti di ara wa o je okan ninu wa bi abari eni ti o ti wa ni ita tele tele ti a be wipe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma so wipe o wa ninu ile a ma so wipe ti a ba so wipe nibo lo wa a ma n toka si ile na wipe o wa ninu re bi o ba je pe a fe fi ohun kan pamo ti a fi sinu apoti ti a si n wa nkan wonyi omo wa ma ran wa leti wipe o wa ninu re a si toka si apoti eyi je wipe bi a ba fe wa nkan wonyi nkan yi ti a n wa a o ri nibi ti a fi pamo si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wipe nigba ti a so wipe a ti se wa ni kikun ninu re eje wipe lakoko ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ke ki o ye wa dara dara bi eniyan ba wa lode ti a si fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a je ese bi eni jeun awa ti a sogo ninu ese awa ti a yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu Kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronu po ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti beli so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ke wo Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o so nipa Jesu wi pe be ba wo inu Jesu be ba wa sinu ijoba Jesu be ba kuro ninu okunkun be ba kuro ninu ose be ba gbe isise irunu po ada ati igbagbo a di eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe isise igbagbo igbese ironu po ada ki a wa sinu Kristi ki a gbadura titi a o firi wi pe adari ese wa je wa gege bi oro oro ore ofe re ati wi pe bi a ba tin wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu Romu ori kejo ese ikini nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu ti o piyesi on ti an ka dara dara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunu po ada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Kristi ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti a ba ti gbe igbese igbagbo yi ti a ti kuro lode ti a ti wo inu ile ti a ti kuro lodo esu ti a ti di ebi olorun ti a wonu ebi olorun ti a ti mu oruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti a ti koruko wa sinu iwe iye lorun ki a kunkun so wi pe nigba ti a ti wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wi pe a so wa di ominira ese to tin je gaba lori wa tele tele amu kuro a di eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketadinlogun nitori na bi enikeni ba wa ninu Kristi sori oni bi enikeni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese ironu po ada ati igbagbo o ti wo inu Kristi lo o je wi pe Kristi ni o je olugbala re wi pe bi olorun ba fe wo a ri Kristi ki o to ri a ri wi pe a ti bo pelu eje Jesu pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀ orí ọ̀fẹ́ Kristi ó ti mú nǹkan wọ̀nyí kúrò nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ẹnikẹ́ni ló wí ìbáṣe ọmọdé ìbáṣe àgbà ìbáṣe púrúntù ìbáṣe ọ̀mọ̀wé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ṣeéṣe ìbáṣe Júù tàbí ìbáṣe kéferì ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀wé kà ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun bí ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ kíyèsí wọ́n sì di titun ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ a ó rí wípé ìgbé ayé ọ̀tún ni ẹ ó máa gbé a ó máa rìn ní ìrìn ọ̀tún yóò jẹ́ ìrìn òdodo a ó jẹ́ ẹ̀dá titun yóò wà nínú wa ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun ọkàn wa yóò di titun ẹ̀rí ọkàn wa yóò di titun ìlànà tí a ń tẹ̀lé yóò di titun agbára ọ̀tún láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan ìní titun ni yóò jẹ́ tiwa òpin àjò wa yóò sì jẹ́ òpin titun àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù tí a wá sínú Kristi ó jẹ́ wípé òpin ọ̀tún ni yóò jẹ́ tiwa èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó lọ sí ọ̀run rere bí a bá sọ wípé a wà nínú Kristi ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi àwọn tí kò sí nínú Kristi kí ni a ti mọ ti wọn sí kí ni a lè sọ nípa tiwọn yẹ kí a wo Jóòbù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlélógún ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin dàbí wọn ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi àyà sì fò yín ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run tí wọn kò sì sí nínú Kristi bí wọ́n bá ní ìdààmú bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀ bí wọ́n bá rí ohunkóhun àyà yóò máa fò wọ́n wọn ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Isaiah orí 40 ẹsẹ̀ ìkẹtàdínlógún gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀ a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ bí a kò bá ní Kristi a jẹ́ bí òfo àti asán àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la máa sátọ̀ lẹ́yìn a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn nítorí ẹni tí kò lọ́lọ́run ẹni tí kò ní Jésù ó dàbí òfo àti asán nínú Jòhánù orí 15 ẹsẹ̀ 5 ó ní èmi ni àjàrà ẹ̀yin ilé ẹ̀ka ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀ òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀ nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohun kan bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan ẹni tí ó níláárí níwájú Olúwa ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi kí a wọ inú Jésù lọ kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ kí a ba lè jẹ́ ti Ọlọ́run ó ní bí a bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristi nínú Éfésù oríkejì ẹsẹ̀ ìkẹfà. Ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù. Nínú Kristi Jésù a jókòó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run. Èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀, kọjá àwọn ẹ̀mí òkùnkùn, kọjá agbára Sàtánì àti àwọn áńgẹ́lì búburú, a jókòó nínú Kristi nínú àwọn ọ̀run. Èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti Ọlọ́run. Èyí ni àǹfààní wa bí a bá gba Jésù Kristi gbọ́. Èyí ni àǹfààní wa bí a bá rí dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, a sì ti wọ inú Kristi lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti gba Ọlọ́run gbọ́, bí o bá ti wà nínú Jésù Kristi, ó yẹ kí o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí. Nítorí wípé ẹni tí kò bá sí nínú Kristi, ó jẹ́ asán, ó jẹ́ òfo. Nínú Éfésù oríkejì ẹsẹ̀ ìkejìlá, pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run lé ayé. Ẹni tí ó bá wà láìní Kristi, ó jẹ́ ẹni tí kò ní ìrètí, ó jẹ́ ẹni tí kò lọ́lọ́run, ó jẹ́ ẹni tí ó jẹ́ pé bí ó bá kú, a lọ sínú ọ̀run àpáàdì. Ṣùgbọ́n bí a bá ti di ti Olúwa, bí a bá ti di Kristi, bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, bí a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá ti gba Jésù Kristi Olúwa gbọ́, tí a sì mọ̀ wípé òun ni arọ́pò wa, òun ni a fi ṣe ẹbọ fún wa, òun ni ó sọ wípé kí Ọlọ́run kí ó dáríjì wa nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, a ti di ọ̀kan pẹ̀lú Kristi, a sì ti fi ìyè wa pamọ́ nínú Kristi, pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Wo Kólósè orí kẹta, Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹta. Nítorí ẹ̀yin ti kú, a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. A fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó jẹ́ wípé Jésù ni olùgbàlà wa, Jésù ni ààbò wa, Jésù ni aṣáájú wa. Òun ni ó sì lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run. A ti fi wá pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Jẹ́ kí a wo kíkún tí a ní nínú Kristi, kíkún tí a ní nínú Kristi. Mo tún ka Kólósè oríkejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Dúró níbẹ̀, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Mo fẹ́ kí o wo àpèjúwe yìí. Bí a bá rí kànga omi, tí a sì ní korobá, tí ó jẹ́ wípé ó ṣòfò, bí a bá fẹ́ pọn omi, tí a ń fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa, tí a fẹ́ bu omi sí, a ó ju korobá tàbí garawa yìí, a ó ju sínú kànga. Ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga. Nítòótọ́, ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí, ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi. Ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí, tí a jẹ́ kí ó wọ inú omi lọ, tí ó wọ inú omi dé ìsàlẹ̀, bí a bá fẹ́ fà á sókè, a rí wípé ohun tí a jù sínú kànga, ó kún fún omi. Bákan náà ni, kí a tó mọ Kristi, kí a tó wà nínú Kristi, Kristi jẹ́, Kristi dàbí kànga omi iyè. Bí o bá rántí nínú Yohánù orí kẹrin, Yohánù orí kẹrin, nígbà tí Jésù Kristi tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ nípa kànga omi. Jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà, Yohánù orí kẹrin. Kànga Jákọ́bù sì wà níbẹ̀. Nítorí náà, bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ara Samaria sì wá láti fa omi. Jésù sì wí fún un pé fún mi mu, nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. Nígbà náà ni obìnrin ará Samaria náà wí fún un pé èyí ti rí,
1: ti iwo fi ti se Jew fi nbere ohun mimu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon Jew ki ba awon ara Samaria lopo. Jesu dahun o si we fun pe iba se pe iwo mo ebun Olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi iye fun o. Obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kan ga na jin nibo ni iwo gbe ti ri omi iye na. Ese ketala Jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye ainipekun. Nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi ohun ni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re. Je ki n ka awon ese Olorun po ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukun le Olorun ati baba Jesu Kristi Olowa wa eni ti o ti fi ohun gbogbo eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbesi aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni a so wipe ati fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wipe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi a ba n fe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa wipe ìwòsàn wà nínú Kristi bí ẹ bá ń fẹ́ àlàáfíà kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé àlàáfíà wa wà nínú Kristi bí ẹ bá ń fẹ́ agbára kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristi ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iye ati ti iwa bi olorun de ba nfe agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo le kan si bi agbara re bi olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wi pe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro olorun wonyi won je ki o ye wa wi pe tito wa o wa ninu Kristi wi pe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wi pe o wa ninu Kristi ki a konkon so wi pe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wi pe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kiki wi pe ki a ronu pada ki a gba Jesu Kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wi pe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wi pe leyin igba ti a ba ti ni igbala iwa mimo isodi mimo ni a ti pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lawulawu ninu Efesu ori karun ese iketadinlogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata a ri wi pe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wi pe a le so wa di mimo bi abato olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba nfi agbara agbara ti emi a so fun a wi pe eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin agbara fun ise esin olorun yo je ti wa bi abato olorun wa nipasẹ Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo pe nipa ina Kristi ni amu wa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a si so fun olorun wi pe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wi pe a nfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamọ ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kẹrin ese ikọkandinlogun ṣugbọn Ọlọrun mi yoo pese ni kikun fun gbogbo aini yin gẹgẹ bi ọrọ rẹ ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mọ ni wo pe iba ṣe igbala ni inu Kristi nikan le a ti le ri tabi isodi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi a nfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi a nfe ipese ni igbesi aye wa we pe Ọlọrun yoo pese ni kikun fun gbogbo aini wa ninu gẹgẹ bi ọrọ rẹ ninu ogo nipasẹ Kristi tabi ninu Kristi o ye ki o ye wa wi pe ohun gbogbo ti Ọlọrun ri wi pe a nilo ninu aye ati ni ayeraye ni a ti fi pamọ fun wa ninu Kristi báwo ni kíkún yìí báwo ni ó ṣe lè jẹ́ tiwa èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta kí a wo Kolose lẹ́ẹ̀kan sí orí kejì ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristi kò jẹ́ tiwọn síbẹ̀síbẹ̀

ṣùgbọ́n bí a bá lè mú àìgbọràn kúrò, tí a mú ẹ̀ṣẹ̀ kúrò, tí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà, tí a mú kúrò, tí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, a ó fi wọ́n fún wa, nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ni ohun tí a lè fi èyí wé, tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀? Tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa. Báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà? Jẹ́ kí a wo Jòhánù 14 láti ẹsẹ̀ 13. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìbá ṣe ìgbàlà. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyè ẹ̀ní ìpẹ̀kun ni. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, òun náà lèmi ó ṣe, kí a lè yin bàbá lógo nínú ọmọ. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa, a kò sí sọ wa di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ̀ sì wà níbẹ̀ síbẹ̀, a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá, ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, ó lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà ni èmi ó ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbá ṣe ìgbàlà, ìbá ṣe ìsọ̀dí mímọ́, ìbá ṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni. Ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é. Òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ 14, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀dí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù 15, ẹsẹ̀ 7, Jòhánù 15, ẹsẹ̀ 7, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run, ilé ògo lókè, wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run, wípé nígbà tí a bá pa ojú dé ní ikú, wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú. Èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ni ọ̀rọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa tí ó sọ wá.

kí ó fi iná mi, kí ó fi jó gbogbo tí kò ní lárí ní ìgbésí ayé wa, kí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbí ni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́. Bí a bá rí pé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì, pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa, èyí ṣe tí a kò fi béèrè wípé a ń fi agbára Ọlọ́run. A ń fi agbára Ọlọ́run. Bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé a ń fẹ́ agbára ìfikúnni agbára Ọlọ́run, èyí ṣe tí a kò fi béèrè, ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22. Ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. Òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọ́ jí, kí ó wá sọ ọ́ jí, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Òun fẹ́ ìwòsàn ni, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró, ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ lòun fẹ́ ni. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristì lọ́fẹ̀ẹ́. Ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ 6. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébó? Òun la tún sọ níhìn-ín: èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ó sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́, rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdi mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ẹ̀mí ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristì. Ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè 2:10 wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú Kristì wò. Bí a bá ti jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọ̀rí mọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristì, a máa tọ òjú bẹ́ẹ̀ lọ. Bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ òjú bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdà, tí a bá rí Jésù Kristì lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristì. Èé ṣe tí a fi ń ṣe bí tálákà? Èé ṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run? Èé ṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún látòkè wá? Èé ṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́?
tàbí ìsọdímọ́ kò sí mọ́ tàbí agbára ọlọ́run kò sí mọ́, ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristì lórí igi àgbélébùú wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni, bí o bá lè béèrè. Òun fẹ́ ìsọdímọ́ ni, tirẹ́ ni, bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni, bí o bá lè dúró ti ọlọ́run kí o sì gbàdúrà tí ti agbára yóò fi sọ kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá. Òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ì bá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní pé kí a gbàgbọ́, kí a di ìlérí ọlọ́run mú, kí a gbàdúrà, ó dájú wípé yóò gbọ́ sí wa.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ireti Logo, Ori Ikerin, Yesu si kun fun emi mimo, o pada ti Jordan wa, asi ti owo emi dari re siju. Ogoje ojo ni a fi dan wo lowo isu, ko si je onkon ni ojo won ni. Nigba ti won si pari, leyin na li ebi wa npa. Esu si wi fun pe bi iwo ba se omo Olorun, pase fun okuta yi ki o di akara. Yesu si dan wi fun pe ati kowe re pe eniyan ki yo wa laaye nipa akara nikan bi ko se nipa gbogbo oro Olorun. Esu si mu re ori oke giga, o si fi gbogbo ile oba aye han ni iseju kan. Esu si wi fun pe iwo ni emi o fi gbogbo agbara yi ati ogo won fun. Gbogbo re ni a sa ti fi fun mi, enikeni ti o ba si wu mi emi a fi fun. Nje bi iwo ba fori bale fun mi, gbogbo re ni yo je tire. Yesu si dan, o si wi fun pe kuro leyin mi Satani. Nitori ti akowe re pe iwo fori bale fun Oluwa Olorun re, o nikan soso ni ki iwo ki o si ma sin. O si mu lo si Jerusalem, o si gbe ile soso temple, o si wi fun pe bi iwo ba se omo Olorun, be sile fun ara re lati hin yi lo. Asa ti kowe re pe yo pase fun awon angeli re nitori re lati ma se itoju re, ati pe ni owo won ni won gbe osoke ki iwo ki o ma ba fi ese re gun okuta. Jesus sit down, o wi fun pe ati so pe iwo ko gbodo dan Oluwa Olorun re wo. Nigba ti Esu si pari idanwo na gbogbo, o fi sile lo di saa kan. Yesu si fi agbara emi pada wa si Galili, okiki re si kan kale ni gbogbo agbegbe ti o yika. O si nko ni ninu sinagogu won, ayin logo lati odo gbogbo awon eniyan wa. O si wa si Nasareti, nibi ti agbe ti to odagba. Bi ise re ti ri, o si wo inu sinagogu lo ni ojo isimi. O si dide lati kawe, a si fi iwe wole Isaia fun. Nigba ti o si si iwe na, o ri bi ti agbe ko pe emi Oluwa nbe lara mi. Nitori ti o fi ami ororo yan mi lati waasu irere fun awon otosi, o ti ran mi wa lati se iwosan awon okan onirobinu je, lati waasu idasile fun awon igbekun, itunriran fun awon afoju, ati lati jowo awon ti a palara lowo, lati kede odun itewogba Oluwa. O si pa iwe naa de, o tun fi fun iranse, o si joko. Gbogbo awon ti o nbe ninu sinagogu si tejumo, o si bere si wi fun won pe loni ni iwe mimo yi se ni eti yin. Gbogbo won si jeri re, a si se won si oro ore ofe ti n jade ni enu re. Won si wi pe omo Josefu ko yi, o si wi fun won pe looto ni eyin o pa owo yi si mi pe onisegun wara re san. Ohunkohun ti awa gbo pe o ti owo re se ni Capernaum, se ni yi pelu ni ile ara re. O si wi pe looto ni mo wi fun yin, ko si woli ti a tewo gba ni ile baba re. Sugbon mo wi fun yin ni tooto, opo pipo ni o wa ni Israeli nigba ojo woli Elijah, nigba ti orun fi se ni odun meta ohun osu mefa. Nigba ti iyan nla fi mu ka ile gbogbo, ko si si enikan ninu won ti a rin Elijah si, bi ko se si obinrin opo kan ni Sarifati ilu kan ni Sidoni, ati adete pipo ni nbe ni Israeli nigba woli Elisha. Ko si si okan ninu won ti a wenu mo bi ko se Namani ara Syria. Nigba ti gbogbo awon ti o wa ninu sinagogu gbo nkan wonyi, inu ru won susu, won si dide, won ti sode si eyin ilu, won si fa lo si bebe oke nibi ti won gbe te ilu won do, ki won ba le tari re le ogede nbe. Sugbon o koja laarin won, o ba ti re lo, o si sokale wa si Capernaum ilu kan ni Galilee. O si nko won le ojo isinmi, enu si ya won si eko re nitori tase tase ni oro re. Okunrin kan si wa ninu sinagogu, eni ti o ni emi aimo, o kigbe ni ohun rara, o ni jowo wa je, kini se ta wa ti re? Yesu ara Nasareti, iwo wa lati pa wa run, emi mo eni ti iwo se eni mimo Olorun. Yesu si ba wi, o ni pa enu re mo ki o si jade lara re. Nigba ti emi esu na si gbe esan le ni awujo, o jade kuro lara re, ko si pa lara. A si se gbogbo won, won si n ba ara won so wi pe oro kini eyi? Nitori pelu ase ati agbara ni o fi n ba awon emi aimo wi, won si jade kuro. Okiki re si kan nibi gbogbo ni agbegbe ile na yika. Nigba ti o si dide kuro ninu sinagogu, o si wo ile Simoni lo. Iba si ti da iya aya Simoni bule, won si be nitori re. O si duro tiri si, o ba iba na wi. Iba si jowo re lowo, o si dide logan, o n se iranse fun won. Nigba ti orun si n wo, gbogbo awon eni ti o ni olokunrun ti o ni arun karun, won mu won to wa, o si fi owo le olukuluku won, o si mu won larada. Awon emi esu si jade lara eni pipo pelu, won kibe, won si n wi pe iwo ni Kristi omo Olorun. O si n ba won wi, ko si je ki won ki o fohun, nitori ti won mo pe Kristi ni ise. Nigba ti ile si mo, o dide lo si ibi ijo, ijo eniyan si n wa kiri, won si to wa, won si da duro nitori ki o ma ba lo kuro lodo won. Sugbon o si wi fun won pe emi ko le se ma waasu ijoba Olorun fun ilu miran pelu, nitori na ni asa se ran mi. O si n waasu ninu sinagogu ti Galilee.
2: E je ki a gbadura. Baba wa ti nbe le orun. Baba Jesu Kristi Oluwa wa. Eni ti o fe wa. Ti o ran Jesu Kristi lati wa se aye yi, lati ku fun ese wa. Eni ti o fe wa to be, ti ko fe ki a segbe, sugbon ti o npe wa lati gbagbo ninu Jesu Kristi, ki a ba le ni iye ni pekun. A fi ogo iyin ati ola fun oroko yin egba ope wa ni oroko Jesu adope wipe e ti fi anu yin han fun wa lati ibere odun yi titi de opin re adope wipe e se wa ni olorire adope wipe e ko wa bi ati gbadura adope wipe e fun wa ni igbagbo lati ro mo yin ninu ofi ola wahala ti o wa ninu aye adope wipe e ko wa lati sumo yin nigbati aye nba wa jagun nigbati ese ngbogun nigbati esu papa ti o nwa eni ti yo paje e pe wa sinu agbo e si pe wa si abe abo adope lowo yin e gba ope ati yin wa laarin odun yi opolopo akoko lo wa ati igba igba ririje igba airije igba ayo igba ekun igba omije sugbon ninu gbogbo re eje ki alaaja adope lowo yin egba ope ati yin wa ni igba ini e pese fun wa ni igba irobinu je e tu wa lara e si tu wa lokan pelu ni gbogbo awon ti alakoja ninu odun yi e sumo wa gege bi baba ti ma sumo omo adope lowo yin egba ope ati yin wa nje bi ati wa nihin loni a nbebe wepe e fun a lori ofe si wepe ohun gbogbo ti a o se iwa ti a o wo ati bi a o se korin ni bi a o se gbadura ni ohun gbogbo ti a o ma se je ki o wa gege bi ibamu ninu oro yin ni oruko Jesu bi ati n gbo oro yin nisinsin yi e fun a ni eti omo ti yo gbo ti o si se ohun ti en so fun wa lati se adope wepe e ti gbo ti wa a si beyin wepe gege bi a o ti ma gboro yin nisinsin yi wepe oro yi yo je anfani fun wa yo si pese wa sile lati wa pelu olorun titi ni oruko Jesu Kristi Oluwa wa lati igba ti a ti bere isin ni a ti n so ti a si n dupe lowo olorun wipe olorun ti o mu wa ri ibere odun yi o tun sanu fun wa lati je ki a ri opin re ebe ati adura wa siwaju si ni wepe gege bi olorun ti pa wa mu ti o ti se wa lore wipe iwa wa irin wa oro enu wa ise wa wipe yo ma fi ope fun olorun ni igba gbogbo gege bi awa na ti mo wipe a ti sumo opin odun yi wipe ko to ojo meji ti odun ti a wa ninu re yi ti o fi di ogbologbo odun e ni wipe ti o fi koja lo ti a o fi bo si odun titun oro iyanju ti a ni loni ninu iwaso wa ni ero nipa igbeyin eda ero nipa igbeyin eda ki a wo Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won e soro olorun yi ti o npe wa lati je ologbon ati ti o si npe wa lati ro ti igbehin wa oni a fi soro loni lori ero nipa igbehin eda olorun je ki oye wa awa paapa gege be ni ti o foju sile ti a ri ohun ti o nlo ni ayika wa a mo wepe ko si ohun ti o ni ibere ninu aye ti a wa yi ti ko ni opin ohun ti afoju ri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti an wo bi ounje ti an je bi ile ti an gbe bi awon anfani ti ani ninu aye ko si ohun ti afoju ri ti o ni ibere ti ko ni opin yala ohun dara dara yala ohun ti o ba ni ninu je a ma nso fun wa bi ekun pede ale kan wi pe ayo nbo lowuro bi atile nsunkun sibe a mo wi pe ekun sisun olopin ni idakeji bi anrerin bi anyo bi anjeun bi ansise bi ani awon kan dukia awon alumoni aye yi ko si ohun ti ani laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni ahere tabi ninu ilu onkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan wa ro we pe bi a ba ji laaro a ma nreti we pe ale yo de ojo kokan ninu aye bo ti ni ibere be lo lopin ose kokan ninu aye bo ti ni ibere be lo lopin ati osu kokan ati odun kokan wo nigba ti a wa ni osu kini odun yi o dabi eni we pe odun na ki yo lopin awon omo kekeke ati awon agba ti ko loye ni ibere odun yi won gbero won se ipinu won si ro we pe odun yi je odun yi to odun ti ogun lo ti ko ni si opin sugbon nihin la duro ti an wo iwaju ti a si mo we pe ni wakati die si tabi ni ojo kan abosi we pe odun ti a wa yi yo lo sopin o ye ki eyi ko wa logbon ki a si ro we pe gege bi ojo ati odun ti o ti ni opin be na ni igbesi aye ti a n gbe o ni opin ki se be ni kan aye ti a wa ninu re yi papa gege bi orilede ati gege gbogbo aye ti a mo o ni opin ohun kan ni ko ni opin eyi ni igbala olorun alaafia olorun ijoba olorun ohun kan ni ko ni opin awon ohun ti emi ti olorun fi fun wa nipasẹ Jesu Christi awon nkan wonyi ni ko ni opin nitori be bi a ba je ologbon a ma ro ti igbeyin je kin ton ka ese yi lekan si iba se pe won gbon ki oye yi ki oye won won ibaro igbehin won je ki a wo nkan meta gege bi akori ninu iwaso ti oni ikini igbehin aye wa ikeji igbeyin aye iketa ijoba ti ko lopin ikini igbeyin aye wa eni wo pe gege bi eni kokan awa ti awa laaye loni bi Jesu ba pe die ki o to de bi o ba fa bibo re seyin o daju wi pe awon ti won je odo nisinsin yi o de arugbo ni gbo se awa ti asin dagba o daju wi pe a o fi aye sile nitori ko si awaye ma lo nitori be aye ti a n gbe gege bi eni kokan o ni opin o ye ki a si ma ro le kokan ki a ti le wi pe ki a ma ro ni igba gbogbo igbehin aye wa gege bi eni kokan wo Isaiah ori keta dini adota Isaiah ori keta dini adota ese ikeje iwo si wi pe emi o ma je iyalode titi lai be ni iwo ko fi nkan wonyi si aya re be ni iwo ko ranti igbehin re awon odo won ma nro we pe won o je odo titi nitori be no ma se nso we pe je kin jaye ori mi gege bi eni we pe aye ko lopin awon elomiran ti won fara fun ijojijo oti mimu irede oru won ma ro we pe gba ti awon ni ewa gba ti awon ni aso gba ti awon ni owo gba ti awon ni awon nkan aye yi won ko mo we pe aye nkoja lo ati awon nkan ti o wa ninu re we pe aye ko duro ati we pe awa papa gege bi eniyan won ma nso fun wa we pe igbala ni awa ko lo laye o itumo re ni wipe akoko yi ti awa akoko yi ni ari ni o je ti wa ati wipe igbesi aye wa o nkoja lo eni yi ti akanihi ni o nja lankato ni o nso wipe emi o ma je iyalode titi lai ero ti o ni ni wipe ewa ti o ni gbajumo ti o ni dukia ti o ni ati alaafia ilera ti o ni wipe yo ma wa titi eni ti o ba je alailoye ni o ma huwa be ni o ma wo inu dingi be ni wipe ewa ti o ri nisinsin yi ilera ti o ni nisinsin yi agbara odomokunrin ti o ni nisinsin yi wipe awon nkan wonyi yo wa titi nitori be iru awon eniyan be ki ro ti igbehin won ko mo wipe aye ti a wa o lopin aye ti a ngbe o lopin wipe bi olorun ba bokun wa bi olorun ba foju anu wo wa wipe ke a ma fi eso gbe igbe aye wa ki a ma se bi awon omogo bi awon ti ko lolorun ti won ro wipe awon oje alagbara titi awon elomiran won a fi awon ile ti a ngbe tabi awon oju titi won a koruko ara won sibe awon miran ni adupo wa won a le oruko won mo be won a ro wipe awon o wa titi sugbon ara mi ko ri be nitori pe awon ti o ti je aye je kuje nigba ni awon ti o ti gbe igbese aye be ni pe aye o lopin tele tele awon na da nisinsin yi bi o ti le je wipe awa ti a je omode a ko ti pe laye popo sibe sibe a mo opolopo awon eniyan ti o je wipe bi a soro olorun fun won ni o ti o awon o fe gbo yin nitori pe awon o ma je anfani aye yi titi awon o fe ro nipa torun nisinsin yi awon o fe ro nipa bibo Jesu Christi nisinsin nitori pe ki lawon tun wa kinde ta won gbadura kinde ti awon fe lo si ile isin kini won wi won ro wipe awon o ma je iyalode titi lai sugbon awon na da a fe won ko ile ti lainu re o ti gbe won mi ari wipe tele tele won wa laye won wa laye sugbon nisinsin yi ati gbe won sin o ye ki awa paapa ki a ma ronu bi aba ti nri awon ti a n gbe lo si ite awon ti a n gbe lo si sare be na ni o ye ki a ma mo wipe iru awon eniyan wonyi won je eniyan eda bi ti wa wipe awa paapa awon nkan yi won je apere fun wa ati owe fun wa wipe awa na ki o wa laye titi ohun ti a n so ni wipe gege bi ojo kookan ti o ti ma n lo sopin gege bi odun kookan ti o ti ma n lo sopin gege be ni igbesi aye wa kookan yo ma lo si opin je ki a wo Heberu ori kesan Heberu ori kesan ese iketadinlogbon niwon bi a si ti fi lele fun gbogbo eniyan lati ku lekan soso sugbon lehin eyi idajo bi a ba n ronu wipe ojo idajo n bo a o je ologbon sugbon asiwo eniyan ni ma n ku wa ti ma n gbe igbesi aye re be ni wipe aye o lopin be ni wipe ko si ojo iku be ni wipe ko si ojo idajo sugbon o daju wipe gbogbo wa ti a wa laye ni a o si lowo ni a o si nipo pada yala iku ni yo pa ojo wa de ni tabi ipe Jesu Christi nigba ti o ba pa awon eniyan mimo larada ti o gba won soke yala yi ni yo si wa lowo ise ti a n se ninu aye ni tabi iku ni o daju pe okan yo mu aye tabi igbesi aye wa wa si opin nitori be o ye ki a je ologbon o ye ki a je ele ti omo ki a si ma mura sile fun dide Jesu Christi tabi fun ki kuro laye nitori pe a ko mo ojo tabi igba tabi akoko ti Olorun yo we pe eyi ti a se ninu aye ti to we pe ki a wa je ipe Olorun ti o je eleda wa ninu Jeremiah ori ketadinlogun ese ikokanla bi aparo ti saba lori eyin ti ko yin be gege ni eni ti o ku oro jo ṣùgbọ́n kì í ṣe ní òdodo yóò fi sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀ àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè. Níhìn ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé àwọn ẹlòmíràn ti máa kó ọrọ̀ jọ ṣùgbọ́n tí kì í ṣe pẹ̀lú òdodo pẹ̀lú òtítọ́ ṣùgbọ́n tí ó máa ń já ilé onílé bó tirẹ̀ lẹ́yìn tí ó ń ṣe ìlọ́nilọ́wọ́gbà tàbí ó ń jalè yálà ó ń jalè nínú ìjọ tàbí ó ń jalè níbi iṣẹ́ tàbí ó ń jalè nínú ilé ó dá wà lójú wípé ọjọ́ kan ń bọ̀ tí a ó ṣe lọ́wọ́ tí a ó sọ fún wípé ọjọ́ ìgbésí ayé rẹ̀ wọ́n dé òpin ó tilẹ̀ sọ wípé yóò fi àwọn dúkìá àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀ àti ní òpin àkókò rẹ̀ nínú ayé yóò jẹ́ aṣiwèrè èyí jẹ́ wípé ikú yóò pàjù rẹ̀ dé ṣùgbọ́n yóò fi ìka àbámọ̀ sẹ́nu wípé òun kò múra sílẹ̀ láti pàdé olówa ní ìgbà ìkẹyìn nínú ìwé òwe orí kọkàndínlógún ẹsẹ ogún fetí sí ìmọ̀ kí o sì gba ẹ̀kọ́ kí ìwọ kí o lè gbọ́n ní ìgbẹ̀yìn rẹ bí a bá fetí sílẹ̀ nísinsìnyí tí a sì gba ẹ̀kọ́ ẹ̀kọ́ ìhìnrere ẹ̀kọ́ ìrònúpọ̀àdà àti ìgbàlà nínú jésù kristi ó dájú wípé níkẹyìn a ó jẹ́ ọlọgbọ́n àwọn ẹlòmíràn wọ́n máa fi ọjọ́ ìgbàlà dọ́la àwọn ẹlòmíràn wọ́n máa sọ wípé nígbà tí àwọn sì jẹ́ ọ̀dọ́ nígbà tí àwọn ní ìlera nígbà tí àwọn ní owó àti ọ̀rọ̀ nígbà tí àwọn ní ohun ìní ayé àwọn kò nílò ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ ìrònúpọ̀àdà nítorí bẹ́ẹ̀ àwọn fẹ́ dúró di ọjọ́ ogbó nígbà tí àwọn ò ní àǹfààní láti fetí sílẹ̀ fún ọ̀rọ̀ ìgbàlà àti ọ̀rọ̀ àtúnṣe àti ọ̀rọ̀ pé kí ẹ̀jẹ̀ Jésù Kristi kí ó wẹni mọ́ kí ó fọni fún jobe snow lọ ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa kábàámọ̀ níkẹyìn ọ̀rọ̀ ọgbọ́n tí a ń sọ fún wa ọ̀rọ̀ ọlọgbọ́n tí ó yẹ kí a fi sọ́kàn ni wípé nísinsìnyí tí a ní ìlera nísinsìnyí tí a ní àǹfààní nísinsìnyí tí Ọlọ́run bá wa sọ̀rọ̀ ni kí a fetí sí ìmọ̀ kí a gba ẹ̀kọ́ kí a ba lè jẹ́ ọlọgbọ́n ní ìgbẹ̀yìn ayé wa ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ìgbà pẹ́ lọ títí àti wípé àwọn ò wà láyé fún ìgbà pípẹ́ ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọgbọ́n ó yẹ kí a mọ̀ wípé kò sẹ́ni tó mọ̀la wípé ọjọ́ ọ̀la ọwọ́ Ọlọ́run nìkan ló wà òní nìkan la rí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe ọlọgbọ́n kí a sì fi ọkàn wa sí ọ̀rọ̀ Ọlọ́run bí a kò bá tí ní ìgbàlà kí a wá ojú Ọlọ́run títí a ó fi ní ìgbàlà wo orin dáfídì orí kọkàndínlógún orin dáfídì orí kọkàndínlógún ẹsẹ ìkẹrin olúwa jẹ́ kí èmi kí ó mọ òpin mi àti ìwọ̀n ọjọ́ mi bí ó ti rí kí èmi kí ó lè mọ ìgbà tí mo ní níhìn-ín èyí ni àdúrà onísàmù ó ń sọ fún Ọlọ́run wípé kí olúwa jọ ọ́ nínú àánú rẹ̀ kí ó jẹ́ kí òun ní òye láti mọ bí òpin bí ó ṣe súnmọ́ tòsí sí ó yẹ kí àwa náà pàápàá kí a máa fetí sílẹ̀ kí a sì fi ara balẹ̀ bí ẹ̀mí Ọlọ́run ti ń sọ fún wa lónìí wípé ìgbà tí a ní láyé kò pẹ́ mọ́ wípé ó ṣeéṣe kí Jésù Kristi kí ó dé ní ìgbàkúgbà sí àkókò yìí ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé ikú ni yóò pa ojú ẹnikẹ́ni nínú wa dé ṣùgbọ́n ohun tí onísàmù ń wí ni wípé ìgbàkúgbà tí ìbá jẹ́ kí Ọlọ́run kí ó fún un ní ọgbọ́n láti mọ ìgbà tí òun níhìn-ín kí òun ba lè múra sílẹ̀ fún dídé olúwa àdúrà tí ó yẹ kí ó jẹ́ tiwa ni àdúrà tí ó wà ní númẹ́rì orí kẹtàlélógún ẹsẹ ìkẹwàá númẹ́rì orí kẹtàlélógún ẹsẹ ìkẹwàá láti àárín méjì ẹsẹ náà jẹ́ kí èmi kí ó ku ikú olódodo kí ìgbẹ̀yìn mi ki o si dabi eti re ki adura yi ki o to le gba ani lati ro nipo ada eni ti o ba fe ku iku olododo oni lati gbe igbesi aye olododo bi aba fe ki a ku iku olododo ani lati ni ore ofe Jesu Kristi ore ofe Jesu Kristi yi ni o je ki a le gbe igbesi aye wa mimo igbesi aye olododo igbehin wa yo si dabi ti olododo je ki a lo si akori keji ninu iwaso wa eyi ni igbehin aye igbehin aye nje o je mo we pe aye ti a wa ninu re yi we pe o n lo sopin o si daju we pe lojo kan opin yo de ba ohun gbogbo eyi ni noa so fun awon ti o gbe ni akoko ti re ti o so fun won wi pe aye igba na o n lo sopin sugbon ko seni ti o gba gbo won ro wi pe bawo ni gbogbo ile ti o wa gbogbo awon ti o mere mere ti won fojuri bawo ni awon nkan won yi yo se lo sopin sugbon bibeli ninu majemu lailai ati ninu majemu titun lati enu awon aposteli lati enu Jesu ati lati ati lati enu awon woli majemu lailai gbogbo won ni won fi ohun sokan po ti won so fun a wi pe aye ti a wa ninu re yi yo lo sopin ati orileede ati awon ile ati awon oyini ati ohun ti a fojuri ti o wa ninu aye wi pe gbogbo won ni won lo sopin ye ki a wo peteru kini ori kerin ese ikeje Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura eni aposteli so fun wa pelu imisi emi olorun wi pe opin ohun gbogbo n lo sopin ohun gbogbo o ko si dede ati wi pe nitori na o ye ki a wa ni aire koja ki a kuro ninu ese ki a je ki ododo Jesu Kristi ki o je ti wa ki a si ma sora ninu adura ninu Korinti kini ori keje lati ese ikokandinlogbon Korinti kini ori keje ese ikokandinlogbon sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isinsin yi lo pe ki awon ti o le aya ki o dabi eni pe won ko ni ri ati awon ti n sokun bi eni pe won ko sokun ri ati awon ti n yo bi eni pe won ko yo ri ati awon ti mra bi eni pe won ko ni ri ati awon ti n lo ohun aye yi bi eni ti ko saseju nitori asa aye yi n koja lo aposteli je ki o di imo fun wa nihin we pe aye ti a wa ninu re yi we pe ni igba die si yo koja lo ati awon asa ati awon ohun ni ti o wa ninu aye we pe gbogbo won yo koja lo ati pe igba kokoro le ani lati lo nihin pe eni ti o ni aya ki o ma se je ki aya ki o di ohun lowo ki o mura sile fun ijoba orun ati eni ti o ni ohun ini aye yi ki o ma se aseju ki o ma je ki oro ati awon ohun ini aye ki o di ohun lowo ki a ma se je ki asa aye tin re koja lo ki a ma se je ki won ki o di wa lowo nipa ti ijoba orun ati eni tin sokun ki o ma se ba inu je gege bi eni pe o ro pe ibanuje ko lopin nitori be ki a tujuka ki a mo we pe igba kokoro ni ani lo ninu aye yi we pe opin ohun gbogbo o sumo to si ninu Matthew ni Jesu Kristi ni o ti mu da wa loju we pe opin yo de nitoto Matthew ori kewa ese ikejilelogun Matthew ori kewa ese ikejilelogun gbogbo eniyan yóò sì kórira yín nítorí orúkọ mi. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbalà. Ó sọ fún wa wípé òpin bọ̀, òpin wà fún ẹnì kọ̀ọ̀kan wa, òpin sì wà fún ayé tí a wà nínú rẹ̀ yìí, ayé tí a wà nísinsìnyí. Matthew 24:3. Bí ó sì ti jókòó lórí òkè Olifi, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá ní ìkọ̀kọ̀ wípé, sọ fún wa, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣe? Kí ni yóò sì ṣe àmì wíwá rẹ àti ti òpin ayé? Àwọn ọmọ ẹ̀yìn mọ̀ wípé dájúdájú òpin ayé ń bọ̀, wípé ayé ń lọ sópin. Ohun tí wọ́n ń bèèrè lọ́wọ́ Jésù ni wípé kí ni àwọn àmì tí a lè fiyè sí, tí a ó fi mọ̀ wípé ayé ó ti fẹ́ lọ sópin. Ó sì fún ọ ní àwọn àmọ̀ wọ̀nyí. Àwọn tí ó ti kọ́ ẹ̀kọ́ sáyẹ́ǹsì àti ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn àmì tí wọ́n ń rí ó dàbí ẹni wípé ayé ń lọ sópin. Kí a pa tiwọn ti sẹ́gbẹ́ kan, àwọn tí Jésù Kristì sọ fún wa, ó jẹ́ kí ó dá wa lójú wípé ayé tí a wà nínú rẹ̀ wípé ó ń lọ sópin. Ó ṣeéṣe ìgbà kì yóò pẹ́ mọ́ tí a ó fi ká ohun gbogbo kúrò, tí ayé yìí yóò fi dópin. Nínú Matthew 14:31. Matthew 14:31. Ọ̀tá ni ó fún, ọ̀tá tí ó fún wọn lé èṣù. Ìgbẹ̀yìn ayé ni ìkórè, àwọn áńgẹ́lì sì lé àwọn olùkórè. Níhìn-ín Jésù Kristì sọ nípa ìgbẹ̀yìn ayé. Yẹ kí a wo Ezekiel 7. Kí a wo bí Ọlọ́run ti ṣí wòlíì yìí lójú, tí ó sì rí wípé òpin bọ̀ fún ayé. Ezekiel 7:1. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ìwọ ọmọ ènìyàn, báyìí ni Olúwa Ọlọ́run wí pẹ̀lú sí ilẹ̀ Ísírẹ́lì, òpin dé sórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀. Èyí ni ọ̀rọ̀ Olúwa tí ó dá wa lójú, tí ó sì jẹ́ kí a mọ̀ wípé òpin bọ̀. 6, òpin dé, ó jí sí ọ, kíyè sí ó dé. Báyìí ni wòlíì yìí ni ó jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé dájúdájú òpin bọ̀. Kí ni ó yẹ kí ó jẹ́ ìwà àwọn ènìyàn Ọlọ́run? Ìwà ẹni tí ó mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, ìwà ẹni tí ń sin Ọlọ́run nígbà tí a mọ̀ wípé òpin ayé yìí ó dé tán. Kí a wo 2 Peter 2:3 láti 10. Ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ wá bí o lè lé òru, nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ, ti àwọn ti ariwo ńlá àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ. Ayé àti àwọn iṣẹ́ tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lúlú. Ǹjẹ́ bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ ni, irú ènìyàn wo lí ẹ̀yin ìbàjẹ́ nínú ìwà mímọ́ gbogbo àti ìwà bí Ọlọ́run? Kí ẹ máa retí, kí ẹ sì máa múra gidi dídé ọjọ́ Ọlọ́run, nítorí èyí tí àwọn ọ̀run yóò gbiná, tí wọn yóò sì di yíyọ, tí àwọn ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí rẹ̀, àwa ń retí àwọn ọ̀run titun àti ayé titun nínú èyí tí òdodo ń gbé. Nítorí náà, olùfẹ́, bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọn ni, emuragiri ki a le ba yin le alaafia li ailaba won ati li ailaboko li oju re nihi ni olorun je ki o ye wa ninu oro re we pe pelu ariwo pelu ina pelu oru ni aye yi yo koja lo we pe awa ti amo olorun awa ti ani ireti ninu jesu ani lati gbe igbesi aye ailaba won ailaboko ati aileri ni waju re ki a le ba wa le alaafia ninu jesu nigba ti ohun gbogbo yo lo sopin ati so nipa igbesi aye ti wa gege bi enikokan wo pon lo sopin ati so nipa aye ti a wa nisisin yi wo pe daju daju igbehin opin yo de nikehin iketa ni ijoba ti ko lopin ayo ti o je ti omo olorun ni wo pe bi o ti le je pe aye ti a wa o nlo sopin ati igbesi aye wa gege bi enikokan o nlo sopin ayo ti ani ninu olorun ni wo pe ijoba jesu kristi o je ijoba ti ko lopin ninu Isaiah ori kesan lati ese ikefa si ikeje nitori a bi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo se wa le ejika re a si ma pe oruko re ni iyanu oludamoran olorun alagbara baba ayeraye amo alade alaafia ijoba yo bi si alaafia ki yo si ni ipekun an so nipa ijoba jesu kristi ati alaafia ti o wa ninu ijoba jesu kristi we pe alaafia ti ijoba re ki yo lopin eyi ni ayo awa mo olorun we pe bi aye ti le nkoja lo bi awon ti o wa ninu aye ti le nkoja lo bi aye yo ti le wa si opin ati bi a igbesi aye eni kokan wa yo ti le lo si opin sibe a mo we pe ijoba jesu kristi ti ati wonu re nipa didi atunbi wi pe ijoba yi ko lopin eyi ni angeli le o so fun maria wundia nigba ti o so fun wi pe a o bi jesu kristi ninu luku ori kini lati ese ogbon angeli na si we fun pe ma beru maria nitori iwo ti ri oju rere lodo olorun sasi kiyesi iwo loyun ninu re iwo o si bi omokunrin kan iwo o si pe oruko re ni jesu ohun o po omo oga ogoju lo li a o si ma pe oluwa olorun yo si fi ite dafidi baba re fun yo si joba ni ile jakobo titi aye ijoba re ki yo si ni ipekun ayo ti o je ti omo olorun ni we pe ijoba jesu kristi yo wa titi lai gbogbo ijoba ti o wa ninu aye ni yo kase kuro nile gbogbo ijoba ti o wa ninu aye ni yo re koja lo nigba ti aye yi paapa ti o ba re koja lo a o si fi ijoba jesu kristi mule a o si ri we pe ijoba yi o wa titi lai ninu woli iwe woli danieli ori keji ese ikerin lelogoji danieli ori keji ese ikerin lelogoji li ojo awon oba wonyi le olorun orun yo gbe ijoba kan kale eyi ti a ki yo le parun titi lai a ki yo se fi ijoba naa le orile ede miran lowo yo se fo won tutu yo se pa gbogbo ijoba won yi run sugbon ohun o duro titi lai lai eyi ni ijoba jesu kristi ti a n so nipa re we pe ijoba yi yo wa titi nitori ijoba jesu o je ijoba ti ki yo lopin ninu danieli ori keje ẹsẹ̀ ìkẹrìnlá, a sì fi agbára ìjọba fún àti ògo àti ìjọba kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn. Agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun, èyí tí a kì yóò ré kọjá, àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun. Èyí ń sọ nípa ìjọba ti Jésù Kristi wípé yóò wà láéláé. Ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, àti ìjọba àti agbára ìjọba àti ipa gbogbo ìjọba ni gbogbo abẹ́ ọ̀run ni a ó sì fi fún ọmọ, ni a ó sì fi fún ènìyàn, àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo ìjọba, ẹni tí í ṣe ìjọba ẹ̀nípẹ̀kun, àti gbogbo àwọn alákòóso ni yóò máa sìn, tí wọn ó sì máa tẹríba fún un. Èyí ń sọ síwájú sí i nípa ìjọba Jésù Kristi. Báwo ni ìjọba yìí, báwo ló ṣe lè jẹ́ tìrẹ? Báwo ni o ṣe lè wọ ìjọba ọ̀run, èyí tí kò lópin, rántí wípé ohun gbogbo tí o ní nínú ayé yóò lọ sópin, ìgbésí ayé tí o ní pàápàá yóò lọ sópin, ṣùgbọ́n bí o bá wà nínú ìjọba Jésù Kristi, o wà títí láé. Nínú Jòhánù orí kẹta, Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹta, Jésù dáhùn, ó sì wí fún un pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tú ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Ohun tí o ní láti ṣe ni pé kí o ronú pọ̀ọ̀dà, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o bèrè fún ìdáríjì, kí o jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristi kí o wẹ ọkàn rẹ mọ́, kí a sọ ọ́ di ọ̀tún, kí o ní ìyè àìnípẹ̀kun, kí a tún òbí, kí o sì máa gbé ìgbésí ayé ọ̀tún nípa oore ọ̀fẹ́ tí ó wà nínú Jésù Kristi. Bí o bá ṣe èyí, ó dájú wípé o wọ ìjọba ọ̀run, àti bí o ti jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristi, tí o sì ní ìpín nínú ìjọba Ọlọ́run, níhìn-ín o ní ìpín nínú ìjọba Ọlọ́run ti ayérayé. Nínú Pétérù kejì orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún, àti nítorí èyí náà pàápàá, ẹ máa ṣe àìsinmi gbogbo, ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere. Bí o ti ní ìgbàgbọ́ nínú Jésù Kristi, tí a ti gba ọkàn rẹ là, tí o ti di àtúnbí, o ní láti fi ìwà rere kún ìgbàgbọ́. Ó yẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó yí ìgbésí ayé rẹ padà. Bí o sọ wípé o ti di àtúnbí, ó yẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó máa tàn, kí o kúrò nínú òkùnkùn, kí o ní ìwà òdodo, ìwà rere, ìwà ìrékọjá àti ìmọ̀ kún ìwà rere nígbà gbogbo. Ni ó yẹ kí ìwọ tí o jẹ́ ọmọ Ọlọ́run, tí o ń pèsè ara rẹ sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristi, ni ó yẹ kí o máa ní ìmọ̀ sí i nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ kẹfà, àti àìrékọjá kún ìmọ̀, àti sùúrù kún àìrékọjá, àti ìwà bí Ọlọ́run kún sùúrù. Ó yẹ kí àìrékọjá, ìwà òdodo, ìrìn òdodo kí ó wà ní ìgbésí ayé rẹ, àti sùúrù. O ń múra sílẹ̀ láti gbéyàwó ni, àbí o fẹ́ kọ́lé, àbí o fẹ́ ní nǹkan ayé yìí, kí o jẹ́ kí sùúrù kí ó wà nínú ìwà rẹ àti ìwà bí Ọlọ́run, ìwà tí ó fi hàn wípé o jẹ́ ti Ọlọ́run, àti ìfẹ́ ọmọnìkejì. Èyí ni ẹsẹ̀ ìkeje, kún ìwà bí Ọlọ́run àti ìfẹ́ ni kún ìfẹ́ ọmọnìkejì. Wo ẹsẹ̀ ìkọkànlá, nítorí báyìí lè ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti Olùgbàlà wa Jésù Kristi. Ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú Jésù, tí a ní ìwà rere, tí a ní ìmọ̀ Ọlọ́run, tí a ní àìrékọjá ìwà òdodo, tí a ní ìwà bí Ọlọ́run, àti ìfẹ́ nínú wa sí ọmọnìkejì wa, gẹ́gẹ́ bí a ti fún wa ní oore ọ̀fẹ́, ó ní èyí ni yóò pèsè wa sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti ti Olùgbàlà wa Jésù Kristi. Lónìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin. Gẹ́gẹ́ bí ọdún ti ń yí lo ọdún, tí ọjọ́ sì ń yí lo ọjọ́, tí ọjọ́ àti ọdún tí wọ́n ń ré kọjá lọ, bẹ́ẹ̀ni à ń darúgbó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ni à ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé à ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ sàárè tàbí à ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ìpadàbọ̀ Jésù Kristì ó yẹ kí ó dá wa lójú nígbà náà wípé ọjọ́ ń lọ sópin ayé wa ń lọ sópin ó yẹ kí a múra sílẹ̀ fún dìde Jésù Kristì àti pé ayé tí a wà nínú rẹ̀ pàápàá ó fẹ́ di ògbólógbó tán ayé yìí ó ń rékọjá lọ nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ohun tí ó wà nínú ayé kí ó fà wá kúrò nínú Ọlọ́run kúrò nínú Jésù Kristì jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú ìgbọràn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú àtúnbí àti ìsọdi mímọ́ àti ìgbọràn sí gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ wa jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ fún ìjọba Jésù Kristì tí kì yóò lópin jẹ́ kí a dìde dúró láti gbàdúrà láti sọ fún Ọlọ́run wípé bí a ti mọ̀ pé ayé ń ré kọjá lọ wípé ayé yìí ń lọ sópin wípé a fẹ́ wà nínú ìjọba Jésù Kristì tí kì yóò lópin kí a ní ìdánilójú wípé a ti ní ìgbàlà àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n kí a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó sopọ̀ pẹ̀lú ìgbésí ayé wa kí a fi òdodo àti orí ọ̀fẹ́ Ọlọ́run já àwọn ẹ̀ṣẹ̀ yìí kúrò kí a máa gbé ìgbésí ayé àìrékọjá òdodo ìwà bí Ọlọ́run ìgbésí ayé ìwà mímọ́ kí a bá lè múra wa sílẹ̀ fún dídé àti bíbọ̀ Jésù Kristì sọ fún Ọlọ́run pé ibi ayé yìí ti ń kọjá lọ tí a sì ń súnmọ́ òpin ayé wa kí Ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀ kí ó pèsè rẹ sílẹ̀ kí o bá lè jẹ́ alábápín nínú ìjọba àìnípẹ̀kun ti Jésù Kristì.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Rere ti luku, ori ikarun, o si se nigba ti ijo eniyan sumo lati gbo oro Olorun, ti o si duro leti adagun ge ni Sareti. Ori oko meji ti won gun leti adagun, sugbon awon apeje sokale kuro ninu won, won po awon won. O si wo okan ninu awon oko na ti se ti Simoni, o si be ki o tesi eyin die kuro ni ile. O si nko ijo eniyan lati inu oko na. Bí ó sì ti dákẹ́ ọ̀rọ̀ ìsọ ó wí fún Simoni pé tì sí ibú kí o sì ju àwọn yín sí ìsàlẹ̀ fún àkópọ̀ Simoni sì dáhùn ó sì wí fún un pé olùkọ́ ni gbogbo òru àná ni àwa fi ṣiṣẹ́ àwa kò sì mú nǹkan ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ èmi ó ju àwọn náà sí ìsàlẹ̀ nígbà tí wọ́n sì ti ṣe èyí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja àwọn wọn sì ya wọ́n sì ṣàpẹẹrẹ sí ẹgbẹ́ wọn tí ó wà ní ọkọ̀ kejì kí wọn kí ó wá ràn wọ́n lọ́wọ́ wọ́n sì wá wọ́n sì pọn ọkọ̀ méjèèjì bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí rì nígbà tí Simoni Peteru sì rí owó lẹ̀ lẹ́bàá ẹkùn Jésù.

0: ó sì na ọwọ́ rẹ̀, ó fi kàn án, ó ní, mo fẹ́, ìwọ di mímọ́. Lọ́gán, ẹ̀tẹ́ sì fi í sílẹ̀ lọ. Ó sì kìlọ̀ fún un pé kí ó má ṣe sọ fún ẹnìkan, ṣùgbọ́n kí ó lọ, kí ó sì fi ara rẹ̀ hàn fún àlùfáà, kí ó sì ta ọrẹ fún ìwẹ̀nùmọ́ rẹ̀, gẹ́gẹ́ bí Mósè ti pàṣẹ fún ẹ̀rí sí wọn. Ṣùgbọ́n sí iwájú ni òkìkí rẹ̀ ń tàn kálẹ̀, ọ̀pọ̀ ìjọ ènìyàn sì jùmọ̀ pàdé láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti láti gba dídá ara lọ́dọ̀ rẹ̀ kúrò lọ́wọ́ àìlera wọn. Ó sì yẹra sí ìjù, ó sì gbàdúrà. Ó sì ṣe ní ijọ́ kan bí ó sì ti ń kọ́ ni, àwọn Farisi àti àwọn amòfin jókòó ní ìhà ibẹ̀, àwọn tí ó ti ìlú Galili gbogbo àti Judea àti Jerusalemu wá, agbára Olúwa sì ń bẹ láti mú wọn láradá. Sàsì kíyèsí, àwọn ọkùnrin gbé ọkùnrin kan tó lẹ́gbà wá lórí àkété, wọ́n wá ọ̀nà àti gbé e wọlé àti láti tẹ ẹ síwájú rẹ̀. Nígbà tí wọn kò sì rí ọ̀nà tí wọn ìbá fi gbé e wọlé nítorí ìjọ ènìyàn, wọ́n gun òkè àjà ilé lọ, wọ́n sọ ọ́ kalẹ̀ ní àlàfo àjà tí ohun ti àkété rẹ̀ láàrin níwájú Jésù. Nígbà tí ó sì rí ìgbàgbọ́ wọn, ó wí fún un pé, ọkùnrin yìí, adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Àwọn akọ̀wé àti àwọn Farisi bẹ̀rẹ̀ sí í gbèrò wípé ta ni eléyìí ti ń sọ̀rọ̀ òdì, ta ni ó lè darí ẹ̀ṣẹ̀ jìnnì bí kò ṣe Ọlọ́run nìkan ṣoṣo. Ṣùgbọ́n nígbà tí Jésù mọ èrò inú wọn, ó dáhùn, ó sì wí fún wọn pé, kí ni ẹ̀yin ń rò nínú ọkàn yín? Èwo ni ó yájú láti wípé adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tàbí láti wípé dìde kí ìwọ kí o sì máa rìn? Ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ọmọ ènìyàn ní agbára ní ayé láti darí ẹ̀ṣẹ̀ jìnnì. Ó wí fún ẹlẹ́gbà náà pé, mo wí fún ọ, dìde sì gbé àkété rẹ kí o sì lọ sí ilé rẹ. Ó sì dìde lọ́gán níwájú wọn, ó gbé ohun tí ó dùbúlẹ̀ lé, ó sì lọ sí ilé rẹ, ó ń yin Ọlọ́run lógo. Ẹnu sì ya gbogbo wọn, wọ́n sì yin Ọlọ́run lógo. Ẹ̀rú sì bà wọ́n, wọ́n wípé àwárí ohun àbàmì lónìí. Lẹ́yìn nǹkan wọ̀nyí, ó jáde lọ, ó sì rí agbowó òde kan tí à ń pè ní Léfì. Ó jókòó ní bodè, ó sì wí fún un pé, máa tọ̀ mí lẹ́yìn. Ó sì fi gbogbo nǹkan sílẹ̀, ó dìde, ó sì ń tọ̀ lẹ́yìn. Léfì sì ṣe àṣẹ ńlá fún ní ilé rẹ̀. Ọ̀pọ̀ ìjọ àwọn agbowó òde àti àwọn ẹlòmíràn bẹ níbẹ̀ tí wọ́n bá wọn jókòó. Ṣùgbọ́n àwọn akọ̀wé àti àwọn Farisi ń kùn sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé, èé ṣe tí ẹ̀yin fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹ tí ẹ̀ ń bá wọn mu? Jésù dáhùn, ó sì wí fún wọn pé, àwọn tí ara wọn dá kò wá oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dá. Èmi kò wá pé àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònú pèwàdà. Wọ́n sì bí pé, èé ṣe tí àwọn ọmọ ẹ̀yìn Jòhánù fi ń gbàwẹ̀ nígbàkúgbà, tí wọ́n a sì máa gbàdúrà? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ ẹ̀yìn àwọn Farisi, ṣùgbọ́n àwọn tìrẹ ń jẹ, wọ́n mu. Ó sì wí fún wọn pé, ẹ̀yin lè mú kí àwọn ọmọ ilé ìyàwó gbàwẹ̀ nígbà tí ọkọ ìyàwó ń bẹ lọ́dọ̀ wọn, ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn. Nígbà náà ni wọ́n sì gbàwẹ̀ ní ìjọ wọn ni. Kò sí ẹni tí fi ìdáàsá aṣọ titun lẹ ògbólógbòó ẹ̀wù bí kò ṣe pé titun fa aya, àti pẹ̀lú ìdáàsá titun kò sì bá ògbólógbòó aṣọ rẹ. Kò sì sí ẹni tí fi ọtí wáìnì titun sínú ògbólógbòó ìgò bí kò ṣe pé ọtí wáìnì titun bẹ́ ìgò náà, a sì dànù, ìgò a sì bàjẹ́. Ṣùgbọ́n ọtí wáìnì titun ni a fi sínú ìgò titun, àwọn méjèèjì a sì ṣe déédé. Kò sì sí ẹni tí mu ìsà ọtí wáìnì tán tí ó sì fẹ́ titun lójú kan náà, nítorí tí ó ní ìsà sàn jù.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún ìyè ànípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristì Olúwa Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀, bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ alábápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé

níhìn lè ràn wá lọ́wọ́dé a dúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá láti ìgbà tí a ti gbàgbọ́ láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́ wípé ẹ ń tọ́ wa wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé jésù kristi jẹ́ tiwa ẹgbà pé àti ìyìn wa ní orúkọ jésù ǹjẹ́ ọdún tuntun la tún bọ́ sí yìí ọdún tuntun láti sin olúwa ọdún tuntun láti ka ọ̀rọ̀ ọlọ́run ọdún tuntun láti jẹ́ alábàápín síwájú sí i nínú ìbùkún àtọ̀run wa ọdún tuntun láti lè gbẹ́kẹ̀lé yín ju bẹ́ẹ̀ lọ ọdún tuntun láti mọ̀ wípé ẹ̀yin ṣẹ̀ṣọ́ lórí wa a ń bẹ̀bẹ̀ wípé nínú ọdún tuntun yìí ìgbàgbọ́ wa yóò rékọjá ìgbàgbọ́ ti ọdún tí ó kọjá ìbùkún tí ó máa dàlé wa lórí yóò rékọjá àwọn ìbùkún ti ọdún tí ó kọjá àti ìsinmi ìfọkànbalẹ̀ tí a ó ní nínú yín yóò rékọjá ti ọdún tí ó kọjá a ń bẹ̀yìn wípé nínú ọdún yìí ní ọjọ́ ẹ ó máa jẹ́ kí ọkàn wa kí ó máa sinmi léyìn kí ó máa fẹ́ràn yín sí i kí ó máa gbàgbọ́ sí i kí ó máa gbàdúrà sí i kí ó sì máa rí ìbùkún jù bẹ́ẹ̀ lọ síwájú àti síwájú lórúkọ jésù lónìí ẹ bá wa sọ̀rọ̀ lónìí ẹ fà wá mọ́ra lónìí ẹ kọ́ wa lónìí ẹ jẹ́ kí ìfẹ́ wa kí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ lónìí ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó dàgbà jù bẹ́ẹ̀ lọ àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ẹ ṣe wà lójú ti ẹ̀mí kí a bá lè rí àwọn tí ẹ ti pèsè fún wa nínú ọ̀rọ̀ yín lónìí àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó jẹ́ kí a wà láàyè lónìí gẹ́gẹ́ bí o ti mọ̀ òní ni ìsìn àkọ́kọ́ wa nínú ọdún tuntun pàápàá ìsìn ti ìsọjí kí a lè bá ọlọ́run dá májẹ̀mú kí a lè gbàdúrà sí ọlọ́run kí a lè fi ìgbésí ayé wa lé ọlọ́run lọ́wọ́ nínú ọdún tuntun yìí ohun tí ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí lórí rẹ̀ ni olúwa olùṣọ́ àgùntàn wa olúwa olùṣọ́ àgùntàn wa èyí ni olúwa tí í ṣe olùṣọ́ àgùntàn wa kò sí ohun tí ó fini lọ́kàn balẹ̀ nínú ayé tí a wà yìí ju ìmọ̀ wípé jésù kristi ó jẹ́ olùgbàlà àti olùṣọ́ àgùntàn wa a ń wo orin dáfídì orí kẹtàlélógún orin dáfídì orí kẹtàlélógún nínú orin dáfídì yìí ni a ti rí ìtọ́jú ìbùkún ìpèsè ìpamọ́ ìdákọ̀rọ̀ tí ọlọ́run fún àwọn ọmọ tirẹ̀ ó ṣeéṣe gbàtí a pe orin dáfídì orí kẹtàlélógún ó ṣeéṣe kí a rí àwọn tí ó mọ orin dáfídì yìí tí wọ́n ti kà á tí wọ́n ti kọ ní àkọ́sórí ṣùgbọ́n ó ṣeéṣe wípé kí ènìyàn mọ orin dáfídì yìí láì mọ olùṣọ́ àgùntàn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú orin dáfídì náà ó sì ṣeéṣe ẹ̀wẹ̀ wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó mọ olùṣọ́ àgùntàn kí wọn kí ó ní gẹ́gẹ́ bí olùgbàlà kí wọn kí ó ní gẹ́gẹ́ bí olúwa wọn ṣùgbọ́n láì mọ àwọn ìpèsè àti ìbùkún tí a ti pèsè sílẹ̀ fún àwọn ọmọ ọlọ́run nínú orin sáàmù yìí ó rán mi létí ìtàn kan tí mo kà ìtàn yìí sọ nípa àwọn ìpéjọpọ̀ kan nínú ìpéjọpọ̀ yìí ni a ti rí agbédègbẹyọ̀ tí ó lè ka orin dáfídì orí ìkẹtàlélógún a wá pe ẹni yìí wípé kí ó dìde dúró kí ó kà á fún àwọn ènìyàn tí ó jókòó ẹni tí ó pè jẹ́ ẹni tí ó dàgbà ẹni tí ó mọ olúwa ẹni tí ó wà nínú kristi agbédègbẹyọ̀ yìí tí ó dàbí akéde ṣùgbọ́n tí ó jẹ́ wípé ó kàn mọ orin dáfídì nítorí pé ó lè kà á ní àkàsórí ó sọ fún àgbàlagbà yìí wípé àfi bí òun náà bá lè kà á bí òun bá kà á tán ẹni yìí tí ó jẹ́ ọmọ ọlọ́run tí ó ti pẹ́ nínú jésù
ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu Jesu Kristi sugbon ti o ti ru wipe Jesu to gege bi Oluwa gege bi Olugbala gege bi Oluso Agutan o gba wipe ohun o ka orin Dapidi ye pelu leyin igba ti eni ye ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin Dapidi yi ti o be sini ka o si ka dara dara ti o je wipe nigba ti o ka tan gbogbo awon eniyan won be sini patewo fun won hoye nitori wipe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo Oluwa eni ti o mo Oluso Agutan eni ti o mo Jesu eni ti Jesu ti n ba rin lojojo eni ti o ni dakoro ninu Olorun eni yi o dide duro lati ka orin Dafidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo njade loju awon ti o gbo orin Dafidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wipe won mo wipe eni ti nka bi o tin ka be ni o ndu ki lokan won be ni o nje ki won mo Jesu Kristi be ni o nje ki won mo Oluso Agutan ati Oluwa ju be lo ni eyin oreyin nigba ti eni yi ka tan ti awon eniyan sunkun ti won nu omi je kuro le oju won be ni eni ti o kokko ka orin Dafidi yi be ni o wa si odo eni ti o mo Olorun wipe ohun ri iyato nitori wipe ohun mo orin Dafidi lai mo Olugbala wipe iyato ti o wa ni ti onigbagbo ti o ka orin Dafidi ni pe o mo Oluwa o tun mo oro Oluwa o mo Oluwa o mo anu Oluwa o mo Oluwa o mo itoni Oluwa o mo Oluwa o mo isimi ti o wa ninu Jesu Kristi o mo Oluwa o mo ibukun atorunwa o mo Oluwa o mo alaafia ti o wa ninu wipe ati di atunbi iyato ni yi o sese ki a ri eni ti o mo orin Dafidi ori ketalelogun sugbon ti ko mo Jesu Kristi ti a n soro nipa re o si sese ki a ri eni ti o mo Jesu Kristi sugbon ti ko mo kini jijin kini giga ibu ati fife anu Olorun ati ipese Olorun ti a pamọ fun wa ninu orin Dafidi yi adura mi ni wepe bi ati n keko ninu re loni wepe Olorun yo se wa loju Olorun yo fowo to wa le okan wepe eru kankan koni si ninu okan wa bi ati wo ipese ati o ribiribi ti Olorun ti lana sile fun awon ajogun igbala o ye ki a mo Olugbala bawo ni a se le mo Olugbala ki a mo ni Oluwa gege bi Oluso Agutan wa ki awa na ki o le so wipe Oluwa li Oluso Agutan mi emi ki yo se alaini bawo ni a se le mo gege bi Olugbala iwe mi mo je ki o ye wa gege bi a se le mo bi Oluso Agutan wa ninu Peteru kini ori keji lati ese ikerin lelogun de ike dogbon eni ti o n ti ka ara re fi ara re ru ese wa lori igi pe ki awa ki o le di oku si ese ki a si di aye si ododo nipa ina eni ti a mu yin larada nitori eyin ti n sako lo bi agutan sugbon nisisiyi eyin pada si odo Oluso Agutan ati bishobu okan yin nihin ni a je ko ye wa yekeyeke bi a se le mo Oluwa gege bi Oluso Agutan wa o so nipa wipe o fi ara re rubo fun ese wa o so nipa wipe o ku lori igi lori agbelebo o so nipa wipe gege bi o ti ku fun wa awa paapaa a di oku si ese a di aye si ododo o wa n so fun wa ni ese karundinlogbon wipe nitori tele tele ati sakolo gege bi agutan ti o sonu sugbon o ni nisisiyi nipa ironu poada nipa igbagbo ninu Jesu Kristi nipa jijewo ese wa ati kiko won sile nipa riro mo agbelebo Jesu Kristi
nipa wiwe ninu eje Jesu Kristi pelu igbagbo wipe ati di eni ti adani ide eni ti adariji ati di agutan ninu agbo ati wipe nisinsiyi ati pada si odo olosho agutan ati bishobu okan wa nihi ni oye wa bi ase di omo olorun bi ase nko ese sile bi ase nje wa awon ese wonyi bi ase nro mo Jesu Kristi lati wo ese wa nu nitori wipe eje Jesu Kristi omo re ni o nwe wa nu kuro ninu ese gbogbo nitori be bi abamo yi gege bi iriri bi abani eyi gege bi iriri igbala iriri atunbi o je wipe aje ti olorun ki se gbogbo eni tin lo si lesin ni a npe ni omo leyin Jesu ki se gbogbo eni tin ka bibeli ni o mo eni ti o ko bibeli ki se gbogbo eni ti o wa ninu agbo ni o ni oluwa gege bi oluso agutan re kiki awon ti ati dariji kiki awon ti ati wo ese won nu kiki awon ti o ni eri yi ninu okan won wi pe Jesu ti so won dominira kuro ninu ese awon ni won mo Jesu gege bi olugbala mo so le kan wi pe ikan ni ke amo olugbala ikeji ni ke amo itoni itoju ipese ati ibokun ti o je ti wa nitori wi pe amo Jesu gege bi olugbala wa bi abawo orin Dafidi yi daradara bi abasi ka ni akaye a o ri awon ipese ati itoni ati itoju ti Olorun pese fun awon ti won mo Jesu gege bi Oluwa ati Olugbala bawo ni a se le ni imo ti o to ninu orin Dafidi yi ye ke wo owe ewe owe ori kerin ese ogun ati ese ikokan le logun omo mi feti si oro mi de ti re sile si oro mi omo mi peti si oro mi bawo ni a se ma mo omo dara dara omo rere ninu ile omo to keko to gbeko ninu ile nigba miran bi abamba omode soro bi omode yi bi o ba fi wa sile ni iduro ni bi ti a tin ba soro ti o be si ni se nkan miran ti o be si ni ba awon elomiran soro a ma so wi pe iru omode wo ni yi se o mo wi pe baba n ba o soro ni bi awa paapa bi a ba je eni ti o somo ebi yi bi a ba ri iru omo be a ma n fowo to omo be we pe omo daadaa ki se be duro titi baba fi soro tan to fi peti si ohun to n so we pe leyin naa ni o le kuro nigba ti baba tabi iya ba ti soro tan bakan naa ni awa ti a pe olorun ni baba wa awa ti a mo we pe oro olorun je ti wa awa ti a ti di atunbi awa ti a n wa si ilesi ko ye ki o je asa laarin wa wipe bi a ba n gbo iwaasu ko ye ki o je asa laarin wa wipe bi a ba n soro olorun ki a ma le feti sile awon elomiran o ti je asa won wipe bi a ba ti n ka bibeli ni won o dide lati lo si ile ilosi lati lo gbonse awon elomiran bi a ba n soro olorun ati feti sile o de ti fun won wọn a máa bá ara wọn sọ̀rọ̀ àwọn ẹlòmíràn wọn a máa fọwọ́ tó ara wọn àwọn ẹlòmíràn wọn tún máa ní ìpàdé ìdákọ́ńkọ́ nínú ilé ìsìn nígbà tí ìwàásù ń lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ọmọ mi bí a bá sọ wípé a jẹ ti ọlọ́run ó ní kí a fetí sí ọ̀rọ̀ ọlọ́run kí a dẹ ti ìwà sílẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ nínú ẹsẹ̀ ìkọkànlélógún má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò lé ojú rẹ̀ pa wọn mọ lí àárín àyà rẹ pa wọn mọ lí àárín àyà rẹ àwa tí a mọ èdè bíbélì ó yé wa bí a bá sọ wípé kí a pa nǹkan mọ ní àárín àyà wa ó jẹ wípé kí a má fi ṣeré ó jẹ wípé kí a tọjú rẹ kí a má jẹ kí ohunkóhun kí ó gba ọ̀rọ̀ yìí kúrò nínú ọkàn wa jẹ́ kí a lọ sí orin Dáfídì nísinsìnyí orin Dáfídì láti orí kẹtàlélógún ó ní Olúwa lí olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní níhìn Dáfídì fún ara rẹ̀ tí ó ń sọ nípa olùṣọ́ àgùntàn òun pàápàá ti jẹ́ adaran tẹ́lẹ̀tẹ́lẹ̀
òun pàápàá ti jẹ́ olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó ń sọ, ó ní ìrírí nípa rẹ̀. Ohun tí Dáfídì ń sọ níhìn-ín, ó jẹ́ ohun tí ó yé, ohun tí ó ní ìrírí, ohun tí òun pàápàá tí ó ti jẹ́ alábàápín, nítorí pé ó jẹ́ olùṣọ́ àgùntàn fún ara rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wo orin Dáfídì, orí 82. Orin Dáfídì, ṣègáfà fún mi, orí 80. Láti ẹsẹ 70 dé ẹsẹ 71, ó sì yan Dáfídì ìránṣẹ́ rẹ̀, ó sì mú u kúrò láti inú agbo àgùntàn wá, láti máa tọ àwọn àgùntàn lẹ́yìn tí ó tóbi fún oyún. Ó mú un láti bọ́ Jákọ́bù ènìyàn rẹ̀ àti Ísírẹ́lì ilẹ̀ ìní rẹ̀. Níhìn ni a sọ fún wa iṣẹ́ tí Dáfídì ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Dáfídì mọ̀ nípa àgùntàn, ó mọ̀ nípa wípé kí a máa daran, kí a máa tọ́jú wọn, kí a máa bọ́ wọn, kí a máa dáàbò bò wọn, kí a gbà wọ́n lọ́wọ́ ìkẹ́kùn, àti wípé kí àwọn ẹranko búburú tí ó lè wá láti dàgbòrú, kí a lè dáàbò bo àwọn àgùntàn lọ́wọ́ àwọn ẹranko búburú wọ̀nyí. Ṣùgbọ́n Dáfídì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, ó mọ̀ wípé bí òun ti jẹ́ olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lórí agbo ẹran, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn fún òun. Èyí ni ó fún wa ní ẹ̀rí wípé ó jẹ́ ẹni tí ó ní ìrírí, ó jẹ́ ẹni tí ó mọ Olúwa. Bí a bá sọ nípa wípé kí a mọ Olúwa, a mọ̀ wípé ó ní ìdánilójú ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní ìdánilójú wípé a ti wẹ òun mọ́. Bí o bá ti jẹ́ ẹni tí ó ka orin Dáfídì orí 82, ó rí ìrírí ìgbàlà, ìrírí ìsọdọmọ, ìrírí àtúnbí tí Dáfídì tí ó ní. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí ó fà sẹ́yìn nípa àìgbọràn, nípa ẹ̀ṣẹ̀. Bí o bá ka orin Dáfídì orí 51, ó rí nígbà tí ó ń bẹ̀bẹ̀ fún àánú, fún ìwẹ̀nàmọ́, fún ìdáríjì, fún ayọ̀ ìgbàlà láti padà wá sínú ọkàn òun. Ó rí wípé ó jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. Èyí ni ó fi rọ̀ ọ́ lọ́rùn láti lè kọ orin sáàmù yìí wípé Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Bí ìwọ pàápàá bí o bá ti mọ Ọlọ́run, bí ìwọ pàápàá bí o bá ti ní Jésù, bí ìwọ náà bá ti di àtúnbí, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, nígbà náà ni ìwọ náà yóò lè wípé Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Bí a bá wo ohun tí Dáfídì ń sọ níhìn-ín, a rí wípé àwọn ẹlòmíràn máa ní ìrírí ògbólógbò, ìrírí àtijọ́ tí kò bá wọn di ọdún tuntun. Dáfídì kì í ṣe irú ẹni bẹ́ẹ̀. Níhìn ló ń wípé nítòótọ́, láti ẹ̀yìn wá, láti kékeré ni Olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn mi. Ṣùgbọ́n ó ń fi ọpẹ́ fún Ọlọ́run wípé ní àkókò tí ó ń kọ sáàmù yìí, ó rí wípé Olúwa sì jẹ́ olùṣọ́ àgùntàn òun. Ìwọ pàápàá ìgbàlà tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìdáǹdè tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìrírí ìsọdọmọ ti àtúnbí tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ṣé èyí tí ó wà títí di ìsinsìnyí ni, tàbí èyí tí ó ti kọjá lọ, èyí tí ó ní ní ọdún tí ó kọjá ṣùgbọ́n tí kò bá wọ inú ọdún tuntun? Ó yẹ kí o ní ìdánilójú wípé nínú ọdún tuntun yìí ó jẹ́ ti Ọlọ́run, wípé o kì í ṣe bí ewúrẹ́, o jẹ́ àgùntàn nínú agbo Ọlọ́run. Kì í ṣe àgùntàn tí ó ṣáko, àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n àgùntàn tí ó ti padà wálé, èyí tí ìwọ ìbá lè wí pé Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ọjọ́ ìgbàlà wọn dọ́la, àwọn ẹlòmíràn wọ́n máa ń sún ọjọ́ ìgbàlà wọn mọ́wájú, wọn ò mọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ wípé lónìí ni ọjọ́ ìgbàlà, lónìí ni ọjọ́ ìdáǹdè. Wọ́n máa sọ wípé nígbò ó ṣe, àwọn ò fi ayé wọn fún Jésù, nígbò ó ṣe àwọn ò fi ayé wọn fún Ọlọ́run. Láti ní ìgbàlà, èyí jẹ́ wípé wọn kò fẹ́ olùṣọ́ àgùntàn nísinsìnyí, wọn kò fẹ́ olùdáàbòbò nísinsìnyí, wọn kò fẹ́ ìdáríjì nísinsìnyí, ṣùgbọ́n wọ́n fẹ́ kí Olúwa kí ó jẹ́ olùṣọ́ àgùntàn wọn ní ọjọ́ iwájú. Kí ni irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yóò ṣe?
nigbati eranko boburu nigbati ejo lailaeni nigbati esho satani bi oba deruba won ti o wa si igbese aye won ti o fe pa won je ti o fe da igbese aye won ru kini won yo se nigbati won ko ti ni oluso agutan bi o ba je eru eni be ti o fi ojo igbala dola bi o ba je eru eni be ti ko mo oluso agutan ti ko mo oluwa gege bi oluso agutan re loni o ye ki o fe aye re fun jesu o ye ki o ko ese re sile o ye ki o so fun olorun wi pe loni ni o fe ki oluwa ki o je oluwa olugbala ati olurapada ati oluso agutan re kini awon anfani awon ibukun ti o wa ninu wi pe oluwa je oluso agutan wa won po ye ki a wo won ni ikokan wo ese kini oluwa le oluso agutan mi emi ki yo se alaini o ti dara to lati mo ninu aye ti a wa loni aye ti o je wi pe ati jeun o deti ati woso o doran aye ti o je wi pe a ko ni anito ati aniseku aye ti o je wi pe awon ti won ti le je olowo papa won kigbe wi pe nkan le sugbon awa ti a mo olorun awa ti a ni oluwa gege bi oluso agutan wa ko si eru nitori wi pe awa ki yo se alaini onkohun eyi ni eri ti a ri ninu bibeli wi pe ni igba oda ni igba kugba wi pe oluwa o ma n pese fun awon ti re aran ti itan omo israeli ni agiju ki won ti le to kuro ni oko eru egypt se aran ti wi pe bi won ti n pon won loju si be ni won dagba si be ni won tun po ju be lo be ni won lagbara ju be lo nitori wi pe olorun lo koju si won lati se won lore nigba ti won si wa ni agiju ari wi pe ki se wi pe owo ni won fi n ra ounje nitori wi pe mana latoke wa ni olorun fi n bo won awon paapa le so ni igba na wi pe oluwa le oluso agutan won wi pe won ko se alaini onkohun bi o ba da be ni wi pe aisan wa lai si ile iwosan be la mu won laada lofe ni to n je nko be la n pese fun won ni ti aso wiwo nko aso ti won wo sorun fun ogoji ojo ko ya be ni ko gbo mo won lara awon wonyi le korin awon wonyi le fofayo wi pe oluwa le oluso agutan won wi pe nigba ti oluwa je oluso agutan won awon ko se alaini onkohun awa paapa loni a le so pelu idaniloju a le so eri yi lati enu wa fun awon elomiran wi pe lati igba ti oluwa ti je oluso agutan wa a ko se alaini ohun ti o dara ninu orin dafidi ori keta dilogoji orin dafidi ori keta dilogoji ese ike edogbon emi ti wa li ewe emi si dagba emi ko ti ri ki a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe ounje orin dafidi yi lo tun je ki o ye wa dafidi yi kana le o so gege bi eni ti o ni iriri gege bi eni ti o mo opolopo eniyan gege bi eni ti o mo opolopo lati gbogbo idile israeli o so wi pe lati igba ti ohun ti wa le ewe titi ohun fi dagba nisisiyi wi pe ohun o ti ri ki a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe ounje enje ki o da wa loju wi pe olorun ma n pese fun awon ti re opolopo eri ni a le so fun wa gege bi ijo gege bi enikokan bi olorun ti n pese fun awon ti re mo si mo daju wi pe ninu odun titun yi a o ri wi pe oluwa yo ma pese fun wa oluwa yo ma fun wa ni anito ati aniseku yo ma mu ki ibukun orun ibukun ajemonu ki o je ti wa loruko jesu ninu orin dafidi ori kerinlelogorin ese ikokanla orin dafidi ori kerinlelogorin ese ikokanla nitori oluwa olorun li orun ati asa oluwa yo funi li ore ofe ati ogo ko si si ohun rere
ti yo fa seyin lowo awon ti rin dede o ti ani lati boju to ni we pe ki rin dede gege bi oro Olorun a ri wi pe ibukun ipese atorun wa yo je ti wa a ri wi pe Oluwa le le so agutan wa wi pe awa ki yo se alaini ohun kohun ninu Filipi ori kerin ese ikokandilogun ni Paul aposteli ni o ti je ki o da wa loju ipese ti Olorun ni fun awon ti re sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu je ki a wo anfani keji ti a ni nipa wi pe Oluwa je oluso agutan wa ki a wo ninu orin Dafidi ori ketalelogun ese ikeji o mu mi dubule ninu papa oko tutu o mu mi dubule ninu papa oko tutu ohun ti onisamu so fun wa nihin ni we pe o mu aniyan kuro ninu okan ohun opolopo nitori akoledo aye yi aniyan poju fun won opolopo ni o je wi pe aniyan yi ni o ti di aisan si won lara opo ni o je wi pe eje riru ati awon nkan miran ni o ti wa lara won nitori wi pe won ni aniyan popo sugbon o so fun anihin we pe o mu mi dubule o fun mi ni isimi okan awa ti a je ti Olorun o ye ki a ni isimi nitori eyi ni Jesu Kristi pe wa si o ye ki a ni alaafia ninu okan wa o ye ki a mo we pe nigba ti Olorun fun ara re ti o sese wa ni olorire ti o je ki a ba Jesu pade ti o ti fun ani igbala Olorun o ye ki a mo wi pe nigba ti Olorun ti je ti wa o ye ko si aniyan ninu okan wa ye ki a wo Matthew ori kefa Matthew ori kefa ese ikokanlelogbon nitori na e ma sese aniyan wi pe kile a o je ati kile a o mu ati asowo li a o fi bo le a o fi wo wa aigbagbo ni o ma mu ki aniyan ki o wa ninu okan wa kile a o je kini ebi yo je bawo ni a o se toju aya bawo ni a o se toju omo bawo ni a o se ran omo lo si ile iwe bawo ni a o se sanwo ile ti a n gbe iru asowo ni a o wo bi aso ba gbomo wa lara kini a o fi paro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa o so fun a wi pe igba ti a ni Oluwa gege bi oluso agutan wa a ni Oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi n se aniyan o ni sugbon ki a ma tete wa ijoba Olorun na ati ododo re o ni gbogbo nkan wonyi le o se fi kun fun yin ninu Matthew ori kokanla lati ese kejidinlogbon Matthew ori kokanla ese kejidinlogbon e wa sodo mi gbogbo eyin ti n sise ati ti a si di ero wowo le lori emi o si fi isimi fun yin e gba ajaga mi si orun yin ki e si ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan li emi eyin o si ri isimi fun okan yin isimi okan o je ohun ti Olorun ma n fun wa nigba ti a ba mo Jesu gege bi Oluwa ati Olugbala wa nigba ti a ba ni Jesu gege bi oluso agutan wa o ma n fun wa ni isimi ninu okan wa eni o ma n je ki onigbagbo ki o ni alaafia ati isimi bi o tile dabi eni wipe ewu wa lona bi o tile dabi eni wipe a ni idojuko tabi inu nibi ni bi o tile dabi eni wipe ajalu wa lotun o n wa losi sibe sibe okan a ma n bale ninu Olorun bi o ba wo igbesi aye Jesu nitori wipe o ni ki e ma ko eko lodo mi opolopo igba ni awon farisi tabi awon sadusi tabi awon ara awon to n tele Herodu
opolopo igba ni won wa oro kan lati ka si lese lati mu mo lenu tabi lati ka mo lowo ki won ba le se ni ibi awon eni a si ma kilo fun Jesu we pe se o mo we pe awon Pharisee dode re se o mo we pe awon Sadducee dode re sugbon ma nso we pe akoko ohun ko ti to nitori be ohun ti o ye ki o se iba se ni Galilee iba se ni Jerusalem iba se ni Samaria ibi ki bi ti o ye ki o lo a ma lo nitori ki ibero o ni ki a ko eko yi lodo ohun we pe baba o wa pelu ohun nitori baba li o ran ohun eni ti o si ran ohun o wa pelu ohun wi pe nitori be ko si ero ni igba ku igba ati ni bi ki bi o ye ki a wa paapa ki a je ki okan wa bale o ye ki a wa paapa ki a ni isimi ninu okan wa ki a mo wi pe olorun seso lori wa ki a ko gbogbo aniyan wa le olorun nitori bi abako aniyan wa le olorun o dajo wi pe yo ma shaniyan nitori wa ninu Philippi ori kerin ese kefa e ma se aniyan ohunkohun e ba se nipa ohun ti a o je e ma se aniyan ohunkohun ise wo le a o se e ma se aniyan ohunkohun bawo ni a o se ri owo ile san e ma se aniyan ohunkohun bawo ni a o se bo lowo awon ota ti o hale mo wa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun olorun ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Kristi Jesu nitori be o ye ki a mo we pe Jesu ma fun ni isimi isimi okan isimi ti emi isimi ninu emi wa bi aba mo gege bi Oluwa gege bi Oluso agutan gege bi Olura pada Olugbala wa ki a pada si ori Dafidi ori keta lelogun ese ikeji o mu mi dubule ninu papa oko tutu o mu mi lo ni iha omi didake roro o je ki a mo ni iwe pe itoni olorun o ma nje ti awon ti o beru re o ma nje ti awon omo igbala itoni olorun o wa fun awon ti won mo Jesu gege bi oluso agutan o ti oluso agutan ma nse ni wo pe a lo si waju lati wa ibi ti omi tutu wa omi dida keroro lati wa bi to wa o ma n lo si waju awon agutan lati wa bi ti kiwe oni ewu ibi ti won ki o ha sinu palapala okota ibi ti awon oke ki o le wolu won oluso agutan ati koko lo saaju won oluso agutan je eni ti ma lo saaju wa ki a to se igbeyawo yo lo saaju wa yo wa eni ti o ye ki a fe yo wa eni ti a le fe ti a o ni irorun ati alaafia ni idile wa ki a to lo si ibi ise kan a ma lo saaju wa ki a to lo si irin ajo a ma lo saaju wa bi o ba ti lo saaju wa yo di wa lowo mu yo ma to wa yo mu wa lo si iha omi didake roro je ki n so nkan kan fun onihin awon elomiran won ki ni akoko idake je laaro won ki le farabale bi awon agutan ba farabale nigba ti oluso agutan ti o wa ona fun won ti o fi ona han won won ki yo le mo ona ti o dara ari wi pe awon elomiran ti won pe ara won ni onigbagbo won ki ni akoko idake je laaro kini an pe ni akoko idake je akoko ti a ko je ki enikeni ki o soro akoko ti a ko je ki awon ohun ti o wa ninu aye awon wahala ti o wa ninu aye awon ajalu ti o wa ninu aye awon akoledo ti o wa ninu aye awon ojuse ti o wa ninu aye a ko je ki awon nkan wonyi ki o wa sinu okan wa ajoko je akabibeli a si gbadura a si ba olorun soro a je ki olorun ki o mo igbesi aye wa fun ojo yi bi a ko ba ni akoko idakeje be olorun ko ni le to wa bi o ba je pe ajilaro lai kabibeli lai gbadura ati sare jade ati lo soja ati lo sibi okowo wa a ko ni le je ki olorun ki o ma to wa
ki o le ma ba wa soro sugbon akoko idake je o je akoko ti a so fun gbogbo eniyan wi pe ki won ki o ma se yo wa lenu a fe ba oba orun oluwa awon oluwa a fe ba soro oba awon oba a fe ba soro a fe ka oro re a fe so e to wa lokan wa a fe so fun a o se kanju bi a tin ka oro olorun ni a so fun emi olorun wi pe ki o si wa loju ki o le je ki a ma wo ka ma ri awon ohun atorun wa ninu oro olorun ninu Habakuku ori keji ese ogun ni Habakuku ti je ki o ye wa oni sugbon oluwa nbe ninu tempili re mimo je ki gbogbo aye paroro ni waju re e je apere fun akoko idakeje wa akoko ti a mu gbogbo ariwo orin ariwo cassette ariwo radio ariwo gbogbo nkan apawon ani ki gbogbo nkan ki o wa ni idake je ni waju re ase ka oro re ni hin ni o ti le sese fun olorun lati le to wa yo si ma to wa si ha omi dida keroro ninu orin david yi kan na ori ketalilogun ese keta o tu okan wa lara itura wa lati odo olorun bi abani eje gbogbona bi ile ba ngbona bi okan ba ngbona bi o ba dabi eni wipe adana sinu ile fun wa lati ma gbe o ye ki a mo wipe Jesu Kristi oluwa oluswagutan oun lo ma tu okan wa lara oro re ma tu ni lara ibukun re ma tu ni lara iwenumo eje re o ma tu ni lara idani loju idariji o ma tu ni lara ati iye ni pekun ti a ni o ma je itura fun okan wa o tu okan mi lara se ori wi pe ninu aye yi wahala wa ninu aye yi ohun ti o le gbe emi eniyan gbona o po sugbon bi e ba simi le Jesu bi e ba joko ti Jesu bi e ba mo gege bi oluwa ti olugbalawa a ma tu okan wa lara ninu ese iketa yi kan na o mu mi lo nipa ona ododo nitori oriko re o ni ododo wa o ni iwa mimo wa o lo ma fun wa ni ododo ati iwa mimo nipa ori ofe re ni a fi le gbe igbese aye asegun nitooto idanwo lati odo isu yo wa nitooto ohun ti o dabi eni pe o fe pani sinu ese sinu aye ati ti o fe pani si abe isiru esu yo wa sugbon bi a ba gbekele olorun o ni o mu wa lo o mu mi lo nipa ona ododo nitori oruko re nitori be je ki a gbekele je ki a simile ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma fun okan wa ati so nipa itura ti o ma fun wa ati wo pe ninu ese ikerin o ni nitooto bi mo ti le rin laarin afonifoji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o so fun wa nipa idande kuro lowo eru ni o ma je ki awon elomiran sa kuro nilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wipe kini ojo ola yo ti ri eru wipe nibo ni kin gbe aye mi gba eru wipe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin laarin afonifoji ojiji ku emi ki yo beru ibi kan dapidi o mo ohun ti a n pe ni ki a ma rin ni afonifoji ojiji ku se o mo wi pe Saulu o dode dapidi fun igba pipe igba miran o sese ki dapidi ki o wa ni egbe oke ki o wa ni egbe nihin ki Saulu ki o wa ni egbe lohun sugbon bi eyi ti le je afonifoji ojiji ku fun dapidi o ni Jesu Kristi ati olorun won ko fi mi sile ri emi ki yo beru ibi kan igba miran o sese ki o je laarin awon Filistini ni dapidi yo gbe ri ara re o ni sugbon ni gbogbo igba yi Jesu Kristi tabi oluwa olusoagutan wepe o to fun ohun
awa papa o ye ki a mo wi pe bi atile nla la ti o ba ni lero bi atile ri irisi ti o ba ni lero bi awon ota bi won ti le hale o ye ki a mo wi pe ko sewu nitori wi pe awa ki yo beru ibi kan bi oluso agutan wa bi o ba wa ni tosi imole aye bi o ba wa ni tosi eru ki o ba wa nitori okunkun bi a jin de ati ye bi o ba wa ni tosi wa a ki yo beru ojiji ku bi kiniwa ya juda bi o ba wa ni tosi wa a ki yo beru bi kiniun lailaye ni bi o ti le nke nitori be ki o ye wa wi pe eru ko si fun omo olorun ki a sa ma gbadura ki a ma gbagbo ki a ma gbekele olorun o daju wi pe yo mu wa segun oni iwo wa pelu mi ifarahan olorun o je ti wa nigba gbogbo nibi kibi ti a ba wa bi abaje olooto bi abaje omo olorun bi a ba wa ninu ododo Jesu Christi o daju wi pe yo wa pelu wa ninu ese ikarun iwo te tabili o je sile ni waju mi le oju awon ota mi iwo da ororo si mi le ori ago mi si kun akunwo sile iwo te tabili onje ni waju mi li oju awon ota mi li oju awon ota mi awa ti a je eniyan eleran ara bi a ba ri ota tabi bi a ba gburo wi pe ota nbo eru a ma ba wa nitori wi pe a ko ni isimi a ko ni igbagbo ninu Jesu Christi ti o je oluwa oluso agutan wa sugbon David so fun wa wi pe bi awon ota ti le wa bi won ti le po ni iye ti a ko le ka won tan wi pe oluwa te tabili o nje sile ni waju ohun ni waju awon ota ohun ibere ti o le ni ni okan re ni wi pe e se ti olorun ko pa gbogbo awon ota wonyi re ki abale gbadun tabili ti olorun te sile ni waju wa ohun ti o ye ki o ye o ni wi pe olorun ti o ti pa ala si aarin orile ede kan ati orile ede miran olorun ti o ti pa ala si aarin omi ati ile ti o so fun omi wi pe nihin ni omi re ni omi yo de wi pe ko gbodo koja ibe Olorun ti de awon ota wa o ti de won mole bi a ti le ri won won ko le koja ala tabi aye ti Olorun fun won nitori be bi o ba te tabili sile ni waju wa ota le wa sugbon eyi ko di wa lowo awon elomiran a ma saka kiri won ma so wi pe awon ko le wa sinu ijo dipa ninu ekun yi awon fe lo si ijo dipa ninu ekun miran nitori pe eni ti awon ri loju ala o dabi eni wi pe ko fe ki awon ki orire ko fe ki odun yi ki o yabo fun won bi abaje omo olorun eyi o seun kohun bi ota ti le ba wa joko lori aga kan na eyi o seun kohun bi ota bi o ba ti le ba pejo ninu ile isin kan na o ni iwo te tabili o je sile ni waju mi li oju awon ota mi elomiran won ma so wi pe awon o mo wi pe boya awon fe duro ninu ijo abi awon fe wa ibomiran lati lo ma josin ki lo de won ma so wi pe awon laala ni awon ri obirin kan ti o nirungbon abi won ba si ti ri obirin ti o nirungbon o daju wi pe aje ni ru eni be iyen o se ohunkohun bi eni keni ti le je aje tabi eni keni je oso bi o ti le wun ko gbe esomi ki o si ma bura muramo bi ohun ki o ma pade wa loju ala lojojumo iba ni rungbon iba ni ohunkohun lo le ni iyi o se ohunkohun awa ti a je ti olorun a mo wi pe iwo te tabili o je sile ni waju mi li oju awon ota mi o daju wi pe ire olorun yo wa pelu wa loju awon ota wa a o ma ni ibukun atorun wa loju awon ota wa a o ma ni akunwo sile ibukun loju awon ota wa nitori be je ki okan re ki o bale je ki alaafia ki o wa ni okan re nitori wi pe olorun yo ma dabo bo olorun yo ma pese ni kokun fun o ye ki a wo ese kefa ni toto ire ati anu ni yo ma to mi leyin le ojo aye mi gbogbo ire ati anu yo ma je ti wa ni ojojo ni osose ni ososu titi odun yi yo fi yipo ore ire ati anu yo ma to wa leyin le ojo aye wa gbogbo ati wi pe emi o ma gbe inu ile oluwa
lai lai Jesu ti lo lati lo pese ibugbe sile fun wa o ni ni ile baba mi opolopo ibugbe lo wa iba ma se be mi iba ti so fun yin emi lo lati lo pese aye sile fun yin ibugbe ayiraye yo je ti wa wo awon anfani wo awon ibukun ti o je ti wa nitori wipe amo olorun nje ko ye fun wa lati dide duro lati so fun olorun wipe a fe more lati so fun olorun wipe adupe lati so fun olorun wipe awa lo se lo loriire awa lo se loju emi lati mo oluwa gege bi oluso agutan wa dide duro ki o so fun olorun bi o ba ti ni igbala olorun bi e ba ti dari ese re ji o bi o ba je ti olorun ni toto dide duro ki o so fun olorun wipe o dupe wipe baba ku ise awon nkan wonyi ni olorun ti pese sile fun wa awa ti a je ajogun igbala awa ti a ti omo olorun awa ti a ti fi eje Jesu Christi we dupe lowo olorun wipe oluwa le oluso agutan re ati wipe awon ibukun wonyi ipese ni kikun isimi fun okan itoni olorun ati itunu ninu okan wa ati imupada bo sipo ati ododo ati iwa mimo ati idande lowo eru ifarahan olorun ekunrere ibukun olorun nipa ti emi ati nipa ti ara ore ati anunko ati ibugbe ayiraye je ki adupe lowo olorun wipe awon nkan wonyi ni o ti pese sile fun wa ki o se pinu wipe ko si ohun ko ti o mu igbala Jesu Christi kuro ninu okan re ki o pinu wipe ko si ohun ko ti yo fa o kuro lodo olorun so fun olorun wipe o fe je tire titi lai gbadura bi aimi tabi ko ba ni igbese aye re nipa ti emi ni oni idanwo o si fe je eni ti o segun eni ti o bori so fun olorun so fun olorun yo fun olagbara so fun olorun yo mu ki gbogbo eru re ki o kuro so fun olorun yo pese ni kikun fun gbogbo aimi re.

0: tí ókú náà sì dìde jókòó, ó bẹ̀rẹ̀ sí ohùn ìfọ̀, ó sì fà á lé ìyá rẹ̀ lọ́wọ́. Ẹ̀rú sì ba gbogbo wọn, wọ́n sì yin Ọlọ́run lógo wípé wòlíì ńlá dìde nínú wa, àti pé Ọlọ́run sì wá ẹbẹ àwọn ènìyàn rẹ̀ wò. Òkìkí rẹ̀ sì kàn ní gbogbo Jùdíà àti gbogbo agbègbè tí ó yíká. Àwọn ọmọ ẹ̀yìn Jòhánù sì fi nínú gbogbo nǹkan wọ̀nyí hàn fún un. Nígbà tí Jòhánù sì pe àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó rán wọn sọ́dọ̀ Jésù wípé ìwọ ni ẹni tí ń bọ̀, tàbí kí a máa retí ẹlòmíràn. Nígbà tí àwọn ọkùnrin náà sì dé ọ̀dọ̀ rẹ̀, wọ́n ní Jòhánù Bàptísì rán wa sọ́dọ̀ rẹ̀ wípé ìwọ ni ẹni tí ń bọ̀, tàbí kí a máa retí ẹlòmíràn. Ní wákàtí náà, ó sì ṣe dídá ara ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú àìsàn àti àrùn àti ẹ̀mí búburú, ó sì fi ìríran fún ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́jú. Jésù sì dáhùn, ó wí fún wọn pé ẹ padà lọ, ẹ ròyìn nǹkan tí ẹ̀yin rí, tí ẹ̀yin sì gbọ́ fún Jòhánù. Àwọn afọ́jú ń ríran, àwọn amúkùn ń rìn ṣáṣá, a sọ àwọn adẹ́tẹ̀dí mímọ́, àwọn adití ń gbọ́ràn, à ń jí àwọn òkú dìde, àti fún àwọn òtòṣì ni à ń wàásù ìrere. Alábùkún fún sí ni ẹnikẹ́ni tí kì yóò kọsẹ̀ lára mi. Nígbà tí àwọn oúnṣẹ́ Jòhánù padà lọ, ó bẹ̀rẹ̀ sí sọ fún ìjọ ènìyàn ní ti Jòhánù pé, kí ni ẹ̀yin jáde re jùlọ wò? Ìféfé tí afẹ́fẹ́ mìí, ṣùgbọ́n kí ni ẹ̀yin jáde lọ wò? Ọkùnrin tí a wọ̀ ní aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́, wò ó, àwọn tí a wọ̀ ní aṣọ ògo, tí wọ́n sì ń jayé ń bẹ ní ààfin ọba. Ṣùgbọ́n kí ni ẹ̀yin jáde lọ wò? Wòlíì, lóòótọ́ ni mo wí fún yín, ó sì ju wòlíì lọ. Èyí yìí ni ẹni tí a ti kọ̀wé nítorí rẹ̀ pé wò ó, mo rán oúnṣẹ́ mi síwájú rẹ, ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ. Mo wí fún yín, nínú àwọn tí a bí nínú obìnrin, kò sí wòlíì tí ó pọ̀ ju Jòhánù Bàptísì lọ, ṣùgbọ́n ẹni tí ó kéré jùlọ ní ìjọba Ọlọ́run, ó pọ̀ jù ú lọ. Gbogbo àwọn ènìyàn tí ó gbọ́ àti àwọn agbowó òde, wọ́n dá Ọlọ́run láre nítorí a ti fi baptísímù Jòhánù Bàptísì wọn. Ṣùgbọ́n àwọn farisí àti àwọn amòfin kọ ìmọ̀ Ọlọ́run fún ara wọn, a kò baptísì wọn lọ́dọ̀ rẹ̀. Olúwa sì wípé kí ni èmi bá fi àwọn ènìyàn ran yìí wé, kí ni wọ́n sì jọ? Wọ́n dàbí àwọn ọmọ kékeré tí ó jókòó ní ibi ọjà, tí wọ́n sì ń kọ sí ara wọn, tí wọ́n sì ń wípé àwa fún fèrè fún yín, ẹ̀yin kò jó, àwa sì ṣọ̀fọ̀ fún yín, ẹ̀yin kò sọkún. Nítorí Jòhánù Bàptísì wá kò jẹ àkàrà, bẹ́ẹ̀ ni kò sì mu ọtí wáìnì, ẹ̀yin sì wípé ó ní ẹ̀mí èṣù. Ọmọ ènìyàn dé, ó ń jẹ, ó sì ń mu, ẹ̀yin sì wípé wò ó, ọ̀jẹun àti ọ̀mùtí, ọ̀rẹ́ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n a dá ọgbọ́n láre láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ gbogbo wá. Farisí kan sì rọ̀ ọ́ kí ó wá bá òun jẹun, ó sì wọ ilé farisí náà lọ, ó sì jókòó láti jẹun. Sì kíyèsí, obìnrin kan wà ní ìlú náà, ẹni tí í ṣe ẹlẹ́ṣẹ̀. Nígbà tí ó mọ̀ pé Jésù jókòó ń jẹun ní ilé farisí, ó mú òrùba alabásà, òróró ìkunra wá, ó sì dúró tì í lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ lẹ́yìn, ó ń sọkún, ó sì bẹ̀rẹ̀ sí fi omijé wẹ̀ ẹ́ ní ẹsẹ̀, ó sì ń fi irun orí rẹ̀ nù ún nù, ó sì ń fi ẹnu kò ó ní ẹsẹ̀, ó sì ń fi òróró kùn wọ́n. Nígbà tí farisí tí ó pè é sì rí, ó wí nínú ara rẹ̀ pé ọkùnrin yìí ìbá ṣe wòlíì, ìbá mọ ẹni àti irú ẹni tí obìnrin yìí ṣe, tí ń fi ọwọ́ kàn án nítorí ẹlẹ́ṣẹ̀ ni. Jésù sì dáhùn wí fún un pé, Símónì, mo ní ohun kan í sọ fún ọ. Ó sì dáhùn wí pé, olùkọ́ni, máa wí. Onígbèsè kan wà tí ó ní ajigbèsè méjì, ọ̀kan jẹ́ ní 500 owó idẹ, èkejì sì jẹ́ ní 50. Nígbà tí wọn kò sì ní tí wọn ó san, ó dáríji àwọn méjèèjì, wí, nínú àwọn méjèèjì, ta ni yóò fẹ́ jù? Símónì dáhùn, ó sì wí pé, mo ṣe bí ẹni tí ó dáríji jù ni. Ó sì wí fún un pé, ó wí ire. Ó sì yí padà sí obìnrin náà, ó wí fún Símónì pé, ìwọ rí obìnrin yìí, èmi wọ ilé rẹ, omi wíwọ ẹsẹ̀ ìwọ kò fi fún mi, ṣùgbọ́n òun omijé ni ó fi ń rọ̀jò sí mi ní ẹsẹ̀, irun orí rẹ̀ ni ó fi ń nù wọ́n nù, ìfẹnukonu ìwọ kò fi fún mi, ṣùgbọ́n òun nígbà tí mo ti wọ ilé kò dábọ̀ ẹnu ìfikò mi ní ẹsẹ̀, ìwọ kò fi òróró pa mí ní orí, ṣùgbọ́n òun ti fi òróró pa mí ní ẹsẹ̀. Ǹjẹ́ mo wí fún ọ, adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó pọ̀ jì í, nítorí tí ó ní ìfẹ́ púpọ̀, ẹni tí a sì darí díẹ̀ jì, òun náà ni ó ní ìfẹ́ díẹ̀. Ó sì wí fún un pé, adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́. Àwọn tí ó bá jókòó oúnjẹ ń sì bẹ̀rẹ̀ sí rò nínú ara wọn pé, ta ni èyí tí ń dárí ẹ̀ṣẹ̀ jí ni pẹ̀lú? Ó sì dáhùn wí fún obìnrin náà pé, ìgbàgbọ́ rẹ̀ gbà ọ́ là, máa lọ ní àlàáfíà.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Lúkù, orí ìkẹjọ. Ó sì ṣe lẹ́yìn náà tí ó ń la gbogbo ìlú àti ìletò lọ, ó ń wàásù, ó ń ro ìyìn ayọ̀ ìjọba Ọlọ́run, àwọn méjìlá sì ń bẹ lọ́dọ̀ rẹ̀, àti àwọn obìnrin kan tí a ti mú lára dá kúrò lọ́wọ́ àwọn ẹ̀mí búburú àti nínú àìlera wọn, Maria tí à ń pè ní Magdalene, lára ẹni tí ẹ̀mí èṣù méje ti jáde kúrò, àti Joanna aya Kusa tí ṣe ìríjú Hérodu, àti Susanna àti àwọn púpọ̀ mìíràn tí wọ́n ṣe ìránṣẹ́ fún nínú ohun ìní wọn. Nígbà tí ọ̀pọ̀ ìjọ ènìyàn péjọpọ̀ láti ìlú gbogbo sì tọ̀ ọ́ wá, ó fi òwe bá wọn sọ̀rọ̀ pé, afúnrúgbìn kan jáde lọ láti fún irúgbìn rẹ̀, bí ó sì ti ń fúnrúgbìn,

bí ẹ bọ́ sí ẹ̀bá ọ̀nà a sì tẹ̀ ẹ́ mọ́lẹ̀ àwọn ẹyẹ ojú ọ̀run sì ṣàájẹ òmíràn sì bọ́ sórí àpáta yóò sì ti hù jáde ó gbẹ nítorí tí kò ní ìrìnlẹ̀ omi òmíràn sì bọ́ sínú ẹ̀gún ẹ̀gún sì bá a rú sókè ó sì fún un pa òmíràn sì bọ́ sí ilẹ̀ rere ó sì rú sókè ó sì so èso ọ̀rọ̀ ọ̀run nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí tán ó na òun wípé ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí í léèrè wípé kí ni a lè mọ òwe yìí sí ó sì wí fún wọn pé ẹ̀yìn ni a fi fún láti mọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ìjọba ọlọ́run ṣùgbọ́n fún àwọn mìíràn ní òwe pé ní rírí kí wọn kí ó má lè rí àti ní gbígbọ́ kí ó má lè yí wọn ǹjẹ́ òwe náà ni èyí irúgbìn ni ọ̀rọ̀ ọlọ́run àwọn ti ẹ̀bá ọ̀nà ni àwọn tí ó gbọ́ nígbà náà ni èṣù wá ó sì mú ọ̀rọ̀ náà kúrò ní ọkàn wọn kí wọn kí ó má ba gbàgbọ́ kí a má ṣe gba ọkàn wọn là àwọn ti orí àpáta ni àwọn nígbà tí wọ́n gbọ́ wọ́n fi ayọ̀ gba ọ̀rọ̀ náà àwọn wọ̀nyí kò sì ní gbòǹgbò wọn a gbàgbọ́ fún sáà díẹ̀ nígbà ìdánwò wọn a padà sẹ́yìn àwọn tí ó bọ́ sínú ẹ̀gún ni àwọn nígbà tí wọ́n gbọ́ tán wọ́n lọ wọ́n a sì fi ìtọ́jú àti ọ̀rọ̀ àti ìrora ayé fún un pa wọn kò sì lè so èso àṣogbó ṣùgbọ́n ti ilẹ̀ rere ni àwọn tí wọ́n fi ọkàn òtítọ́ àti rere gbọ́ ọ̀rọ̀ náà wọ́n dì í mú ṣinṣin wọ́n sì fi sùúrù so èso kò sí ẹnikẹ́ni nígbà tí ó bá tan fìtílà tán tí yóò fi ohun èlò gbòó mọ́lẹ̀ tàbí tí yóò gbé e ka abẹ́ àkété bí kò ṣe pé kí ó gbé e ka orí ọ̀pá fìtílà kí àwọn tí ń wọ ilé kí ó lè rí ìmọ́lẹ̀ nítorí kò sí ohun tí ó lù mọ́ tí a kì yóò fi hàn bẹ́ẹ̀ ni kò sí ohun tí ó pamọ́ tí a kì yóò mọ̀ tí kì yóò sì yọ sí gbangba ǹjẹ́ kí ẹ̀yin kí ó máa kíyèsára bí ẹ̀yin ti ń gbọ́ nítorí ẹnikẹ́ni tí ó bá ní òun ni a ó fi fún àti ẹnikẹ́ni tí kò bá sì ní lọ́wọ́ rẹ̀ ni a ó sì gba èyí tí ó ṣe bí òun ní nígbà náà ni ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ tọ̀ wá wọn kò sì lè súnmọ́ nítorí ọ̀pọ̀ ènìyàn wọ́n sì wí fún un pé ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde wọ́n ń fẹ́ rí ọ ó sì dáhùn ó sì wí fún wọn pé ìyá mi àti àwọn arákùnrin mi ni àwọn wọ̀nyí tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń ṣe é ó sì ṣe ní ijọ́ kan ó sì wọ ọkọ̀ kan lọ tí ohun ti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wí fún wọn pé ẹ jẹ́ kí àwa kí ó rí kọjá lọ sí ìhà kejì adágún wọ́n sì ṣíkọ̀ lọ bí wọ́n sì ti ń lọ ó sùn ìjì ńlá sì dé ó ń fẹ́ lu ojú adágún wọ́n sì kún fún omi wọ́n sì wà nínú ewu wọ́n sì tọ̀ wá wọ́n sì ji wípé olùkọ́ni olùkọ́ni àwa gbé nígbà náà ni ó dìde ó sì bá ẹ̀fúùfù òun ríru omi wí wọ́n sì dá ìdákẹ́rọ́rọ́ sì dé ó sì wí fún wọn pé ìgbàgbọ́ yín dà bí ẹ̀rù ti ń ba gbogbo wọn tí a sì ń ṣe wọ́n wọ́n bi ara wọn pé irú ọkùnrin kí ni èyí nítorí ó bá ẹ̀fúùfù òun ríru omi wí wọ́n sì gbọ́ tirẹ̀ wọ́n sì gúnlẹ̀ ní ilẹ̀ àwọn ará gàdárà tí ó kọjú sí gálílì nígbà tí ó sì sọ̀kalẹ̀ ọkùnrin kan pàdé rẹ̀ ní ẹ̀yìn ìlú náà tí ó ti ní àwọn ẹ̀mí èṣù fún ìgbà pípẹ́ tí kì í wọ aṣọ bẹ́ẹ̀ ni kì í jókòó ní ilé kan bí kò ṣe ní ibojì nígbà tí ó rí jésù ó ké ó wúlẹ̀ níwájú rẹ̀ ó wí ní òun rárá pé kìíní ṣe tèmi tirẹ̀ jésù ìwọ ọmọ ọlọ́run ọ̀gá ògo èmi bẹ̀ ọ́ má ṣe dá mi lóró nítorí tí ó wí fún ẹ̀mí àìmọ́ náà pé kí ó jáde kúrò lára ọkùnrin náà nígbàkúgbà ní sáà máa mú a sì fi ẹ̀wọ̀n àti ṣẹkẹ́ṣẹkẹ̀ dé ó sì da gbogbo èdè náà ẹ̀mí èṣù náà sì darí rẹ̀ sí jù jésù sì bí pé orúkọ rẹ ó sì dáhùn pé lígíọ́nì nítorí tí ẹ̀mí èṣù púpọ̀ wọ̀ ọ́ lára lọ wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó má ṣe rán wọn lọ sínú ibú agbo ẹlẹ́dẹ̀ púpọ̀ sì ń bẹ níbẹ̀ tí ń jẹ̀ ní orí òkè wọ́n sì bẹ̀ẹ́ kí ó jẹ́ kí àwọn wọ inú wọn lọ ó sì jọ̀wọ́ wọn nígbà tí àwọn ẹ̀mí èṣù sì jáde kúrò lára ọkùnrin náà wọ́n sì wọ inú àwọn ẹlẹ́dẹ̀ lọ agbo ẹlẹ́dẹ̀ sì tú pù wọ́n sì súré lọ sí ibi bèbè sínú adágún wọ́n sì rì sínú omi nígbà tí àwọn tí ń bọ́ wọn rí ohun tí ó ṣe wọ́n sá wọ́n sì lọ wọ́n sì ròyìn ní ìlú àti ní ilẹ̀ náà nígbà náà ni wọ́n jáde lọ ẹwo ohun náà tí ó ṣe wọ́n sì tọ Jésù wá wọ́n sì rí ọkùnrin náà lára ẹni tí àwọn ẹ̀mí èṣù ti jáde lọ ó jókòó lẹ́bàá ẹsẹ̀ Jésù ó wọṣọ iye rẹ̀ sì bọ̀ sí ipò ẹ̀rù sì bà wọ́n àwọn tí ó rí sì ròyìn fún wọn bí ó ti ṣe tí a fi mú ẹni tí ó ní ẹ̀mí èṣù lára dá nígbà náà ni gbogbo ènìyàn láti ilẹ̀ gàdárà yìí kàbẹ̀ pé kí ó lọ kúrò lọ́dọ̀ wọn ẹ̀rù ṣàbà wọn gidigidi ó sì bọ́ sínú ọkọ̀ ó padà sẹ́yìn ǹjẹ́ ọkùnrin náà tí ẹ̀mí èṣù jáde kúrò lára rẹ̀ ó bẹ̀ẹ́ kí òun kí ó lè máa bá a gbé ṣùgbọ́n Jésù ràn lọ wípé padà lọ ilé rẹ̀ kí o sì sọ ohun tí Ọlọ́run ṣe fún ọ bí ó ti pọ̀ tó ó sì lọ ó sì ń ròyìn já gbogbo ìlú náà bí Jésù ti ṣe ohun ńlá fún òun tó ó sì ṣe nígbà tí Jésù padà lọ àwọn ènìyàn tẹ́wọ́ gbà á nítorí tí gbogbo wọn ti ń retí rẹ̀ sì kíyèsí ọkùnrin kan tí à ń pè ní Jáírù ọ̀kan nínú àwọn olórí sínágógù ó wá ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ Jésù ó bẹ̀ẹ́ pé kí ó má ṣàìwá sí ilé òun nítorí ó ní ọmọbìnrin kan ṣoṣo ọmọ ìwọ̀n ọdún 12 ó ń kú lọ bí ó sì ti ń lọ àwọn ènìyàn há ní àyè obìnrin kan tí ó sì ní ìsun ẹ̀jẹ̀ láti ìgbà ọdún 12 tí ó ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn bẹ́ẹ̀ ni a kò lè mú un láradá láti ọwọ́ ẹnìkan wá ó wá lẹ́yìn rẹ̀ ó fi ọwọ́ tọ̀ ìṣẹ́ tí aṣọ rẹ̀ lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ
Jesus si wipe, tani o fi owo to mi? Nigba ti gbogbo won se, Peteru ati awon ti nbe lodo re wipe, Oluko ni. Awon eniyan ha o ni aye, won si nbi lu o, iwo si wipe, tani o fi owo kan mi? Jesus si wipe, enikan fi owo kan mi, nitori ti emi mo pe ase jade lara mi. Nigba ti obirin na si mo pe ohun ko farasin, o wa riri, o wa, o si wole ni waju re, o si so fun ni oju awon eniyan gbogbo, nitori ohun ti o se, ti ohun fi owo to ati bi ati mu ohun lara da loju kan na. O si wi fun pe omobirin tujuka igbagbo re mu o larada ma lo ni alaafia bi o si tin soro ni enu enikan ti ile olori sinagogu wa o wi fun pe omobirin re ku ma yo oluko ni lenu mo sugbon nigba ti Jesu gbo o da ni ohun wi pe ma beru igbagbo nikan sa a o si mu larada nigba ti Jesu si wo ile ko je ki enikeni wole bi ko se Peteru ati Jakobu ati Johanu ati baba ohun iya omobirin na gbogbo won si sokun won po nriri ekun re o si wi fun won pe e ma sokun mo ko ku sisun ni o sun won si fi ise fe won sa mo pe o ku nigba ti o si se gbogbo won mo ode o mu ni owo o si wi pe omobirin dide emi re si pada bo o si dide logan o ni ki won ki o fun ni ounje enu si ya awon obi re sugbon o kilo fun won pe ki won ki o ma se wi fun enikan ni ohun ti a se irere ti luku ori ikesan o si pe awon omo eyin re meji lajo o si fun won ni agbara ohun ase lori awon emi esu gbogbo ati lati wo arun san o si ran won lo iwasu ijoba olorun ati lati mu awon olokun larada o si wi fun won pe e ma se mu nkan lo fun ajo yin opa tabi apo tabi akara tabi owo be ni ki eyin ki o ma si se ni awo tele meji ni ile kile ti eyin ba si wo ni be ni ki eyin ki o gbe lati be ni ki eyin ki o si ti jade iye awon ti ko ba si gba yin nigba ti eyin ba jade kuro ni ilu na egun ekuru ese yin fun erisi won won si jade won la ile to lo won si n waasu irere won si mu eniyan larada nibi gbogbo Herodu tetraki si gbo nkan gbogbo ti n se lati odo re wa o si damu nitori ti awon elomiran wipe Johanu ni o jinde kuro ninu oku awon elomiran si wipe Elija ni o farahan ati awon elomiran pe okan ninu awon woli atijo ni o jinde Herodu si wipe Johanu ni mo ti be lori sugbon ta ni eyi ti emi n gbo iru nkan wonyi si o si n fe lati ri nigba ti awon aposeli si pada de won ro yin gbogbo fun ohun ti won ti se o si mu won o si lo si apa kan nibi ijo si ilu ti a n pe ni Bethsaida nigba ti opo eniyan si mo won tele o si gba won o si soro ijoba olorun fun won awon ti o fe imularada ni o si imularada nigba ti ojo bere si rele awon mejila wa won si wi fun pe tu ijo eniyan ka ki won ki o le lo si ileto ati si ilu yika ki won ki o le wo ati ki won ki o le wa ounje nibi ijo ni awa sagbe wa ni yi sugbon o wi fun won pe e fi ounje fun won je won si wi fun won pe awa ko ni ju isu akara marun lo pelu eja meji bi ko se pe awa lo ra ounje fun gbogbo awon eniyan wonyi nitori awon okunrin to iwon egbe dogun eniyan o si wi fun awon omo eyin re pe ki won ki o mu won joko ni egbegbe ni ara adota won si se be won si mu gbogbo won joko nigba na ni o mu isu akara marun ati eja meji na nigba ti o gbe oju soke o sure si o si bu o si fi fun awon omo eyin re ki won ki o gbe kale niwaju awon eniyan won si je gbogbo won si yo won se agbon meji lajo ninu ajeku ti o ku fun won o si se nigba ti o ku onikan o n gbadura awon omo eyin re si wa lodo re o si bi won pe ta ni awon eniyan fi mi pe won si dahun wipe Johanu Baptisti sugbon elomiran ni Elija ni ati awon elomiran wipe okan ninu awon woli atijo ni o jinde o si bi won pe sugbon ta ni eyin fi emi pe Peteru si dahun wipe Kristi ti Olorun o si kilo fun won o si pase fun won pe ki won ki o ma se so ohun naa fun enikan o si wipe omo eniyan ko le sai maji iyaun pupo a o si ko lati odo awon agbagba ati lati odo awon olori alufa ati lati odo awon akowe wa a o si pa ni ijo keta a o si ji idide o si wi fun gbogbo won pe bi enikan ba n fe lati ma to mi leyin ki o si ara re ki o si gbe agbelebu re ni ijo gbogbo ki o si ma to mi leyin nitori enikeni ti o ba fe gba emi re la yo so nu sugbon enikeni ti o ba so emi re nu nitori mi òun náà ni yóò sì gbà á là nítorí pé èrè kíni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ara rẹ̀ nù tàbí kí ó fi ara rẹ̀ ṣòfò nítorí ẹnikẹ́ni tí ó bá ti jù mí àti ọ̀rọ̀ mi ojú rẹ̀ ni ọmọ ènìyàn yóò sì tì nígbà tí ó bá dé inú ògo tirẹ̀ àti ti bàbá rẹ̀ àti ti àwọn áńgẹ́lì mi mọ́ ṣùgbọ́n èmi wí fún yín ní tòótọ́ ẹlòmíràn dúró níhìn yìí tí kì yóò rí ikú títí wọn fi rí ìjọba ọlọ́run ó sì ṣe bí ìwọ̀n ijọ́ kẹjọ lẹ́yìn ọ̀rọ̀ wọ̀nyí ó mú Peteru àti Johanu àti Jakobu ó gun orí òkè lọ láti gbàdúrà bí ó sì ti ń gbàdúrà àwọ̀ ojú rẹ̀ yí padà aṣọ rẹ̀ sì fún láwọ́ ó ń jò fòfò
si kiyesi awon okunrin meji ti se Mose ohun Elijah won ba soro ti won fi ara han ninu ogo won si nsoro iku re ti ohun o se pari ni Jerusalem sugbon oju Peteru ati ti awon tin be lodo re wuwo fun orun nigba ti won si taji won ri ogo re ati ti awon okunrin mejeji ti o ba duro o si se nigba ti won lo kuro lodo re Peteru wi fun Jesu pe oluko ni o dara fun wa ki a ma gbe yin yi ye ki awa ki o pa ago meta okan fun iwo ati okan fun Mose ati okan fun Elijah ko mo eyi ti o nwi bi o tin so bayi ikuku kan wa o si jibo won eru si ba won nigba ti won wo inu ikuku lo ohun kan si ti inu ikuku wa o ni eyi yi ni ayan fe omo mi e ma gbo ti re nigba ti ohun na si dake Jesu nikan soso ni a ri won si pa mo won ko si so ohun ti won ri fun enikeni ni ijo won ni o si se ni ijo keji nigba ti won so kale lati ori oke wa opo awon eniyan wa ipade re si kiyesi okunrin kan ninu ijo kigbe soke wipe oluko ni mo be o wo omo mi nitori omo mi kan soso na ni si kiyesi emi esu a ma mu a si ma kigbe lojiji a si ma na tantan titi yo fi yo ifofo ni enu a ma pa lara ati le fere ma fi sile lo mo si be awon omo eyin re lati le jade won ko si le se Jesu si dan wipe iran alaigbagbo ati arekereke emi o ti ba yin gbe peto emi o si ti se suru fun yin peto fa omo re wa niyin yi bi o si ti n bo emi esu na gbe isole o si na tantan Jesu si be emi aimo na wi o si mu omo na larada o si fa le baba re lowo enu si ya gbogbo won si ise olanla olorun sugbon nigba ti ha si n se gbogbo won si ohun gbogbo ti Jesu se o wi fun awon omo eyin re pe e je ki oro won yi ki o ri si yin ni eti nitori a o fi omo eniyan le awon eniyan lowo sugbon oro na ko ye won o si su won ni oju be ni won ko si mo eru si n ba won lati bere idi oro na iyan kan si dide laarin won iti eni ti yo se olori ninu won nigba ti Jesu si mo ero okan won o mu omode kan o gbe ijoko lodo re o si wi fun won pe enikeni ti o ba gba omode yi nitori oruko mi o gba mi ati enikeni ti o ba gba mi o gba eni ti o ran mi nitori eni ti o ba kere ju ninu gbogbo yin o na ni yo po Yohanu si dan o si wi fun pe oluko ni awari enikan o n fi oruko re le awon emi esu jade awa si da lekun nitori ti ko ba wa to o leyin Jesu si wi fun pe ma se da lekun mo nitori eni ti ko ba lodi si wa o wa fun wa o si se nigba ti ojo ati gba soke re pe o gbe oju le gangan lati lo si Jerusalem o si ran awon ise lo si iwaju re nigba ti won si lo won wo ileto kan ti se ti ara Samaria lo ipese sile de won ko si gba nitori ti oju re dabi eni pe o n lo si Jerusalem nigba ti awon omo eyin re Jakobu o n Johanu si ri won ni oluwa iwo ko je ki awa ki o pe ina lati orun wa ki a sun won lulu bi Elijah ti se sugbon Jesu yi pada o si ba won wi o ni eyin ko mo iru emi ti n be ninu yin nitori omo eniyan ko wa lati pa emi eniyan run bi ko se lati gba ala won si lo si ileto miran o si se bi won ti n lo ni ona okunrin kan wi fun pe oluwa emi n fe lati ma to leyin nibi kibi ti iwo ba n lo Jesu si wi fun pe awon kolokolo ni iho awon eye oju ohun si ni ite sugbon omo eniyan ko ni ibi ti yo fi ori re le o si wi fun elomiran pe ma to mi leyin sugbon o wi fun pe oluwa je ki emi ki o ko lo isinku baba mi na Jesu si wi fun pe je ki awon oku ki o ma sinku ara won sugbon iwo lo ki o si ma wa si ijobo olorun elomiran si wi fun pe oluwa emi n fe lati ma to leyin sugbon je ki emi ki o pada lo dagbere fun awon ara ile mi Jesu si wi fun pe ko si eni ti o fi owo re le ohun elo itule ti o si wo eyin ti o ye fun ijobo olorun.

agbara emi ni igbese aye re ofe ni o nfe ki agbara emi olorun ki o wa ta oji ki o wa so oji ofe la ngba lowo olorun o nfe ewosan ni ofe la ngba lowo olorun tabi o nfe idande idani sile lowo awon emi okun ti o na olowo ofe la ngba ibukun orun yanturu ni igbese aye re lo nfe ni o ni olorun fun rara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo ohun ki o ha fun wa ni ohun gbogbo pelu Kristi lofe o ye ki a mo wepe lofe ni ohun gbogbo ti olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokan le logun ifihan ori kokan le logun lati ese ikepa o si we fun mi pe o pari o si we fun mi pe o pari se o ranti awon oro won yi lori igi agbelebo ohun la tun so nihi emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lope ranti wi pe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara mi olorun atokewa ofe ni isoji ofe ni iwosan ranti wi pe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba se segun yo jogun nkan wonyi an so nipa wo pe nigbati a ba de orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe awa ninu Kristi igbayi gan ni a ri ekunrere itumo ohun ti a n so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re lẹ́sẹ̀ kẹsẹ̀ tí a bá bá jésù pàdé ni ọ bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú kristi wò bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí a ní ìsọ̀rí mọ́ a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ a ó tún máa tọ́ kíkún nínú kristi a ó máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí ọlọ́run a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ nígbà tí ó bá yá tí a bá gbà wá sókè tí a bá pa aláàdá tí a bá rí jésù kristi lójúkojú tí a bá mú wa lọ sí ọ̀run tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láì pẹ̀lú ọlọ́run nígbà yìí gan ni a rí ìjìnlẹ̀ gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀ nísinsìnyí a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà láti sọ fún ọlọ́run wípé gbàtí a ti ṣe wá ní kíkún nínú kristi èéṣe tí a fi ń ṣe bí tálákà èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún látòkè wá èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́ tàbí ìsọ̀dí mọ́ kò sí mọ́ tàbí agbára ọlọ́run kò sí mọ́ ẹ jẹ́ kí a dìde ẹ jẹ́ kí a gbàdúrà ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébò wípé yóò jẹ tiwa òun fẹ́ ìgbàlà ni tirẹ́ ni bí o bá lè béèrè òun fẹ́ ìsọ̀rí mọ́ ni tirẹ́ ni bí o bá lè gbàdúrà òun fẹ́ agbára ẹ̀mí ọlọ́run láti òkè wá kí ó sọ̀ kalẹ̀ lé olórí ni tirẹ́ ni bí o bá lè dúró ti ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yóò fi sọ kalẹ̀ òun fẹ́ ìbùkún àtọ̀run wá òun fẹ́ ìwòsàn ni ohunkóhun tí ìbá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́ kí a di ìlérí ọlọ́run mú kí a gbàdúrà ó dájú wípé yóò gbọ́ tiwa.

ìrere ti Lúùkù orí ìkẹwàá. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Olúwa sì yan àádọ́rin ọmọ ẹ̀yìn mìíràn pẹ̀lú, ó sì rán wọn ní méjì méjì lọ ṣáájú rẹ̀ sí gbogbo ìlú àti ibi tí òun tìkára rẹ̀ yóò gbé dé. Ó sì wí fún wọn pé ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà, ẹ bẹ Olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Ẹ mú ọ̀nà yín pọ̀n, ṣáwo, èmi rán yín lọ bí ọ̀dọ́ àgùntàn sáàrin ìkokò. Ẹ má ṣe mú àsùnwọ̀n, ẹ má ṣe mú àpò tàbí bàtà, ẹ má sì ṣe kí ẹnikẹ́ni ní ọ̀nà. Ní ilé kílé tí ẹ̀yin bá wọ̀, kí ẹ kọ́ wípé àlàáfíà fún ilé yìí. Bí ọmọ àlàáfíà bá sì ń bẹ níbẹ̀, àlàáfíà yín yóò bà lé e.

0: ṣùgbọ́n bí kò bá sí yóò tún padà sọ́dọ̀ yín. Ní ilé kan náà ni kí ẹ̀yin kí ó sì gbé, kí ẹ máa jẹ, kí ẹ sì máa mu ohunkóhun tí wọ́n bá fi fún yín, nítorí ọ̀ya alágbàṣe tọ́ sí i. Ẹ má ṣe ṣí láti ilé dé ilé, àti ní ìlúkìlú tí ẹ̀yin bá wọ̀ tí wọ́n bá sì gbà yín, ẹ jẹ ohunkóhun tí a bá gbé ka iwájú yín, ẹ sì mú àwọn aláìsàn tí ń bẹ nínú rẹ̀ láradá, kí ẹ sì wí fún wọn pé ìjọba Ọlọ́run kù dẹ̀dẹ̀ sí yín. Ṣùgbọ́n ní ìlúkìlú tí ẹ̀yin bá sì wọ̀ tí wọn kò bá sì gbà yín, nígbà tí ẹ̀yin bá sì jáde sí ìgboro ìlú náà, kí ẹ̀yin kí ó sì wí pé ekuru ìyékuru ìlú yín tí ó kù sí wa lára, a gbọ̀n ọ́ sílẹ̀ fún yín. Ṣùgbọ́n ẹ mọ èyí pé ìjọba Ọlọ́run kù dẹ̀dẹ̀ sí yín. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún Sódómù ní ìjọ náà jù fún ìlú náà lọ. Ègbé ni fún ìwọ Kòrásínì, ègbé ni fún ìwọ Bẹtsáídà, nítorí ìbáṣepẹ́ a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú yín ní Tire òun Sidoni. Wọn ìbá ti ronú pìwàdà láéláé, wọn ìbá sì jókòó nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú. Ṣùgbọ́n yóò sàn fún Tire òun Sidoni nígbà ìdájọ́ jù fún ẹ̀yin lọ. Àti ìwọ Kapanaumu, a wá gbé ọga dé òkè ọ̀run, a ó rẹ̀ ọ́ sílẹ̀ dé ipò òkú. Ẹni tí ó bá gbọ́ ti yín, ó gbọ́ ti èmi. Ẹni tí ó bá sì kọ̀ yín, ó kọ̀ mí. Ẹni tí ó bá sì kọ̀ mí, ó kọ̀ ẹni tí ó rán mi. Àwọn àádọ́rin náà sì fi ayọ̀ padà wípé Olúwa, àwọn ẹ̀mí èṣù tilẹ̀ foríbalẹ̀ fún wa ní orúkọ rẹ. Ó sì wí fún wọn pé èmi rí Sátani ṣubú bíi mọ̀nàmọ́ná láti ọ̀run wá. Kíyèsí, èmi fún yín ní àṣẹ láti tẹ ejò àti akeèké mọ́lẹ̀, àti lórí gbogbo agbára ọ̀tá, kò sì sí ohunkan bí ó ti wù kí ó ṣe tí yóò pa yín lára. Ṣùgbọ́n kí ẹ má ṣe yọ̀ sí èyí pé àwọn ẹ̀mí ń foríbalẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ kúkú yọ̀ pé a kọ̀wé orúkọ yín ní ọ̀run. Ní wákàtí kan náà, Jésù yọ̀ nínú ẹ̀mí mímọ́, ó sì wí pé mo dúpẹ́ lọ́wọ́ rẹ, bàbá Olúwa ọ̀run ohun ayé, pé ìwọ pa nǹkan wọ̀nyí mọ́ kúrò lọ́dọ̀ àwọn ọlọ́gbọ́n àti amòye, ìwọ sì fi wọ́n hàn fún àwọn ọmọ ọwọ́. Bẹ́ẹ̀ ni bàbá, bẹ́ẹ̀ ni ó ṣàyẹ ní ojú rẹ. Ohun gbogbo ni a fi fún mi láti ọ̀dọ̀ bàbá mi wá. Kò sì sí ẹni tí ó mọ ẹni tí ọmọ ń ṣe bí kò ṣe bàbá, àti ẹni tí bàbá ń ṣe bí kò ṣe ọmọ, àti ẹnikẹ́ni tí ó bá sì wu ọmọ láti fi hàn fún. Ó sì yí padà sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní apá kan, ó ní ìbùkún ni fún ojú tí ń rí ohun tí ẹ̀yìn ń rí, nítorí mo wí fún yín, wòlíì àti ọba pípọ̀ ni ó ń fẹ́ láti rí ohun tí ẹ̀yìn ń rí, wọn kò sì rí wọn, àti láti gbọ́ ohun tí ẹ̀yìn ń gbọ́, wọn kò sì gbọ́ wọn. Sì kíyèsí, amòfin kan dìde, ó ń dán wò, ó ní, olùkọ́ni, kí ni èmi ó ṣe kí èmi kí ó lè jogún ìyà ẹ̀ní pẹ̀kun? Ó sì bí pé kí ni a kọ sínú ìwé òfin bí ìwọ ti kà á? Ó sì dáhùn wí pé kí ìwọ kí ó fi gbogbo àyà rẹ, àti gbogbo ọkàn rẹ, àti gbogbo agbára rẹ, àti gbogbo inú rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ, àti ẹnì kejì rẹ bí ara rẹ. Ó sì wí fún un pé ìwọ dáhùn rere, ṣe èyí ìwọ ó sì yè. Ṣùgbọ́n ó ń fẹ́ láti dá ara rẹ̀ láre, ó wí fún Jésù pé ta ni a sì ní ẹnì kejì mi? Jésù sì dáhùn, ó wí pé ọkùnrin kan ti Jerusalemu sọ̀kalẹ̀ lọ sí Jericho, ó sì bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà tí wọ́n gbà á ní aṣọ, wọ́n ṣe alọ́gbẹ́, wọ́n sì fi í sílẹ̀ lọ ní àìpà ní àpàtán. Ní alábàápàdé, àlùfáà kan sì ń sọ̀kalẹ̀ lọ lọ́nà náà, nígbà tí ó sì rí ó kọjá lọ ní àkejì. Bẹ́ẹ̀ náà sì ni ọmọ Léfì kan pẹ̀lú, nígbà tí ó dé ibẹ̀ tí ó sì rí ó kọjá lọ ní àkejì. Ṣùgbọ́n ará Samaria kan, bí ó ti ń rí àjò, ó dé ibi tí ó gbé wà, nígbà tí ó sì rí àánú ṣe é, ó sì tọ́ lọ, ó sì dì í lọ́gbẹ́, ó da òróró wọn ti wáìnì sí, ó sì gbé ilé orí ẹranko tí òun ti kalá rẹ̀, ó sì mú un wá sí ilé èrò, ó sì ń ṣe ìtọ́jú rẹ̀. Nígbà tí ó sì lọ ní ijọ́ kejì, ó fi owó idẹ méjì fún olórí ilé èrò, ó sì wí fún un pé máa tọ́jú rẹ̀, ohunkóhun tí ìwọ bá sì nákún un, nígbà tí mo bá padà dé, èmi ó san án fún ọ. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, ta ni ìwọ rò pé iṣẹ́ ẹnì kejì ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà? Ó sì dáhùn wí pé ẹni tí ó ṣàánú fún un ni. Jésù sì wí fún un pé lọ kí ìwọ kí o sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ó sì ṣe bí wọ́n ti ń lọ, ó wọ ìletò kan, obìnrin kan tí à ń pè ní Màtá sì gbà á sí ilé rẹ̀. Ó sì ní arábìnrin kan tí à ń pè ní Màríà tí ó sì jókòó lẹ́bàá ẹsẹ̀ Jésù tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n Màtá ń ṣe ìyọnu ohun púpọ̀, ó sì tọ̀ wá, ó ní, Olúwa, ìwọ kò kúkú ṣú sí tí arábìnrin mi fi mí sílẹ̀ láti máa nìkan ṣe àìsí mi, wí fún un kí ó ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n Jésù sì dáhùn, ó sì wí fún un pé Màtá, Màtá, ìwọ ń ṣe àníyàn àti làálàá nítorí ohun púpọ̀, ṣùgbọ́n ohun kan ni a kò lè ṣe aláìní. Màríà sì ti yan ipa rere náà tí a kò lè gbà lọ́wọ́ rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìhìn rere ti Lúùkù, orí ìkọkànlá. Ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé, Olúwa, kọ́ wa bí a ti gbàdúrà, bí Jóhánù sì ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó sì wí fún wọn pé, nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà, ẹ máa wí pé bàbá wa ti ń bẹ lé ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tirẹ ni kí a ṣe bíi ti ọ̀run. bẹ́ẹ̀ nílé ayé. Fún wa ní oúnjẹ òjò wa lé ojoojúmọ́, kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí àwa ti kara wa pẹ̀lú a máa dáríji olúkúlùkù ẹni tí ó jẹ wá ní gbèsè. Má sì fà wá sínú ìdẹ̀wò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ Bìlísì. Ó sì wí fún wọn pé, ta ni nínú yín tí yóò ní ọ̀rẹ́ kan, tí yóò sì tọ́ lọ láàrin ọ̀gànjọ́, tí yóò sì wí fún pé, ọ̀rẹ́, wín mi ní ìṣù àkàrà mẹ́ta, nítorí ọ̀rẹ́ mi kan ti àjùbọ̀ sọ́dọ̀ mi, èmi kò sì ní nǹkan tí èmi ó gbé kalẹ̀ níwájú rẹ̀. Tí òun ó sì gbé inú ilé dáhùn wí fún pé, má yọ mí lẹ́nu, a ti ṣe ilẹ̀kùn ná, àwọn ọmọ mi sì ń bẹ lórí ẹni pẹ̀lú mi, èmi kò lè dìde fi fún ọ. Mo wí fún yín, bí òun kò tilẹ̀ fẹ́ dìde kí ó fi fún un nítorí tí ṣe ọ̀rẹ́ rẹ̀, ṣùgbọ́n nítorí àwí ìyanu rẹ̀, yóò dìde, yóò sì fún un pọ̀ tó bí ó ti ń fẹ́. Èmi sì wí fún yín, ẹ béèrè, a ó sì fi fún yín, ẹ wá kiri, ẹ̀yin ó sì rí, ẹ kànkùn, a ó sì ṣe sílẹ̀ fún yín. Nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè, ó rí gbà, ẹni tí ó sì ń wá kiri, ó rí, àti ẹni tí ó kànkùn ni a ó ṣe sílẹ̀ fún. Ta ní ṣe baba nínú yín tí ọmọ rẹ̀ yóò béèrè àkàrà lọ́dọ̀ rẹ̀ tí ó jẹ́ fún ní òkúta, tàbí bí ó béèrè ẹja tí ó jẹ́ fún ní ejò dípò ẹja, tàbí bí ó sì béèrè ẹyin tí ó jẹ́ fún ní àkeke. Ǹjẹ́ bí ẹ̀yin ti ṣe ènìyàn búburú bá mọ bí a ti fi ẹ̀bùn dídára fún àwọn ọmọ yín? Mélòó mélòó ni baba yín ti ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún àwọn tí ó ń béèrè lọ́dọ̀ rẹ̀? Ó sì ń lé ẹ̀mí èṣù kan jáde tí ó sì ya di, ó sì ṣe nígbà tí ẹ̀mí èṣù náà jáde, òdí sọ̀rọ̀, ẹnu sì ya ìjọ ènìyàn. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn nínú wọn wípé nípa bí Ṣébùbù olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, àwọn ẹlòmíràn sì ń dán wò, wọ́n fẹ́ àmì lọ́dọ̀ rẹ̀ láti ọ̀run wá. Ṣùgbọ́n òun mọ èrò inú wọn, ó wí fún wọn pé gbogbo ìjọba tí ó bá ya ara rẹ̀ ní ipa, aṣọ di ahoro, ilé tí ó sì ya ara rẹ̀ ní ipa, àwo. Bí Sátani sì yapa sí ara rẹ̀, ìjọba rẹ̀ yóò àṣẹ dúró. Nítorí ẹ̀yin wípé nípa bẹ Ṣébùbù ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. Bí ó bá sì ṣe pé nípa bẹ Ṣébùbù ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, nípa ta ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde? Nítorí náà, àwọn ni yóò ṣe onídàájọ́ yín. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ìka Ọlọ́run ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, kò sí àní-àní, ìjọba Ọlọ́run dé bá yín. Nígbà tí ọkùnrin alágbára tí ó hámọ́ra bá ń ṣọ́ ààfin rẹ̀, ẹrù rẹ̀ á wà ní àlàáfíà. Ṣùgbọ́n nígbà tí ẹni tí ó ní agbára jù ú bá kọlù ú, tí ó sì ṣẹ́gun rẹ̀, a gba gbogbo ìhámọ́ra rẹ̀ tí ó gbẹ́kẹ̀lé lọ́wọ́ rẹ̀, a sì pín ìkógun rẹ̀. Ẹni tí kò bá wà pẹ̀lú mi, ó lòdì sí mi. Ẹni tí kò bá sì bá mi kópọ̀, ó ń fúnká. Nígbà tí ẹ̀mí àìmọ́ bá jáde kúrò lára ènìyàn, a máa rìn kiri ní ibi gbígbẹ, a máa wá ibi ìsinmi. Nígbà tí kò bá sì rí, a wí pé èmi ó padà lọ sí ilé mi níbi tí mo gbé ti jáde wá. Nígbà tí ó sì dé, ó bá a gba, a sì ṣe é ní ọ̀ṣọ́. Nígbà náà ni ó lọ, ó sì mú ẹ̀mí méje mìíràn tí ó burú ju ohun tìkára rẹ̀ lọ. Wọ́n wọlé, wọ́n sì jókòó níbẹ̀, ìgbẹ̀yìn ọkùnrin náà sì burú ju ìṣáájú rẹ̀ lọ. Ó sì ṣe bí ó ti ń sọ nǹkan wọ̀nyí. Obìnrin kan na òun nínú ìjọ, ó sì wí fún un pé ìbùkún ni fún inú tí ó bí ọ àti ọmú tí ìwọ mu. Ṣùgbọ́n òun wí pé ní tòótọ́ kí akókó wí pé ìbùkún ni fún àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì pa á mọ́. Nígbà tí ìjọ ènìyàn sì ṣùjọ sí ọ̀dọ̀ rẹ̀, ó bẹ̀rẹ̀ sí wí pé ìran búburú ni èyí, wọ́n ń wá àmì, a kì yóò sì fi àmì kan fún un bí kò ṣe àmì Jona wòlíì. Nítorí bí Jona ti jẹ́ àmì fún àwọn ará Nínífè, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò ṣe àmì fún ìran yìí. Ọbabìnrin gúúsù yóò dìde ní ọjọ́ ìdájọ́ pẹ̀lú àwọn ènìyàn ìran yìí, yóò sì dá wọn lẹ́bi, nítorí tí ó ti hà ìpẹ̀kun ayé wá láti gbọ́ ọgbọ́n Solomoni. Sì kíyèsí, ẹni tí ó pọ̀ ju Solomoni lọ ń bẹ ní iyì. Àwọn ará Nínífè yóò dìde ní ọjọ́ ìdájọ́ pẹ̀lú ìran yìí, wọ́n sì dá lẹ́bi, nítorí tí wọ́n ronúpìwàdà nípa ìwàásù Jona. Sì kíyèsí, ẹni tí ó pọ̀ ju Jona lọ ń bẹ ní iyì. Kò sí ẹnìkan nígbà tí ó bá tan fìtílà tán tí gbé sí ìkọ̀kọ̀ tàbí sábẹ́ òṣùwọ̀n, bí kò ṣe sórí ọ̀pá fìtílà kí àwọn tí ń wọlé ba lè máa rí ìmọ́lẹ̀. Ojú ni ìmọ́lẹ̀ ara, bí ojú rẹ̀ bá mọ́, gbogbo ara rẹ̀ á mọ́lẹ̀. Ṣùgbọ́n bí ojú rẹ̀ bá burú, ara rẹ̀ pẹ̀lú a kún fún òkùnkùn. Nítorí náà, kíyèsí kí ìmọ́lẹ̀ ti ń bẹ nínú rẹ̀ kí ó má ṣe di òkùnkùn. Ǹjẹ́ bí gbogbo ara rẹ̀ bá kún fún ìmọ́lẹ̀ tí kò ní apá kan tí ó ṣókùnkùn, ara rẹ̀ gbogbo ni yóò kún fún ìmọ́lẹ̀ bí ìgbà tí fìtílà bá fi ìtànsán rẹ̀ fún ọ ní ìmọ́lẹ̀. Bí ó sì ti ń wí, Farisí kan bẹ̀ẹ́ kí ó bá òun jẹun, ó sì wọlé, ó jókòó láti jẹun. Nígbà tí Farisí náà sì rí, ẹnu yà á nítorí tí kò wẹ ọwọ́ kí ó tó jẹun. Olúwa sì wí fún un pé ẹ̀yin Farisí a máa fọ òde ago àti àwo pọ̀kọ́, ṣùgbọ́n inú yín kún fún ìrẹ́jẹ ìwà búburú. Ẹ̀yin aláìmòye, ẹni tí ó ṣe èyí ti ń bẹ lóde, òun kó a ṣe èyí ti ń bẹ nínú pẹ̀lú. Kí ẹ̀yin kí ó kúkú máa ṣe ìtọrẹ àánú nínú ohun tí ẹ̀yin ní. Sì kíyèsí, ohun gbogbo ni ó di mímọ́ fún yín. Ṣùgbọ́n ègbé ni fún yín, ẹ̀yin Farisí, nítorí tí ẹ̀yin a máa san ìdámẹ́wàá míǹtì àti rúwé àti gbogbo ewébẹ̀, ṣùgbọ́n ẹ̀yin gbójú fo ìdájọ́ àti ìfẹ́ Ọlọ́run. Wọ́n yí ni ẹ̀yin ìbá ṣe, ẹ kì bá sì ti fi èkejì sílẹ̀ láìṣe. Ègbé ni fún yín, ẹ̀yin Farisí, nítorí tí ẹ̀yin fẹ́ ipò ọlá nínú sínágógù àti ìkíni ní ọjà. egbe ni fun yin eyin akowe ati eyin farisi agabagebe nitori ti eyin dabi isa oku ti ko han awon eniyan ti o si rin lori won ko mo nigba na ni okan ninu awon amofin dahun o si wi fun pe oluko ni ni eyi ti iwo nwi ni iwo ngan wa pelu o si wi pe egbe ni fun eyin amofin pelu nitori ti eyin di eru ti o wuwo lati rule eniyan lori be ni eyin ti kara yin ko je fi ika yin kankan eru na egbe ni fun yin nitori ti eyin kole oju ori awon woli awon baba yin ni o si ti pa won nje eyin je eleri e si ni inu didun si ise awon baba yin nitori won pa won eyin si kole oju ori won nitori eyi ni ogbon olorun si se wipe emi o ran awon woli ati awon apostle si won inu won ni won si pa ti won si se inu ni bini si ki a le bere eje awon woli gbogbo ti a ti ta sile lati igba ipilese aye wa lodo iran yi lati eje abeli wa titi o si fi de eje sakaraya ti o sigbe laarin pepe ohun tempili looto ni mo wi fun yin a o bere re lodo iran yi egbe ni fun yin eyin amofin nitori ti eyin gba omo shikai mo eyin ti kara yin ko wole awon ti si n wole ni eyin ko fun bi o ti n wi nkan wonyi fun won awon akowe ati awon farisi bere si binu si gidigidi won si n yo lenu lati wi nkan pipo won so won wo ona ati ri nkan gbamu ni enu re ki won ki o le fi sun irere ti luku ori ikejila o si se nigba ti ainiye ijo eniyan pejopo to be ti won ti ara won mole o ti ti ko wi fun awon omo eyin re pe e ma sora yin nitori iwukara awon farisi ti se agabagebe ko si ohun ti abo ti a ki yo si fi han tabi ti o pamo ti a ki yo mo nitori na ohunkohun ti eyin so ni okunkun ni gbangba ni a o gbe gbo ati ohun ti eyin ba so si eti ni ikoko lori orule ni a o gbe kede re emi si wi fun yin eyin ore mi e ma se bero awon ti pa ara eniyan ku leyin eyi ni ti won ko si ni eyi ti won le se mo ṣùgbọ́n èmi ò sì sọ ẹni tí ẹ̀yin ó bẹ̀rù fún yín ẹ bẹ̀rù ẹni tí ó ní agbára lẹ́yìn tí ó bá pani tán láti wọ́ni lọ sí ọ̀run àpáàdì lóòótọ́ ni mo wí fún yín òun ni kí ẹ bẹ̀rù ológoṣẹ́ márùn-ún kí à ń tà ní owó ìdẹ wẹ́wẹ́ méjì a kò sì gbàgbé ọ̀kan nínú wọn níwájú ọlọ́run ṣùgbọ́n gbogbo irun orí yín ni a kà pé ṣánṣán nítorí náà kí ẹ má ṣe bẹ̀rù ẹ̀yin ní iye lórí ju ológoṣẹ́ pípọ̀ lọ mo sì wí fún yín pẹ̀lú ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn ọmọ ènìyàn yóò sì jẹ́wọ́ rẹ̀ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bá sẹ́ mi níwájú ènìyàn a ó sẹ́ ẹ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run àti ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ òdì sí ọmọ ènìyàn a ó darí rẹ̀ jì í ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ a kì yóò darí rẹ̀ jì í nígbà tí wọ́n bá sì mú yín wá sí sinagogu àti síwájú àwọn olórí àti àwọn aláṣẹ ẹ má ṣe ṣàníyàn pé báwo tàbí ohun kíni ẹ̀yin ó dá tàbí kíni ẹ̀yin ó wí nítorí ẹ̀mí mímọ́ yóò kọ yín ní wákàtí kan náà ni ohun tí ó yẹ kí ẹ wí ọ̀kan nínú àwùjọ sì wí fún pé olùkọ́ni sọ fún arákùnrin mi kí ó pín mi ní ogún ó sì wí fún pé ọkùnrin yìí ta ni ó fi mí di onídàájọ́ tàbí olùpín ogún wá fún yín ó sì wí fún wọn pé kíyèsára kí ẹ sì máa ṣọ́ra nítorí ojú kòkòrò nítorí ìgbésí ayé ènìyàn kì í dúró nípa ọ̀pọ̀ ohun tí ó ní ó sì pa òwe kan fún wọn wípé ilé ọkùnrin kan ọlọ́rọ̀ so èso ọ̀pọ̀lọpọ̀ ó sì rò nínú ara rẹ̀ wípé èmi ò ti ṣe nítorí tí èmi kò ní ibi tí èmi ò gbé kó èso omi jọ sí ó sì wípé èyí lé èmi ò ṣe èmi ò wú àká mi palẹ̀ èmi ò sì kọ́ èyí tí ó tóbi níbẹ̀ ni èmi ò gbé to gbogbo èso àti ọrọ̀ mi jọ sí èmi ò sì wí fún ọkàn mi pé ọkàn ìwọ lé ọrọ̀ púpọ̀ tí a tò jọ fún ọ̀pọ̀ ọdún sinmi máa jẹ máa mu máa yọ̀ ṣùgbọ́n ọlọ́run wí fún un pé ìwọ aṣiwèrè ní òru yìí lẹ ó béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ ǹjẹ́ títa ni nǹkan wọn ni yóò ṣe tí ìwọ ti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ó to ìṣúra jọ fún ara rẹ̀ tí kò sì ní ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé nítorí náà mo wí fún yín pé ẹ má ṣe ṣàníyàn nítorí ẹ̀mí yín pé kí ni ẹ̀yin ó jẹ tàbí nítorí ara yín pé kí ni ẹ̀yin ó fi bora ẹ̀mí ṣáàjú oúnjẹ lọ ara sì ju aṣọ lọ ẹ kíyèsí àwọn ewò wọn kì í fúnrúgbìn bẹ́ẹ̀ ni wọn kì í kórè wọn kò ní àká bẹ́ẹ̀ ni wọn kò ní àbà ọlọ́run sàn bọ́ wọn mélòó mélòó ni ẹ̀yin sàn ju ẹyẹ lọ ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀ ǹjẹ́ bí ẹ̀yin kò lè ṣe èyí tí ó kéré jùlọ èyí ṣe tí ẹ̀yin fi ń ṣàníyàn nítorí ìyókù ẹ kíyèsí àwọn lílì bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ wọn kì í ràn wú ṣùgbọ́n kí èmi wí fún yín a kò ṣe solomoni pàápàá ní ọ̀ṣọ́ ní gbogbo ògo rẹ̀ tó ọ̀kan nínú wọn yìí ǹjẹ́ bí ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ tó bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí kí a sì gbá sínú iná lọ́la mélòó mélòó ni yóò wọ̀ yín ní aṣọ ẹ̀yin onígbàgbọ́ kékeré ẹ má sì ṣe béèrè ohun tí ẹ̀yin ó jẹ tàbí ohun tí ẹ̀yin ó mu kí ẹ̀yin kí ó má sì ṣiyèméjì nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn orílẹ̀-èdè ayé ń wá kiri bàbá yín sì mọ̀ pé ẹ̀yin ń fẹ́ nǹkan wọ̀nyí ṣùgbọ́n ẹ máa wá ìjọba ọlọ́run gbogbo nǹkan wọ̀nyí ni a sì fi kún yín má bẹ̀rù àgbo kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín etan ti eyin ni ki eyin ki o si tore anu ki eyin ki o si pese apo fun ara yin ti ki igbo isura le orun ti ki tan nibi ti o le ko le sumo ati bi ti kokoro ki ba je nitori nibi ti isura yin gbe wa nibe ni okan yin yo gbe wa pelu ede amure yin ki fitila yin ki o si ma jo ki eyin ti kara yin ki o dabi eni tin reti oluwa won nigba ti ohun o pada ti bi iyawo de pe nigba ti o ba de ti o si kankun ki won ki o le si sile fun logan ibukun ni fun awon omo odun won ni nigba ti oluwa na ba de ti yo ba ki won ki o ma sona looto ni mo wi fun yin yo di ara re ni amure yo si mu won joko lati jeun yo si jade wa lati se iranse fun won bi o ba si de nigba iso keji tabi ti o si de nigba iso keta ti o si pa won be ibukun ni fun awon omo odun won ni sugbon emo eyi pe ba le ile iba mo wakati ti o le yo wa ohun iba ma sona ki ba ti je ki a lu ile ohun ja nitori na ki eyin ki o mura pelu nitori omo eniyan bo ni wakati ti eyin ko daba peteru si wi pe oluwa iwo pa owe yi fun wa tabi fun gbogbo eniyan oluwa si dahun wi pe ta ni olooto ati ologbon iriju na ti oluwa re fi je olori agbo ile re lati ma fi iwon je won fun won ni akoko ibukun ni fun omo odo na nigba ti oluwa re ba de ti yo ba ki o ma se be looto ni mo wi fun yin yo si fi je olori ohun gbogbo ti o ni sugbon bi omo odo na ba wi ni okan re pe oluwa mi ye igba ati bo re ti o si bere si lu awon iransekunrin ati iransebinrin ti o si bere si je ati si mu amupara oluwa omo odo na yo de ni ojo ti ko reti re ati ni wakati ti ko daba yo si je ni ya gidigidi yo si yan ipo re pelu awon alaigbagbo ati omo odo na ti o mo ife oluwa re ti ko si mura sile ti ko si se gege bi ife re oni a o na pupo sugbon eyi ti ko mo ti o se ohun ti o ye si lilu oni a lu niwon nitori enikeni ti a fun ni pupo lodo re ni a o gbe bere pupo lodo eni ti a ba gbe fi pupo si lodo re ni a o gbe bere si ina ni emi wa lati fun si aye kini emi si nfe bi a ba ti da ana sugbon emi ni baptisimu kan ti a o fi baptisi mi ara ti ni mi to titi yo fi pari eyin se bi alaafia ni emi wa fi si aye mo wi fun yin bee ko ki a sakuku pe iyapa nitori lati isisiyi lo eniyan marun yo wa ni ile kan na ti a o ya ni ipa meta si meji ati meji si meta a o ya baba ni ipa si omo re okunrin ati omokunrin si baba iya si omobinrin re ati omobinrin si iya re iyako si iyawo re ati iyawo si iyako re o si wi fun ijo eniyan pelu pe nigba ti eyin ba ri awo somo ti o su ni aiwo orun ogan eyin a ni owara ojo nbo a si ri bee nigba ti afefe gusu ba nfe eyin a ni ooru yoo mu a si se eyin agabagebe eyin le mo yi oju orun ati ti aye e a ti se ti eyin ko le mo akoko yi e a si ti se ti eyin ti kara yin ko fi ro ohun ti o to nigba ti iwo ba n ba ota re lo sodo olori mura le ona ki a le gba o lowo re ki o ma se fi ole onidajo lowo ki onidajo ma se fi ole eso lowo ohun a si ti o sinu tubu ki emi ki o wi fun o iwo ki yo jade kuro nibe titi iwo fi san okan ti o ba ku.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ori iketala, awon kan si wa ni akoko na ti o so ti awon ara Galilee fun eje ni ti Pilato dapo mo ebo won. Yesu sit down, o wi fun won pe eyin se bi awon ara Galilee won yi se elese ju gugu awon ara Galilee lo nitori ti won je ru iya ba won ni. O wi fun yin, e ko bi ko se pe eyin ronun pe wada gugu yin ni yo se gbe be kege. Tabi awon mejidilogun ti ile iso ni Siluamu wolu ti o se pa won eyin se bi won se elese ju gugu awon eniyan ti nbe ni Jerusalem lo mo wi fun yin be ko bi ko se pe eyin ronun pe wada gugu yin ni yo se gbe be kege o se pa owo yi fun won pe okunrin kan ni igi opoto kan ti a gbin si ogba ajara re o si de o nwa eso lori re ko si ri nkan o si wi fun olusogba re pe sawo lati odun meta ni emi ti nwa ewo eso lori igi opoto yi emi ko si ri nkan ke ilule e se ti o fi ngbile lasan pelu o sit down o wi fun pe oluwa jowo re ni odun yi pelu titi emi o fi tu ile di re yika titi emi o si fi bu ile du si bi o ba si so eso gege bi ko ba si so nje leyin eyi ni ki wo ki o ke ilule o si nko ni ninu sinagogu kan ni ojo isimi si kiyesi obirin kan wa nibe ti o ni emi ailera lati odun mejidilogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati jesu ri o pe si odo o si wi fun pe obirin yi atu osile lowo ilera re o si fi owo re le loju kan na a si ti so di titọ o si yin olorun logo olori sinagogu si kun fun irunu nitori ti jesu mu ni lara dani ojo isimi o si wi fun ijo eniyan pe ijo mefa ni nbe ti a fi sise ninu won ni ki eyin ki o wa ki a si se dida ara yin ki o ma se ni ojo isimi nigba na ni oluwa down o si wi fun pe eyin agabagebe olukuluku yin ki tu malu tabi ketekete re kuro ni buso ki si fa lo imu omi ni ojo isimi kò sì yẹ kí a tú obìnrin yìí tí í ṣe ọmọbìnrin abrahamu sílẹ ní ìdè yìí ní ọjọ ìsinmi ẹni tí sátani ti dè ṣàwò láti ọdún méjìdínlógún yìí wá nígbà tí ó sì wí nǹkan wọnyìí ojú ti gbogbo àwọn ọtá rẹ gbogbo ìjọ ènìyàn sì yọ fún ohun ògo gbogbo tí ó ti ṣe láti ọwọ rẹ wá ó sì wí pé kí ni ìjọba ọlọrun jọ kí ni èmi ó sì fi wé ó dàbí ewúro irúgbìn mustadi tí ọkùnrin kan mú kí ó sì sọ sínú ọgbà rẹ tí ó sì hù ó sì di igi ńlá àwọn ẹyẹ ojú ọrun sì ń gbé orí ẹka rẹ ó sì tún wí pé kí ni èmi ìbá fi ìjọba ọlọ́run wé ó dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó fi sínú òṣùwọ̀n ìyẹ̀fun mẹ́ta títí gbogbo rẹ̀ ó fi di wíwú ó sì ń la àárín ìlú àti ilé tó lọ ó ń kọ́ni ó sì ń rìn lọ sí ìhà Jerusalemu ẹnìkan sì bíi pé olúwa díẹ̀ ha ni àwọn tí a ó gbàlà ó sì wí fún wọn pé ẹ la kàkà láti wọ ojú ọ̀nà tóóró nítorí mo wí fún yín ènìyàn púpọ̀ ni yóò wá ọ̀nà àti wọ̀ ọ́ wọn kì yóò sì lè wọlé nígbàtí baálé ilé bá dìde lẹ́ẹ̀kan fù tí ó bá sì ti sé ilẹ̀kùn ẹ̀yin ó sì bẹ̀rẹ̀ sí dúró lóde tí ẹ ó máa kànkùn wípé olúwa olúwa ṣé fún wa òun ó sì dáhùn wí fún yín pé èmi kò mọ̀ yín níbi tí ẹ̀yin gbé ti wá nígbà náà ni ẹ̀yin ó bẹ̀rẹ̀ sí wípé àwa ti jẹ àwa sì ti mu níwájú rẹ ìwọ sì kọ́ni ní ìgboro ìlú wa òun ó sì wípé èmi wí fún yín èmi kò mọ̀ yín níbi tí ẹ̀yin gbé ti wá ẹ lọ kúrò lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹkún àti ìpayín kékeré yóò wà níbẹ̀ nígbà tí ẹ̀yin ó rí Abrahamu àti Isaaki àti Jakobu àti gbogbo àwọn wòlíì ní ìjọba ọlọ́run tí a ó sì ti ẹ̀yin sóde wọn ó sì ti ìlà ọrùn àti ìwọ ọrùn wá àti láti àríwá àti gúúsù wá wọn ó sì jókòó ní ìjọba ọlọ́run sì wo àwọn ẹni ẹ̀yìn ń bẹ tí yóò di ẹni iwájú àwọn ẹni iwájú ń bẹ tí yóò di ẹni ẹ̀yìn ní wákàtí kan náà díẹ̀ nínú àwọn farisi tọ̀ wá wọn sì wí fún un pé jáde kí ìwọ kí o sì lọ kúrò ní ìyí nítorí Herodu ń fẹ́ pa ọ́ ó sì wí fún wọn pé ẹ lọ kí ẹ̀yin sì sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ni pé kíyèsí èmi ń lé àwọn èmi èṣù jáde èmi ń ṣe dídá ara lónìí àti lọ́la àti ní ijọ́ kẹta èmi ó sì àṣẹ pé ṣùgbọ́n èmi kò jẹ́ márìn lónìí àti lọ́la àti ilé ọ̀túnla kò lè jẹ́ bẹ́ẹ̀ pé wòlíì ṣègbè lẹ́yìn òdì Jerusalemu Jerusalemu Jerusalemu ìwọ tí o pa àwọn wòlíì tí o sì sọ òkúta lu àwọn tí a rán sí ọ pa nígbà mélòó ni èmi ń fẹ́ ràdọ̀bọ àwọn ọmọ rẹ bí àgbébọ̀ ti ràdọ̀bọ àwọn ọmọ rẹ lábẹ́ apá rẹ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ ṣàwò àfilé yín sílẹ̀ fún yín ní ahoro lóòótọ́ ni mo sì wí fún yín ẹ̀yin kì yóò rí mi títí yóò fi di àkókò tí ẹ̀yin ó wí pé olùbùkún ni ẹni tí ó ń bọ̀ wá ní orúkọ olúwa.
2: Ìrere ti Lúùkù orí ìkẹrìnlá ó sì ṣe nígbà tí ó wọ ilé ọ̀kan nínú àwọn olórí farisi lọ ní ọjọ́ ìsinmi láti jẹun wọ́n sì ń ṣọ́ sì kíyèsí ọkùnrin kan tí ó ní àsunkún bẹ níwájú rẹ̀ Jésù sì dáhùn ó wí fún àwọn amòfin àti àwọn farisi pé ó a tọ́ láti múni láradá ní ọjọ́ ìsinmi tàbí kò tọ́ wọ́n sì dákẹ́ ó sì mú un ó mú un láradá ó sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ ó sì dáhùn ó wí fún wọn pé tani ninu yin ti ketekete tabi malu re yo bo sinu ho ti ki yo si fa soke loju kan na ni ojo isinmi won ko si le da ile ohun mo si nkan won yi o si pa owe kan fun awon ti a pe wa jeun nigba ti o wo bi won tin yan ipo ola o si wi fun won pe nigba ti enikan ba pe o wa si ibi iyawo ma se joko ni ipo ola ki o ma ba je pe a pe eni ti o ni ola ju o lo nigba ti eni ti o pe o ati ohun ba de a si wi fun o pe fun okunrin yi ile aye iwa si wa fi itiju mu ipo eyin ṣùgbọ́n nígbà tí a bá pè ọ́ lọ kí o sì jókòó ní ipò ẹ̀yìn nígbà tí ẹni tí ó pè ọ́ bá dé kí ó lè wí fún ọ pé ọ̀rẹ́ bọ́ sókè nígbà náà ni ìwọ ní ẹ̀yìn ní ojú àwọn tí ó bá ọ jókòó tí ó ń jẹ nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì rẹ ara rẹ̀ sílẹ̀ ni a ó sì gbé ga nígbà náà ni ó sì wí fún aláṣẹ tí ó pè é pé nígbà tí ìwọ bá ṣe àsè ọ̀sán tàbí àsè alẹ́ má pe àwọn ọ̀rẹ́ rẹ tàbí àwọn arákùnrin rẹ tàbí àwọn ìbátan rẹ tàbí àwọn aládùúgbò rẹ ọlọ́rọ̀ nítorí kí wọn kí ó má ṣe pè ọ ẹwẹ láti san ẹ̀san fún ọ ṣùgbọ́n nígbà tí ìwọ bá ṣe àṣẹ pé àwọn tálákà àwọn alábùkù àrùn àwọn amúkún àti àwọn afọ́jú ìwọ sì jẹ́ alábùkún fún nítorí wọn kò ní ohun tí wọn fi san fún ọ ṣùgbọ́n a ó san fún ọ ní àjíǹde àwọn olóòótọ́ nígbà tí ọ̀kan nínú àwọn tí ó bá jókòó tí oúnjẹ gbọ́ nǹkan wọ̀nyí ó wí fún un pé ìbùkún ni fún ẹni tí yóò jẹ ní ìjọba ọlọ́run ṣùgbọ́n ó wí fún un pé ọkùnrin kan ṣe àṣẹ alẹ́ ńlá ó sì pe ènìyàn púpọ̀ ó sì rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní wákàtí àṣẹ alẹ́ láti sọ fún àwọn tí a ti pè wípé ẹ wá nítorí ohun gbogbo ṣe tán gbogbo wọn sì bẹ̀rẹ̀ ní ohun kan láti ṣe àwáwí èkíní wí fún un pé mo ra ilẹ̀ kan èmi kò sì lè ṣe kí n má lọ ìwò ó mo bẹ̀ ọ́ ṣe gáfárà fún mi èkejì sì wípé mo ra àjàgà màlúù márùn-ún mo sì ń lọ ìdán wọn wò mo bẹ̀ ọ́ ṣe gáfárà fún mi ẹ̀kẹta sì wípé mo gbéyàwó nítorí náà ni èmi kò fi lè wá ọmọ ọ̀dọ̀ náà sì padà dé ó sọ nǹkan wọ̀nyí fún olúwa rẹ̀ nígbà náà ni baálé ilé bínú ó wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé jáde lọ sí ìgboro àti sí àbújá ọ̀nà kí o sì mú àwọn tálákà àti àwọn alábùkù àrùn àti àwọn amúkún àti àwọn afọ́jú wá sí yìnyín yìí ọmọ ọ̀dọ̀ náà sì wí pé olúwa a ti ṣe bí o ti pàṣẹ ààyè sì ń bẹ síbẹ̀ olúwa náà sì wí fún ọmọ ọ̀dọ̀ náà pé jáde lọ sí òpópó àti sí ọ̀nà ọgbà kí o sì rọ̀ wọ́n láti wọlé wá kí ilé mi lè kún nítorí mo wí fún yín ẹnikẹ́ni nínú àwọn ènìyàn wọ̀nyí tí a ti pè kì yóò tọ́wò nínú àsè alẹ́ mi àwọn ọ̀pọ̀ ìjọ ènìyàn bá a lọ ó sì yí padà ó sì wí fún wọn pé bí ẹnìkan bá tọ̀ mí wá tí kò sì kórira bàbá rẹ̀ àti ìyá àti aya àti ọmọ àti arákùnrin àti arábìnrin àní àti ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú kò lè ṣe ọmọ ẹ̀yìn mi ẹnikẹ́ni tí kò bá ru àgbélébu rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò lè ṣe ọmọ ẹ̀yìn mi nítorí tani nínú yín tí ń pètè àti kọ ilé ìṣọ́ tí kì yóò kọ jókòó kí ó ṣírò iye owó rẹ̀ bí òun ní tó tí yóò fi parí rẹ̀ kí ó má bàa jẹ́ pé nígbà tí ó bá fi ìpìlẹ̀ ilé sọlẹ̀ tán tí kò lè parí rẹ̀ mọ́ gbogbo àwọn tí ó rí abẹ̀rẹ̀ sí fi ṣe ẹlẹ́yà wípé ọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ilé kọ́ kò sì lè parí rẹ̀ tàbí ọba wo ní ń lọ bá ọba mìíràn jà tí kì yóò kọ jókòó kí ó sì gbèrò bí yóò lè fi ẹgbàrún pàdé gun ẹni tí mú ẹgbà wá bọ̀ wá kó òun lójú bí bẹ́ẹ̀ kọ́ nígbà tí onítọ̀hún sì wà ní òkèrè òun arán ikọ̀ sí a sì béèrè ìpínhùn àlàáfíà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí ó wù kí ó ṣe nínú yín tí kò bá kọ ohun gbogbo tí ó ní sílẹ̀ kò lè ṣe ọmọ ẹ̀yìn mi iyọ̀ dára ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu kí ni a fi mú odùn kò yẹ fún ilẹ̀ bẹ́ẹ̀ ni kò yẹ fún ààtàn bí kò ṣe pé kí a kó o dànù ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
3: Ki a to bere loni, mo fe mo bi a bari enikeni. Ti o fe wa lasan ni asale yi. Se o wa. Mo gbagbo wipe a fe mu nkankan lo sile abi ki se be. Ni awon ibi ilé ìsìn káàkiri àti ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì tí ohun tí a fẹ́ sọ ní àṣálẹ̀ yìí kò bá yí wọn dáradára bí wọ́n ti lọ bẹ́ẹ̀ náà máa ń padà wọn kì í rí ohunkóhun mú bọ̀ bí ohun tí wọ́n gbà lọ́wọ́ ọlọ́run láti ibi tí wọ́n lọ ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti ire tí ọlọ́run fẹ́ fún ọ o fe ki esu ki o fe danu lowo re tori be koni se o lanfani bi o ba nsun tabi bi o ba nje ki awon omo re ki won ki o je ohun idiwo tabi idena fun o yo se o lanfani bi o ba ti nbo ni ojojo isegun ni aya ojo oni ki o gbe bibeli re lowo iye awa ti a ni bibeli lowo mo fe ki o na soke ki nri e se popo a se dara dara ni ti we pe a gbe bibeli wa wa iwo ti o je bibeli oyinbo le o wa lowo re na soke ki nri iru awa be a se dara dara to o je we pe awon oloyinbo bi won ba fe ba wa soro won so we pe a feeli tori we pe ohun akoko ti o ye lati mu da lati mu lowo a o mu lowo bi o ba nbo ni eko bibeli ti yoruba iru bibeli wo lo ye ka gbe dani yoruba awon bi abanjo bi abati joko tan a ri wi pe awon kan dide duro awon yi ni adena won je ojise olorun laarin wa bi won ba so pe ki asun ani lati sun nile olorun a ki ja a ki jiyan a ki so wi pe mo ti gbe bibeli mi sibe lati joko sibe ni ile olorun je ibi ti o lowo abi be ko nitori be ki e ma je ki adi awon ti Jesu ti a fi pasan idajo ti a fi le jade bi a ba ti wa ibi ti won ba so wi pe ki a joko si a ki binu fun a ki binu si awon ojise olorun pelu towo towo ati irele a joko si ibi ti won ni ki a joko si bi a ba si so oro olorun lo ko sanfani ko si tona ki a ma ba ara wa soro tabi ki a ma sun bi o ba ri eni ti o sun wa fowo to eru eni be ki o le se eti sile lati gbo on ti a nso se o ye wa on ti a nwe e je ki a dije wa lati gbadura baba wa ti nbe le orun baba jesu kristi oluwa wa iwo ti o da aye sugbon ti enikeni ko da iwo ti o wa ki aye ki o to wa iwo ipilese ati opin olorun baba olorun omo olorun emi mimo a fi ogo fun oruko yin a si fi iyin fun oruko yin gba ope ati iyin wa ni oruko jesu adupe lowo re wipe awa ni orile ede awon eniyan dudu awa ti a o mo olorun ni igba kan ri awon ti baba wa fi pa itan fun wa wipe enikan wa ti o nje olorun baba jesu kristi sugbon awa ti o se ni olori re lati je ki a se alarin ba pade irere baba gba pe ati wa ni oruko jesu ninu itan ninu isedale wa ni ati gbo wipe awon obi wa awon baba nla wa won ma pa eniyan se ebo ni iwe mimo ti a n pe ni bibeli won o ri ri won o si pa nitan fun o wipe olugbala wa ati wipe eje jesu kristi ni ma we ni mo kuro ninu ese gbogbo sugbon bi o se ti wa ni awa ni o se ni olori ire ti o je ki a je alabajopin ninu ihirere ati igbala ti jesu wa pese re sile fun wa baba gba pe ati wa ni oruko jesu sugbon mo wi pe awon opolopo ni won wa ni akoko ti wa yi ti o je wi pe bi o ti le je pe won gbe bibeli won ka won lo si ile isin sibe sibe esu ota wa ni olorun aye yi o fo won loju o ra won ni iye ko je ki won ki o mo otun si osi iwakuwa kuro lọwọ won iwa ise kuro ni ọwọ won sugbon sibe sibe won kepe o won o si mo baba Ambe o. A o fe ki ti wa ki o ri be. A o fe se asedanu. A o se fe wa lasan. Ambe o wipe awon igi ti o di wa leti. Awon to ra wa niye. Awon to fo wa loju. Ba wa yo kuro ni oruko Jesu. Nje je ni ti Jesu ta sile. Ni oreke Calvary. Eti o wipe yi le eje mi ti maje mu titu fun imukuro ese opolopo anbe wipe gbogbo awon ese ti o siwa ti o le mo ni tabi ti o nsa pa mo ni igbesi aye wa eti ko je ki oju wa ki o ri igbala olorun ba wa yo won kuro ni oruko Jesu shanu fun wa o ni igba na ni keyin aye nigbati ipalarada awon eniyan mimo yo sele nigbati o mo kan te o fi ekeji sile nigbati pe yo dun baba anbe o se waye ni oruko Jesu nje bi o tin kilo fun wa le oni ti o sin je ki oro re ki o ye wa sanu fun wa egbe kegbe ti ki je ki agboran yo wa kuro laarin won ni oruko Jesu awon ti won ba awon elomiran wa ti won wa wo ran ti won gbo pe a lo si oluwa ti awon na nbo sugbon ti on ti an ko ti ko ye won baba si won leti ni oruko Jesu shanu fo wa je ke ore ki o ye wa je ke eni kokan wa ki o le ni oruko ninu iwe iye ni oruko Jesu Kristi Oluwa wa. Amen. Eje ki ajoko. Loni anye iwe mimo wo. Ni ori eko pataki to se iyebiye. Eyi ni wipe elesin ni o tabi onigbagbo. Ni opolopo ibi ti a tin pe oruko Oluwa opolopo ibi ti a tin gbe bibeli ni iyato ti o wa laarin elesin ati onigbagbo ti ko ye dara dara be ba si nfi elesin pe onigbagbo ti a nfi onigbagbo pe elesin ede ayede yo wa nitori aimokan ti o wa ninu okan wa opolopo ni won ti le dabi eni wipe won si Oluwa sugbon ti o je wipe agabagebe ati afarase lo poju ti won o si mo wipe ko si ohun ko ohun ti elesin le ri gba lowo Olorun bi ko se iya idajo ati ibinu Olorun ti o gbona popo popo sugbon nitori aimokan ati ede ayede ti o wa ni opolopo ibi ti a ti ma nlo ni o sese pataki loni bi a ba tin pe awon ori oro Olorun ki o ma se je ki ohun kon ki o di olowo bi o ba mo bi ati kowe ki o gbegege re bi mo ba tin pe awon ori ese wonyi ki o ma ko won sile bi o ba tin dele ki o tun ma ye wo lati je ki o le da oloju iyato ti o wa laarin elesin ati onigbagbo lati isedale aye lati igba ti awon eniyan tin kepe Olorun ni o dabi eni wipe ati epo ati alikama ni won wa ninu aye lati igba ti awon eniyan ti a tin fi oruko Olorun pe won ni awon onigbagbo tooto ati awon agabagebe elesin awon ti won fi enu sumo Oluwa sugbon ti okan won jina rere si Olorun ni won ti wa o wa ni ilu okere leyin okun o si wa ni ile ti wa
4: nihi yi o ti le dabi eni wipe awon elesin ni won po ju onigbagbo lo bi iwo na ba ti wo yikakiri bi o ba de oko gege bi agbe awon epo ti o ma nku lai je wipe ati owo agbe gbe won awon ni o ma npo ju awon ohun ti agbin ti o lere ti o ma mu eso wa awon epo ni o ma npo ju alikama lo be na ni ni ile isin gbogbo awon ti won ma nwa ṣugbọn ti ki se lati je onigbagbo tooto awon elesin awon ti won ma gbe bibeli awon ti won pe oruko olorun ma ara won ṣugbọn ti olorun o mo won ni eniyan ti re awon ni won poju awon omo imole lo o si sese a o ni feku laarin wa ni asale yi ti ajoko ti a ro wipe onigbagbo tooto ni wa ṣugbọn ti o je wipe bi ojo ikeyin ba de ba o lai ni yi pada si iru ipo ti o wa nisisin yi eka abamo olorun ma je ki a fi hanu nitori pe ni ojo ni ti o nbo wa ojo idajo ojo ti onikaluku yo ri ara re gege bi olorun ti ri ekun ati ose ati abamo yo po le ojo na mo si gbagbo wipe iwo ti o wa nihi loni nitori pe o fe tan ara re je ohun lo se wa abi be ko nitori be o se pataki bi olorun ba fi ohan gege bi elesin koni se anfani lati ba olorun jiyan eni ti o ba ba eleda re jiyan iparun ojiji ni o de ba iru eni be bi olorun ba fi esun san wipe o je elesin alafarase eni ti ko mo olorun eni to ro wipe ohun lo si ijoba orun nigba ti o wa ninu okunkun sibe sibe bi olorun ba tin fi ohan bi o ba le se bi dafiri ti o wipe ni tooto elese ni mi ati elesin lasan o daju wipe idajo yo kuro anu yo si tele ni iwe woli Isaiah ni o ti nte mo wa leti ti o si nje ki a mo apejuwe awon elesin ti won ki se onigbagbo iwe woli Isaiah ori ikeji din ni ogota 58 lati ese ikini kerara ma se dasi gbe ohun re soke bi pe ki o si fi ire koja awon eniyan mi han won ati ile Jakobu ese won o ati nbere ninu okan re boya o ti ka iwe ti anka yi ori ese yi boya o ti ka ri kini se ti olorun lati ma so fun ojise re oni waasu ti a n pe ni woli Isaiah wipe kerara kini se ti o wipe so ni ohun jeje so pelepele fun awon eniyan mi nitori wipe bi o ba n ba agbomagba alagidi okan eni ti o n fi ara re pe eni ti ko je bi o ba n ba iru eni be soro oni lati gbe ohun re soke bi o ba ti n pe eniyan ni igbakugba ti o ti n so wipe lagbaja ti o ni dahun bi o ba n ba iru eni be soro o n lati kerara èyí jẹ́ wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ agbọ́mágbà aṣetinú ẹni olori kunkun nitori wipe ki se akoko ti olorun yo ke si won ti o si ba won soro sugbon nitori agidi okan won nitori pe won fi mimo se aimo nitori wipe won lo ni ona aigboran olorun lati so fun oniwaasu yi wipe ki o ke rara iwo na si mo ni awon ibi ti a tin josin wipe bi won ba fe so oro ese won ki ke rara won ki kigbe soke won a so ni ohun jeje ati pele pele awon yoruba si ma so fun a wipe a ki fi boro gba omo lowo ikuro se ati gbo be ri eni ti o ti jinle ninu ese ki se pe a ma fowo ra ni ori a ma fowo ko le orun a ma re ni pelu re wipe ah ese oda ko da ko se be bi eyan ba se be idajo olorun wa bo ba so be ko ni gbo ke rara ma se dasi kini itumo wipe ma se dasi o nso fun a wipe lati ori de ile lati oba titi de awon ijoye titi de awon ologbon titi de awon mekunu ti o wa ni orile ede na ni won je elese o si nso fun a loni wipe ati agba ati ewe ati okunrin ati obirin ko si enikan ti a le ri dasi ko se eni ti a le ri yo sile o ni ke rara ma si se dasi o gbe ohun re soke bi pe ko si fi rekoja awon eniyan mi awon ko so wipe ki a fi rekoja eniyan mi han awon elomiran o ni eni ti o n dese eni ti o wa ni iwa ti o lodi si ti olorun awon ni ki a fi rekoja won yi han wese ikeji ki owo iwa awon ti a n pe ni elesin bi won ti dese toni bi won ti je agbomagba toni bi won si ti je ase tinu eni toni be ni won so fun ani ese ikeji sugbon won wa mi lojojumo won o ye lo si lesin won o ye ka bibeli won o ye lo lati gba omi adura won o ye ka saamu won o si ye lo si lesin ni ojojo isimi o n so fun a wipe sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede tin se ododo ti ko si fi ilana olorun won sile won beere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo olorun a n so fun wa iwa elesin elesin je eni ti bi o ba de ile re o se se ki oju bibeli kan ni o ma ri ni ori tabili bi o ba de ile re ki o to jeun a so wipe e je ki a gbadura bi o ba si de ile re ti o n bere wipe ah ohun ti o fe da wole ni ba o lo se le se se ah ani mo gbekele oluwa ni oluwa yo pese o se se ki o tile ko ile re ki o so wipe Jehovah Jireh oluwa lo pese tabi ki o ra moto ki o ko seyin re oluwa le oluso agutan mi sugbon sibe sibe o ti oye run lenu e o elesin o sese ko ti fa iyawo ko ti o sese ko ma tile ti san owo ori iyawo ni sugbon ki won ti bi omo meji abi meta ki o wa di leyin omo meji abi meta ki won tun gba ile isin lo ki won so fun alufa we pe a fe se igbeyawo awon na tun lo se waju pepe won tun won tun woso won awon tun pin awon iwe pelebe pelebe we pe a n se ti igbeyawo won tun peran won fi ile pon won fi ona pon awon omo si wale rebe rebe sugbon sibe sibe won sese fe se igbeyawo awon elesin bo ba tin ri won osoro mo iru awon eniyan be ni o se se ki won ma lo awon egba owo ti orun ti oruka ti oruka gbogbo won akoko ra sugbon bi won ba tin bo ni ilesin won se apamo omo apamo won ko sinu e tori pe won fe guregeje ni waju oluwa bo ba tun tin jade bi won ba tin tun fe wo oko ero won tun si apamo wo won tun ko se ti won tun ko sorun awon ilesin la npe be o so fun wa wipe sugbon bi iwa won ti buru to ni wipe lojojumo ni won wa mi ese iketa o tun so fun wa wipe won je eni tin gbadura awon ni bo ba di oru bi alakala bade ti won laagun wa lati ojo orun wa gbo jesu gba mi jesu gba mi jesu gba mi dariji mi dariji mi dariji mi ese to dasun lale ana ojule ologbo tabi ekute tabi adiye won oye le loju orun bo ba si tin jibe lo nwa samu ti oka be lo gbadura si omi ninu igo ti o mu omi ti o so pe aje kuro leyin mi ah aje e ba ti kuro leyin e ti pe ese ti o kuro lowo eni tori awon tese ba wa lowo e awon ti iwa kiwa irin kirin to ba wa lowo won awon la je le kakiri sugbon bo se ti awon nigbagbo to to ni awon ti won ti bo lowo ese awon ti a fe je Jesu Kristi ra pada awon ti a ko ruko won sinu iwe eye le orun ba je nri won onsa ni bo so nri won onsa ni esu papa bo ba wa pelu idanwo tabi idewo re bo ba tin so wipe akọ ninu oro olorun wipe mo je asegun be le su salo sugbon bo wa di wipe onlele mu latoju orun ansin o ninu omi ansin o ninu sare tabi ansin o kakiri o si nji o laagun o so pe pada lemi satani pada lemi satani igbala lo ye ko wa sugbon awon eyan won yi won gbadura won gba awe ododun o sese ki won ka ogoji ojo ko pe pata pata kan so ni pe ah mi o yo kan kuro nu eri o si sese lasiko awe ni ko je memo ko je moti ko je mo siga awon alarede ti won wa nita awon ti won rent ile fun nita awon a wa nbe ni gbogbo goji ojo ni won ma gba awe won ma se isera eni bi ogoji ojo ba ti koja o pari o tun pada sinu ebi e sinu oti e o di ko ma sun gota sugbon bo wa dojo sunday o an lati ri ninu lesin o si sese ko ti e ma sise papa ninu lesin awon wonyi ni bibeli nje ko ye wa wipe elesin lasan ni won bi ku ba pa oju won de niru ipo be o daju wipe orun apadi ni ni ese keta ni o so pe sugbon ese keta nitori kini awa se ngba awe ti iwo ko si ri iru awon eyan be won agbadura lasan won wa se ko bibeli lasan won agba awe lasan iwo na lo bere lowo won o sa mo won on wa leti okun bi won tin gbadura toni ti won sin gba awe toni aje oju won le awon ni won gbo ton so pe eye nke bo se ta won ton ni igbala ni awon ti a ti dari gbogbo ese won ji patapata be ye ke o kan ke danu ni sugbon bo je ten ti o ti ni igbala eni ti o ti dari ese eji bo logbo rin loru bo ba ri oju ologbo ah ani won de o koni lesun bo gbo ti ese awon kan ti won rin nita koni lesun ibi kibi to wa ko si bibedi to sun le lori ko si bo se le niye lori to o sese ko je pe se ni won mu bedi ni se ni won gbe wa lati oke okun sugbon sibe sibe koni le ronun sun bo ko le sile awon osu ati aje won ni je gbe nu e o le ko le sile ki awon eniyan ki won wa ninu re sugbon ki ohun ko tun lo wa iyara kan nita ko ma dagbe iru awon eyan be awon na o to be lati lo le lati ko ere ko lo sile won o to be nitori bi awon eyan nu aye bi won ba ri won kia won fo ba won nitori kini nitori pe won mo oju olorun won mo bi ati sin olorun won je elesin lasan sugbon won ki se onigbagbo bi won ba si gbawe olorun ki ri oni o se so wipe nitori kini awa se ngbawe ti iwo ko si ri nitori kini awa je okan wa ni iya ti iwo ko si mo kiyesi le ojo awe yin eyin se afe esin fi agbara mu ni se gbogbo ise yin kini bibeli npe ni wipe eyin se afe Isaiah ori keta mo nka lati ese ikerin dini ogun eyi je ohun ti o ba orile ede wa je o wa laarin awon ti won lo si ile isin o si wa laarin awon ti won ko ti e gbo kankan rara o wa laarin awon omowe o si wa laarin awon puruntu ti won o mo kankan afe o ba igbesi aye won je patapata won se nowo won fowo sofo lati ese kerin dini ogun ni Aisa ori keta pelu Oluwa wipe mo fe ki o fiyesi dara dara ko so wipe oni waasu wipe awon elomiran bi a ba bi won ti a ba so wipe ah se bi o

0: wọ́n sì kún ìgboro. Gbogbo irun ti lọ tán pátápátá. Èyí tí irun ẹ̀ ò lọ, iná ò kúrò ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìtìjú ni aṣọ ń bò mọ́ra. Èyí tí wọn bá sì bo ìtìjú wọn mọ́ra, wọn á tún kó aṣọ oníhò, wọn á tún wọ̀ ọ́. Gbogbo nǹkan táwọn òyìnbó ṣe, ó ti jẹ wọn ní ara tán pátápátá. A ò tí ì gbé wọn sí, wọ́n ń para wọn, wọ́n ń kú láàyè. Olúwa yóò sì fi ìhòhó wọn hàn wí fún mi, yẹ wọn kì í rìn ní ìhòhó nísinsìnyí. Wọ́n rìn ní ìhòhó. Obìnrin onílé ọlọ́nà, ó lè ní mọ́tò ayọ́kẹ́lẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àtúnmú ìró ẹ̀ àṣẹ sí méjì. Wà máa rí ìhòhó ẹ̀ ń ta, wọn ò ní tìjú mọ́. Bó bá rí wọn léjó, bó rí wọn níbi tí wọ́n ti ń wo sinimá káàkiri, bó rí wọn lẹ́gbẹ̀ẹ́ títì. Ìwọ náà wí fún bí ò bá jẹ́ wípé ọpọlọ wọn pé nǹkan pápá ó tún ti ń ṣẹlẹ̀ ńbẹ̀. À á fi mọ́tò sí ẹ̀gbẹ́ títì, onílé ọlọ́nà, a máa jó nígboro. Bó bá jẹ́ ni tó ń wa mọ́tò wa ní ẹjọ́, ẹjẹ́ ká kọjá. Ẹni tó ń sin èṣù, ojú wọn kì í ríran. Ọlọ́run sì sọ fún wa wípé àwọn ẹlẹ̀sìn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀, kò sí mọ́ ṣe lè ṣe bẹ́ẹ̀ tó ní ọjọ́ Sátidé bó bá ti di ọjọ́ Sọ́ndè. Wọ́n tún gbé Bíbélì kúrúkẹrẹ, wọ́n lọ sílé ìsìn. Nǹkan tán sì ń ka òye wọn. Wọ́n bá sì jáde tó sọ pé kíní wọ́n sọ nílé ìsìn, lóun kan lọ náà ni, òun ò gbọ́ kíná sọ. Ní ẹsẹ̀ èkejìdínlógún lé ọjọ́ náà, Olúwa yóò mú ògo ṣáworo wọn kúrò, àti ọ̀ṣọ́ wọn, àti ìwérí wọn bí òṣùpá. Mo bá lọ sí ilé ìsìn ní ìgbà mìíràn, gèlè tí ẹlòmíà wé, òní rí oníwọ̀ọ́sù, wàá ṣẹ̀ máa garùn lẹ́yìn obìnrin aláfẹ́ayé. Kí ló sì kó sínú ẹ̀? Pépà ló kó sínú ẹ̀. Ṣé ìwà ọlọ́gbọ́n nìyẹn àbí òmùgọ̀? Ká tún wọṣọ, ká wégèlè, ká má jẹ́ ká rí oníwàásù, ká má jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíì wàá jókòó sẹ́gbẹ̀ẹ́, òórùn ni pátápátá látòkè délẹ̀. Àti ẹ̀wọ̀n, àti júfù, àti ìbòjú, àti akẹ́tẹ̀, àti ọ̀ṣọ́ ẹsẹ̀, àti ọ̀já orí, àti ago olóòórùn dídùn, àti òrùka etí. Ṣé o rí nínú Bíbélì tiẹ? Àbí Bíbélì tèmi yàtọ̀? Torí àwọn ẹlòmíín, wọ́n á sọ pé nígbà tó dẹ̀ ti ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, wọ́n máa ti fi òfin dìé kalẹ̀. Wọn ò ka Bíbélì. Àwọn tí wọn kì í ṣe onígbàgbọ́ kò yé wọn. Ọ̀nà Ọlọ́run ò yé wọn. Ọ̀nà àwa ọmọ Ọlọ́run pàápàá kò yé wọn. Àbó yé wọn? Rárá. Òrùka àti ọ̀ṣọ́ imú, ìpààrọ̀ aṣọ wíwọ̀, àti
1: gbogbo ọmọ ìjọba kan náà. Ọ̀la ti ṣe ọjọ́ kẹwàá oṣù karùn-ún yìí lọ́la. Àwọn ìkórajọ fún àwọn tí a jèrè ọkàn tí a ti mú wá sínú Kristi, wọ́n pàdé papọ̀ níbi tí wọ́n ti ṣe ìpàdé àwọn arábìnrin tí wọ́n ti ṣe ìpín fúnni. Ó wà fún gbogbo àwọn tí ó jẹ́ ojú tuntun àti àwọn àlejò nínú ìpàdé náà. Àkókò ago méjì ní ọ̀sán fún àwa tí a jẹ́ ìsìn àṣepọ̀ ti àkọ́kọ́. Ago mẹ́ta ni àwọn ẹgbẹ́ kejì wọn ó pàdé ní tiwọn. Títọ gbogbo àwọn ojú tuntun lọ láti lọ bẹ̀ wọ́n wò, yálà àwọn tí wọ́n fayé wọn fún Olúwa nínú ìpàgọ́ àjínde tó kọjá, àti láti mú àwọn ẹlòmíràn wá ó jẹ́ ojúṣe wa gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ní gbogbo ẹlẹ́kùnjẹkùn wa. Jẹ́ ká kópa nínú àwọn ojúṣe wọ̀nyí, ká sì pa wọ́n mọ́ nínú ìgbàgbọ́ àti nínú ìjọ. Ká jẹ́ olótìtọ́ sí Ọlọ́run. Bí a ṣe ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run yóò bùkún fún wa lọ́pọ̀lọpọ̀ ní orúkọ Jésù. Ìpàdé mìíràn tó ṣe pàtàkì ní ti ìdàpọ̀ ojúlé. A ní ti àwọn àgbà, àwọn omode awon odo langba gbogbo omo ijo la nreti pe lati ma kojule dede mo daju pe idapo jule yi o je ijo je apere ti o dara fun awon elomiran nipa iko wa ninu idapo jule dede ago merin fun awon omode ati awon odo ago marun fun awon odo langba YPF ati awon agba bakan na bi a tin ko pa ninu awon ipade won yi olorun yo tesiwaju lati ma buku fun wa lorun ti Jesus.

ẹni ẹjẹ ka dúpẹ lọwọ ọlọrun fún bí o ti ṣe ń lò wá nípa iṣẹ rẹ nítorí pé lẹyìn tí a dẹni ìgbàlà nígbà náà ni a mọ tó túmọ sí láti ṣiṣẹ fún ọlọrun jẹ ká dúpẹ fún lọwọ ọlọrun fún eléyìí ní orúkọ jésù ni a gbàdúrà a fẹ́ gbàdúrà lákòókò yìí pé ọlọ́run yóò fi ọ̀pọ̀lọpọ̀ orí rẹ̀ fẹ́ fún àwọn ènìyàn láti máa tẹ̀síwájú ní ìgbàgbọ́ pé kò sẹ́nikẹ́ni tí ó ṣubú lẹ́bàá ọ̀nà a rí pé ohunkóhun kò ní já wa gbà kúrò lọ́wọ́ ọlọ́run alààyè ẹ jẹ́ ká gbàdúrà sí ọlọ́run ọlọ́run ìjọ nílò àdúrà rẹ ní gbogbo ìhà fún gbogbo wa ní oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú ọlọ́run a bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ a ò ní dáwọ́ dúró nínú ìbànújẹ́ oore ọ̀fẹ́ ọlọ́run yóò tó fún ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ jésù ni a gbàdúrà àìsẹ̀ kọ́ pa jíjèrè ọkàn títọ́ àwọn ènìyàn lọ ẹ jẹ́ ká gbàdúrà yìí pé iná ìjèrè ọkàn iná ìwàásù sínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa fún gbogbo àwọn tó ti gbàgbọ́ gbogbo ènìyàn ni yóò gba iná ìrere wọn ó sì bẹ̀rẹ̀ sí ròyìn ayọ̀ náà káàkiri ẹ jẹ́ ká gbàdúrà sí ọlọ́run mo fẹ́ rí pé òun gbàdúrà jẹ́ ká gbàdúrà pẹ̀lú ìdánilójú pẹ̀lú àṣẹ àti agbára pẹ̀lú ìfẹ́ ọlọ́run dá iná ìwàásù ìrere sínú ọkàn gbogbo ọmọ ìjọ.

ìra olúwa ràn wọ́n lọ́wọ́ àwa ò lè ṣe é ṣùgbọ́n ọlọ́run lè ṣe é ọ̀pọ̀lọpọ̀ ló ń la ọ̀pọ̀lọpọ̀ ìrora kọjá ẹ jẹ́ ká gbàdúrà fún wọn gbàdúrà fún àwọn ará àwọn mìíràn wà níbí ohunkóhun tó wù kí àwọn ènìyàn rẹ kó lè máa là kọjá olúwa mú jẹ́ ká lè máa rántí pé bí wọ́n ti ń tẹ̀síwájú gbogbo omi tí wọn ni a ó wẹ̀nà pátápátá gbàdúrà fún wọn má fi wọn sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló la àwọn ìrírí tí ò báradé kọjá a lè gbàdúrà bí a ṣe ń gbàdúrà ọlọ́run yóò dá wa lóhùn. Àwọn tí ò dẹ̀ ní ìrírí ìgbé ayé àdúrà tó dára olúwa sọ ẹnìkọ̀ọ̀kan jí kí àwọn ènìyàn rẹ kán lè múnádóko nínú àdúrà ẹ jẹ́ ká gbàdúrà bá ọlọ́run sọ̀rọ̀ nípa rẹ̀ bá ọlọ́run sọ ọlọ́run wípé mò ń wá ẹnìkan tí ó dúró sí ibi tí ó ya náà ìwọ ni ẹni náà gbàdúrà pé àwọn ènìyàn ọlọ́run wọn ò ní ṣubú lẹ́bàá ọ̀nà.

orúkọ Jésù ni a gbàdúrà. Kò sí iye méjì nínú rẹ. Àwọn ènìyàn ní àwọn kan wà tán la inú níbí ní kọjá. Yálà lórílẹ̀-èdè Nàìjíríà tàbí lóde Nàìjíríà, ẹ jẹ́ ká gbàdúrà pé kí Ọlọ́run kó pa wọn mọ́. Wọn ò ní sọ wípé tó bá yẹ láti kú, wọn ò lè sọ pé ó bá jẹ́ pé ó tẹ̀ láti kú, èmi yóò lè tẹ̀síwájú. Wọn ò ní lè bẹ̀rù níbikíbi tí níbi ní ti lè máa wá, Ọlọ́run yóò dì wọ́n mú, ẹ jẹ́ ká gbàdúrà fún wọn. Ẹ gbàdúrà. Àwọn ènìyàn kan wà nígbà tí wọ́n bá rí wọ́n fẹ́ láti sẹ́ Kristi, ṣùgbọ́n àdúrà rẹ lè ó lè mú wọn dúró. Àwọn tó ń la inú ibi ní kò wà láàrin àwọn ọmọ rẹ, Olúwa ràn wọ́n lọ́wọ́ kán lè tẹ̀síwájú láti dúró nínú ìgbàgbọ́ pé wọn ò ní sẹ́ Kristi. Ní àkókò inú ibi ni wọn ó dúró gbọn. Àdúrà lè kó ipa tó lọ lọ́nà tó jìnnà gbàdúrà fún wọn.

ni orúkọ Jésù tó lágbára ni a gbàdúrà. A fẹ́ gbàdúrà fún bàbá wa nínú Olúwa. Ọlọ́run ti gbé wọn kalẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìyanu. Wọ́n ó sì tẹ̀síwájú. Tí a bá wo ọjọ́ orí wọn àti okun wọn àti ìdúróṣinṣin wọn, ìyẹn jẹ́sẹ̀ ìyanu pé kí Ọlọ́run kó tẹ̀síwájú láti mú kí iṣẹ́ ìyá kí ìgbé ayé wọn kó jẹ́ iṣẹ́ ìyanu ní gbogbo ọ̀nà. Ẹ jẹ́ ká gbàdúrà fún wọn, gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn rẹ, gbàdúrà bí o ti fẹ́ràn wọn tọkàntọkàn, gbàdúrà pé Ọlọ́run yóò túbọ̀ máa fún wọn ní okun sí, ọgbọ́n lọ́pọ̀lọpọ̀ sí, iṣẹ́ ìyanu lọ́pọ̀lọpọ̀ sí nínú àwọn ojúṣe àti iṣẹ́ ìránṣẹ́ wọn tí Ọlọ́run ti fi fún wọn. Gbàdúrà fún wọn bákan náà.

ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ ìlàjà fún wa. Ó ti fi fún wa gbogbo ẹ̀dá tuntun, gbogbo ọmọ ìjọ, gbogbo ìránṣẹ́ Ọlọ́run, oyè kóyè, apostle, prophet, wòlíì, olùkọ́ àti ó ti fún wa ní iṣẹ́ ìránṣẹ́ ìbàlàjà ní ẹsẹ̀ ìkọkàndínlógún 19. Èyí ni pé Ọlọ́run wà nínú Kristi, ó ń bá aráyé lájà sọ́dọ̀ ara rẹ̀, kò sì ka ìrékọjá wọn sí wọn lọ́rùn, ó sì ti fi ọ̀rọ̀ ìlàjà lé wa lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ ìbàlàjà wà, iṣẹ́ ìwàásù ìbàlàjà wà pẹ̀lú. Ó wá sọ ní ẹsẹ̀ ogun sọ náà, àwa ni ikọ̀ fún Kristi, bí ẹni pé Ọlọ́run ti ọ̀dọ̀ wá sì pẹ̀ fún yín. Àwa ń bẹ̀ yín, à ń bẹ̀ yín ní ipò Kristi, ẹ bá Ọlọ́run lájà. Ó jẹ́ àṣẹ tó fi fún wa pé kí a lọ sọ́dọ̀ àwọn èèyàn níbikíbi tí a bá ti rí wọn ládùúgbò wa, ju àdúgbò wa lọ, à ń rọ̀ wọ́n, à ń mú dá wọn lójú pé kí wọ́n bá Ọlọ́run lájà ní ẹsẹ̀ ìkọkànlélógún 21. Nítorí ó ti fi ṣe ìyẹn ni Kristi ẹsẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹsẹ̀ kẹsẹ̀ rí, kí àwa lè di

lásá fún ara rẹ̀ fún àwọn ènìyàn nípa ìbálàjà wo kókó kejì ìkejì ní ìfaraẹnijì tí ó ní ọlá sí iṣẹ́ ìránṣẹ́ ìbálàjà fún ìwà bí ọlọ́run a ní iṣẹ́ ìránṣẹ́ ìwà ìbálàjà a ń lọ sọ́dọ̀ àwọn èèyàn ń rọ̀ wọ́n à ń wàásù fún wọn pé kí wọ́n bá ọlọ́run làjà bí wọ́n ṣe ń wá tí wọ́n ń dáhùn sí iṣẹ́ ìránṣẹ́ àti iṣẹ́ ìránṣẹ́ ìbálàjà yìí wọ́n wá sínú ìwà ọlọ́run ẹlẹ́ni tí wọ́n bá làjà nítorí náà wọ́n wá sínú ìwà ọlọ́run à ń wo ìkáàánú àti iṣẹ́ ìránṣẹ́ àjùmọ̀ṣe ti ìbálàjà nípa ìrere ó ti fún wa kì í ṣe pé fẹ́nìkan ó fún gbogbo wa lápapọ̀ iṣẹ́ ìránṣẹ́ ìbálàjà a sì ń jùmọ̀ ṣiṣẹ́ papọ̀ a ń jùmọ̀ ṣe bí a ṣe ń jùmọ̀ ṣe papọ̀ tí a ní ìkáàánú kan náà gẹ́gẹ́ bí jésù kristo ṣe ni tá a tọ̀ wọ́n lọ ní méjì à ń tọ̀ wọ́n lọ ní ẹgbẹ́jẹgbẹ́ ohun gbogbo tá a ní a fi fún wọn nínú ìfẹ́ ọlọ́run nínú wa ìkáàánú ọlọ́run nínú wa à ń mú wọn wá ìjà àti ìwàásù ìrere tí a fi ń fún wọn wo àkọ́kọ́ báyìí ẹ jẹ́ wo àkọ́kọ́ ó ní ẹ̀dá tuntun àpẹẹrẹ ìbálàjà pẹ̀lú ọlọ́run nínú eléyìí a fẹ́ tún wo eléyìí lẹ́ẹ̀kan sí kọ́rìntì kejì orí karùn-ún a fẹ́ wo ẹsẹ̀ ìkẹtàdínlógún torí náà bí ẹnikẹ́ni bá wà nínú kristi tó bá jẹ́ pé tòótọ́ ló wà nínú kristi tó bá ti jáde kúrò nínú ayé tó ti jáde kúrò nínú ìbàjẹ́ ayé tó ti jáde nínú òpòrúurú tí ń bẹ nínú ayé tó ti jáde kúrò nínú àwọn ibi tó ń bẹ nínú ayé ó ti jáde kúrò nínú òkùnkùn ayé ó ti wá sọ́dọ̀ kristi ìmọ́lẹ̀ ayé ìmọ́lẹ̀ ìrere ó ti tàn nínú ọkàn rẹ̀ báyìí tọkùnrin yìí tó bá jẹ́ pé tòótọ́ ló bá ti.

ìrètí Kristi ìgbé ayé rẹ̀ à ń ṣàkóso rẹ̀ nípa Ọlọ́run ayé yìí ṣùgbọ́n báyìí ó ti wá sọ́dọ̀ Kristi Kristi wá ń ṣàkóso rẹ̀ báyìí ìyàtọ̀ gbọ́dọ̀ wà ìkejì ó ní ìfẹ́ ẹ̀dá tuntun fún àpadà ẹni tó ti kú fún ẹni tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún un ó mọ̀ nínú ìfẹ́ Ọlọ́run pé ìfẹ́ Ọlọ́run ló mú lọ sí Kálvárì ní ìdápadà fún tó bá fẹ́ mi bẹ́ẹ̀ èmi gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ní ìdápadà torí náà a wá ní ìfẹ́ ẹ̀dá tuntun fún olùràpadà.

nípa ìgbàgbọ́ àwa ò ní fà sẹ́yìn sínú ègbé bí kò ṣe nínú àwọn tí ó gbàgbọ́ sí ìgbàlà ọkàn a sọ fún wa ní ebéru orí kọkànlẹ́sẹ̀ kẹtàdínlọ́gbọ̀n 27 nípa ìgbàgbọ́ nìkan ni ó kọ íjíbítì sílẹ̀ nígbàtà bá ní gbàgbọ́ a kọ ayé àtijọ́ sílẹ̀ a ó kọ ohun tí a ti mọ̀ tẹ́lẹ̀ sílẹ̀ a ó kọ ìgbé ayé tá ń gbádùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti ẹ̀ gbàgbé ayé ìgbádùn tá ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní nípa ìgbàgbọ́ ni ó kọ íjíbítì sílẹ̀ ní ẹ̀bẹ̀rù ìbínú ọba nítorí tí ó dúró ṣinṣin bí ẹni rí ẹni àìrí ó rí ẹni náà tí a kò lè fojú ara rí ó rí ọ̀run ká tó débẹ̀ ó rí ọlọ́run lórí ìtẹ́ kó tó di pọ́ débẹ̀ ó ní ọlọ́run ẹni àìrí ẹ̀mí rẹ̀ ó ti mú ìfihàn wá pé kristi wà láàyè pé ọlọ́run wà láàyè ó ń wá ń gbégbé ayé rẹ̀ ó ń tẹ̀lé àwọn àbí ẹni àìrí yìí èkejì báyìí ó ní ìfẹ́ ẹ̀dá tuntun fún olùràpadà kọ́rìntì kejì orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá ó ní ìfẹ́ kristi ń rọ̀ wá ìfẹ́ kristi ó fẹ́ wá lọ́nà tó jinlẹ̀ ó fẹ́ wá pẹ̀lú gbogbo tinútinú rẹ̀ ó fẹ́ wá pẹ̀lú ìfara ẹni rúbọ tó fi ara rẹ̀ fún wa tá a bá wá ronú eléyìí ó gbọ́dọ̀ mọ rò ó gbọ́dọ̀ ṣàṣàrò nínú eléyìí ríronú lórí eléyìí ló ń jẹ́ kó nítumọ̀ nínú ọkàn rẹ òórò pé ta lè mi tí kristi fi wá lọ sí orí igi àgbélébù tó kú fún mi ta ni mo jẹ́ jìyà tó pọ̀ bí eléyìí fún mi ta ni mí gan àní kristi tó kígbe pé ọlọ́run mi tó ṣe kọ̀ mí sílẹ̀ torí mi ó fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́ tí ò fẹ́ ká ṣe gbé nítorí eléyìí ó fẹ́ wa gan ó fi ara rẹ̀ fún wa ìfẹ́ kristi yìí wá rọ̀ wá ó ń rọ̀ wá torí pé a jẹ́ pé bí ẹnìkan bá kú fún gbogbo wọn ǹjẹ́ gbogbo wọn ni ó kú ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ 15 ó sì ti kú fún gbogbo wọn pé kí àwọn tí ó wà láàyè kí ó má sì ṣe wà láàyè fún ara wọn mọ́ bí kò fún ẹni tí ó kú nítorí wọn tí ó sì ti jíǹde à ń dá ìfẹ́ wa padà fún kristi a ní àkóso à ń tì wá lọ́gbọ̀ngbọ̀n nípa ìfẹ́ kristi fún wa a wá ń fi gbogbo ìgbà wò nígbà tí èsù bá sọ wípé ṣé òfin ọlọ́run púpọ̀ jù báyìí ó wá wo kávárì ó wo àgbélébù ó wo adé ẹ̀gún lórí rẹ̀ ó ní wo tí ó ṣe fún mi gan nítorí pé ó fi gbogbo sílẹ̀ nítorí mi nítorí eléyìí mo wá nínú ìfẹ́ mo fò ó túmọ̀ sí nìyí pé láti jẹ́ ẹ̀dá tuntun ní ẹsẹ̀ kẹtàdínlógún 17 nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú kristi tó ronú nípa ìfẹ́ kristi à ń ṣàkóso rẹ̀ nípa ìfẹ́ kristi ó di ẹ̀dá tuntun ẹ̀dá tó wá ń gbé báyìí nínú ìfẹ́ ni ìfẹ́ ti ènìyàn ṣùgbọ́n nípa ìfẹ́ ti kávárì nípa ìfẹ́ kristi nípa ìfẹ́ àgbélébù ìfẹ́ yẹn ló ń rọ̀ ọ́ bẹ́ẹ̀ ló ṣe di ọ̀dá tuntun tó ń gbé nípa ìgbàgbọ́ tó ń gbé nínú ìfẹ́ kristi ó wà lọ ìgbé ayé àtijọ́ ti ìmọ̀ta rẹ nìkan ìgbé ayé àtijọ́ kọ́kàn fẹ́ràn ara ẹni ohun tó bá fẹ́ ohun tó fẹ́ràn ni ohun tó bá máa mú ìtura tara wá ohun tó fẹ́ràn tẹ́lẹ̀ ni ṣùgbọ́n báyìí ìfẹ́ tó ń ṣàkóso rẹ̀ ìfẹ́ tó ń tì lọ́gbọ̀ngbọ̀n ìfẹ́ tó ń ronú nípa rẹ̀ òun ni ìfẹ́ kávárì nínú mátì orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n 37 jésù fúnra rẹ̀ sọ pé ẹni tí ó bá fẹ́ bàbá tàbí ìyá jù mí lọ kò yẹ ní tèmi nítorí ẹni bẹ́ẹ̀ kò ń ronú nípa ìfẹ́ kávárì ìfẹ́ tí ó fi adé ẹ̀gún sórí rẹ̀ kò ronú nípa ìfẹ́ ètò jẹ́ kí jésù tó nìkan tó wà lórí igi àgbélébù ta kan ọwọ́ rẹ̀ ta kan ẹsẹ̀ rẹ̀ mágbélébù tí wọ́n fi dàgó lẹ́gbẹ̀ẹ́ tí ẹ̀jẹ̀ tó ń sàn látorí rẹ̀ kò ronú nípa eléyìí ó ronú mọ̀mọ́
o ronu baba o ronu nipa baba mi niyan gbogbo ijolo to mi wa fun Jesus so wi pe ti eni keni to ba o ronu lona to kuru bayi ti o ronu nipa ife Calvary ati ife ti kan ma gbelebu to wa feran baba tabi iya jumi lo ko ye ni eni temi o tun wa so pe eni ti o ba si ife omokunrin ati tabi omobirin jumi lo ko ye ni temi pe nti omo nbere o gaju nti Christ nbere lowo re to je pe ti omobirin re to ba so pe mama daddy emo emi o fe lo si church yen o tori pe orun orun ni ma nso nipa re mama so pe bolo wa fe lo bayi o fe lo si ibi to je pe oro olorun a o kan lolu dada to ti le ni igbara to wa nbe lo ko buru mo fe ko layo ma lo si bi to ba wu o eni ken to ba fi odo mo kunrin re tabi omo birin re jumi lo ko ye ni temi o wa so ni ese ikeji din ni 38 o ni eni ti ko ba si gbe agbelebu re ki o si ma to mi leyin ko ye ni temi o so nipa ife Peteru kini ori kejo Peteru kini ori kini ese kejo eni ti ko eni ti e ko furi ti eyin feran e o ri nipa tara sugbon emi mimo o ti fi han ninu okan re won wo Christian emi mimo wa fi Christian han wa on to se bo ti jiya bo ti ku bo se ki gbe bo se ru irora na ti fele ho nu Peteru kini ori kini ese kejo eni ti eyin ku fe lai ri eni ti eyin gbagbo bi o tile se pe e ko ri nisisiyi eyin sin yo ayo ti a ko le fi enu so ayo ti o se so ayo to kun rere ti o si kun fun ogbo o so fun anu Johanu kini ori kerin ni ese ikokandi ni 19 o ni awa feran re awa feran re awa feran re a feran re de koko pe a ngboro si gbogbo ase to fun wa a feran re pe a o lo si rin ajo kijo ajo fun a feran re a o soro fun a o bega a feran re a o bega a feran re a o jise fun a feran re a mo ba eyan laja sodo re nitori pe ku fun won awa feran re kini die nitori ohun ni o ko feran wa ohun to mo ronu nipa re ni eleyi ni ipile eleyi ni ipile ife wa fun ta mo ronu nipa gbogbo mo ronu nipa Kristi nipa gbogbo o fi nu ogo re sile o wa sinu aye yi nitori pe o fi oni o fi ijose awon angeli sile o wa sinu egan awon farisi ati sadusi ninu aye ni o si farada gbogbo re o farada fun o tori pe fe oni ngba to ba ro eleyi wa ni mo gbodo fe na re pada ni ese ogo o ni bi

o ti gbọ́ nípa ìjìyà rẹ̀ ìjìyà rẹ̀ àti ìrúbọ rẹ̀ ó pàṣẹ lórí kókó ìfẹ́ kristi yìí ó ní ó pàṣẹ fún olúkúlùkù ènìyàn láti ronúpìwàdà ní ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n 31 níwọ̀n bí ó ti dá ọjọ́ kan nínú èyí tí yóò ṣe ìdájọ́ ayé ní òdodo nípasẹ̀ ọkùnrin náà tí ó ti yàn nígbà tí ó ti fi ohun ìdánilójú fún gbogbo ènìyàn ní ti ó jí ìdìde kúrò nínú òkú gbogbo èèyàn bóyá a bí wọn gẹ́gẹ́ bí kírísítẹ́nì nípa ti ìbí tàbí a ò bí wọn ságbo ilé kírísítẹ́nì gbogbo ènìyàn ó wá pàṣẹ fún gbogbo

lẹ̀ gbìyànjú lẹ́ẹ̀kan sí sọ fún wọn wo ìkejì ìkejì ó ní ìfaraẹnìyìn tí ó dúró ṣinṣin sí iṣẹ́ ìránṣẹ́ ìbálàjà adúró ṣinṣin afarawajì fún eléyìí à ń wo kọ́rìntì kejì orí karùn ìyìn nínú ẹsẹ̀ kejìlélógún tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ ìlàjà fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlógún èyí ni pé

ọ̀pọ̀ àwọn kan wà tó yí wa ká ọ̀kẹ́ àìmọye ló yí wa ká bílíọ̀nù àwọn èrò yí wa ká nínú ayé tí wọn ò tí ì gbọ́ nípa ìbálàjà torí pé òun sọ fún wọn níbi gbogbo tó bá lọ tó bá pàdé òun sọ fún wọn pé jésù òun lolùgbàlà olùgbàlà kan ṣoṣo tí wọn bá pàdánù ilé yìí pé wọn ò lo ayérayé wọn lọ́nà rere jìnjìn sí ọlọ́run lọ́nà tó jìnnà sí àlàáfíà àti ìbàlẹ̀ ọkàn. Ó ní òun bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀ ó ní kò ka rékọjá wọn sí wọn lọ́rùn ó sì ti fi ọ̀rọ̀ ìlàjà lé wa lọ́wọ́ gbólóhùn àti ìrere ti ìbálàjà ó fi lé wa lọ́wọ́. Ó sọ fún wa nínú ìsọ̀kẹrìndínlọ́gbọ̀n 26 ìgbaraẹnìjì tó jinlẹ̀ wà kìí ṣe tá a ṣe lẹ́yìn tá a jù lọ ẹ̀ kìí ṣe nǹkan tó ń jẹ́ pé a lọ a tún padà wá àti ṣètò pé a ò ní tẹ̀síwájú rárá a ní ipò kàkà à ń tẹ̀síwájú ìfaraẹnìjì tó dúró sí sísì wà nínú wíwàásù ọ̀rọ̀ náà ṣe àpòsílẹ̀ orí kẹrìndínlọ́gbọ̀n 26 ẹsẹ̀ ìkejìlélógún ṣùgbọ́n mo sì ti rí ìrànlọ́wọ́ gbà lọ́dọ̀ ọlọ́run mo dúró títí ó fi di òní. Paul apòsílẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni òun ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ ibi igbó ọ̀pọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ inú ni bí ṣùgbọ́n pẹ́ni fọlọ́run kì í ṣe gbogbo wọn náà ló ń kọ́ àwọn kan wà àgbà tí wọ́n gbà. Ó ní bóun ti ń wàásù ó ní mò ń jẹ́rìí fún àti ewé àti àgbà èmi kò sọ mìíràn bí kò sí ohun tí àwọn wòlíì àti mose ti wí pé yóò ṣe

ó ní òun tẹ̀síwájú òun tẹ̀síwájú nígbà tó ń ti gba ìrànlọ́wọ́ ọlọ́run nínú róòmù orí kẹẹ̀ẹ́dógún à ń wo ẹsẹ̀ ìkejìdínlógún láti wo ìfaraẹnijìn náà àti ìdúróṣinṣin nínú èyí òfìṣẹ́ táwọn àpòṣẹ́lì náà fi ṣiṣẹ́ irú ìfaraẹnijìn tí ó yẹ kí ìwo àtẹ̀mí ká ní pé kò rẹ̀ wá a ò káwọ́ gbéra a ò dákú à ń tẹ̀síwájú láti sọ fún ẹlẹ́sẹ̀ níwọ̀n ìgbà tí ó bá sì kọ ẹlẹ́sẹ̀ kan ládùúgbò rẹ ní orílẹ̀-èdè rẹ tí ò tí ì nígbàlà wà á tẹ̀síwájú láti máa sọ fún wọn ó ní èmi kì í kò sáà gbọ́dọ̀ sọ ohun kan nínú èyí tí kristi kò ti ọwọ́ mi ṣe sí ìgbọràn àwọn kẹfìrí nípa ọ̀rọ̀ àti ìṣe ọkàndínlógún 19 sọ fún wa pé nípa agbára iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nípa agbára ẹ̀mí ọlọ́run tó bẹ́ẹ̀ láti jerusalemu àti yí káàkiri àní títí fi dé lirikoni rere kristi ní ẹ̀kúnrẹ́rẹ́ ó lọ́ káàkiri ìwọ náà sì gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kó o mọ kanlẹ̀kùn ládùúgbò rẹ kó o mọ pín ìwé ìpolongo ìrere kó o mọ sọ fún gbogbo èèyàn nípa jésù nínú ọkọ̀ èrò nínú ọkọ̀ ojú irin nínú ọkọ̀ taxi ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ níbẹ̀ jèrè wọn níkọ̀ọ̀kan sọ fún wọn nípa ìfẹ́ ọlọ́run pé tó fi ayé tó bẹ́ẹ̀ gẹ̀ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kó mọ̀ bá a ṣègbè ṣùgbọ́n kí ó lè ní ìyà nípẹ̀kun eléyìí ní rere eléyìí ní ìròyìn ayọ̀ sọ fún àwọn ènìyàn kristi kú fún wọn ní ẹsẹ̀ ogún ó ní mo dùú láti máa wàásù ìrere náà kìí ṣe níbi tí agbé ti dá orúkọ kristi rí kí èmi kí ó má ṣe mọ àmọ́lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn

púpọ̀ sí i, kí èmi kí ó lè jèrè púpọ̀ sí i. Ní ẹsẹ̀ ogún, ó ní ẹsẹ̀ ogún àti fún àwọn Júù, kí èmi kí ó lè jèrè àwọn Júù, kò jiyàn lórí tí ò ṣe pàtàkì, kí ló jẹ́, kí ló jẹ́, kí ló gbé sórí, kí ló mú kúrò ní orí rẹ, ká fárogbọ̀n tàbí ká fi rogbọ̀n sílẹ̀, ó ní gbogbo yẹn kò ṣe pàtàkì. Nígbà tí ẹnìkan ní bá dọ́rùn tó ń jóná lọ́rùn àpáàdì, ó ní máa bèèrè rogbọ̀n rẹ̀, bàbá jóná bèèrè rogbọ̀n, ṣé ó ṣe é ṣe ni? Ó ní máa ronú pa àṣà wọn, gbogbo eléyìí kò wúlò. Ó ní fọkàn rẹ sórí nǹkan tó ṣe kókó, má ṣe fààyè gba tí ò tó nǹkan kó wá yọ lẹ́nu. Ó ní àti fún àwọn Júù, mo dàbí Júù, kí èmi kí ó lè jèrè àwọn Júù. Fún àwọn tí ń bẹ lábẹ́ òfin, bí ẹni tí ń bẹ lábẹ́ òfin, kí èmi kí ó lè jèrè àwọn tí ń bẹ lábẹ́ òfin. Ó lèmi ò lọ láti máa jiyàn lórí ẹ̀tọ́ mi pé mo di àtúnbí, èmi ò lọ báwọn Júù ṣe ń jẹ wọn. Ó ní n ò lọ láti máa jiyàn àbí láti borí ìjiyàn, ṣùgbọ́n mo fẹ́ jèrè wọn fún Kristi, kì í ṣe láti jiyàn jèrè wọn fún ara rẹ tàbí fún àṣà rẹ. Ní ẹsẹ̀ ìkọkànlélógún, ó sọ pé fún àwọn aláìlófin, àwọn kèfèrí aláìlófin, ó ní èmi kì í ṣe aláìlófin sí Ọlọ́run, ṣùgbọ́n èmi ń bẹ lábẹ́ òfin sí Kristi, kí èmi kí ó lè jèrè àwọn aláìlófin. Ní ẹsẹ̀ ìkejìlélógún 22, fún àwọn aláìlera, mo di aláìlera, àwọn aláìlera ẹ̀fọ́ lásán ni wọ́n ń jẹ, wọ́n ń jẹ síbi wọ́n jẹ tán, wọ́n wá mo dàbí wọn, n ò ní bẹ̀rẹ̀ wá máa bá wọn jiyàn pé ẹ mọ̀ oúnjẹ ẹran báyìí, pupa yóò fún ọ ní báyìí, ẹja báyìí yóò fún ọ ní ìlera báyìí, wọn jẹlé yìí, gbogbo yẹn ó ní má jiyàn rẹ̀. Tí wọ́n bá jẹ aláìlera tí wọ́n ń jẹ ẹ̀fọ́ lásán, ó ní èmi jẹ aláìlera bí wọn, kí èmi kí ó lè jèrè àwọn aláìlera. Ó ní mo di ohun tí ṣe pàtàkì mú, mo fọkàn mi sí orin tó ṣe iyebíye, mo ń sọ nípa Kristi, mo sì ń ṣe àtẹnumọ́ ẹni tí Kristi ṣe àti Kristi ti ṣe fún wa. Gbogbo ohun tí ò ṣe pàtàkì yẹn pé àwọn aláìlera nínú àṣà wọn tí wọn kì í gbà pẹ̀lú wọn, kò sí dájú wípé òwàásù Kristi ní gbogbo ìgbà. Ó ní mo di ohun gbogbo fún gbogbo ènìyàn, kí èmi kí ó lè gbà díẹ̀ là bí ó ti wù kí ó rí, kò lè gbà díẹ̀ là bó ṣe lè gbà wọ́n là. Wo ìkẹta, ó ní ìdánilójú tí ó gbọ́ tó gbẹlẹgẹ́ ní àwọn ọ̀nà ìbálàjà, a ní ọ̀nà tí a fi bá wọn làjà, nu Kọ́rìntì 2 orí 5 ẹsẹ̀ 21, ó ní èyí ni pé Ọlọ́run wà nínú Kristi, ó ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀, kò sì ka èrè kọjá wọn sí wọn lọ́rùn, ó sì ti fi ọ̀rọ̀ ìlàjà lé wa, ó ti fi ọ̀rọ̀ ìlàjà lé wa lọ́wọ́. Lọ́nà wo la ṣe mú wọn bá Ọlọ́run làjà? A ní ọ̀nà tí à ń gbà bá wọn làjà. O gbọ́dọ̀ ní ìdánilójú nípa eléyìí tí omi, ìdánilójú tí omi nù sí Àpọ́sítélì 4:4.

inú Ọlọ́run ò dùn pé kí àwọn ènìyàn kò ṣègbé. Ojú wo lo fi ń wo àwọn ènìyàn? Wà ń wọ̀n gẹ́ bí igi. Ènìyàn náà ni wọ́n tí Ọlọ́run dá ní àwòrán ara rẹ̀. Ọlọ́run ò dẹ̀ fẹ́ kí wọ́n kó kú sínú ẹsẹ̀ láti wá lọ lo ayérayé pẹ̀lú Sàtánì lọ́rùn àpáàdì. Eléyìí gbọ́dọ̀ jẹ́ ẹ̀dùn ọkàn fún ọ. Nípa ìyá rẹ ni sọ́tọ̀. A jẹ́ ikọ̀ náà tí a ó bá àwọn ènìyàn làjà sí ọ̀dọ̀ Ọlọ́run. Nǹkan ni a gbọ́dọ̀ ṣe. Kò sí òmíràn. Àkọ́kọ́ ni pé kò wàásù ìrere. A ti gbà ọ́ là. Bí o ti ń tẹ̀síwájú láti máa gbé ìgbé ayé, wàásù ìrere náà. Kò sí òmíràn tó ní tó lè fún ọ ní káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere lọ́jọ́ ìkẹyìn. Yàtọ̀ fún ìwàásù ìrere, ò ń gbégbé ayé ìhìnrere, o dẹ̀ ń wàásù ìrere. Pin jẹ́jẹ́ níwájú Ọlọ́run ṣèlérí fún Ọlọ́run pé bó ti ń jáde látòní lọ, o bẹ̀rẹ̀ sí kéde, o bẹ̀rẹ̀ sí wàásù, wà á lo ìgbé ayé rẹ, wà á ná owó rẹ láti wàásù ìrere, wà á la ẹnu rẹ láti wàásù ìrere. A ò ní dúró níbi ògiri ilé ìjọsìn nìkan, jáde lọ. O sì ṣe é títí èmi ìkẹyìn rẹ. Má ṣe jẹ́ kí ohunkóhun kó mi ẹ̀ owó, ipò, agbára tàbí àṣẹ. Àwọn nǹkan yẹn ò ní jámọ́ nǹkankan ní ìkẹyìn ọjọ́. Kristi yóò béèrè lọ́wọ́ rẹ, kí ló wàá ṣe fún mi? Mo fayé mi fún ọ. Mo kú nítorí tìrẹ, mo jìyà nítorí tìrẹ. Kí ni ìwọ náà ṣe fún mi? Wá fẹ́ mi ju àwọn nǹkan wọ̀nyí. Wá fi hàn fún Kristi pé o fẹ́ Kristi ju ohun ìní ti ayé lọ. Ohun kan ni ó ṣe pàtàkì. Mo yan ipa yìí. Ẹnikẹ́ni kò sì nílè gbà kúrò lọ́wọ́ rẹ, inú ni bí ni. Ìkọ̀nì sílẹ̀ àwọn ènìyàn kò lè dí ẹ lọ́wọ́ sọ pé Olúwa kò sí ohun tí ó dì mí lọ́wọ́ láti má wàásù ìrere. Yan ipa rere. Èyí tí ó jẹ́ kó gbọ́ lọ́dọ̀ Ọlọ́run ní ìkẹyìn ọjọ́ pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Gbàdúrà bí o ti ń wàásù ìrere. A gbé ní ìgbaradì láti jẹ́ ikọ̀ tí ẹ pé a wẹ̀ mọ́ kó jẹ́ olódodo. Lẹ́yìn tí a ti wẹ̀ ọ́ mọ́ gbégbé ayé rẹ, jẹ́ kí àwọn ẹlòmíràn kó rí Kristi nínú rẹ nípa gbígbé ìgbé ayé náà àti wíwàásù ìrere. Múra sílẹ̀ bí o ti múra àwọn ẹlòmíràn sílẹ̀ fún ọ̀run ìwọ fúnra rẹ. Máa gbáradì fún ìpadàbọ̀ Olúwa. Dé ṣe ìdènà fún ẹsẹ̀ ní gbogbo ìhà. Má ṣe jẹ́ kí ìjìyà Kristi kó já sí asán. Di òmìnira kúrò nínú ẹsẹ̀. Ìwọ yóò sì di ìránṣẹ́ fún Ọlọ́run Olódùmarè. Ó ti fi ìwà bí Ọlọ́run sínú ayé wa, ìwà òdodo sínú ayé wa. A sì gbọ́dọ̀ máa gbé nípa ìwà òdodo ìtí tí ó fi dé. Béèrè lọ́wọ́ Ọlọ́run, oore ọ̀fẹ́, okun. Olúwa, mo nílò gbé ìgbé ayé òdodo títí wàá fi dé. Olúwa, fi fún mi. Ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí tí ó dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun.
ohun miran to wu ko le ma se o je ohun ti afikun ni igbe aye ododo ni pataki ikeji ni igbe aye ododo lati ko ma waasu irere eyi lede to fi wa laye gbogbo awon miran eyi ti o fun o ni ade ni ikeyin o ni abajade nipa fifi aye re fun oluwa lati jade lo sibi gbogbo lati mu awon elomiran ba olorun laja bere fun ore ofe si lile se pe bi o tin ran awon elomiran lowo lati le di orun o ni imolara lati ma gbegbe aye to dara ki wo pelu ko le dorun ni keyin ojo so fun olorun pe lati olorun yo tesiwaju lati ma lu ago iwaasu yi ninu okan wa a o si fi soju se ona ohun gbogbo ti a si gbo ni asale yi ko ni dide fun wa tako wa ni ojo ikeyin o da eniyan fun ise iranse ibalaja ni oruko Jesu ni agbadura ni oruko Jesu ni agbadura baba adupe ni owo yin ati tun wa da e si ti fi fun wa e ti fi soju ise iranse ti ibalaja ni e fi le wa lowo oluwa adupe fun anfani yi ta ni aje eleyi le wa lowo ise ti awon angeli ko le lo kaakiri lati se lori ile aye en only e fi le wa lowo a fi gogo ogo fun yin baba n gbadura pe a o ni ja yin kule e lo lati mu awon eniyan ba yin laja ni oruko Jesu a si n gbadura pe bi a ti lo e o ti wa leyin bi a ti n waasu e o mu ki igbagbo ko ru soke ninu okan awon eniyan won yo si gba Kristi gege bi oluwa to lugbala ti o ku fun won ni oruko Jesu bi a ti n se eleyi eran wa lowo lati ma gbegbe aye ododo to be te pe ilepa wa lati le de orun bi a ti n fe ko ni o dorun awa na yo dorun ni keyin loruko Jesu owo mi ma aya funfun yo je abuda igbe aye ati iwasi wa lojojumo ni oruko Jesu nibi se wa ni awujo nibi ti a n gbe ibi kibi to ka lo ninu oko ati nibi gbogbo a n gbadura ipe wi waasu irere mu awon eniyan ba yin laja yo je ohun ti o gbe ojuse wa to ga julo si eyin olorun lojojumo loruko Jesu ohun gbogbo ti a nilo e o fi fun wa e o boju to aye wa bi a ti n gboro si ase yin a o ni se alaini awon nkan ti a nilo ninu aye wa bi a ti n gboro loruko Jesu ati gbo oro na ati gbo oro na a gbadura pe ohun to sele lateyin wa ikawogbera aibikita bi e ti ba wa soro ni asale yi a o pada lo gege bi onigbagbo otun onigbagbo gege ti a ti ra pada ni okunrin ati lobirin lati ma mu awon elomiran laja sodo yin loruko Jesu a dupe lowo yin tori pe fun wa ni oluso agutan oluso agutan ti won ni okan olorun ati ri won ilepa kan na ni won le ati mu ba awon okan laja pelu eyin olorun a gbadura pe o ran wa lo lati tele sise won debi pe bi awon okan nibi gbogbo tawa na ba bara wa a o se be loruko Jesu
e fun won lokun si e fun won ni agbara si agbara yin e je ko ma po si ninu aye won loruko Jesu ilera pipe yo je ti won lojo ojumo ni oruko ti Jesu ba se nwa su fun wa lati lo agba ladura pe gbogbo wa a o fi soju se bi ati mu awon okan wa sinu ijoba olorun ati sinu ijo a o ri loruko Jesu eleyi yo munu won dun bi ba mu awon eniyan ba yin laja agbadura pe ohun gbogbo ta ba nse lati le mu ki orun ko yo nipa ti wa pe orun yo ma yo nipa wa bi a tin gboro si ase bi waasu irere yi loruko Jesu oluso agun ton wa pelu inu won yo dun bi a tin lepa awon okan ti a si mu won wa sinu ijoba olorun ti a si mu wa sinu ijo olorun eran wa lowo oluwa adupe nitori pe mo e ti dawun adura wa bi a tin lo je ki na iwaasu irere ko ma jo ninu okan wa ka si ma se loruko ti Jesu e lo si waju abi ati nlo irin ajo alayo yo je ipin wa e mura wa sile fun ijosin tola pe ko si enikeni ti yo joko sile tabi mi ma teti si iwaasu na lori ero alagbeka wa sugbon gbogbo wa pata a o wa ni idapo pelu awon onigbagbo ninu awon ijo wa kaakiri loruko Jesu fun awon ara wa to nbo abilola fun isin asepo ti won e o mu ko si enikeni ti o joko seyin bi e ti se leyi e o mu ki ife yin ko ma po si ninu aye wa fun awon okan e seun fun idahun si adura wa ni oruko Jesu ni agbadura ni oruko Jesu ni agbadura ese o daro ki olorun ko bokun fun yin.

0: aṣọ ìlekè.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ ni o máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi. O sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa tọ́ni sọ́nà. À ń bẹ̀ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa tí o sì ń tọ́ wa sọ́nà, ẹ̀mí tí o máa ń gbà sí ọ lẹ́nu wa fi fún wa. Agbára tí o máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ wípé gbogbo ọkàn aṣáko àti tí o máa ń rìn kiri, èyí tí o máa ń kúrò lọ́dọ̀ ìwọ Ọlọ́run aláàyè, jẹ́ kí o jìnà sí wa. Jẹ́ ká lè dúró tì ọ́ dé òpin. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún àkókò kúkúrú tí a ní, ni a ó yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run. Inú ayé tí a wà, ó jẹ́ ayé tí a ò tí ì wá rí. Àwọn òpòrọ́ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ, tí wọ́n máa ń sọ pé Babátúndé tàbí Ìyábọ̀. Ìyá kì í padà wá. Bí bàbá bá sì ti lọ, ó lọ náà nìyẹn. Kò sí Babátúndé, kò sì sí Ìyábọ̀. Bí a bá ń pè ọ bẹ́ẹ̀, ká lè mẹ́ni tó ṣẹ̀ la ṣe ń lórúkọ, wọ́n ń pè ọ bẹ́ẹ̀ ni. Ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí. Àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀, wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la. Nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ. A sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú, kò sì yé wa. Ó ní ìtọ́ni Ọlọ́run ṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa. Ó wo ìtọ́ni Ọlọ́run ní Exodus. Mo ń ka ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí ìkejìlá. Exodus, orí ìkọkànléníàádọ́ta. Exodus, orí ìkejìlá, mutografara, ẹsẹ̀ ìkọkànléníàádọ́ta. Ó sì ṣe ilé ọjọ́ náà gan. Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì gẹ́gẹ́ bí ogun wọn. Mo fẹ́ kí o fiyè sí wípé kì í ṣe Mósè lè ó mú àwọn ọmọ Ísírẹ́lì jáde, kì í sì ṣe Áróni, kì í sì ṣe nínú agbára ti àwọn tìkára wọn ni wọ́n fi jáde. Ọlọ́run fúnra rẹ̀, Olúwa ọ̀run òun ayé, ẹlẹ́dàá wa, ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ ìgbésí ayé wa, ẹni tí ó sì ń fẹ́ ṣàánú fún wa nínú ìfẹ́ rẹ̀, pẹ̀lú ọwọ́ agbára rẹ̀, ni ó kọ sí àwọn ọmọ Ísírẹ́lì. Ó rí wípé bí wọ́n tilẹ̀ ti jẹ́ ìran Ábráhámù, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń ka Bíbélì, ó ti mọ̀ wípé Jósẹ́fù ni ẹni tí a tà sí Íjíptì. Bí ọjọ́ ti ń gorí ọjọ́ tí ọdún sì ń gorí ọdún, ni èèyàn bẹ̀rẹ̀ sí ní mú ní Íjíptì. Èèyàn yìí sì mú dé Kénánì, níbi tí Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà. Bí a sì ń gbọ́ ìròyìn wípé ọ̀pọ̀ oúnjẹ wà ní Íjíptì, bẹ́ẹ̀ni Jákọ́bù rán àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ. Ìtàn náà gùn púpọ̀, ṣùgbọ́n ní ìparí gbogbo rẹ̀ ni àwọn mẹ́wàá tí a rán lọ ni wọ́n rí wípé wọ́n ní ìṣòro púpọ̀, nítorí Jósẹ́fù ó ń bi wọ́n léèrè ọ̀rọ̀. Ó rò wípé ó ń sọ fún wọn wípé ṣé kì í ṣe pé ẹ wá ṣe àmì, ni ilẹ̀ Íjíbítì ẹ ń fẹ́ rí ìhòhò ilẹ̀ náà wọ́n ní ń da o rárá kìí ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó fi yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ wọ́n láti mú Bẹ́ńjámínì ẹ̀ tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù wọn láti mú wá nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀ gbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú ọwọ́ sí Íjíbítì gbà tó yá Jákọ́bù kú àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù àwọn náà kú pẹ̀lú àwọn ọmọ Jákọ́bù nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísírẹ́lì àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíbítì ṣùgbọ́n nígbà tí ó yá ìyá ń jẹ wọ́n ojú ń pọ́n wọ́n di ẹrú ní inú ìsìnrú yìí ni wọ́n wà ni wọ́n fi ké pe Olúwa ni Ọlọ́run rán Mósè sí wọn ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíbítì ilẹ̀ Íjíbítì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú ìsìnrú ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́ ó jẹ́ àpẹẹrẹ ayé gbogbo ani a ti wà nínú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú èṣù tí a sì ń sin olúwa òǹrorò òní tí a ń pè ní sàtánì ṣùgbọ́n nígbà tí ó wo olúwa ẹni tí ó fẹ́ wa ẹni tí ó mọ̀ wá ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbè nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀ ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa tí a ké pe Olúwa tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún Ọlọ́run tí ó dáríjì wá a di ẹni ìgbàlà lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ní ayé wa ìfẹ́ wa ọkàn wa ara wa iṣẹ́ wa ètò ìṣísẹ́ wa níṣísẹ́ tẹ̀lé ni a kó gbogbo rẹ̀ pátápátá ni a kò lé Ọlọ́run lọ́wọ́ àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́ wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́ èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run ṣùgbọ́n nípa ìpinnu ìṣísẹ̀ àti ètò ìgbésí ayé mi ìyẹn wà lọ́wọ́ tèmi nǹkan tí n bá fẹ́ màá ṣe ohun tó bá wù mí máa dáwọ́ lé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kíni inú Ọlọ́run kíni ìfẹ́ Ọlọ́run bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀ òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa òun ló máa ń tọ́ wa kìí ṣe tiwa mọ́ láti máa darí ìgbésí ayé wa àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́ nínú ayé a kìí pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó kò sí ìtọ́ni ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀ tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́ ìran ni ó wò lọ àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́ tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó ilé ijó la ti ń bá wọn pàdé tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé ó sì ṣeéṣe nínú ọjà kí a bá wọn pàdé àwọn tá a bá pàdé bẹ́ẹ̀ won ki le duro nile nitori wipe awon papa a o fi pa ni tan fun won baba ati won o fe pupo ni iya ati won na o se se ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si tin dagba ni won wo arowo to won

jáde wípé à mo ma ṣe alárìbápàdé ètò ìgbéyàwó wọn sì sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn tàbí ní ìtàn àlọ tí a máa ń pa ní àṣáálẹ ẹtí abájókòó sí ìdí ẹmu àti ìdí ọtí tàbí tí a ń ta ayò bó sì jẹ ludo ni a tan nọmọrí tí a ń ta a ò pa ní ìtàn fún wa wípé ẹníbi tí a ti ń ta ayò tàbí ludo tàbí níbi tí a ti ń mu ọtí ni wọn wá ń ṣí wa létí tí wọn sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ nìyí rárá ò kì í rí bẹẹ ṣùgbọn àwa ni ọlọrun dìídì jókòó ni ó kọ bíbélì fún àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn wípé kí a má ba ṣe ẹsẹ̀ gbé kí ayé wa kí ó má ba dàrú kí ó má ba dàbí ẹni wípé a ò lè kẹsẹ̀ járí ní ọ̀nà tí ìgbàgbọ́ ọlọ́run wa ń sọ fún wa wípé ìtọ́ni wà mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí àbí inú ọ̀dùnba tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ọlọ́run darí ni a fẹ́ kà nípa wọn yìí mo sì ń bẹ ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́ kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe kí a lè ṣe ìfẹ́ ọlọ́run títí ọ̀fìrí jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run àwọn wọ̀nyí lẹ́yìn tí ọlọ́run gba ọkàn wọn là tí ó yọ wọn kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọn kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá exodu ẹsẹ ìkẹta mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ rántí ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní íjíbítì kúrò lé oko ẹrú nítorí ọwọ́ agbára lé olúwa fi mú yín jáde kúrò níhìn-ín a kì yóò jẹ àkàrà wíwú ó ń sọ fún wa ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ là ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀ ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ jésù wẹ̀ tí o ti di ènìyàn ọ̀tún ẹ̀dá titun ó ní ẹ̀ran tí ọjọ́ òní ọjọ́ tí a gbà ọ́ là ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ ọjọ́ tí ọ̀rọ̀ ọlọ́run tí ó là ọ́ lóye tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ wípé ó wà ó ní ẹ̀ran tí ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé kúrò nínú ìfẹ́ ti ara ẹni kúrò nínú ìwà oríkunkun ti àtijọ́ ó ní àní láti rántí èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀ bóyá o fẹ́ gbéyàwó ni ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ kí o máa sọ fún ọ wípé kí o máa tì ọ́ gbọ̀ngbọ̀n wípé kí o ṣe èyí tàbí kí o ṣe èyí nì mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí jésù tí ó gbà mí ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ jésù wẹ ọkàn rẹ mọ́ ọjọ́ ńlá ni ọjọ́ náà kò sì yẹ kí o gbàgbé ó ṣeéṣe níbi tí o ti ń wá owó níbi tí o ti ń fẹ́ ṣòwò kí àwọn ènìyàn kí wọn kí ó fẹ́ kí o ṣe fàyàwọ́ rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré o ní jẹ bí ayé ṣe ń jẹ o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó bí o bá fẹ́ jẹ aṣẹ́gun o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò ṣùgbọ́n tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là ni kìí ṣe wípé ọkàn wọn nìkan ni ọlọ́run gbà ó gba ètò ìgbésí ayé wọn ó gba ẹ̀mí wọn ó gba ọkàn wọn ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní exodu orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìléní ogún wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti sukkoti lọ wọ́n sì dòó sí etamu létí ijù

0: Olúwa sì ń lọ níwájú wọn. Ìwọ tó ṣáájú Ọlọ́run, níbo ló ń sáré lọ? Bó bá sáré ṣáájú Ọlọ́run, wà á pòfo. Gbà tó bá sáré, ibi tọ́lọ́run ò bá ẹ dé, wà á kan ìdí nínú iyọ̀. Ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀, wà á débẹ̀. Ó sì mọ̀ pé ní aginjù, o mọ bi ti omi wà. Wà á kan àpáta, báwo ló ṣe fẹ́ mu omi jáde nínú àpáta? Ìwọ tó fẹ́ gbéyàwó, tó ti gbé kan rí, tó sì béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tó lágbára tó bẹ́ẹ̀, tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀, tó gbéyàwó fún Ádámù. Ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki, ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noa, àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé, níbo ló ń sáré lọ? Àwọn wọ̀nyí, gbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì, ó yẹ kí wọ́n kánjú. Ó yẹ kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní sáré, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa. Wọ́n sì sọ fún wa wípé Olúwa sì ń lọ níwájú wọn. Nínú ọ̀wọ̀n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn. Amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà, tó sì ń lọ síwájú, tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí, kí o lọ sí ìhà ìhín, tàbí kí o lọ sí ọ̀run. Láti àti ilé òru li ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn lé ọ̀sán àti ilé òru. Ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà. Ẹ dúró. Ṣebí Mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún, tó sì máa ń kó àwọn ẹran Jethro, tó máa ń kó wọn rìn láti jẹun, láti momi. Irú olùdarí bẹ́ẹ̀, alákòóso bẹ́ẹ̀, tó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún, Ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣebí Mose ti mọ̀nà. Àwa tí a wá wòlíì káàkiri, wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀. Ìyàwó tiẹ̀ sá lọ, kò mọ bó ṣe máa pè é padà. Àwọn ọmọ tiẹ̀ wọ́n ya igi, wọ́n ya kò gbọ́ kan alágídí sínú ilé tiẹ̀. Òun ò tí ì fètò sí ilé tiẹ̀. Ìwọ náà tún lọ kó tiẹ̀ bá. Ó fẹ́ ṣìnà nìyẹn. Mose tó ti lo 40 ọdún nínú aginjù, Ọlọ́run ò fi ètò àti mọ ọ̀nà ọmọ Ísíráẹ̀lì lé lọ́wọ́. Ọlọ́run fúnra ara rẹ̀, ó tún ṣáájú wọn. Jẹ́ kí n bí ọ nínú ìgbéyàwó tirẹ̀, ṣé Ọlọ́run ṣáájú ẹ? Ṣó ń sọ ọ̀nà, ṣó ń sọ fún ọ? Nínú ìṣòwò rẹ, nínú ọjà rẹ, níbi tí o máa ń lọ, ṣé Ọlọ́run ṣáájú rẹ lọ? Àwọn tó ń lọ sílé ọtí, tí wọ́n gbé bíbélì sílẹ̀, tí wọ́n sì ń ka bíbélì, wọ́n lè ka sáàmù ju kínì lọ, ó yẹ kí a bí wọ́n. Ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí? Àwọn tí wọ́n lọ sí ilé sinimá, tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri, àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ̀ẹ́, ṣé Ọlọ́run ló lọ ṣáájú wọn, ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀wọ̀ ẹ̀yin ọmọ mi, ẹ wá wo nǹkan àràmàǹdà láti India? Ṣé Ọlọ́run ló ń tọ́ wọn, àbí ẹ̀mí òkùnkùn, àbí ẹ̀mí èṣù? Àwọn tí wọ́n lọ sí ilé tẹ́tẹ́ ń kọ́, ṣé Ọlọ́run ló ṣe wájú wọn lọ, tó sì ń rorúkọ sílẹ̀, tó ń lànà sílẹ̀ fún wọn wípé ó yá nílé tẹ́tẹ́, ilé ọtí ń kọ́, ilé ìjó ń kọ́, àbí àwọn tí wọ́n ń fi ẹsẹ̀ ṣeré ti bọ́ọ̀lù, tó di pé ìgbà tí eré bá dójú ẹ̀, wọn a bẹ̀rẹ̀ sí ní ju ìgò fúnra wọn, ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà tiẹ̀ lọ síbẹ̀, tó sọ pé ó yá o? Kò rí ìwàásù gbélé ẹ lọ́wọ́, ìran wíwò ló gbélé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísíráẹ̀lì ni, wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn. Ẹ wo Númérì orí ìkẹwàá. Númérì ori ikewa eje ki a wo asise ti omo Israeli wonyi ti won se nipa itoni Olorun numeri ori kewa ki a wo lati ese kokandini ogbon Mose si we fun Hobabu omo Ragueli ara Midiani ana Mose pe awan shilo si ibi ti Oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe Oluwa soro rere nipa Israeli ran ti wi pe Oluwa ni o tin dari awon Israeli Olorun samona won owon ina ni oru ati ikuku ti awo samo gege bi owon pila ni an pe ni owon ni osan gangan o si nlo ni waju won angeli oluwa paapa nlo ni waju won sugbon o to akoko kan eto ni olorun dabe ni wo pe o fe su awon eniyan won yi ka ma duro de olorun o fe su won ka so wi pe a o mona ki ka se ma so pe ko Olorun samona wa o fe su won ni Mose ba so fun Hobabu omo Ragueli ana re wi pe wa ba wa lo a san wo fun e e to ngba lofe bi owo nla ni won san ni tapun ewo san lofe t'Olorun wo wa san baba be ninu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wipe lati igba ti o ti di onigbagbo atun bi ti Olorun ti gba okan re la bi ori ba nfo Jesu ori nfo mi o asimu kuro binu run o ni Jesu ewo ni mo tun ri ba mu kuro a mu kuro bo dabi eni wipe o wa ni po iloyun ni bo ba sa ti bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won Ejo aso pe won gbodo fenu kan efo bo je agbalumo ni bo je osan ni Ejo aso wi pe o gbodo je bo ba je ara ya funfun bi la jade ko gbodo je bo je ewa lo jade loko e ko gbodo je bo jo osan ni a kan ma wodan bo je ebe pe ko gbodo je o si le wa ni pe iloyun gbogbo awon nkan to je wi pe ara nilo ni ru ipo be boya bi eyin ni won ti ma ka ewo fun wi pe orisha eni o gbodo je yin o orisha o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e sese kan won le so de bi wi pe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gba ta ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon ko sipo tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo Olorun o nfe itosona koni pe o nsanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni imoran owo pupo ni won san fun won eyi ni isina ti Mose ati omo Israel ti won tun fe wonu re lo won san fun Hobabu wi pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo Olorun agbara Olorun itoni Olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani won fe gbekele ta lo fe ko yan yawo fun o e to tin duro de Olorun to Olorun tin to nko oran ti igba to fe sise ni se bi Olorun lo dari re oran ti ko to wa se ko se bo Olorun lo dari re oran ti ile to ngbe ni se bi Olorun lo dari re gba ti se to ti se won pupo ti o seni to ri se se bi Olorun lo dari re sibi ti o ti ri se gba to dabe ni wipe eyin kan won ni ta se bi Olorun lo ti n dari re o wa fi Olorun isile o wa dabe ni wipe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe e jowo eyi ni asise ti Mose ati awon agba Israel ti won se ni akoko yi sugbon o ba bu so pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa Mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o ba bu sugbon adupe lowo Olorun wi pe o ri ija ti e lodo eniyan bo ba ri ija ti le lodo awon eniyan anu Olorun ni fun o Olorun fe ki o le teju mo o ni o se je ki iru eje kule be ki o wa aye ni ese keji le logbon ni ese iketa le logbon won si si kuro ni oke Oluwa ni irin ojo meta apoti majemo Oluwa si si waju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won Olorun lo wa ibi isimi se won mo e pe igba to ba fe gbe yawo o nso pe mo ti e fe isimi bi n ba gbe yawo nsin ile eni tin ba wa ma le mo wi pe mo debi ti mo nlo Olorun lo ma wa ibi isimi ori ti won so wi pe apoti majemo Oluwa si si waju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won Olorun lo ma se awari ibi isimi fun wa ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe Olorun lo ma wa to si ma ri to si ma je ki o di mo fun wa wi pe ohun ti ri ni ese ikerin le logbon awo samo Oluwa nbe lori won le osan nigba ti won ba si sikuro ni ibudo o nso fun wa ni Exodus ori ikerinla igba miran a ma nse asise pupo awon onigbagbo ki mo kini se ti a ma ni isoro ma so wi pe to ba je se wi pe Olorun lo ndari mi ewo ni mo tun wa ba pade yi je ki a ko eko ki a si ko ogbon lara awon omo Israeli mo fe so fun wi pe bi isoro ba wa le ona re ohun to ye ko wadi ni wi pe wadi ara re bere lowo Olorun wi pe eyi to de ba mi yi kini eredi re ohun kun lo le sele boya ni igbesi ni igbeyawo re bere lowo Olorun Oluwa kini de tele ide ba mi alaye o bo ba je wi pe isoro yi de ki a le fi agbara Olorun han ni igbesi aye re bo ba je pe isoro yi wa nibe ki ise iyanu ki o le sele ni igbesi aye re afihan o ba si je pe afowofa re afihan o bo ba je wi pe o ye ki o ronu pe wada afihan o bakan na ranti wi pe Olorun dari awon omo Israeli o si nto won o si nto won won lo ni Jesus tele won tele Olorun won wo awon awon ikuku ni ati awon ina ni won o je ki oju won ki o kuro oro Olorun ni Olorun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro Olorun yo ma dari re sugbon wa wo ibi ti Olorun dari won lo ni Exodus ori ikerin la lati ese ikewa nigba ti farao si sunmo to si awon omo Israeli gbe oju soke won si kiyesi awon ara Egypt n bo leyin won eru si ba won gidigidi omo Israeli si ki gbe pe Oluwa o sese nigba ti o ti n wa ti a ti n to sona gege bi oro Olorun ti a ti n ko gege bi oro Olorun ti a laaye o ni kini kini gege bi oro Olorun o si bere si tele oro Olorun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se n ka bibeli bo se n gbadura sugbon o sese gege bi a ti n dari re ti a n to sona o wa gboju soke o wa ri eto ti bo ninu e tele tele ta n pe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao airisese o le je farao aiti niyawo o le je ohun lo tele o okun pa wa niwaju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si n so wipe ah se bi won so fun wa wipe baba gbo tolorun won so fun wa wipe baba tele ona ti Olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni jelo ni mo ri to n tele mi àbí kìí ṣe àìsàn tó fi mí sí ẹ lọ́jọ́ tí mo rí gbàlà òun kọ́ ló tún dé yìí kí ni kí n ṣe wọ́n bá kígbe bàtí fáráò dé rántí o bá a bá sọ nǹkan kan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run nípa ìgbéyàwó rẹ bóyá pé kò ṣe àtúnṣe ń tà sọ fún ẹ pé oore ọ̀pẹ ọlọ́run yóò tó fún ọ pé bó o bá ti ní ìyàwó méjì dandan ni o ní láti ṣe àtúnṣe bó o bá fẹ́ wọ ìjọba ọlọ́run tàbí bó o bá ti ní kankan o ní láti dúró de àkókò àti ìgbà tí ọlọ́run yóò yàn fún ọ pé o sì ní láti dúró de ìtọ́ni ọlọ́run ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn yìí tọ́lọ́run sì ń tọ́ tínú rẹ̀ ń dùn tó ń kọrin ayọ̀ tó ń sọ pé gbangba ìjọba ọlọ́run àjọ débẹ̀ ni bíná ń jó bójú ń rọ̀ àmàjọ déjọba ọlọ́run ní èso àwa ni kò fòkó nìṣó pé ṣó ń kọrin ni ó sọ pé o bọ́ lọ́wọ́ mi ò tí ì kù mo lọ sábúlé ni mo lọ ṣiṣẹ́ lábúlé ni mo tún ti dé ìsìn àyà wájá bírú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ monday wà á máa sọ pé ǹjẹ́ màá lè lọ ní ọjọ́ ìṣẹ́gun lọ́jọ́ tuesday bá ǹjẹ́ màá lè lọ sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀lì yẹn pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ni àwọn aráalé wọ́n á sọ pé mi ò sọ fún ẹ ìgbàgbọ́ kò sẹ́ni tó ka bíbélì bíi tiẹ̀ yìí tí kìí dáran bíbélì èyí táwọn òyìnbó kàkàkà tí ó gbé wọn ìwọ náà wá gbé ìwọ èèyàn dúdú ìfa náà fi kọ́ wa nínú ilẹ̀ tiwa ojú òrìṣà tiwa lẹ̀ ò gbé bíbélì ó di nǹkan mí mọ̀ ẹ lọ́wọ́ abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè àyà ẹ wá já o ní kíni kí n ṣe èyí ni ó dé bá ọmọ ìsírẹ́lì ni wọ́n gbójú sókè náà rí fáráò ló wá ń bọ̀ náà wá kígbe wọ ẹsẹ̀ kọkànlá wọ́n sì wí fún mose pé nítorí isa kò sí ní íjíbítì kí ìwọ ṣe mú wa wá láti kú ní agíjù láti kú ní ijù èéṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ láti mú wa jáde tí íjíbítì wá bó o bá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ wà á bọ́hùn gbàtó bá délé ìwọ tó wá sẹ́kọ̀ọ́ ibélì tá a kọrin tá a pàtẹ́wọ́ tá a gbàdúrà tá a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sì ṣe ìpinnu wípé kò sí nǹkan náà gbangba ìjọba ọlọ́run a máa jọ débẹ̀ ni bó o ti délé náà tilẹ̀kùn àbí eré ni ó kánlẹ̀kùn wọn dáhùn o sì ń gbọ́ rédíógrám ó ń kọrin nínú ilé ó ń gbọ́ bóyá ọkọ ẹ ni ó ń kọrin tiẹ̀ ó sì pe àwọn ọmọ oní ẹjẹ máa ju ìyá ẹjú ìyá wèrè ìyá àjẹ́ ẹjúlẹ̀ olóhùn àwọn tó wákàkì lóru yìí ó tún kánlẹ̀kùn kò sẹ́ni tó dáhùn ó pe ọmọ ẹ̀ pé adé o tó o bá dáhùn tó o bá ṣílẹ̀kùn adé náà jókòó lé àbọ̀mọ̀ mi kọ́ yìí ni ìṣòro àmà sọ pé ṣé mo fẹ́ ka bíbélì ni ẹ̀wọ̀n ti ka bíbélì ibélì náà ó gbé ẹ̀ ń sìn ìgbàgbọ́ náà ó gbé ẹ̀ dáadáa o tí ì mọ nǹkan ojú àárín nǹkan àyà bẹ̀ sí níjà àwọn ọmọ ìsírẹ́lì náà bá bẹ̀ sí ní kígbe náà sọ pé mose ṣé kò sí isa òkú ní íjíbítì ò bá ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú sínú ẹ̀ṣẹ̀ kakun lọ sọ́run àpáàdì ju èyí tó mú wa jáde wo èyí tó wá dé bá wa ń sìn náà wá ń kígbe wo ẹsẹ̀ ìkẹtàlá mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ nísòro mose fún ara ẹ̀ kò tí ì gbàdúrà ó ní ẹ̀dúró jẹ́ màá ṣe àlàyé fún ọ yékéyéké èyí tí ó fi jẹ́ wípé ẹ̀dúró jẹ́ tó wí ni kò yẹ kó wí bẹ́ẹ̀ ó ní ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlá olúwa tí yóò fi hàn yín lé òní nítorí àwọn ara ìjíbítì tí ẹ̀yin rí lé òní yìí ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí olúwa yóò jà fún yín kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́ olúwa sì wí fún mose pé èéṣe tí ìwọ ń ké pè mí sọ fún àwọn ọmọ ìsírẹ́lì kí o sì sọ ọmọ ìsírẹ́lì kí wọn kí ó dúró jẹ́ àbí. Kí wọn kí ó ṣe kíni ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí èyí tí ọlọ́run sì yàn fún mi mo dẹ̀ ti gbéyàwó sí ọdún kan kọjá ọdún méjì ń kọjá a ò bímọ ọlọ́run ni kò tẹ̀síwájú àdúrà ni ko tesiwaju eko bibeli ni ko tesiwaju ati ma korin yan olorun logo ni ko tesiwaju ati ma jeri kaakiri pe jesu ngbala jesu so di mimo jesu fi agbara e moku ni jesu wo san jesu si ma pese jesu ma fi omo fun agan iwo ni to si yagan o si ti bimo esu ama so pe ah duro je o e to tin wa su tele tele yen panumo duro je olorun ni o ti olorun ni bo ti e ti bimo tesiwaju lati ma so pe olorun ma fun agan ni omo iwo to ti gbe yawo tawo bi e ton so fun e wi pe ah o to su e na awa pada ko si ni o lati pada abi o na ni nsin o ti to omo ogbon o si ti loko o si ti gbe yawo awon eyan si ma so fun e pe ah te jeje ti eyin na ti poju iwo lo pa jesu ni ewo ni ti e ba ni ti e ti wale o tin gba were mesin o ti eyi ti poju won ma so fun e pe duro je olorun si so fun wi pe e ton e bon se nsoro si yen ton se nunu bi ni se si yen o ni ko tun tes waju ko ma lo o si ori ni ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo israeli yo si la aarin okun na koja ni eyangbe ile aarin isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen aarin e na la ma gba koja awon ti o mo ona olorun se o mo pe awa ma idi ni se olorun awon ti won o ni igbagbo afoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya emura o afa be rin ajo wa o ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko balu to ma n fo lo furu to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe emura o eje ka tesi waju o eje ka lo o iwo to ri isoro ni gbesi aye ta so pe o ya o eje ka tesi waju afa ise fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o eje ka tesi waju o tun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta si nko ni ona olorun isoro si de mama kigbe mama sunku mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon sepe lorun mama sepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe tesiwaju adura tesiwaju ati ma ka oro olorun tesiwaju ati ma gboran si olorun lenu tesiwaju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re file olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesiwaju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesiwaju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa nwaju eyen fara o wa leyin bo ba pada olorun o ni be pada o olorun ti be ko ni ba ni keni pada si egypt bo ba pada owo fara o ni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni olorun wa o si si waju wa lo bọlọrun ba wo okun pa mo ro pe o ye ka ni igba lati wo okun pa bọlọrun wa ninu na se na ki ju olorun abo ma ju olorun ina ti o ba ju olorun ko gbodo ju omo olorun se bi awon sedraki mesaki ati abenigo ati se ife olorun ni o wa ninu okan won ni nebukadnezari wa pe won pe ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je wi pe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ki won be ba ko tani olorun na ti o gba yin lowo mi won ni ba je be oba e to so yen o ti soko ja e teyan so bo ba je be ni so ina na lo dale olorun yen afesin asin fe ko ye oba wi pe olorun ti a wa nsin o le gba wa inu ba bi de kadnisari awon elomiran ma ma se igbagbo won so pe ma je kinu bi awon agba o gba telese oba binu ta lo ma binu kon binu dada awon iya agba to wa nle an baba agba to wa nle awon ko lọlọrun fi kan setan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebukadnesari o ba dana okun men ton da ko men ton dana fun awon omo odo ti e lo dana fun lati pa okusimo o ba de awon omo lọrun a ki de omo lọrun owo to ba fi de omo lọrun ma nro ni o ba de won won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wepe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebukadnesari won ba bo si waju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon Sedraki Mesaki ati Abednego ton so pe bi na njo ma debi ton tin kaka oro lorun bojo nro bi o so umbrella ma debe bo je pe Pharaoh nbo leyin okun pa wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won opo o won opo rarara bo ba ton denu na okun ta fi de won ojo rawrawu irun won aso won bata won ko si nkan to jo ni Jesu ba Jesu latoke orun lohun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye ki n lo ba won lo no ba rin ka kiri ni una no ba soro o le mo nkan ton so o le mo gba ti o ba se tan lati line na ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba won so ru e iwo ta ya nja to debe o le gboru oro be a ki kan gbo ni ni ara ofosa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oki o ni gboru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebukadnesari ti esu ti awon iya agba awon baba agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mi mi laya mo nlo ninu na yen Jesu wa pade e nbe on wa soro Nebukadnesari ba taju kan pe emo kini mo ri ninu na won rin won ni ipa lara kankan o wa so pe eyin omo olorun eyin omo oga ogo o ni ejade na ba jade ah won ni ko siru olorun to le gba yan bi ru eyi awon ton fe tele ona to olorun niyan ki la ti ri si ko pe na gba ti Nebukadnesari to ti ku ti omo e na to ti ku ni Darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe garawa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niyan gba ta ba gbadura ku lo patapata ni abi ki se be ofin to nwo oko loko le gbele ninu ile ofin pe kin to jade nile wa nje fun mi ofin daada ni ofin wipe ta so mi ba doti ni Saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si olorun o ta la tun fa gbadura si sesu la fe sin ni Daniel ba so pe mo gbo ti gbogbo ofin ile te tun wa gbe kale yi o ti koja o ba be sin ni gbadura awon otele muye ti won so lowo lese nobody won so pe aha ati mu o ti gbadura ese to da niyan o loju awon okunrin mi ninu ile to nba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na niyan ki lese oko e aha ese oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon si o wa lohun ti ri kan ije ku je ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njo ko sinsin iyen gan lo nta mi lara pe o ju esu sile ko si fe sin esu ba se nsin tele tele won si gbe ofin kale pe nitori be o ninu le bi ko sadura ko si oro olorun kika o si gbodo ka bibeli o gbogbe bibeli wale iwe ton ma nfun lati keko lo o gbodo mu wale iru ofin be a ma nre koja ni iru ofin be ni Daniel ni gbo lo so pe o mo nkan to n se ibi ki se le ohun orun ni le gba ta ba gbadura ba o le la se fe lo si joba orun kia lo ba lo n gbadura gbatun wa won mu de odo oba ko jiyan o wo won loju bayi na ni won so pe ko si sise ko si aise inu okini oni wa pari esi oloya awon kini ibi ti npa won won ba ju Daniel sinu e eni to ngbadura a le pa en to ngbadura Olorun ayeraye wa pele en to ngbadura eni to fe se fe Olorun to fe fi oro Olorun se amona re Olorun ayeraye wa pelu e kini o ba panu mo won ba di ore Daniel ni Daniel sun ninu oro kini ti e kan na o ya Daniel lara ni oba ba de laaro ojo keji pe Daniel Olorun to nsin so gba o ta ba nsin Olorun o ma ngba ni ni Daniel ba so pe Olorun temi nsin o ki se awon Olorun to loju to riran e to le titi o gboran ki se Olorun tigi ati ope ati irin ati orisa Olorun temi nsin o gba mi o ran angeli re o seso lori mi ah oni ko jade o ba jade awon iyoku ti won se esun eke ti won fi ofin buburu lele oba ba ni eyin na adanrawo abi eyin na sa nsin olorun eyin na sa to e ma bojo fo le npe bojo dura le ngba e sa nse kan eh o ye kan mo olorun to ngba ni tori be eyin na o ya o na wa ko won junu e ah igbagbo yato si igbagbo igbagbo agala ma sa ko gbeyan debi kankan o bi won se ju won nu e tegun tegun teran teran lo je won patapata iru olorun wo ni won sin se iru ti Daniel ni abi olorun Sedraki Mesaki ati Abednego olorun ti Mose ti Aroni olorun to ma se amona won eniyan re lo si ilu ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igba ni lojo oponju bolorun ba lana fun wa ba so fun pe ka lo sibi ma mi kan bi wa la wa loju ona t'olorun ni ko lo olorun wa ka kuro bo mi okun wa bi okun pa wa ni waju e olorun ala lati nu okun pa bo si je ina ni ko sewu fo mo olorun olorun wa nbi o pe ewo loro ewo lo si fe se ewo ni pinu e se o si fe ma lo ona tara e tinu mi ni ma se ohun lo fe joko ti abi o fe joko ti pe ohun kun t'olorun ba fe ibi kibi t'olorun ba ni kin lo ona kona t'olorun ba ni kin to oni mo fe to mo fe ko gbadura ko so fun olorun wi pe bayi ni mo se fe sin o bayi ni mo fe se mi o si beru inu ni bi ni tabi aya opo mi lori ohun ko nitori pe mo fe sin olorun yo si waju re yo ma to yo ma se amona re sa gboran ni ife re bi wahala ba de ni oju ona na sa te si waju ni ase oluwa bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa te si waju ni ase re bi o ba dabi eni pe ota n dojuko sa tesiwaju ninu ise esin olorun bi ileri re tile pe ki yo pale gbẹkẹle oluwa ma se foya ni oruko Jesu Kristi oluwa wa adupe lowo re olorun wipe o je ki o da wa loju wipe bi o ba gba nila o ma nduro tini pe bi o ba gba nila igbesi aye wa ona wa irin wa o ma nwa lowo re je ambe o wipe ma je ki abule o lowo ma je ki ayan fun ara wa gbogbo eyi to ma nje ki a fe se tinu ara eni láì béèrè lọ́wọ́ ìwọ Ọlọ́run aláàyè. Gbogbo ìwọ orí kúnkún tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì béèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ, yọ kúrò ní ọkàn wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ, àti wípé ọ̀rọ̀ rẹ tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí, jẹ́ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe. Gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà, mo kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Máa tọ́ wa, máa ṣáájú wa lọ, lànà sílẹ̀ fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa. Gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a bẹ̀ ọ́ wípé kí o ká wọn kúrò níwájú wa. A sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbá díẹ̀ tí ìgbésí ayé wa kù kí Jésù Kristì kí ó tó dé, ṣàánú fún wa, má jẹ́ kí a ṣàkò kiri, má jẹ́ kí a sọnù nínú ìgbéyàwó wa, nínú ìṣiṣẹ́ wa, nínú ìgbésẹ̀, kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀. Bí a ṣe ń lọ lónìí, jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnìkọ̀ọ̀kan wa. À ń bẹ̀ pé kí o fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ẹnìkọ̀ọ̀kan wa lára, kí o wú àwọn ẹni bí kí ó má ṣe tẹ̀ wá, pa wá mọ́ o, kí o sì jẹ́ kí a láyọ̀ nínú ìsìn rẹ. Gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn yìí, bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọ́njú, ohunkóhun tí ó wù kí ó jẹ́, lé wọn jiyàn sí wa ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa tọ́ wa lọ ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
3: Ẹ jọ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12, ẹsẹ̀ 11. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹ jọ sà ibi ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí, àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
2: Ìbéèrè. Ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
3: Bẹ́ẹ̀ni sà.
2: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
3: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ ẹ̀sìn
2: Kìrìsìtẹ́nì. Ẹṣẹ́ púpọ̀. Róòmù orí 12, ẹsẹ̀ 11. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Paul apostle sọ fún wa ni wípé kí a ní ìtara, kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, e ma ni itara tabi igbona okan e ma sin olowa lati ibere igbesi aye onigbagbo bi a ba fe sin olorun ni tooto o ye ki a jigiri ki a se onti olorun fe ki a se se amowe pe opolopo ni o wa bi a ba soro igbala fun won won ma so fun awe pe won a gbe oro na yewo yo si gba won ni opolopo osu tabi odun ki won ki o to le tele jesu ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí jésù ti pe àwọn pétérò jọ́hánù jákọ́bù àti àwọn áńdérò bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé jésù kristi bí a bá sì wo ìpè matthew lẹ́sẹ̀kẹsẹ̀ tí jésù pe matthew lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé jésù kristi àti ẹ̀rí ọ̀gbẹ́ni saulu ara tarsu nígbà tí olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó lọ sí ilẹ̀ damasco tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún paulu tàbí fún saulu láti tàpá sí ẹ̀gún tí ó sọ wípé ìwọ ta ni olúwa tí olúwa sì fi ara rẹ̀ han saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara pẹ̀lú ìgbóná ọkàn ni a rí wípé paulu ti gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀ bí a bá sì wo ìṣe àwọn apọ́stélì pẹ̀lú ní orí kejì ìṣe àwọn apọ́stélì ní orí kejì láti ẹsẹ̀ ìkẹtàdínlógójì nígbà tí wọ́n sì gbọ́ ọkàn wọn gbọgbẹ́ wọ́n sì sọ fún pétérò àti àwọn apọ́stélì yòókù pé ará kí ni kí àwa kí ó ṣe pétérò sì wé fún wọn pé ẹ ronú pòwàdà kí a sì bàtísì olúkúlùkù yín lórúkọ jésù kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn li ó fi ń jẹ́rìí tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú owó pé ẹgbà ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí nítorí náà àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ abatisí wọn li ọjọ́ náà a sì ka ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ọkàn kún wọn a rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ronú pòwàdà tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún jésù kristi èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wípé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a kò gbọ́dọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la kí a máa sọ wípé bí ó bá di ọjọ́ mìíràn bí àkókò bá wà fún wa a ó gbàdúrà a ó ronú pòwàdà a ó wa ojú ọlọ́run bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe yálà sí ọlọ́run yálà sí ara wa yálà sí àwọn aládùúgbò wa tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ àwọn tí ó jẹ́ ènìyàn ọlọ́run bíi tiwa ó ṣeéṣe a ní àtúnṣe láti ṣe tí ẹ̀mí ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni bí ẹni tí ó mọ ọlọ́run a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀ a máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara wípé nígbà tí mo bá gòkè àgbà àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn ó ṣeéṣe fún mi tàbí yóò ṣeéṣe fún mi láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí olúwa kí a sì sọ fún ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́ a ó gbọ́ràn sí i lẹ́nu tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ a ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní àlàáfíà ọlọ́run ní ọkàn rẹ̀ a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè lọ́run èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn tá a ní láti ṣe ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà tí a ń pè ní ìsọdimímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa ni yóò mú kúrò ni yóò fàá tu pátápátá tí àìlera tí ó wà nínú ọkàn wa tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti ọlọ́run tàbí kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́ láti inú ẹ̀mí wa wá nígbà tí a bá ní ìsọdimímọ́ gbogbo nǹkan wọ̀nyí ni ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́ àwọn ẹlòmíràn wọn máa fi dọ́là wọn máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn bóyá ní ọdún tí ó ń bọ̀ ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ ki a le lo ba Olorun wo pe ohun gbogbo ti o je gbogbo ikoro tabi gbogbo ese ti o wa ni okan wa ki Olorun ki o ba wa fa tu ari awon elomiran ti won ti ni isodi mimo fo odun popo sugbon itara lati wo oju Olorun lati wa leje to be ege ti a fi ohun gbogbo ru bo e je pe ti a fi ohun gbogbo lele ni ese agbelebo Jesu wi pe ohun kon ti o ba fe ki a se ona ti o ba fe ki a rin igbese aye ti o ba fe ki a fe gbe a ri awon elomiran to je pe ko si igbona okan ko si itara won wa ni odun popo lai ni agbara emi mimo Olorun lati le se ise ti o wa ni iwaju won lati se eko ti an ko ni wi pe ohun kon ti Olorun ba nso fun wa o nso fun anipa igbala ni o nso fun anipa isodi mimo ni o nso fun anipa agbara emi mimo ti yo kon wa nigba ti a ba baptisi wa pelu emi mimo ohun kon ti Olorun bere lowo wa Olorun pa lase fun awe pe ki a ni itara ki a ni igbona okan tabi o sese ni bi a tin jere okan awon elomiran wa we pe won ti di onigbagbo odun kan odun meji odun meta tabi ju be lo won ko le toka si enikeni ti won jere fun Kristi o dabi eni pe esupa won lenude o dabi eni we pe okan won tutu popo si awon elese ti o wa ni agbegbe won o dabi eni we pe awon elomiran ti won ti le wa ni agbegbe won gege bi awon ti o ba won gbe gege bi awon abanisise tabi awon agbanisise tabi awon ti o nsise ni abe won won ko ti le mo nipa igbala ti won so pe won ni sugbon bi a ba wo awon apere ti o wa ninu bibeli lese kese ti awon ti a ka nipa re ninu bibeli ti won ti gba Jesu Kristi gbo lese kese ni won so fun awon elomiran we pe awon paapa ni fi aye won fun Jesu e je ki a wo Johanu iwe ihinrere ti Johanu ori kini Johanu ori kini lati ese ogoji okan ninu awon meji ti o gbo oro Johanu ti o si to Jesu leyin ni Andero arakunrin Simoni Petero ohun tete ko ri Simoni arakunrin ohun ti kara re o si wi fun pe awa ti ri Messiah itumo eyi ti je Kristi o si mu wa sodo Jesu Jesu si wo o wi pe iwo ni Simoni omo Jona Kefa li a o si ma pe o itumo eyi ti je Peteru wo iru igbona okan ti Olorun bere lowo re ti Olorun bere lowo mi wi pe bi a ba ti mo Jesu a ko gbodo fi igbala awon elomiran di ojo miran ki a so we pe boya nigbati mo ba mo oro Olorun ju be lo nigbati mo ba le gbadura ju be lo nigbati mo ba ri awon iriri onigbagbo ju be lo yo sese fun mi lati lo so fun awon elomiran sugbon lese kese ti Andero ti o ba Jesu pade ti iyi Olorun alaafia Olorun ti o wo inu okan re be ni pelu igbona okan ni o lo so fun Simoni Petero we pe awa ti ri Messiah ati ri Kristi o si mu wa si odo Jesu ni ori kerin Johanu yi kan na ni ati ri obirin ti o ba Jesu pade ni ibi kanga Jacobo lese kese ti obirin yi ti o ti gba Jesu gbo ti o si mo we pe eyi ni Kristi na ohun ti bibeli so fun ani we pe lese kese ni obirin yi lo ni o so fun awon ara ilu e je ki a wo Johanu ori kerin lati ese ikejidinlogbon nigba kan na ni obirin na fi ladogbo re sile o si mu ona re kan lo si ilu o si we fun awon eniyan pe e wa wo okunrin na eni ti o so ohun gbogbo ti mo ti se ri fun mi eyi ha le je Kristi na nigba na ni won ti ilu jade won si to wa eyi ni a nso fun wa we pe ki a ni igbona okan bi o ba je bi ohun kan ba wa loni ti Olorun ba ejo wi le lori oni we pe o dabi eni we pe opolopo ninu ijo ni ko gbona ko tutu ko si itara ko si igbona okan lati je iranwo ninu ise Olorun yala gege bi adena yala gege bi awon egbe akorin yala gege bi awon afadura jagun yàlà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run yàlà gẹ́gẹ́ bí ajẹ̀rẹ̀ ọkàn yàlà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka bíbélì tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà tàbí níbikíbi tí a ti lè ṣe iṣẹ́ fún ọlọ́run tàbí ó ṣe é ṣe a ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè yorùbá ìsìn wa ní èdè yorùbá yóò bẹ̀rẹ̀ ó ṣe é ṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí jésù tó jẹ ọkọ lórí ìjọ olórí lórí ìjọ tí ó ń bá ìjọ wí sí lónìí ò ní wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí ọlọ́run sí ìdílé wa sí àwọn ènìyàn tí ó wà nínú ayé àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ èyí ni jésù fi ń sọ ní orí kẹta ìfihàn ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná bẹ́ẹ̀ ni ìwọ kò tutù èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù tàbí kí ìwọ kókó gbóná ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná bẹ́ẹ̀ ni o kò tutù èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi èyí ni ìdájọ́ tí jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù àwọn akáwọ́ gbéra àwọn tí ó wà láìríṣe fún ọlọ́run àwọn tí kò ní ìtara àwọn tí kò ní ìgbóná ọkàn àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́ọ́wọ́ tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀ èyí jẹ́ pé yóò ya àwa àti òun a kì yóò jẹ́ tirẹ̀ mọ́ ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí tí mo sì ń nà nítorí náà ní ìtara nítorí náà ní ìtara ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́ọ́wọ́ ó ń sọ fún wa wípé òun bá wa wí òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń bèrè lọ́wọ́ wa ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn ó sì ń sọ fún wa wípé kí a ronú pọ̀wàdà ẹ jẹ́ kí a tún padà sí róòmù orí kejìlá róòmù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá ní ti iṣẹ́ ṣíṣe bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe apostoli ń ṣiṣẹ́ fún ọlọ́run evangelist ń ṣiṣẹ́ fún ọlọ́run àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore gẹ́gẹ́ bí wòlíì ní májẹ̀mú titun tí wọ́n sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé wọn ń ṣiṣẹ́ fún ọlọ́run àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ wọ́n ń ṣe iṣẹ́ fún ọlọ́run àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé ọlọ́run tí wọ́n ń jẹ́ kí ilé ọlọ́run kí ó wà ní ìmọ́tótó wọ́n ń ṣe iṣẹ́ fún ọlọ́run àwọn tí wọ́n ń kọrin àwọn tí wọ́n ń ṣe àdènà àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere èyí tí a máa ń pè ní tract ní èdè òyìnbó àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn wọ́n ń ṣe iṣẹ́ fún ọlọ́run àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀ láti máa mú ọ wá sínú ìjọ ọlọ́run wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà ọlọ́run èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run a rí àwọn akọrin a rí àwọn adènà a rí àwọn oníwàásù a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ ọlọ́run èé wá ti ṣe tí a fi jókòó láì rí nǹkan ṣe fún ọlọ́run nípa iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́ ọkọ ló dí mi lọ́wọ́ ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún ọlọ́run tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún ọlọ́run ẹ má ṣe ọ̀lẹ ẹ ní ìgbóná ọkàn kí ẹ sì máa sin olúwa mo ń gbàdúrà wípé gbogbo àwa tí a wá lónìí irú ìtara bẹ́ẹ̀ irú ìgbóná bẹ́ẹ̀ ọlọ́run yóò fi fún wa a o si ri opolopo ninu wa te o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti ani te o fi sile lati le sise fun Olorun. E je ki adide lati gbadura si Olorun wo pe ibi

0: hi abari eni ti o ni ibeere ninu ohun ti olukoko wa ninu oro olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí, wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn, tí a wá pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run, o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣe ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni, torí kò yé mi dáradára ń bẹ yẹn sà.
0: A sọ fún wọn nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù orí 18 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì ṣe ojúsàájú ènìyàn, òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi, kò sì sójà, kò súsì nígbà ọ̀sáà kan, ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn, ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀, kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé, ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà, ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn.

obìnrin, ọ̀rọ̀ ọkùnrin, ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìṣepọ̀ láàrin ọkọ àti aya, tàbí àwọn nǹkan mìíràn tí ò yẹ kí a máa gbọ́ ní ẹnu onígbàgbọ́ ní ìta gbangba. Ṣùgbọ́n gbà tí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé àwọn jẹ́ onígbàgbọ́, ṣùgbọ́n tí wọ́n tún ń dápara, tí wọ́n ń ṣẹ̀fẹ̀, àwọn tí wọ́n sì ń sọ yìí, wọ́n jẹ́ ọ̀rọ̀ ìtìjú. Ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Àwọn ẹlòmíràn wọn ò mọ sàìdá, wọn sọ wípé àwọn ti di onígbàgbọ́ bóyá wọ́n fẹ́ lọ sí ọjà. Aládùúgbò sì ń bèrè wípé arábìnrin, níbo lẹ fẹ́ lọ? Tí n bá da lóhùn pé mo fẹ́ lọ sọ́jà, ohun èyí tí ìbá fi lọ sọ́jà àti ẹ̀ a ni ó gba owó yìí kó bá mi ra ẹyọ wá látọjà. Gbàtí wọ́n ti ń lọ, kò ṣàǹfààní kémi náà lọ. Torí bẹ́ẹ̀ tí n bá sòótọ́ fún wípé mo ń lọ sọ́jà, iṣẹ́ tí ò yẹ kó rán mi ló máa rán mi. Á dàbí ẹni pé mo jẹ́ bọ̀yìbọ̀yì ẹrú rẹ̀. Nítorí bẹ́ẹ̀ n ò ní sọ fún mo fẹ́ sáré dé ọ̀dọ̀ aládùúgbò mi ń bì ní ọjà ló ń lọ. Ó ní irú ẹni bẹ́ẹ̀. Kò yẹ kí a máa sọ pé a jẹ́ onígbàgbọ́, kí a tún máa purọ́ fún ara wa. Ó ṣeéṣe kó jẹ́ obìnrin tó ti lọ́kọ ló fẹ́ lọ rí ìyá rẹ̀. Bí ó bá sọ fún ọkọ pé baálé mi, mo fẹ́ lọ rí ìyá mi o, ọkọ lè sọ wípé ṣé bí o lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ṣé ò sí nǹkan o? Nítorí bẹ́ẹ̀ a kàn ní aráalé. Bí baálé mi bá bèrè pé ńbo ni mo lọ, ẹni mo sáré jáde díẹ̀ ń bẹ̀ yẹn, mo fẹ́ lọ wo àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojú ilé mi. Irọ́ ló ń pa o, ó ń lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀. Tó bá sì dé, tó bá sọ pé ẹ mà pẹ́ díẹ̀, ṣé wọn náà mọ̀? Àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ yìí, bàbá dọ̀dọ̀ wọn, kò ṣeé dìde gírí, nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ní sọ, ọ̀rọ̀ náà ti pọ̀ púpọ̀ jù. Nítorí òun ló jẹ́ kí n pẹ́, ìrọ́ ló ń pa. Àwa tí a sọ pé a jẹ́ onígbàgbọ́, báwo la tún ṣe ń ba ìrọ́ lẹ́nu wa? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Jẹ́ kí a wo Róòmù orí kẹfà. Róòmù orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà. Nítorí àwa mọ èyí pé a kan ògbólógbò ọkùnrin wa máa gbélébò pẹ̀lú rẹ̀, kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́. Ohun kan náà ni èyí ń sọ fún wa nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkejìlélógún, pé ní ti ìwà yín àtijọ́, kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀, èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ ẹ̀tàn. Ṣé oyè onísinsìnyí ọkàn náà ni bíbélì? Ìbáàjẹ́ Kólósè láti ń kà á, ìbáàjẹ́ Róòmù láti lọ kà á, ìbáàjẹ́ Éfésù láti ń kà á. Ọkàn náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Ọlọ́run ń fẹ́. Àbá wà ní ìjọ ní ìlú Èkó níhìn-ín, tàbí ìjọ ní ìlú Ìbàdàn, tàbí ìjọ ní ìlú ibòmíràn, ọ̀rọ̀ Ọlọ́run ọ̀kan náà ni. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀kan náà ni. Jẹ́ kí n tún sọ pàápàá, ó ṣeéṣe, ṣé a mọ̀ wípé kì í ṣe dípà ni ìjọ kan ṣoṣo tí ó wà ní gbogbo ayé? Ó ṣeéṣe kí èèyàn kí ó máa wá sí dípà, tàbí kí ẹlòmíràn kí ó máa lọ sí ìjọ mìíràn. Bí gbogbo wa, bí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kọ́ kan náà ni ó yẹ kí gbogbo wa kí a máa kọ́ ni. Nítorí orí nísinsìnyí, ohun tí Paul ń sọ fún àwọn ara Kólósè, òun ló sọ fún àwọn ara Éfésù, òun ló sọ fún àwọn ara Róòmù tó ka ẹsẹ̀ ìkejìlélógún yìí, pé ní ti ìwà yín àtijọ́, kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀, èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ ẹ̀tàn. Ẹsẹ̀ ìkẹtàlélógún, kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín. Láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́, ṣe ó ti gbọ́. Ẹni tí ó ti wà ní ìwà, kí ó máa fọwọ́ rá, kí ó máa mú nǹkan ti ẹlòmíràn. Ó ní ẹni tí ó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́. Bí o bá ti ní ìgbàlà, èyí tá orí bíi náírà kan lórí bẹ́ǹchì, nígbà tó wá sí ilé ìsìn, ó sì mú náírà kan yìí, ṣé o rò wípé ó hù látòrí bẹ́ǹchì ni? O mọ̀ wípé ẹnìkan ló gbàgbé ẹ̀ síbẹ̀? Nítorí bẹ́ẹ̀, ó ní kí ẹni tí ń jalè tẹ́lẹ̀

0: tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́ ẹni tó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò níṣẹ́ tó ń ṣe ó bá jí láàárọ̀ gbà tó wà ní tí ó wà tó jẹ́ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ó bá jí láàárọ̀ a máa ti ojú ilé dé ojú ilé ni a máa ní kí lẹ rí jẹ́ńbẹ̀ yẹn o kí ni kí n jẹ́ńbẹ̀ yẹn o nǹkan tó ń ṣe nìyẹn kò níṣẹ́ tó ń ṣe kò lówó tó lè pa wọlé bí o bá ti di onígbàgbọ́ èwo ni onígbàgbọ́ tó ń lọ láti ojú ilé dé ojú ilé kí lẹ rí jẹ́ńbẹ̀ yẹn o a ò ṣe bọ́ ìwà ògbólógbòó a ò ṣe bọ́ ọ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ohun tá a máa ń ṣe ni pé a máa ń fẹsẹ̀ palẹ̀ ní ibùdó àwọn rélùwé nítorí ó ṣeé ṣe ibi tí ẹnìkan ti ń sáré tó fẹ́ wọ rélùwé kí owó ẹ̀ kò jábọ́ nítorí bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí ó jẹ́ olè wọ́n máa ń fẹsẹ̀ ralẹ̀ káàkiri ní ibùdókọ̀ láti wo nǹkan tó bọ́ sí ẹ̀ lọ́wọ́ àwọn ẹlòmíràn láti rí he pátá sọ pé a ti di onígbàgbọ́ kò yẹ kí irú ìwà bẹ́ẹ̀ kí ó tún wà ní ìgbésí ayé wa ká tó mọ ọlọ́run kí a tó mọ jésù àwa tí a jẹ́ ọmọ fún bàbá bí bàbá bá lọ síta a máa lọ tọ́ bu àpò bàbá a máa lọ tọ́ bọ ibi tó ń kó sí bóyá a lè rí bí 50 kọ́bọ̀ ńbẹ̀ tàbí a lè rí bí náírà 5 ńbẹ̀ a sì mú àwa tí a sọ pé a di onígbàgbọ́ nísinsìnyí ó ní àwa tá a ń jalè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká má tún jalè mọ́ ó tún ṣe ní láàánú kì í ṣe nípa ti àwọn ọmọdé nìkan ẹni tí ó jẹ́ ìyàwó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ó tó mọ jésù bí ọkọ bá ti jáde a máa lọ yẹ àpò ọkọ o a máa lọ yẹ ibi tí wọ́n ń kówó sí ibi tí wọ́n ń kó nǹkan mìíràn ibi tí wọ́n ń kó àwọn ìwé a máa lọ yẹ̀wò bóyá jẹ́ rí 5 náírà 10 bó ṣe ń fọwọ́ fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyí gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ gbà tó wá sọ pé o ti di onígbàgbọ́ ǹjẹ́ kò jẹ́ nǹkan tìjú wípé síbẹ̀síbẹ̀ o tún lọ ń yẹ àpò ọkọ wò o tún lọ ń yẹ ibi tí wọ́n ń kó nǹkan sí wò bóyá wà á rí 5 bó bá sì mú 5 yìí o kìí sọ fún ọkọ rẹ báwo ni o ṣe lè sọ wípé o ti di ẹni ìgbàlà o ní ẹni tí ń jalè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o má ṣe jalè mọ́ àwa tí ó jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi tá a ti ń ṣiṣẹ́ ká tó mọ ọlọ́run bí abẹ́fẹ́ gba ààyè ìsinmi àwọn tí ò tí ì níyàwó àwọn tí ò lọ́kọ wọ́n á sọ pé àwọn ti gbéyàwó ẹni tí ò bímọ kan alóhun ti mọ mẹ́ta mẹ́rin kí ó ba lè gba owó ju bẹ́ẹ̀ lọ nísinsìnyí tó sọ pé o ti di onígbàgbọ́ ò tí ì ṣàtúnṣe o lè tó ọjà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi ń sanwó lé fún ọ o tún ṣe ń jalè bákan náà lónìí kí a tó di onígbàgbọ́ bí a bá dé ibi iṣẹ́ ní 9:00 a sọ pé a dé ago iṣẹ́ ní 7:00 gbà tó o wá tún sọ pé o ti di onígbàgbọ́ ǹjẹ́ kì í ṣe bẹ́ẹ̀ ló tún ṣe ǹjẹ́ kì í ṣe irú ìwà bẹ́ẹ̀ ló tún ń hù ó ní ó yẹ kí ìyípadà kí ó wà ó yẹ kí a bọ́ àkísà ẹlẹ́gbin ti àtijọ́ ó yẹ kí a bọ́ wọn sílẹ̀ ẹni tí ń jalè kí ó má ṣe jalè mọ́ ṣùgbọ́n kí ó kúnkún máa ṣe làálàá kí ó máa ṣiṣẹ́ kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní ẹsẹ̀ 29 ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan ti ẹnu yín jáde ewo ni a ń pè ní ọ̀rọ̀ ìdibàjẹ́ ọ̀rọ̀ tí ò mú oore ọ̀fẹ́ lọ́wọ́ nígbà tí ọkọ bá ń bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ tí ó bá dàbí ẹni pé a ń bá ẹrú sọ̀rọ̀ nígbà tí ọkọ bá ń pe ìyàwó ní orúkọ ìnagijẹ tí ò dára nígbà tí ọkọ bá ń sọ ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí èèyàn forí ṣánlẹ̀ kí ó kú dànù nígbà tí ó bá ń sọ sí ìyàwó rẹ̀ ọ̀rọ̀ ìdibàjẹ́ ni tàbí nígbà tí ìyàwó náà tí ó bá ń sọ wípé màá sọ fún tó jẹ́ pé a ń rántí ilé ibi tó ń ti wá a mọ̀ wípé èmi ò kì í ṣe ẹni tí ènìyàn kan lè ṣe bí ó ti wùn sí gbà tí ìyàwó bá di ẹ ṣe gáfárà fún mi kí n lo èdè yìí ó dàbí aṣa ẹni tí ò gbẹ́kọ̀ọ́ ẹni tí ò lẹ́kọ̀ọ́ ẹni tí ò mọ ọlọ́run ẹni tí ò mọ jésù tí ìyàwó bá tún sọ̀rọ̀ sí ọkọ lọ́nà tí ó dàbí ẹni wípé ọkọ a máa rò pé irú obìnrin wo ni mo gbé sílé yìí ẹni tí ó dàbí ẹni wípé ó lágbára jù mí lọ ọ̀rọ̀ pọ̀ lẹ́nu ìyàwó ju ti ọkọ lọ ẹni tí àwọn èèyàn a máa sọ wípé ìyàwó ẹ dẹ̀ ẹ́ díẹ̀ o ẹ má bínú o ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó gbòdì lọ́kàn ọkọ yín o kò dára bẹ́ẹ̀ ó ní torí bẹ́ẹ̀ ó ní kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan kí ó má ṣe jáde láti ẹnu wa ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́ kí o lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́ e ma se se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan olorun ti ko opolopo nkan sile fun wa to je wipe bi a ba nka won bi a ba bojuto won bi a ba nse won ile wa yo toro olorun ti fun won ni opolopo ase opolopo ilana ti o je wipe bi enikokan wa bi a ba nji laaro ti a fi oro olorun se dingi ti a nwo ti a sin fi diwon igbesi aye wa alafia yo wa ni idile wa bi a ba mo pe ki oko ti ko to ba yawo soro wipe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obirin yi loju a o gbodo fi ibinu ba iyawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa se to je wipe oko ati iyawo n soro atun gbo ni ile kerin ile karun won so pe lagbaja tun ti de o pe o fe lu iyawo e pa lose to koja won si lo won na lo church o won ka bibeli ju kini lo ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀ síbẹ̀ ìjà ò kúrò ariwo ò kúrò láàrin wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan ẹ máa ṣoore fún ẹnì kejì yín ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríjì yín ó ní ká máa dáríjì ara wa nínú ìjọ ká máa dáríjì ara wa nínú agboolé ká máa dáríjì ara wa níbi iṣẹ́ kí a máa dáríjì ara wa pẹ̀lú àwa àti aládùúgbò kí a máa dáríjì ara wa gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi bí ó ti dáríjì wá yẹ kí a ṣe kíákíá kí a lọ sí ìkórí kejì àwọn ìwà ọkùnrin titun èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbòó àwọn àkísà ìgbín àwọn ìwà àtijọ́ kí a bá wọn sílẹ̀ kí a jù wọ́n dànù kí a rí i wípé ìwà ọ̀tún ìrìn ọ̀tún kí a rí i wípé wọ́n jọba ní ìgbésí ayé wa èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run wo kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ẹsẹ̀ ti gbé ọkùnrin titun ni wọ̀ ẹsẹ̀ ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ ohun tí a ń sọ níhìn-ín a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ nígbà mìíràn bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yìí kí a tó mọ̀ a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni aṣọ tó máa ń wọ̀ aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn ún aṣọ tí ẹnìkan fún un aṣọ yìí ó ṣeé ṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀ ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó ó máa ń rin ìrìn ìdọ̀tí bá a bá tiẹ̀ ti rí a ó sọ lágbájá nìyẹn bó bá jẹ́ obìnrin ni kò jẹ́ tún irun ẹ̀ ṣe kò jẹ́ fọ ẹnu láàárọ̀ kò sì jẹ́ wọ aṣọ tó dára bí a bá ti rí a ó sọ lágbájá nìyẹn bí tiẹ̀ ti rí nìyẹn bá a tiẹ̀ fún láṣọ ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́ bí ó sì ti di onígbàgbọ́ a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí àti kúrò ní àdúgbò ibi tó ń gbé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó wá ti lọ́kọ ọlọ́run wá tún ti ṣe é lóore tó jẹ́ wípé ó ní ọkọ̀ tí ó di àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́ ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àti kọ́ ní ìwà ìmọ́tótó ìyípadà ti dé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe ní ojoojúmọ́ àárọ̀ a mú ohun tí a fi ń fọnu a fọ ẹnu àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó bí o bá ti ń bọ̀ lókèèrè bóyá a ò tí ì rí fún ẹbí ọdún kan tàbí ọdún méjì a wá rí ó jẹ́ ẹni tí a ò lè dámọ̀ mọ́ a wá sọ wípé àbílágbájá ni àbílágbájá kọ́ ó tún wá ti ń yan fandafanda a wá dúró àtẹjúmọ́ ó wá kí wa pé arábìnrin ẹ káàárọ̀ o àtàbí ẹ káàsán o tàbí ẹ káalẹ́ o àbíwọ̀ ni àbíwọ̀ kọ́ èmi ni kí ló dé sọ fún mi jókòó pè tàn fún yín báwo ni nǹkan ṣe yí padà o kì í rìn báyìí rí ó lọ́lọ́run ló dá mi lọ́la ọlọ́run ló mú ìyípadà wà bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ àwa tí ó jẹ́ wípé aṣọ ẹ̀gbin akisa elegbin omo ni nokuna la je tele tele awati di iyawo Jesu Christi awati ati dalola ti ati dariji awati ati mu egbin ti ati mu kuro ni igbesi aye wa ti Jesu to ati di olugbala wa ti Jesu ti o ti fi aso ododo wo wa ti Jesu ti o ti ko wa gege bi ati rin gege bi ati soro gege bi ati huwa gege bi ati se gege bi ati ba eni keji wa lo nigba ti a ba ri wa a dabi eni wi pe a ni le da wa momo nitori igbesi aye titun iwa otun yo wa si igbesi aye wa pe Efesu le kan si Efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti a da nipa ti Olorun li ododo ati ni iwa mimo otito isori ikona ni bibeli o nso fun wa o ni ki a di titun ki a di titun ki a be sini rin irin otun ki a be sini hu iwa otun ninu Romu ori kejila Romu ori kejila ese ikeji ki e ma se da ki e ma se da dara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ni iroinu yin ki eyin ki o le ri idi ife Olorun ti o dara ti o si se itewogba ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe Olorun fe ki a dabi Jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti a nso ti a nse ki a dabi Jesu Christi nitori be o ye ki iye pada yi ki o farahan ni igbesi aye wa bi iye pada yi ba farahan ni tooto kini ohun ti a o tun ri a o ri idapo ati ajumosepo ninu isokan je ki a lo si Kolose ori keta ese ikokanla Kolose ori keta ese ikokanla nibi ti ko le si Heleni ati Jew ikola ati aikola alaigbede ara skitia eru ati omnira sugbon Kristi li ohun gbogbo ninu ohun gbogbo nihin ni Paul tun ti wa nso nkan miran fun wa o je ohun ti a menuba lana ninu isin wa ti ojo aiku o nso fun wa wi pe nigba ti a ba ti ba Olorun pade nigba ti a ba ti di eniyan Olorun eniyan mimo wipe okuta idigbolu tabi ogiri ikele ti o wa laarin wa wipe a o wo won pale o nso nihin o fi awon nkan meji meji o fi won wera won o si nso fun a wipe awon idabo ti o ti wa laarin awon nkan meji meji meji won yi wipe ati mu okuro lakoko o nso nipa ti Heleni ati Jew bi aba nso nipa Heleni eyi nso nipa awon Giriki sugbon ni edi ti o le yi o daadara won ma won pe won ni keferi awon Jew won ma pe gbogbo awon eniyan to ku won ma pe won ni keferi won ki da si won o ni sugbon bi eni ti a pe ni keferi tele tele ati eni ti a pe ni Jew bi o ba ti mo Olorun awon mejeji gbogbo nkan ti o pa ala saarin won tele tele a o mu won kuro won o di eniyan titun won o di ore ara won ki se be nikan ikola ati alaikola awon ti a kon nila ni awon Jew awon alaikola ni awon ti o ni awon esin miran ti awon Jew ti won se si o si won ti won so wipe won ko se dara dara o ni bon ba ti mo Jesu ati eni to ti kola ati alaikola won a di ikan a oni awon kan wa alaigbede o tun ni awon miran won je ara skitia won je nkan meji ke se kan na alaigbede lapa kan ara skitia lapa keji o ni awon wonyi ba kan na bi won ba ti mo Jesu Christi awon nkan ti o da bi eni wo pe a fi ya won nipa tele tele a o mu won kuro o tun wa so nipa eru ati ominira wi pe awon ti o ni ominira boya won ni ise ti ara won won ni ile ti ara won ko se eni ti o fun won si abe isinro won ni ominira awon miran ti won si je eru nigba ti won ti ba Jesu Christi pade won di okan na e la nso fun wa wi pe bi a ba ti mo Olorun wi pe a o ni ma fi iyato si awon kan ti won wa lati gusu tabi awon ti won wa lati ariwa awon ti won wa lati ila orun tabi awon ti won wa lati iwo orun wi pe Kristi yo je ohun gbogbo ninu ohun gbogbo ki yo si iyapa, ki yo si idabo, laarin enikokan wa ati ninu enikokan wa, gbogbo wa yo fo sokan papo. A o ni Olorun kan, Kristi kan, olugbala kan, emi kan, a o ma ni eko kan, igbagbo kan, a o si wa ni isokan ninu Jesu Kristi. Yi ni Olorun ko wa loni nisisiyi, o ye ki a didi duro, ki a so fun Olorun wi pe awon iwa atijo, iwa ogbologbo ti atijo, wi pe o ye ki a dagbere fun won patapata. O ye ki a so fun Olorun wi pe a fe di titun ni iwa wa, ni irin ese wa, ni iwo so wa paapaa, ni bi a se n ba eni kokan eni keji wa lo, o ye ki a di titun ni ohun gbogbo ti a n se. Ki a bo awon ogbologbo, awon ekisa elegbin ti atijo, ki a bo won, ki a so won danu, ki a si je ki iwa titun ki o joba ni igbesi aye wa. O ye ki a gbadura o, so fun Olorun, ba Olorun soro, se awon nkan ti a n daruko wonyi, se won si wa ni igbesi aye re ni? Ewo ni a tun ka agbere mo onigbagbo lowo, tabi iwa eri, tabi ife ko fe, tabi iwa buburu ife buburu, tabi ife gbugbona enikan si enikeji, tabi oju kokoro, tabi ohun miran ti ko dara, ki a tun ma ba lowo onigbagbo ko e ko ri be. E je ki a so fun Olorun, gbadura so fun Olorun, iwa imo ti ara eni nikan, iwa ogbologbo ti atijo, iwa ti o ija ati irunu, je ki a so won danu, ki awon kan yi ki o kuro ni igbesi aye wa. Bi a ba je olooto, bi a ba je olooto, ki a so fun Olorun, o daju yo mu iyipada rere, iyipada otun ba eni kookan wa.
1: Ti Luku ori ikokanle ni ogun nigba ti o si gbe oju soke ori awon Olorun fi ebun won sinu apoti isura o si ri talaka opo kan pelu o n so owo ide wewe meji sibe o si wi pe looto ni mo wi fun yin talaka opo yi fi si ju gbogbo won lo nitori gbogbo awon won yi fi sinu ebun Olorun lati opolopo ini won sugbon ohun ninu aini re o so gbogbo ohun ini re ti o ni sinu re bi awon kan si ti n soro ti tempili bi ati fi okuta daradara ati ebun se ni oso o ni ohun ti ẹ̀yin ń wò wọ̀nyí ọjọ́ ń bọ̀ ní èyí tí a kì yóò fi òkúta kan sílẹ̀ lórí èkejì tí a kì yóò wo lulẹ̀. Wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ pípé olùkọ́ni nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹ àti àmì kíni yóò wà nígbà tí nǹkan wọ̀nyí yóò fi ṣẹ. Ó sì wí pé ẹ máa kíyè sára kí a má bàa mú yín ṣìnà nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi tí yóò máa wí pé èmi ni Kristi, àkókò ìgbà náà sì kù sí dẹ̀dẹ̀, ẹ má ṣe tọ̀ wọ́n lẹ́yìn. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá gbúrò ogun àti ìdágìrì, ẹ má ṣe foyà nítorí nǹkan wọ̀nyí kò lè ṣe àìkọ́ṣẹ. Ṣùgbọ́n òpin náà kìí ṣe lójú kan náà. Nígbà náà ni ó wí fún wọn pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba, ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri, àti ìyàn àti àjàkálẹ̀ àrùn, ohun ẹrù àti àmì ńlá yóò sì ti ọ̀run wá. Ṣùgbọ́n ṣáájú gbogbo nǹkan wọ̀nyí, wọn ò náwó mọ yín, wọn sì ṣe inúnibíni sí yín, wọn ò fi yín lé àwọn onísínágógù lọ́wọ́ àti sínú túbú. Wọ́n mú yín lọ sọ́dọ̀ àwọn ọba àti àwọn ìjòyè nítorí orúkọ mi, yóò sì padà di ẹ̀rí fún yín. Nítorí náà ẹ pinnu rẹ̀ lé ọkàn yín pé ẹ kì yóò ronú ṣáájú bí ẹ ó ti dáhùn, nítorí tí èmi ó fún yín ní ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí, tí wọn kì yóò sì lè kò lójú. A ó sì fi yín hàn láti ọ̀dọ̀ àwọn òbí yín wá àti àwọn arákùnrin àti àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ wá, wọn ó sì mú kí a pa nínú yín. A ó sì kórira yín lọ́dọ̀ gbogbo ènìyàn nítorí orúkọ mi, ṣùgbọ́n irun orí yín kan kì yóò ṣègbé. Nínú sùúrù yín ni ẹ̀yin ó jèrè ọkàn yín. Nígbà tí ẹ̀yin bá sì rí tí a fi ogun yí Jerusalemu ká, ẹ mọ̀ nígbà náà pé ìsọdahoro rẹ̀ kù sí dẹ̀dẹ̀. Nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Judea kí ó sá lọ sórí òkè, àti àwọn tí ń bẹ láàrin rẹ̀ kí wọ́n jáde kúrò, kí àwọn tí ó sì ń bẹ ní ìgbèríko kí ó má ṣe wọ inú rẹ̀ lọ, nítorí ọjọ́ ẹ̀sán ni ọjọ́ wọn ni kí a lè mú ohun gbogbo tí a ti kọ̀wé rẹ̀ ṣe. Ṣùgbọ́n ègbé ni fún àwọn tí ó lóyún àti àwọn tí ó ń fi ọmú fún ọmọ mu ní ìjọ wọn ni, nítorí tí ìpọ́njú pípọ̀ yìí ó wà lórí àti ìbínú sí àwọn ènìyàn wọ̀nyí, wọ́n sì ti ojú idà ṣubú, a ó sì dì wọ́n ní ìgbèkùn lọ sí orílẹ̀-èdè gbogbo. Jerusalemu yóò sì di ìtẹ̀mọ́lẹ̀ ní ẹsẹ̀ àwọn kèfèrí títí àkókò àwọn kèfèrí yóò fi kún. Àmì yóò sì wà ní oòrùn àti ní òṣùpá àti ní ìràwọ̀ àti lórí ilẹ̀ ayé, ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpayà àti ariwo. Àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ní ti ń bọ̀ sórí ayé, nítorí àwọn agbára ọ̀run ni a ó mì tìtì. Nígbà náà ni wọ́n sì rí ọmọ ènìyàn tí yóò máa ti ojú ọ̀run bọ̀ tí ohun ti agbára àti ògo ńlá. Ṣùgbọ́n nígbà tí nǹkan wọ̀nyí bá bẹ̀rẹ̀ sí í ṣe, nje ki e wo oke ki e si gbe ori yin soke nitori idande yin ku si dede o si pa owe kan fun won pe e kiyesi igi opoto ati si gbogbo igi nigba ti won ba ruwe eyin ri e si mo fun ara yin pe igberun ku fefe gege be na ni eyin nigba ti eyin ba ri nkan won yi tin se ki eyin ki o mo pe ijoba olorun ku si dede looto ni mo wi fun yin iran yi ki yo re koja titi gbogbo nkan won yi yo fi se orun aye yo re koja sugbon oro mi ki yo re koja sugbon e ma kiyesi ara yin ki okan yin ki o ma se kun fun wobia ati fun oti amupara ati fun aniyan aye yi ti ojo na yo si fi de ba yin lojiji bi ikekun nitori be ni yo de ba gbogbo awon tin gbe ori gbogbo ile aye nje ki e ma sona ki e si ma gbadura nigba gbogbo ki e ba le la gbogbo nkan won yi tin bo wa ise ki e si le duro ni waju omo eniyan losan a si ma ko ni ni tempili loru a si ma jade lo iwo lori oke ti a n pe ni oke olifi gbogbo eniyan si n to wa ni tempili ni kutukutu owuro lati gboro re.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: E je ki agbadura. Baba wa, Alaanu ati Olore ofe. A dupe wo pe awa nihin, awa sihin lati wa gbo oro yin. A nbe yin wo pe ki emi mimo yin, ki o ton imole si oro yin ti a oka. Ati oro yin ti a ogbo, ki abale fese mule. Ninu igbagbo tooto ninu Kristi a nbe yin wo pe okun ati agbara lati simile yin lati je ti yin ni tooto ati lati ni ore ofe lati ma rin gege bi ilana yin e fi fun olokoloko wa bi a o ti ma wo oro Olorun a nbe yin wo pe ki e je ki a je ele ti omo ti yo gbo ti o si se awon te nbere lowo wa a dupe pe e ti gbo ni oruko Jesu Kristi Olowa wa. A dupe lowo Olorun ti o tun fun won ni anfani lati wa papo ninu isin awa elede Yoruba. A dupe wipe gege bi Olorun ti se ilana yi sile o je ohun ti o je anfani fun wa o si se oju wa ki a ba le je oro ti o nbe ninu iru isin be o ye ki a so fun awon elomiran ti o dabi eni wipe boya ko ti de eti igbo won tabi ti won lora lati wa si isin Yoruba sugbon ti a mo wipe isin Yoruba yi ni yo je ohun ti o se won lanfani popo loni mo n soro lori pataki esin Kristiani toto pataki esin Kristiani toto awon ile ijo ati awon apejo popo lo wa sugbon opolopo le o dabi koriko igbe eyi ti o wa loni ti a si gbe so sinu ina lola ohun ti a so ni wipe iru awon ipejo be o sese ki won ki o rewa lode o sese ki o dabi eni wipe won dara sugbon nitori wipe won ko ni gbongbo won ko fese mule won ko mo kini o je pataki igun ile ti o ye ki o wa ninu ijo tabi ninu esin Kristiani toto a o gbe won so sinu ina laipe ojo awon ojise Olorun ni iru ijo be won dabi awon alagbase tin toju igi ti o dabi eni wipe o siji bo won bi igi ti o siji bo Jonah sugbon ti o rorun fun kokoro alailagbara lati bi awon igi won yi sebo lati pa won run patapata esin Kristiani ti ko ni gbongbo ti ko si ni ipele o le tete gberu sugbon ko ni pe lati dojubole eyi ni Jesu so fun wa ninu Luke ori kefa ese ikokandinladorun o ni sugbon eni ti o gbo ti ko si se o dabi okunrin ti o ko ile si ori ile lai ni ipele nigba ti igbe omi bilu logan o si wo iwo ile na si po eyi ni Jesu nje ki o da wa loju wipe bi abako ile igbagbo wa tabi esin Kristiani wa ti ko ni ipele ti ko ni gbongbo ki yo le se so ki yo le pe lo titi wipe ni ojo idajo awon nkan won yi yo je ohun ti a wo pale ti
3: tí ó sì dàbí ẹni wípé àfihàn sun wọn. Irú ẹ̀sìn kìrìsìtíẹ́nì bẹ́ẹ̀ tí ó gbòde kan lọ́jọ́ òní ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń jọ́sìn ó dàbí labalábá. Èyí ni irú ẹ̀sìn kìrìsìtíẹ́nì tí kò léegun, tí kò ní iṣan, tí kò ní agbára. Labalábá lè farahàn bí ohun tí ó rẹwà nígbà tí ó bá ń fò káàkiri, ṣùgbọ́n nígbà tí ọwọ́ ọmọdé ti ń ṣeré, tí ó bá tẹ̀, ó jẹ́ ohun aláìlágbára àti aláìwúlò. Kò ní ipá láti sá, kò ní ipá láti dáàbò bo ara rẹ̀, kò ní ipá láti gbé ara rẹ̀ ró. Bẹ́ẹ̀ni ẹ̀sìn kìrìsìtíẹ́nì tí kò ní ẹ̀kọ́ nínú ó dàbí kìrìsìtíẹ́nì tí kò lágbára, tí kò léegun, tí kò ní iṣan, tàbí tí kò ní àwọn ohun tí ó lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Àwọn ìwàásù tí a sì máa ń gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ ó jẹ́ àwọn ìwàásù tí kò lè gbéni ró, tí kò lè múli lọ́kàn le, tí kò lè darí wa síbi a ó ti mọ Kristi gẹ́gẹ́ bí olùgbàlà wa àti gẹ́gẹ́ bí ìdákọ̀ró wa àti gẹ́gẹ́ bí ẹni tí yóò lè ṣe àtẹ̀gùn fún wa láti ayé lọ sí ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a sì máa ń rí ní ibi gbogbo wọ̀nyí wọ́n dàbí àwọn tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri, ṣùgbọ́n èyí ni ó fi yẹ fún wa láti gbàárò ohun tí ẹ̀sìn kìrìsìtíẹ́nì tí ó dúró lé lórí. A ó wo ìkókó mẹ́ta nínú ọ̀rọ̀ tí a ó sọ fún wa. Ìkíní, ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtíẹ́nì tòótọ́. Ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtíẹ́nì tòótọ́. Ìkejì, ìtàn ẹ̀sìn kìrìsìtíẹ́nì tòótọ́. Ìkẹta, ìpèníjà láti pa ẹ̀sìn kìrìsìtíẹ́nì tòótọ́ mọ́. Ìpèníjà láti pa ẹ̀sìn kìrìsìtíẹ́nì tòótọ́ mọ́. Ìkíní, ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtíẹ́nì tòótọ́. Bí a bá wo Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹfà, Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹfà, a ń sọ fún wa ohun tí ó jẹ́ tàbí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ kìrìsìtíẹ́nì tòótọ́. Nínú Pétérù yìí, Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹfà, nítorí ó ń bẹ nínú ìwé mímọ́ pé kíyèsí, mo fi pàtàkì òkúta igun ilé àṣàyàn iyebíye lélẹ̀ ní Sioni, ẹni tí ó bá sì gbà á gbọ́ ojú kì yóò tì í. À ń sọ fún wa níhìn wípé Kristi ni ìpìlẹ̀, ó ní pàtàkì òkúta igun ilé. Bí a bá fẹ́ kọ́lé, bí a kò bá mọ pàtàkì igun ilé, a kò ní lè kọ́ ilé yìí kí ó dára tàbí kí ó jọjú. Àwọn ará Júù bí wọ́n bá fẹ́ kọ́lé ní ìgbà tiwọn, wọn a mú pàtàkì òkúta igun ilé, wọn a kọ́kọ́ fi lélẹ̀. Èyí ni ó máa tọpasẹ̀ wọn láti mọ bí wọn ó ṣe máa gbé àwọn òkúta tàbí bíríkì tí ó bá kù lé ibi tí ó yẹ kí ó wà. Bẹ́ẹ̀ náà ni Kristi jẹ́. Bí a bá fẹ́ ṣe ìsìn kìrìsìtíẹ́nì tòótọ́, bí a bá fẹ́ ṣe èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, a ní láti fi ìpìlẹ̀ Kristi, a ní láti fi lélẹ̀, nítorí pé ó ní ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́. Nínú Kọ́rìntì kíní orí kẹta, Kọ́rìntì kíní orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, nítorí ìpìlẹ̀ mìíràn lẹ́nikẹ́ni kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Ìpìlẹ̀ yìí ni ìpìlẹ̀ tí ó dájú. Bí a bá rí ẹni tí ó fẹ́ kọ́ ilé tí kò fẹ́ kí ìjì kí ó wo ilé yìí palẹ̀, ó dájú wípé ó ní láti kọ́kọ́ ṣe ìpìlẹ̀, nítorí pé bí kì í bá ṣe bẹ́ẹ̀, ilé tí ó bá kọ́ kì yóò jẹ́ ilé tí ó lè dúró pẹ́ lọ títí. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a mọ̀ wípé Kristi ni ìpìlẹ̀ kan ṣoṣo yìí tí a lè fi lélẹ̀, òun sì ni ìpìlẹ̀ tòótọ́. A tún pe Kristi ní gbòǹgbò, gbòǹgbò igi. Èyí ni a fi kìrìsìtíẹ́nì wé igi tí ó ní ewé tàbí tí ó ní ẹ̀ka tàbí tí ó ní àwọn èso púpọ̀, ṣùgbọ́n kí a rántí wípé gbòǹgbò ni ó gbé igi yìí ró. Nínú Róòmù orí kọkànlá, Róòmù ori kọkànlá ẹsẹ ìkẹrìndínlógún ǹjẹ bí àkọsọ bá mọ bẹẹ ni àkópọ bí gbòǹgbò bá sì mọ bẹẹ sì ni àwọn ẹka rẹ náà a ń fi jésù kristi wé gbòǹgbò níhìn wípé bí a bá rí i dájú wípé a gba jésù gẹgẹ bí gbòǹgbò igi àwa tí a jẹ ẹka lára igi náà àwa pàápàá a ó lè gba oore ọfẹ lọdọ rẹ bí òun bá mọ a mọ wípé ó mọ a mọ wípé ó jẹ olóòótọ a mọ wípé ó jẹ ẹni rere a mọ wípé ó jẹ olùgbàlà ó jẹ aláìlẹsẹ bí òun pàápàá bá mọ yóò fi oore ọfẹ rẹ jẹ kí a jẹ mímọ pẹlú nínú éfésù orí karùnún ẹsẹ ìkẹtàlélógún éfésù orí karùnún ẹsẹ ìkẹtàlélógún nítorí pé ọkọ ní ṣe orí aya gẹ́gẹ́ bí kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀ òun sì ni olùgbàlà ara níhìn ni a fi jésù wé ọkọ nítorí wípé òun ní ṣe orí òun ló máa ń darí òun ló máa ń kọ́ni òun ló máa ń tọ́ni sọ́nà nítorí bẹ́ẹ̀ nínú ìjọ ó yẹ kí a mọ̀ wípé jésù kristi ni adarí ó ní olùtọ́ni sọ́nà òun sì ní agbára tí ń gbéni ró bíbélì tún sọ fún wa wípé òun ní olùgbàlà àti olùṣọ́ àgùntàn rere nínú Johanu orí kẹwàá ẹsẹ ìkọkànlá èmi ní olùṣọ́ àgùntàn rere olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn àwọn ẹsẹ ọlọ́run tí a kà yìí ó mú dá wa lójú wípé ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ ni kristi wípé kristi ni òkúta igun ilé pé kristi ni ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́ wípé kristi ni gbòǹgbò igi tí a fi wé kìrìsìtẹ́nì wípé òní orí àti agbára ti ń gbéniró òun sì ni olùdarí fún ìjọ òun ní olùgbàlà àti olùṣọ́ àgùntàn òun ní olùfúnni ní ìyè nítorí bẹ́ẹ̀ bí kìrìsìtẹ́nì bí ìjọ tàbí bí ẹnikẹ́ni bá fẹ́ ní ìyè a ní láti mọ̀ wípé kristi gan òun ní olùgbàlà àti olùfúnni ní ìyè láìsí rẹ̀ àpéjọpọ̀ wa yóò jẹ́ ìsìn lásán tí kò ní ìyè nínú yóò jẹ́ ìsìn lásán tí kò ní agbára ọlọ́run yóò dàbí àwọn òkú tí wọ́n kó ara wọn jọ tí wọ́n ń dúró de ìdájọ́ ọlọ́run tí ó banilẹ́rù lọ́jọ́ ìkẹyìn àwọn tí a sọ wọ̀nyí nípa jésù kristi ó yẹ kí a gbà wọ́n rò ó yẹ kí a ronú lé wọn lórí ó yẹ kí a mọ̀ wípé bí a bá ń wá sí ilé ìsìn wípé jésù kristi ni òkúta iyebíye ó ní ìpìlẹ̀ fún iṣẹ́ ìsìn wa ó ní ìpìlẹ̀ fún ìgbésí ayé wa ó ní ìpìlẹ̀ fún gbogbo ìjọ pátápátá lápapọ̀ jẹ́ kí a kọ́kọ́ wò ó gẹ́gẹ́ bí oníwàásù bí oníwàásù bá ń darí àwọn ènìyàn sí ọ̀dọ̀ ara rẹ̀ bí ó bá ń sọ̀rọ̀ bí ẹni wípé òun ni olùtọ́ni sọ́nà bí oníwàásù bá ń fi ara rẹ̀ fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùgbàlà wọn irú ilé ìsìn bẹ́ẹ̀ a ó rí wípé wọn kò ní lè dúró lórí ẹ̀kọ́ tí ó yè kooro nínú bíbélì tàbí bí àwọn adarí nínú ìjọ bí àwọn òṣìṣẹ́ nínú ìjọ bí wọ́n bá ń fi ara wọn hàn gẹ́gẹ́ bí àwọn tí yóò mú àwọn ènìyàn lọ sọ́run gẹ́gẹ́ bí àwọn tí yóò lè ṣe àṣepé ní ìgbésí ayé àwọn ènìyàn ó dájú wípé irú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ aṣinilọ́nà nítorí wípé òkúta iyebíye òkúta igun ilé àti ìpìlẹ̀ tí ó dájú tí ṣe òtítọ́ òní jésù kristi bí àwa tí a ń wàásù bí àwa tí a ń kọ́ni bí àwa tí a ń ṣe ojúṣe nínú ìjọ bí abẹ́fẹ́ jẹ́ òtítọ́ sí olóòótọ́ sí ohun tí ọlọ́run fi pè wá ó yẹ kí a mọ̀ wípé a ní láti máa tọ́ka àwọn ènìyàn sí jésù kristi àwa tí a ń wàásù àwa tí a ń kọ́ni ó yẹ kí ó yé wa wípé a ní láti máa fi hàn ní ìgbà gbogbo wípé jésù kristi òní olùgbàlà nítorí wípé bí àwọn ènìyàn bá ń wá sí inú ìjọ bí a bá ń sọ̀rọ̀ ọlọ́run fún wọn láì fi jésù kristi hàn wọ́n gẹ́gẹ́ bí olùgbàlà a dàbí ẹni tí ó ń gbìyànjú láti kọ́ ilé ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò fi ìpìlẹ̀ lélẹ̀ adabi eni ti o nsise sugbon ti a ko mo wepe ani lati fi igun ile lele ke a to ma ba ise lo nitori be awon ti o wa sinu ijo ohun ti akoko lati ma so pon ni wepe won ni lati ni igbala won ni lati ko ise won sile won ni lati gba Jesu Christ gbo gege bi oluwa ati olugbala won bi awa ti an wa su awa ti an koni ninu wiwa inu iwe mimo bi aban fira wa han gege bi eni tin toni sona bi aban fira wa han gege bi imole ti a ko si fi won mo Jesu Christ ti o je imole aye tin toni sona imole tin fi ona han wa gege bi eni ti o je imole ti o le mu wa lo si odo baba bi a ko ba fi Christ lele gege bi imole Olusho agutan ati olugbala ati eni tin dari wa sodo baba o je wepe an si awon eniyan na lona bi akoba fi Christ lele gege bi olufuni liye bi akoba ko awon eniyan Olorun ni eko ti o ye koro wipe Jesu Christ ni kan sosho le o le fun oku okan wa niye o je wipe akoto won sona dara dara an so nipa awa ti an wa su tabi awa ti an koni tabi awa ti an se ojuse kan abi ojuse miran ninu ijo je ki a so nipa ti awa ti an wa sinu ilesin awa ti an josin awa ti a so wipe aje omo ijo di palai o ye ki o ye wa wipe oko ta igun ile ipele ti o daju ati gbongbo ti n gbe niro ati ori ati agbara isin ati agbara ijo olugbala ati olusho agutan olufuni niye ni Jesu Christ je awon elomiran bi won ba wa si ilesin won a gbianju lati mo awon eniyan ti o wa ni ilesin won a gbianju lati mo awon adari ti o wa ni ilesin won a gbianju lati mo awon nkan miran ti o wa ni ilesin bi ati e woso bi ati e korin bi ati e gbadura bi ati se opolopo nkan sugbon won ko mo Jesu gege bi olowa ati olugbala won o dabi eni tin ko ile lai fi ipele lele eni tin wa si ile si sugbon ti ko koko yanju ati ni igbala ati je wese ki o si ko sile ati gba Jesu gege bi oluwa ati olugbala re ati ni Jesu oludande ni igbese aye re eni tin wa si ile si sugbon ti ko mo Jesu gege bi eni ti o fi ti fi ara re robo fun wa ke ba le ko ese wa lo o je eni tin ko ile lai ni ipele nitori be o ye ke amo wi pe ohun akoko lati se oni ke amo Jesu a le mori ko bi a ko ba mo Jesu a o ti ni igbala a le ma sowo bi a ko ba mo Jesu a ko ni igbala a le mo bibeli ka bi a ko ba mo Jesu a ko ni igbala o ti le sese ke amo awon die ninu awon eko oro Olorun bi a ko ba mo Jesu a ko ni igbala o dabi eni tin ko ile lai koko fi ipele ile lele nitori be ohun ti o se pataki ti o se dandan fun olukuluko wa ni pe bi a ti n wa bi a ti n gbo oro Olorun ke a koko ri wi pe a mo Jesu gege bi oluwa ati olugbala wa ani lati gbe Jesu soke gege bi odo agutan Olorun ti o ko ese aye lo wo Johanu ori kini Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu n bo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo eyi ni ohun akoko ti Jesu ni lati se ni igbese aye wa eyi ni ohun akoko ti a ni lati mo Jesu Christi fun ni igbese aye wa bi o ba je olooto o mo wi pe ninu ese le abio ninu ese le asiloyun re bi o ba je olooto o mo wi pe ese re po to be ti a ko le ka won ni iye bi o ba je olooto o mo wi pe emi Olorun da olebi ninu okan re wi pe o je elese nipa oro enu re nipa ise owo re nipa awon nkan ti o ma nso tabi ti o ma nse o mo wi pe o je elese a si so fun wa pe elese ko le ri ogo Olowa ko le ri oju Olowa wi pe bi awon ese yi ba wa sibe ti o ko ni idariji ti o ko ni igbala ko se se fun o lati ba Olorun gbe ni aye raye nitori be ohun ti o se ohun ti o se pataki ohun ti o je ohun akoko aigbodo ma se ni wi pe ki o mo Jesu gege bi eni ti o dariji o gege bi eni ti o ra o pada gẹ́gẹ́ bí ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, gẹ́gẹ́ bí ẹni tí ó ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọn jìnà rere sí ọ tí a kò ní rántí wọn nípa rẹ mọ́. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tẹjú mọ́ Jésù, kí a mọ̀ wí pé òun ni ẹni tí ó jẹ́ olùgbàlà àti olùràpadà wa. Ó yẹ kí a máa jẹ́ kó yé wa nígbà gbogbo wípé Ọlọ́run dènìyàn ni Jésù Kristì. Ó ti wà pẹ̀lú Ọlọ́run Bàbá láti àtètèkọ́ṣe, láti ayérayé, ṣùgbọ́n ó wá, ó dènìyàn nítorí tiwa. Ó gbé àgọ́ ènìyàn wọ̀, ó sì wá jẹ́ olùràpadà fún wa. Ó yẹ kí a mọ̀ wípé nípa ìrúbọ rẹ̀ àti nípa ìlàjà tí ó ṣe láàrin ènìyàn àti Ọlọ́run ni a fi lè bá Ọlọ́run lájà. Ó yẹ kí a tẹnu mọ́ wípé ikú Jésù Kristì, òun ni ó gba ìyá wa jẹ, òun ni ó gba ikú wa kú, òun ni ó sì ṣe ìrúbọ tí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún wa. Àti wípé nípa ikú rẹ̀ yìí lórí igi àgbélébó àti ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye tí ó ta sílẹ̀ fún wa ni a fi lè dá wa láre nípa ìgbàgbọ́ nínú rẹ̀. Bí a kò bá mọ nǹkan wọ̀nyí, ó jẹ́ wípé ilé ìsìn tí a ń wá, a kò tí ì fi ìpìlẹ̀ lélẹ̀. Bí a kò bá mọ nǹkan wọ̀nyí, ó jẹ́ wípé ìsìn tí a ń sìn kò ní gbòǹgbò, kò sì ní ìtàkùn tí ó lè gbé wa ró ní ọjọ́ ìkẹyìn. Gbogbo wa ni ẹ̀ṣẹ̀ ti parun, ni ẹ̀ṣẹ̀ ti ba ayé rẹ̀ jẹ́. Ṣùgbọ́n nígbà tí Kristì wá, tí ó kú fún wa, èyí ni ó fi ṣe ọ̀nà àti ètò láti rà wá padà nígbà tí a bá ronú pọ̀adà, tí a sì gbàgbọ́ nínú Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a gbọ́dọ̀ máa kéde rẹ̀ lóòrèkóòrè wípé Jésù Kristì ni olùgbàlà kan ṣoṣo. Kí a mọ̀ wípé òun ni ó wá láti gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Nígbà gbogbo ni ó yẹ kí a máa sọ, nítorí kíni? Nítorí wípé àwọn tí ó ń wá sínú ìjọ gẹ́gẹ́ bí ẹni tí ó wá ní àkọ́kọ́, ó yẹ kí wọn kí ó mọ̀ wípé a ní láti gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Nínú Matthew orí kìíní ẹsẹ̀ kọkànlélógún, Matthew orí kìíní ẹsẹ̀ kọkànlélógún, yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ ó pe orúkọ rẹ̀, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ìgbà gbogbo ló yẹ kí a máa kéde èyí, ló yẹ kí a máa sọ létí àwọn tí ó ń wá sínú ìjọ wípé a ní láti ní ìgbàlà, a ní láti gbà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, a ní láti ní ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run, a ní láti lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀. Ó yẹ kí a sì tún máa kéde rẹ̀ nígbà gbogbo wípé Jésù ni ẹni tí ń sọni di mímọ́, wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, wípé nípa ikú tí ó kú fún wa. Bí a bá gbàdúrà, ìgbà yìí ni a ó rí wípé yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa nínú ọkàn wa, yóò mú kúrò, yóò sọ wá di mímọ́. Irú Ádámù tí ó wà nínú ọkàn wa yóò fàtú, yóò yọ wọ́n kúrò pátápátá. A ó sì rí wípé ìfẹ́ pípé àti ọkàn tí ó ń sin Ọlọ́run pẹ̀lú ọkàn pípé yóò wá sínú ayé wa nígbà náà. Nínú Hebrew orí 13 ẹsẹ̀ 12, nítorí náà pẹ̀lú Jésù pẹ̀lú, kí ó lè fi ẹ̀jẹ̀ rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà Jésù pẹ̀lú, kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń wá sí ilé ìsìn nígbà gbogbo wípé èyí tó láti sọ wá di mímọ́, wípé bí a bá ń ka Bíbélì nígbà gbogbo wípé díẹ̀ díẹ̀ a ó máa sọ wá di mímọ́. Àwọn ẹlòmíràn rò wípé bí a bá ń ṣe ojúṣe nínú ìjọ wípé nígbà tí ó bá yá a ó sọ wá di mímọ́. Rárá, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ni ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, òun ni ó kú fún wa, òun ni ó jìyà fún wa, kí a bá lè sọ wá di mímọ́ nípa ikú tí ó kú fún wa. Bí o bá ti ní ìgbàlà tí o ti jẹ́ ẹ̀ṣẹ̀ tí o ti kọ̀ sílẹ̀, tí a ti sọ ayé rẹ di ọ̀tún, tí o ti jẹ́ ẹni ọ̀tún níwájú Ọlọ́run, ó yẹ kí o tún lọ bá Ọlọ́run wípé kí o sọ di mímọ́, kí o mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ nínú ọkàn rẹ, kí o fà á tu, kí o yọ ọ́ kúrò. Ẹ̀dá Ádámù, ẹ̀dá àbínibí tí ó wà nínú rẹ, wípé kí o yọ wọ́n kúrò. Bí o bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé yóò sọ di mímọ́. Bí o bá fara rẹ rúbọ, bí o bá gbé gbogbo ohun tí ó wà ní ìgbésí ayé rẹ síwájú Olúwa wípé ti Olúwa ni wọ́n máa jẹ́, ọkàn rẹ, ayé rẹ, gbogbo ohun tí ó wà láyìíká rẹ tí o lè tọ́ka sí pé ó jẹ́ tirẹ̀ wípé fún ògo Olúwa, ni o ma lo won bi o ba si gbagbo ninu Jesu Christi ti o ku lati so di mimo o dajo wo pe yo so di mo ki se be nikan o ni eni tin baptisi wa ninu emi mimo eni ti o fi agbara emi olorun kun wa nitori ninu Matthew ori keta le ati ka ti Johanu ti o fi ye awon eniyan we pe ni toto ninu Matthew ori keta ese ikokanla o wi pe ni toto li emi fi omi baptisi yin fun ironu po ada sugbon enikan ti o poju mi lo eyi n toka si Jesu Christi nbo leyin mi bata eni ti emi ko to gbe oni o fi emi mimo ati ina baptisi yin o ye ki a mo we pe gere ti a ba ti ni igbala o ti o ye ki a ma gbadura fun o ti o ye ki a ma lepa ni wo pe ki a lakaka ki a gbadura ki a se ohun ti o ye ki a se ni waju oluwa ki a duro ni waju oluwa lati so wa di mimo bi a ba ti ni so di mimo o ye ki a tun lakaka ki a gbadura ki a se ohun gbogbo ti o ye ti olorun pa lase fun wa ki a ba le ni agbara emi olorun oni ireti wa ni akoko iku bi a ba nso nipa iku elese ti ko ti mo olorun a ma beru o si ye ki o beru nitori pe bi o ba ku ninu ese re o daju wi pe idajo ibinu olorun yo ba le lori yo si jiya titi ayeraye nitori be o ye ki eru ki o ba alaigbagbo ki o ba elese nitori pe ko ni idakoro ko ni ireti bi iku ba de sugbon bi o ba ti gba Jesu Christi gbo o ye ki o mo wi pe Jesu Christi o ni ireti wa ni akoko iku ki se be nikan o ni ilekun kan soso ti o lo si orun ti a se sile lati dari wa si orun o si ni alagbawe nla ni waju onidajo ododo bi o ba di ojo ikeyin nigbati ojo idajo ba de bi a ko ba ni Jesu o daju wi pe a o da wa lejo a o si ran wa lo si ibi ti awon ti ko ni Jesu ti won o wa ti ti aye raye ninu ipayin keke ati ninu ise ati ninu idaniloro sugbon bi a ba ni Jesu ati mo wi pe oni olugbala wa oni alagbawe wa o ni eni ti o ti fun wa ni ore ofe lati gbe igbesi aye ti o yato si eyi ti a n gbe tele tele je ki o ye owe pe eko yi ti o n so nipa Jesu gege bi olugbala gege bi eni ti n so ni di mimo gege bi eni ti n baptisi wa ninu emi mimo gege bi ireti wa ni akoko iko gege bi ilekun kan soso ti o wa lati topa wa si orun ati gege bi alagbawe nla niwaju onidajo ododo won je eko ti o se pataki ti o je pe bi a ko ba wa su re be bi a ko ba fi koni ni igba gbogbo iru ijo be iru esin be o je esin ti ko ni idakoro ti ko ni gbongbo ti ko ni ipile je ki a wo ikeji itan esin kristeni tooto lati atete ko se ti Jesu fun ara re ti o ti fun wa ni esin kristeni yi ti o si ti je ki o ye wa wi pe nipa eje re ni kan soso ni a le fi ni idande lati igba yi gan ni a ti n topinpin ti a si je ki o da wa loju wi pe Jesu Christi ni olugbala eko yi ni o je idakoro fun gbogbo ijo lati akoko naa titi di akoko yi je ki a wo Matthew ori 16 ese 18 emi si we fun o pelu pe iwo ni Peteru ori apata yi lemi o ko ijo mi le enu ona ipo oku ki o si le bori re Jesu nje ki o da awon omo ihin re loju wi pe oun ni okota iyebiye oun ni ipile oun ni apata ti a o ko ijo le lori ati wipe bi a ba ko ijo le Jesu Kristi lori gege bi ipile gege bi olugbala gege bi eni ti n dani ni ide gege bi eni ti mu wa wa si odo Olorun wipe awon ipo oko tabi awon emi kemi ati esu papa pelu won won ki o le bori ijo lati ibere pepe ni esin kristeni tooto ti fi gbongbo mule lori ipile ihin rere ti ko labola to be ti o fi je pe gbogbo awon iranse satani ati awon iranse orun apadi won ko le segun re akoko yoku na fun wa lati je kin le so fun o awon inu ni bi ni ti o dide si ijo lati atete kose ati lati opolopo odun sugbon ti o je wi pe bi o ti le je pe ijo akoko ki se ijo ti o lowo ijo ti o ni awon gbajumo tabi ijo ti o ni awon dukia ijo ti o ni ohun ini tabi ile sugbon sibe sibe nitori pe Jesu Kristi ni o je epile nitori pe Jesu Kristi ni o je apata nitori be awon inu ni bi ni ti a se si ijo won ko le ba ijo je tabi ki won ki o da ijo ru tabi ki won ki o pa ijo run patapata sibe sibe gege bi a tin se nu ni bi ni won yi gege be ni ijo lagbara si gbogbo akojopo itan itesiwaju ati ikede irere ni igba awon apostoli titi di akoko yi won je ki o ye wa wi pe iwasu Jesu Kristi gege bi olugbala ki se jo ki se gege bi olukoni ni kan soso tabi bi woli tabi bi oniwa rere tabi bi eni nla kan tabi aperere kan lasan ki se yi ni o je ki ijo ki o lagbara ti o si je ki o gbero sugbon iwasu Jesu Kristi gege bi olugbala gege bi eni ti o nse asekagba igbala wa ti a fin ni idariji ese iwasu yi gan ni o je ki ijo ki o lagbara o si ye ki o ye wa we pe ohun yi kan na lo ye ki a ma tenumo titi di oni ki a si ma toka awon eniyan ti wa sihin si Jesu Kristi olugbala ati oludande wa ninu Korinti kini ori keta ese ikokanla ki a tun wo lekan si nitori ipile miran ni enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Kristi ipile miran li enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Kristi o ye ki o ye wa wi pe ipile yi kan soso ni o le gbe wa ro isegun ti esin Christianity ni o je ohun ti a ni nipa ilana ti a fi le wa lowo lati inu bibeli nitori wepe ilana yi ni o fi Jesu han gege bi eni ti a ko ile igbagbo wa le lori bi awa pelu bi abamo nkan wonyi yo je ki isin wa ki o je ohun ti o je etewogba ni waju olowa ki o si je pe awa paapa a o je eni ti o je etewogba ni waju olowa ki a mo we pe awon eko ihin rere ti o gbe Jesu kale gege bi oluso agutan ati gege bi olugbala awon wonyi ni o wulo fun wa lati je ki ijo ki o duro ni waju olorun bi o ba je pe oludasile ijo le an fi han awon eniyan bi o ba je pe oluso agutan eleran ara le an fi han awon eniyan bi o ba je wi pe awon oluko le an fi han awon eniyan bi o ba je wi pe awon eniyan kan ti a ka si pataki ninu ijo le an fi han awon eniyan ijo be ki o le duro ijo be ki o le fun awon eniyan wonyi ni ohun ti o se koko lati le dari won si odo olorun lati le ni igbala nitori be o ye ki a mo wi pe ohun ti a ko ninu itan Kristeni ni wepe lati ibere ni won ti fi ontete oro yi wepe Jesu Kristi nikan ni wo ma soro re gege bi olugbala ati olufuni ni iye apere yi ni o ye ki a wa pelu ki o tele ye ki a wo Heberu ori keji ese keta Heberu ori keji ese keta awon ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti a tete ko bere si so lati odo olowa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni awa o ti se la awa o ti se bo ninu idajo olorun awa o ti se bo ninu ijiya ayeraye bi a ko ba nani igbala nla bi iru eyi nitori be o ye ki o je ohun ti a n so ni igba gbogbo fun awon ti o n wa si inu ijo wepe won ni lati gbadura titi won o fere wepe ati gba okan won la ati dari ese won ji won ati yi igbesi aye won pada si rere nipa igbagbo ninu Jesu Kristi nikan soso ninu Peteru keji ori keta Peteru keji ori keta ese keji ki eyin ki o le ma ranti oro ti ati enu awon woli mi mo so saju ati ofin oluwa ati olugbala wa lati odo awon apostle yin we pe eko yi ti awon apostle fi lele ti won je ki o da wa loju we pe Jesu Kristi

ohun tí a kò rí tí ṣe ti ayérayé ẹ̀kọ́ Kristi gẹ́gẹ́ bí onílàjà láàrin àwa àti Ọlọ́run gẹ́gẹ́ bí arọ́pò wa tí ó gba ẹ̀yà wa jẹ tí ó sì kú fún wa gẹ́gẹ́ bí ẹni tí ń ṣìpẹ̀ fún wa àti gẹ́gẹ́ bí olùràpadà wa ẹni tí ó kú fún ẹ̀ṣẹ̀ wa tí ó sì jídìde fún ìdáláre wa ẹ̀kọ́ yìí ni ó lè fún wa ní ìgboyà láti dojúkọ ikú nígbà tí àkókò yìí bá tó èyí ni ó jẹ́ kí a sọ wípé ikú oró rẹ dà ìsà òkú ìṣẹ́gun rẹ dà nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé bí o bá ní Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ nígbà náà ni o lè ní ìdákọ̀rọ̀ ní ẹ̀sìn kìrìsìtẹ́nì tí ó sì ń sìn yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa kì í ṣe èyí nìkan a ń pè wá níjà wípé a ní láti pa ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí a ní láti pa mọ́ ní tòótọ́ títí a ó fi rí olúwa jẹ́ kí a wo epístélì ti Júdà sí ènìyàn gbogbo ẹsẹ̀ ìkẹta olùfẹ́ nígbà tí mo fi àìsimi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí ṣe ti gbogbo ènìyàn kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín kí n sì gbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo èyí ni ìpèníjà tí bíbélì ń fún wa wípé kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo kí a má jẹ́ kí àwọn tí wọ́n ń wàásù ìwàásù èké tàbí ẹ̀kọ́ èké kí wọ́n kí ó fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá wa káàkiri Kristi àti àwọn apostoli rẹ̀ wọ́n ti sọ tẹ́lẹ̀ ṣáájú wípé ní ìgbà ìkẹyìn àwọn ẹlẹ́kọ́ èké yóò pọ̀ àwọn wòlíì èké yóò pọ̀ àwọn Kristi èké pàápàá wọn yóò pọ̀ jọjọ wípé yóò sì rọrùn fún àwọn ènìyàn láti ṣípò padà àti láti kúrò nínú ẹ̀kọ́ tí ó yè kooro àti láti lọ sí ibi ẹ̀tàn nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí àwọn ẹ̀gàn aládùúgbò rẹ má ṣe jẹ́ kí ẹlẹ́yà tí àwọn ará ayé tí wọ́n ń fi ọ́ ṣe nítorí wípé o jẹ́ ẹni tí ń sin Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi tàbí ìyọṣòtí sí tí àwọn aláriwísí àwọn apẹ̀yìndà tí wọ́n ń yọṣòtí sí ọ má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dá ọ padà má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó mú ọ gbọ̀jẹ̀gẹ́ tàbí kí ó mọ kúrò lórí ìpìlẹ̀ tí a ti fi lélẹ̀ fún ọ èyí tí ṣe Jésù Kristi jẹ́ kí ó yí ọ wípé gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí o ti gbọ́ nípa Jésù nípa wípé a ní láti ní ìgbàlà wípé o jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dúró nínú ọkàn rẹ o sì sinmi lé wọn o sì dúró tì wọ́n o sì ń ṣe àìsinmi láti rí wípé o jẹ́ ẹni tí a ti gba ọkàn rẹ̀ là nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi wo Hebrew orí kẹrin ẹsẹ ìkíní nítorí náà ẹ jẹ́ kí a bẹ̀rù bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa kí ẹnikẹ́ni nínú yín kí ó má ba dàbí ẹni pé ó kùnà rẹ̀ bí a bá kúrò lórí ìpìlẹ̀ bí a bá kúrò nínú ẹ̀kọ́ bíbélì bí a bá kúrò lórí ẹ̀kọ́ tí ó sọ fún wa nípa Jésù gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí ń fi agbára ẹ̀mí mọ́kúni gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùṣọ́ àgùntàn wa olùṣọ́ àgùntàn rere àti gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ Kristi àtàbí ẹ̀kọ́ ìhìn rere bí a bá kúrò lórí nǹkan wọ̀nyí a kò ní lè dé ìjọba ọ̀run a kò ní lè rí Ọlọ́run ní ìkẹyìn nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a bẹ̀rù kí a rí wípé bí a ti fún wa ní ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ wípé ẹnikẹ́ni nínú wa kò pàdánù iyì àìnípẹ̀kun àti àǹfààní láti bá Jésù jọba ní ìkẹyìn ẹ jẹ́ kí a dìde dúró kí a gbàdúrà kí a sọ fún Ọlọ́run wípé èyí tí a ti fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí Jésù olùgbàlà èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù ẹni tí sọ ní di mímọ́ èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù Kristi ẹni tí yóò fún wa ní agbára ẹ̀mí mímọ́ àti ẹni tí ó ń darí wa tí ó jẹ́ ilẹ̀kùn sí ayérayé sí ọ̀dọ̀ Ọlọ́run wípé a ó dìímú ṣinṣin títí di ọjọ́ ìkẹyìn.

fi ẹ̀kọ́ èké kí ó fi tàn wá jẹ tàbí kí ó fi gbá wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Dìde dúró kí o díjú rẹ, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o rí wípé o pa ìgbàgbọ́ tòótọ́ mọ́. Bí o kò bá tí ní ìgbàlà, èyí ni ohun àkọ́kọ́ tí o ní láti ṣe. O ní láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà. Bí o kò bá tí ní ìsọdi mímọ́, ó yẹ kí o sọ fún Ọlọ́run bí o bá ní ìdánilójú pé o ti ní ìgbàlà wípé o fẹ́ ní ìsọdi mímọ́, tí a fi fọ ọkàn rẹ mọ́, tí o sì funfun láúláú bí òjò dídì. Bí o bá sì mọ̀ wípé o ti ní agbára, o ti ní ìsọdi mímọ́, ó yẹ kí o gbàdúrà kí a lè fún ọ ní agbára ẹ̀mí mímọ́, kí o rí wípé ẹ̀kọ́ ìhìn rere tí a ti fi lé ọ lọ́wọ́ ó dì í mú, títí a fi rí Jésù Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, onífẹ́ jùlọ, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá lónìí láti wá gbọ́ ọ̀rọ̀ yín. A wá lónìí fún ìsọjí, a wá lónìí fún ìdáhùn sí àdúrà, a wá lónìí fún ìmọ́lẹ̀ nínú òkùnkùn ayé yìí, a wá lónìí láti lè jẹ́ kí ẹ tán àwọn àìní tí ó wà ní ìgbésí ayé wa. A dúpẹ́ wípé ojoojúmọ́ ni a ń rí yín bá. A dúpẹ́ wípé ẹ kì í ṣípò padà. A dúpẹ́ wípé ẹ kò yí padà. A dúpẹ́ wípé lójoojúmọ́ ni ìlérí yín ló ń dọ̀tun. Lójoojúmọ́ ni ìjólóòtọ́ yín ló ń dọ̀tun. Lójoojúmọ́ ni àánú yín lórí wa, oore ọ̀fẹ́ yín lórí wa ló ń dọ̀tun. Lójoojúmọ́ lẹ mú kí ìbùkún àtọ̀run wá, kí ó wá sí ìgbésí ayé wa. Ẹ gba ọpẹ́ wa lórúkọ Jésù. Bí a ti wá lónìí, bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, à ń bẹ̀ yín wípé ẹ ó fún wa ní ààyè àti àǹfààní láti ṣí ọkàn wa payá, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò ṣe wá láǹfààní. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò tan ìmọ́lẹ̀ sí ọkàn wa. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò sọ wá di alágbára, yóò fún wa ní okun, yóò kọ́ wa bí a ti ń gbàdúrà, yóò kọ́ wa bí a ti ń rí ìdáhùn sí àdúrà wa. À bẹ̀bẹ̀ wípé bí ẹ ti ń bá a sọ̀rọ̀, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́. Wípé a ó fetí sí ọ̀rọ̀ náà, a ó dúró lórí ọ̀rọ̀ náà, a ó ṣe ohun gbogbo tí ẹ fẹ́ kí a ṣe, àti wípé ìbùkún yín látòkè wá, àti wípé iṣẹ́ ìyanu látòkè wá yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí ẹ wo Matthew orí 5 ẹsẹ̀ 7. Matthew orí 5 ẹsẹ̀ 7. Alábùkún fún lé àwọn aláàánú, nítorí wọn ó rí àánú gbà. Alábùkún fún lé àwọn aláàánú, nítorí wọn ó rí àánú gbà. Ẹ jẹ́ kí a wo Samueli 2. Samueli 2 orí 22 ẹsẹ̀ 24. Fún aláàánú ni ìwọ ó fi ara rẹ hàn fún bí aláàánú, àti fún ẹni ìdúró ṣinṣin lí olódodo ni ìwọ ó fi ara rẹ hàn fún ní ẹni ìdúró ṣinṣin lí olódodo. Lónìí, ọ̀rọ̀ Ọlọ́run tí a ń fẹ́ yẹ̀wò ni àánú fún àwọn aláàánú. Àánú fún àwọn aláàánú. Ó yẹ kí ó yé wa wípé ìgbésí ayé wa ó dúró lórí àánú Ọlọ́run. Àánú Ọlọ́run ó jẹ́ ohun kò ṣe é má ní fún wa, fún gbogbo ènìyàn tí ó wà lé ayé. Láì sí àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ayé tí a ń gbé yìí kò lè mọ rírì ohun kankan láti ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí láti ìgbà tí Ádámù ti ṣubú, láti ìgbà tí ènìyàn ti ṣubú, ni ó ti jẹ́ wípé ìdájọ́ ayérayé ni ìbá máa dúró dè wá. Láì sí wípé a ní ohun kan tí a lè gbẹ́kẹ̀lé, tàbí a ní ìrètí kan láti ọ̀dọ̀ Ọlọ́run, bí kì í bá ṣe wípé Ọlọ́run fi àánú rẹ̀ hàn fún wa.
bi ki ba se wo pe olorun fun ara re nitori ore ofe re o mu ireti igbala wa fun enikokan wa je ki a duro na ki a ro ki a gbe yewo we pe bi ko ba si anu olorun ninu idile iru idile be ko le duro bi ki ba se pe agba olorun laye lati fun wa ni okan anu ati oju anu fun ara wa oko ati aya baba iya ati awon omo won ko le gbe lalaafia laisi anu olorun ninu ile isin papa laarin adari ati omo ijo laarin okunrin si obirin bi ki ba se wipe agba anu olorun laaye ninu okan wa ati lati fi anu olorun fun ara wa bi enikokan ko le sese wipe ki agbadun onkohun ninu ijo nibi ise wa bi ki ba se wipe anfi anu bara wa lo ni ibi owo wa bi ki ba se wipe anfi anu bara wa lo ni ibi ile ti a ngbe eni kokan se eni keji re bi ki ba se wipe anfi anu bara wa lo a o le ni alaafia a o le gbe papo lai si alaafia o ye ki o ye wa wipe ko si ohun kan ninu wa ko si eni kankan ninu wa ti o le sanwo irapada re nitori pe lati igba ti eniyan ti sobo lati igba ti eniyan ti fi olorun sile ti ati ya eniyan nipa si olorun ni o ti je wi pe aje igbese kan aje olorun ni igbese kan ti ko si eni keni tabi ohunkohun ti o le san nitori owo tabi iye irapada wa o se iye bi iye to be ti a ko ri eni ti o le san igbese yi nitori be anu olorun nikan soso oni o mu igbala wa fun wa gba ti mo so nipa igbala mo so nipa igbala kuro ninu ese igbala kuro ninu idajo ayeraye igbala kuro ninu egun ayeraye ti o wa sori gbogbo eniyan nigba ti eniyan se sugbon anu olorun oni o sanwo irapada wa anu olorun oni o ran jesu christi omo bibi re nikan soso lati wa gba wa la kuro ninu ese wa nigba ti a je ota olorun tẹti sile daradara we pe elese je ota olorun a wa ninu okunkun tele tele a o mo ona iye ona igbala ona ijoba olorun a se je ota si olorun sugbon anu olorun oni o duro anu olorun o lo mu suru fun wa ti o nduro ki a ba le ronupo ada ati we pe ki a ba le gba jesu christi omo bibi re kan soso ki a ba le gba gbo o ti an so ni we pe lai si we pe olorun fi anu han fun wa a ki ba ti ni anfani lati ni igbala bi ki ba se we pe olorun fi anu han fun wa a ki ba ti mo iribiri ohun iyebiye ti jesu christi ti o se lori igi agbelebo a ki ba ti mo ona igbala a ki ba ti le ronupo ada a ki ba ti le gba jesu christi omo olorun gbo ki a si ni igbala ninu mika orikeje ese ikejidinlogun ati ese ikokandinlogun je ke a wo bi olorun se fi anu han fun wa ti o fi dari ese waje wa tani olorun bi iwo ti o ndari aise dedeji ti o nre iyoku ini re koja ko da ibinu re duro titi lai nitori ohun ni inu didun si anu nitori anu re ni olorun fi oju ere han fun wa ti o fi mu aise dede wa kuro ti o fi dari gbogbo aise dede wa je wa ti ko je ki ibinu re ki o wa lori wa titi wese kokandinlogun yo yi pada yo ni eyonu si wa yo si te aise dede wa ba iwo o si so gbogbo ese won sinu ogbun okun ese je ohun ti o wuwo ohun ti o wo wa lorun tele tele o dabi okota olo ti a fi ma n lota tabi ohun ti o tobi ju bee lo o dabi odo ti a fi ma n gunyan ti a so mo wa lorun tele tele nitori be ni o fi je wipe elese ko le woke nitori eru wuwo ti a so mo olorun sugbon nitori anu olorun wo eni ti a so odo mo lorun tabi eni ti a so olo okota nlanla ti a so mo lorun ti o teba ti ko le rin siwaju daradara ti ko le se ohunkohun kọmọkọmọ ti o je wipe ibanujẹ dori agbakodo ti o je wipe ekun asunrin ni lojojumọ
to je wipe eru ese o nwo olorun eru ese npa to je wipe eru ese o fe mu lo si sare lai tojo sugbon ti olorun ri wipe ko si ohun dara dara kan ni igbesi aye re ko si ohun rere kan ti a le ka si olorun ti a le ka mo lowo ti a fi le fi anu han fun sugbon o je ni to je wipe eru ese npa ko si le mu eru ese yi kuro nipa anu olorun ni kan soso je omo ni ti mo so nipa re iwo gan ni mo so nipa re iwo ni eni na ti o je elese tele tele iwo ni eni na ti o je odaran tele tele iwo ni eni na ti o je wipe ibinu olorun iya yera ye nduro de o iwo ni eni na ti o je wipe aso olo yi olo ese okuta ese aso odo odo ese aso omo olorun iwo ni na ti o je wipe iba ma si igbadun iba ma si iriti kankan iba ma si igbala lati aro di ale iba ma si ohun kan ti o le fun ni iriti lati aro di ale sugbon nitori anu olorun o wo ninu ise o wo ninu iya o wo ninu ese re o si so wipe o nfe fi anu han fun o iba ma se anu olorun odo ti aso mo olorun aba ma le ja kuro odo yi tabi olo ti aso mo olorun o ni iba fa olo si orun arimabo lai tojo nkan ti aso mo olorun ese re yi iya ese yi iba je o ninu aye yi iba je o ninu aye ti nbo e o ba lo sonu apadi sugbon oni tani olorun bi iwo ti o ndari ase dedeji ti o nre iyoku ini re koja ko da ibinu re duro titi lai nitori oni inu didun si anu o nso fun a wipe anu olorun o lo mu idariji wa anu olorun o lo mu eru ese o lo mu ko olorun wa anu olorun o lo mu ibanuje eti ese wa fa o lo mu kuro anu olorun o lo nu omije wa nu anu olorun o lo ko oruko wa si inu iwe iye lorun anu olorun o lo wo ese wa nu ti o funfun ti o je ki okan wa ki o funfun gbo bi egbon owo oni o ti pada si wa o ti ni iyonu si wa o ti ti ase dede wa ba o si ti so awon ese wa sinu ogun okun gba to ke nkan wonyi kuro gba to ja won kuro lorun wa ohun to se ni wipe o so won sinu ogun okun o si mo wipe bi a ba so okuta tabi olon olon lanla tabi odo ti o tobi ti o wo bi a ba so sinu okun ki lefo o ma n lo si isale okun ni bayi ni olorun se fun ese wa to je wipe o ti so ese wa sinu ogun okun ti a ko le ri won mo sugbon kini de to se be se tori wipe agbadura popo ni se tori wipe asokun popo ni se tori wipe agbawe popo ni se tori wipe a fi opolopo ini wa fun awon alagbe ni rara ko si ohun ti a le fi fun alagbe ti o le ra igbala fun wa ko si ekun ti a le sun ti o le ra igbala fun wa ko si adura ti a le gba ti o le ra igbala fun wa sugbon nitori anu olorun anu olorun ni kan soso oni o mu ki igbala ki o je ti wa olorun ko se nitori ore ofe re nitori anu re nitori ore ofe ti o ni si wa iyonu ti o ni si wa oni a fi die ni igbala oni a fi nke pe aba baba bi o ba ti to anu olorun yi wo mo ki oko rire bi o ba ti to anu olorun yi wo mo ri wipe o ti mo jesu gege bi oluwa ati olugbala re sugbon ranti wipe ki se ohun ti a fowo ra igbala ki se ohun ti a so wipe emi ni mo je eni to to eni to to eni to ye nitori be ni a fi gba okan mi la rara ko si isogo fun enikeni nitori jesu christi nitori pe o fe wa o ku fun wa nigbati a wa je elese nigbati a je odaran nigbati a je onikupa ni eniyan nigba yi gan ni olorun fi anu re han ti o ran jesu christi lati ko fun wa wo efesu ori keji lati ese ikerin sugbon olorun eni ti se oloro ninu anu nitori ife re nla ti o fi fe wa nigbati awa ti le ku nitori ire koja wa o so wa di aye pelu kristi ore ofe le ati fi gbayin la chari nihi bi a ti n daruko anu be ni a n daruko ore ofe nitori wipe won ma n lo dogba dogba won ma n lo lese egbeji ni ibikan na ni anu olorun ati ore ofe olorun oni
o je oloro le anu o je oloro le anu e le o fi ma le se anu fun o ti o le se anu fun mi ti o le se anu fun awon awon elomiran nitori pe o je oloro ninu ninu anu nitori ife re nla ki se ife kekere ni o gba wala ki se ife ti eran ara ni o gba wala ki se ife ti angeli ni o gba wala iba se wi pe ife ti angeli ni iba se wi pe ife ti eran ara iba se wi pe ife baba ni ti ara si omo ni a ko ba ti le ni igbala oni sugbon nitori ife re nla ife ti o je wi pe olorun nikan soso ni o le ni iru ife be oni o fi fe wa nigbati awa ti le ti ku nitori ire koja awa o so wa di aye pelu Kristi ore ofe le ati fi gba yin la ranti wi pe mo so fun nipa anu olorun wi pe anu olorun lo fun ani idariji anu olorun lo fun ani igbala anu olorun lo fi ore ofe olorun lo fi fun wa anu olorun lo ko oruko wa si iwe iye lorun anu olorun lo so ota olorun di omo olorun anu olorun lo mu akuro ninu okunkun lo mu wa sinu imole anu olorun lo je ki olo ese ti o wuwo pupo ti asomo wa lorun ti o wa ninu okan wa ti o wa ni igbesi aye wa ti ko je ki ani itesiwaju ti ko je ki amo bi ati gbadura ti ko mo ti ko je ki amo bi ati kepe olorun anu olorun ti o tobi jojo oni o mu ki awon ese won yi ti o wuwo ti o dido le mu ki awe won nu ki a ja won kuro ni igbesi aye wa bi o ba ti ni igbala boya o n reti we pe nigbati o ba je eni to ni iwontunwonsin tabi o je omoluabi tabi o je olododo fun ara re we pe nigba na yo sese fun olorun lati gba ola rara igbala ki wa nitori we pe a je olododo igbala ki wa nitori we pe a je omoluabi o ni nigbati awa je elese Kristi ku fun wa nigbati awa je ota olorun a fi ife olorun han wa ni ti wi pe Kristi Jesu ku fun wa nitori be ko si ohun to ni lati ma duro de oni ni ojo igbala oni ni o ye ki o kepe olorun bi o ba ti ni igbala oni ni o ye ki o so fun olorun wi pe o simi le anu olorun o nfe anu olorun o nfe igbala olorun wo epistle ti Paul apostle si Titu ori keta ese ikerin ati ese ikarun sugbon nigbati iseun olorun olugbala wa ati ife re si eniyan parahan ki se nipa ise ti a wa se ninu ododo sugbon gege bi anu re kiyesi gege bi anu re li o gba wala nipa iwenu atunbi ati isodi titun emi mimo awon nkan ti a so nihin won niye lori won se po jojo o nso o ni nitori iseun olorun olugbala wa o tun so ni nitori ife re o ni ki se nipa ise ti a wa se ninu ododo awon elomiran ti oye igbala ko ye won ma gbekele ise owo won won ma so wi pe lati kekere ni awon tin lo si ile eko ojo isinmi lati kekere ni awon tin lo si ile isin wi pe awon wa lati idile onigbagbo wepe lara aro nigbati awon si wa ni kekere ni baba no man lago to man pe won jo to man ka bibeli to man gbadura won ro wepe nitori adura gbegba won won ro wepe nitori ohun ti won se won ro wepe nipa ise owo won ni a fi gba won la rara ki se be elomiran ti oye igbala ko ye a man so wepe ohun o se bi seni kankan ri wepe bi owo ohun ti ri be ninu ohun ti ri ohun oni ke tenikeni madara wipe lati igba ti ohun ti wa saye yi bi won domi sohun lenu ki bo sile wipe ohun je ni titu ohun je ni jeje won ma ro wipe nitori be ni a o se gba won la a nso fun wipe ki se be o ni ki se nipa ise owo wa ninu ododo awon elomiran won ma nso wipe lati igba ti awon ti gbonju lati igba ti awon ti daye awon ki be ni kenija bi awon ti le binu awon ki fi han bi enikeni ti le se won awon ma nlo je eni ati wipe awon je awon ma nse ise ododo ati pe awon ma fun awon alagbe won ma fun olowo ati pe gbogbo eniyan lo mo won si omoluabi o so fun wa oni ko si bi a se le je omoluabi to bi a o ti le se awon nkan ese won yi sita ero okan wa nko ilepa okan wa nko
bí a ti ẹ ṣe nkan wọnyi ni gbangba e ta nṣe ni ikọkọ nkọ abi ọlọrun ori e ta nṣe ni kọkọ ko ri ero inu wa ko ri awọn nkan miran ti o lodi ninu ọkan wa tani o le so wipe o mo tani o le so wipe o mo ju awọn angeli lo o mo nkan ti ọrọ ọlọrun so o ni ko ti le ba iwa funfun iwa mimo lọwọ awọn angeli ka ma ṣe so wi ka ma ṣe so nipa ti eniyan o ni ninu ese ni iya mi loyun mi o mo wi pe okan ese ni la n gbe kakiri eni ti ko mo olorun eni ti ko gba olorun gbo eni ti ko ni igbala okan ese iru ese o la n gbe kakiri nitori be ko si ohun ti a le se gege bi ise ododo gege bi wi pe anfun alagbe lowo ti o le gba okan wala elomiran ma so wi pe igba gbogbo lo ma nlo sori oke lati lo gbadura ati wipe osu kan o le koja ko ma lo sori oke lati lo gbadura won ma jalankato nipa ti ise owo won won ma ro wipe tori pe awon gbadura awon gbawe ati pe ni akoko awe ati adura be awon ma nse ise anu popo awon ma so wipe nitori be awon ni lati de orun orun rere awon o mo wipe ko si ohun ti a le se bi ki ba se wipe eje Jesu Kristi we wa bi ki ba se wipe a fi anu olorun han fun wa bi ki ba se wipe fe olorun fun ara re o koju si wa lati se wa lore ore igbala bi ki ba se be a ko le wo ijoba olorun wo ese ikarun yi lekan si o ni ki se nipa ise ti a wa se ninu ododo sugbon gege bi anu re gege bi anu re gege bi anu re li o gba wala omo adamu kan iran adamu kan iba ma le ni igbala iba ma le ri oju olorun omo adamu kan iba ma le bo olorun dore bi ki ba se wipe anu olorun nitori pe olorun o je eni mimo olorun je eni to korira ese sugbon awon mo ese bi eni momi an je ese bi eni jeun a fi ese korun gege bi ewon oso sugbon nitori anu olorun ki eniyan ki o ma ba segbe o ni aseran Jesu Kristi wipe awa elese awa ti ko lọlọrun awa ti a o mo ojubo olorun awa ti a o mo bi a ti sin olorun wipe ki anu olorun ki o le fa wa somora ki anu olorun ki o le mu wa sile nitori be bi o ba ni igbala no ti wipe anu olorun ni o gba ola abibi o ba ti ni igbala ki o mo wipe ko si ohun ti o n duro de o ye ki o sa wa sodo olorun wipe gba to je anu olorun le a fi n gba wala anu yi si je anu lanla ti o je wipe o n san gege bi odo ni o jin ju odo lo nitori be ki a wa si odo olorun ki a ba le ni anu olorun wo peteru kini ori kini ese iketa olubukun le olorun ati baba Jesu Kristi oluwa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku woni oni eni ti o tun wa bi awon elomiran won ma npa wa jiyan won ma nfe ja wa ni koro eko oro olorun won ma so wipe ewo ni won ton pe ni atun bi nitori wipe nkan ti awon mo ni wipe ki awon ki o ma lo si ki o ma lo si ilesin ki awon ki o ma ka bibeli ki awon ki o se confirmation tabi ki awon ki o se ti iribomi tabi iribomi baptism ti omo kekeke eyi ni ni awon mo gba ti won ba ti dagba tan boya a pe won wa sinu ijo yi ti a si so fun ni wipe a ko le se alai tun yin bi wipe bi ki ba se pe atun eniyan bi o n ko le wo ijoba olorun ti won ba jade lesin bi a ba be lo won wipe iwa su ta gbo oro olorun ti a gbo bawo la se risi a ni gbogbo e o ti ede ye ohun wipe lati kekere lohun ti je olusin olufarasin olufokansin lati kekere ni ohun ti je ni ti o feran olorun popo wipe oruko Jesu iru e leti ohun bi ohun didun orin didun ni sugbon eyi to tun wa n gbo nihin wipe ki a di atun bi ki a di atun bi se ki se igberaga ni awon ejijo onihin rere se ki se igberaga lo n ti won ti won ro wipe awon ni nkan miran ti awon esin awon ijo ti o tin sin ki a to da awon ijo won sile se ki se igberaga lo je ka ro pe a ni nkan ta won ton wo ni ki se be Jesu fun ara re lo wa so atun bi
Oun lo so oun la tun so fun wa nihin o ni olubokunle Olorun baba Jesu Christ Oluwa wa wo to so po se fun wa eni ti o tun wa bi eni ti o tun wa bi ati gege bi opolopo anu re o tun wa bi si re ti aye nipa jinde Jesu Christ kuro ninu oku nipa ni ti opolopo anu re opolopo anu re anu ti o jiji okun lo anu ti o gaju oke lo anu ti o gboroju awo somo lo oni nitori opolopo anu re oni afiri wo pe ko si eni ti Olorun o le gbala elomiran ton ma ro we pe aye o yepun elomiran ton ma ro we pe odaran patapata ni elomiran ton ma ro we pe o ti ese o ti dido ni igbese aye re wi pe ko le sese lati ni igbala ah oni anu Olorun o jinju okun lo anu Olorun o gaju oke lo o gboroju awo somodo oni opolopo anu re nitori opolopo anu yi ti o je agbon magbe ti latodo Olorun to je pe angbon anbu ninu re ko le tan oni tori opolopo anu yi oni o fi ngba eniko kan wala nitori be bo ba ti ni igbala ke lo nduro de nigbati anu Olorun po nigbati anu Olorun jin nigbati o je wipe enikeni ti o ba ke pe oruko Oluwa ni a ogbala iwo lo tun duro de nitori be o ye ke mo wipe anu Olorun duro de enikokan wa anu Olorun ti a fin gbanila anu Olorun ti a fin yi ni pada anu Olorun ti a fin so ni di atun bi o duro de enikokan wa sugbon ni soro wipe nigbati Olorun ti o ba ti fi oju anu wo wa ti o ti dari ese waje wa ti o ti gba okan wa la ki lo nbere lowo wa nitori wipe anu Olorun ki se wipe ki a gba anu Olorun ki a wa sa lo ki a ma wa sodo Olorun mo ki a ma se ife Olorun mo ki lo Olorun be lowo wa nigba ti a ba ti gba anu Olorun ninu okan wa ninu igbesi aye wa ohun kan lo nbe lowo wa ye ki a wo Mika ori kefa ese kejo Mika ninu majemu lai lai o sumo ipari majemu lai lai ninu Mika ori kefa ese kejo ati fi han iwo eniyan ohun ti o dara ati ohun ti Oluwa n bere lowo re bi ko se ki o se otito ki o si fe anu ati ki o rin ni irele pelu Olorun re oni ohun ti a n fi han wa ninu oro Olorun ati ohun ti a ti fi han wa tele tele ninu oro Olorun ni wepe gba ti a wa paapa ti a ti mo nipa anu Olorun gba ti a wa paapa ti a ti ni idariji ese nitori anu Olorun gba ti a wa paapa ti a ti to ebun orun wo nitori anu Olorun gba ti a ti tun wa bi nitori anu Olorun oni ohun kan loko fun wa wepe ki a wa paapa ki a fi anu han fun awon elomiran wepe ki a fe anu ki a se anu si awon elomiran bawo la se le se anu ki a koko so wepe bi a ba fi anu han o je wepe a n fi okan imore han o dabi eni ti o je gbese Jesu papa so nipa re o so nipa anu yi ba o lo se so o so nipa idariji o so nipa enikan ti o je oga re ni gbese igbese yi po to be ge ti o je wipe ko le san igbese na bi a ti le ta ohun ati aya re ati awon omo re bi a ta won si oko eru ko se se fun won ni ojo aye won lati san igbese yi nitori be oga won o dariji eni yi bi o ti dariji o gba anu o gba idariji o gba ife lati odo oga yi sugbon bi o ti nlo ni ori elomiran ti o je ni owo kekere owo binti to ye ki omo lu abi to ye ki eni ti a ti dariji to ye ki o boju foda ni o ba ga ni Olorun ni o so wipe san igbese ti o je mi ni eni keji re wa so wipe ah se soro fun mi ma san owo fun o owo na okunkun ni iye lori owo na okunkun po to nkan lo ba ju sogba ewon gba ti oga re gbo lo wa so fun wepe ah iwo eni ti a dariji iwo eni ti a fi anu han fun o se je ohun roro eniyan to be ti o je wepe o le dariji eni keji re ohun ti Jesu n so fun anihin ni wepe bi a ti ri anu gba lati odo Olorun ti a ti dariji wa ti a ti koruko wa ni si iwe iye Olorun ti a ti so awa ota Olorun ti a so wa di ore Olorun ti a so wa di omo Olorun wipe awa paapa anu ti a ri gba yi o ye ki a fi anu yi han
si awon elomiran wipe igba ta ba se be ni an fi han wipe a ni okan imori je kin ka die fun o ninu Matthew ori kejidinlogun lati ese ikejilogbon ni igba ti oluwa re pe tan o wi fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni jio nitori iwo be mi iwo ki si saanu iranse egbe re gege bi mo ti saanu fun o se o gbo ibere yi oni kini de ki lo se to je wipe o le saanu fun iranse egbe re gege bi emi paapa ti saanu fun o oluwa re si binu o si fun o si fi fun awon onitubu titi yo fi san gbogbo gbese eyi ti o ti je be na gege ni baba mi ti nbe le orun yo se si yo se fun yin bi olukuluko ko ba fi tokan tokan re dari ese ji awon arakunrin re bi olukuluko ko ba fi tokan tokan re dari ese arakunrin re ji nitori be o ti olorun be lowo wa ni we pe ki a gba awon iliri o ngbo wi pe aanu wa fun awon alaanu ati pe o wa fun eni ti gboran si oro olorun ki a fi okan imore han bawo ni olorun se fe ki a se aanu ki lo nreti lowo re ati lowo mi ki a ba le je alaanu kini awon nkan ti a le se ti yo fi han wi pe awa paapa a je alaanu ranti wi pe ipile wi pe a nsaanu ni pe awa paapa ati re anugba lati odo olorun wa ati dari ese wa je wa ati koruko wa si iwe yi lorun ati di atunbi nitori opolopo anu re o ti fi ore ofe han fun wa o wa je ojuse ti wa nisinsin yi lati fi anu han fun awon elomiran bawo ni a se le fi anu han fun awon elomiran wo luko ori kefa ese ikerin din logoji nje kẹyin ki o le aanu gege bi baba yin ti li aanu ki eyin ki o le aanu gege bi baba yin ti li aanu bi abanka bibeli o ye ki a gba emi olorun laaye lati se itumo bibeli fun wa opolopo igba ni a ma nri awon elomiran o sese won ti fe yawo won a pe yawo won pe gbo ki n to fe o mo mo nkan ti baba re ati iya re ti won foju mi ri gbogbo nkan ti mo ni patapata ti mo ti sise fun ni won gba lowo mi ko to dele nitori be ye ko yi o pe o dele na sugbon bi baba re bo se se si mi ti o ni oju anu ti mo bebe ti o to di igba to gba gbogbo nkan ti mo ni patapata laye ko to fi e fun mi ahan o ye ko mo iru nkan ti wa banile nitori be owo ti baba e fi mu mi owo be ni ma fi mu o sugbon olorun so fun a wi pe aanu ti wa ki se bi baba ayawo bo se saanu fun wa aanu wa ki se wi pe a n gbesan lara ayawo wa gege bi baba e bo se se si wa o ni nje ki eyin ki o le aanu gege bi baba yin ti le aanu awon elomiran won ba n ba elomiran se nkankan won ma n so wi pe mo mo bi lagbaja se nse nitori be owo ti lagbaja fi mu mi owo be lemi na fi mu awon eniyan wonyi a ma ri iru iwa bayi lowo awon ti won di adari awon to je wepe boya won ti wa ni adari ni abe elede geesi elede oyinbo tele eni ti o wa ni elede geesi ti a nso yi nitori wepe se amo a n dagba si lojojumo ni nitori pe iwon igbagbo iwon ife iwon aanu iwon ore ofe ti adari tele to ni yi to ni o ni bo se nse si won ohun si nigba ti o wa di adari a so pe emi na nsin mo ti di adari nitori be aanu ti mo le fi han emi na mo ru aanu ti mo nri lodo adari temi tele nisinsin temi na di adari aanu ti mo le fi han o mo ni won nitori pe mo mo bi lagbaja se nse bi lagbaja se si mi be na ni emi na be ni ma se si elomiran o ni aanu wa odiwon aanu wa ki se bi awon eniyan se si wa o ni sugbon bi baba wa ti nbe le orun bi o ti saanu fun wa be ni ki awa na ki o ma saanu bi o ba gbe nkan won yi yewo bi o ba wo ninu ile
àwọn ẹlòmíràn bẹ bá ń sọ nípa ti ìgbéyàwó wọn máa béèrè ìbéèrè lọwọ wa wọn máa ní kí ni ìyàwó lè ṣe tí máa fi ní kókó gbá ẹ síta kí ni ìyàwó lè ṣe tí máa sọ pé ká pín gàrí wípé ó tó gẹ èyí tó ṣe nì èyí tá a jọ gbé papọ̀ nì wípé ó ti tó mo ti mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wípé mi ò lè fẹ́ ìyàwó mi ṣùgbọ́n gbé tiẹ̀ lọ́tọ̀ kémi náà kí n gbé tèmi lọ́tọ̀ kí la lè kí ni ìyàwó lè ṣe tí a kò fi ní lè ṣe àánú fún ọmọ ó ní ìdáhùn ni wípé kí a máa ṣe àánú fún ìyàwó wa gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti ṣàánú fún wa ṣó ó yẹ kí àwa náà kí a mọ̀ wípé ìgbà tí a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan kò bákùngbé àwọn nǹkan tí ó bí ọlọ́run nínú tí àwa náà ti ṣe ṣùgbọ́n nítorí oore ọ̀fẹ́ nítorí àánú tí ọlọ́run dáríjì wá ó yẹ kí àwa pàápàá kí a mọ̀ pé bí a bá ṣe ọlọ́run bí a bá ti ṣe ọlọ́run tí ọlọ́run dáríjì wá bí aya bá ṣẹ̀ wá bí ọkọ bá ṣẹ̀ wá bí ọmọ bá ṣẹ̀ wá ó yẹ kí àwa náà kí a lè ní àánú kí a lè dáríjì ó ní kí ẹ̀yìn kí ó lé àánú àní bí bàbá yín lọ́run bí ó ti ṣe àánú fún yín ẹlòmíràn ó ṣeé ṣe ọmọ jẹ́ jàǹdùkú ènìyàn ọmọ jẹ́ olè ọmọ jẹ́ bí oníkúpa ni ọmọ jẹ́ ẹni tí ó ń kẹ́gbẹ́ búburú a sì ti kìlọ̀ fún ọmọ yìí ó tètè gbọ́ ìgbà tó wá yá bàbá wa pinnu wípé ọmọ yìí ò ní lè bá wa gbélé ó wá rán ọmọ jáde ó wá sọ fún yín pé láì ẹsẹ̀ ò gbọ́dọ̀ tẹnu ilé yìí mọ́ ó fẹ́ jẹ́ àsùnta lọ máa sùn ta ó ṣeé ṣe kí ó jẹ́ ìgbà yìí gan ni ojú ọmọ wa wálẹ̀ ó wá dọ̀ bálẹ̀ pé bàbá ẹ dáríjì mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ bàbá sọ wípé kí n tó mú ìpinnu ló pẹ́ sí ìgbà tí mo ti mú ìpinnu wípé ò ní bá wa gbénu ilé yìí mọ́ kò sóhun tó tún lè gbẹ́bẹ̀ kò sóhun tó lè bẹ̀ mí kí n gbẹ́bẹ̀ ìyá kúnlẹ̀ á ní ẹjẹ́ àdáríjì ẹjẹ́ ẹ̀ẹ̀kan yìí kí á tiẹ̀ tún kí á tún wọ ọwọ́ ẹ̀ a sọ pé ó tì í pé òun ò ní lè dáríjì àwọn aládùúgbò àwọn ará nínú jésù wọn tún wá wọn ní ẹjẹ́ àdáríjì ọmọdé yìí ó sọ wípé sì òun ti fẹ́ ronú pọ̀dà òun fẹ́ gba ọlọ́run gbọ́ òun fẹ́ tẹ̀lé ọlọ́run ó ní ó ti o rárá ọmọ yìí ò ní bá a gbénu ilé mọ́ kí ló dé ó ní ǹjẹ́ kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé lákọ̀ọ́kọ́ àánú tí bàbá fi fẹ́ wa irú àánú yìí gan-an ló yẹ kí àwa náà kí a ní ṣùgbọ́n jẹ́ kí n sọ nǹkan mìíràn fún ọ nígbà tí a ò mọ ọ̀nà ìgbàlà onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti dúró nínú ọkọ̀ èrò láì sọ̀rọ̀ ìgbàlà onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti wà ládùúgbò láì sọ̀rọ̀ ìgbàlà láì ké tantan fáwọn ènìyàn wípé jésù kristi ń gbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó ṣègbé irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lọ sí ọ̀run àpáàdì láì sí àǹfààní àti ronúpọ̀àdà láì sí àǹfààní àti ní ìgbàlà ẹlòmíràn bí a bá pè é wípé arákùnrin láti ìgbà tí ẹ ti ń wá sí ilé ìsìn ó yẹ kí ẹ lè bá wa darí ìdàpọ̀ ojú ilé ó yẹ kí ẹ lè bá a sọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn arábìnrin láti ìgbà tí ẹ ti ń wá sí ilé ìsìn ó yẹ kí ẹ lè di ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀yin tí ẹ ó lè máa sọ ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè ní ìgbàlà kí wọn kí ó ba lè mọ̀ nípa àánú ọlọ́run a lóhun ò ráyè a ní iṣẹ́ dí òun lọ́wọ́ a ní ìgbà tí wọ́n máa ń ṣe ìpàdé ojú ilé gan ìgbà yí gan ló máa dáná oúnjẹ ìgbà tí wọ́n máa ń lọ ní ọjọ́ sátidé fún ìkẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ ìgbà yí gan ni ó máa ń lọ sọ́jà ìgbà tí wọ́n máa ń pe àwọn òṣìṣẹ́ wípé kí a wà sùn ìrere kí a ṣe tibí kí a ṣe tọ̀hún ìgbà yí gan ni àwọn oníbàárà tòun ìgbà yí ni wọ́n máa ń wá sí ibi àtirajà bí a bá jẹ́ ẹni tí ó lé àánú bí a bá jẹ́ ẹni tí ó mọ̀re ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run fún wa tí a sì fẹ́ ṣe àánú fún àwọn ẹlòmíràn a ò ní jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ láti sọ ọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn wẹ́sẹ̀ 37. Ẹ má ṣe dáni ilé ẹjọ́ a kì yóò sì dá yín ilé ẹjọ́ ẹ má ṣe dáni lẹ́bi a kì yóò sì dá yín ilé ẹbí ẹ dáríjì a ó sì dáríjì yín ó ń sọ níhìn-ín ó ní kí a má ṣe dáni ilé ẹjọ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá ti gbọ́ ohun kan nípa ọkọ lágbájá ọkọ arábìnrin tẹ̀mẹ̀dù wọ́n ti sọ pé lágbájá bó ṣe ń ṣe nìyẹn ọ̀rọ̀ ò dá lẹ́nu ẹ èèyàn burúkú ni ó ti ẹ̀yà mí lẹ́nu pé ní gbogbo ìjọ bí gbogbo ìjọ ṣe pọ̀ tó irú ẹni bẹ́ẹ̀ lórí fẹ́ nígbèsè ayé ẹ nǹkan tó wá náà lórí ìgbà tó ti fẹ́ lágbájá lágbájá mo mọ̀ ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ìpàdé ojú ilé òun ni ó jẹ́ bíi ọ̀gá ní ibi ẹkùn wa lágbájá lé èèyàn burúkú pátápátá gbáà ni
awon oluso agutan mo lagbaja ni won mo we pe lagbaja o ni gbala lagbaja o lori ofe olorun oni ka ma se dani le ejo oni bi aba ti ngbo nipa oko arabirin tabi aya arakunrin ke a ma se dani le ejo ke a ma ba da awa na le ejo o sese ki o je wepe ninu ekun ni ati ro pe nkan kan sele laarin enikan se enikeji enikini a so ti e fun wa lai gbo ti enu enikeji ati be sin dajo gba ta ba de gba ta ma ri lagbaja ta ma ri pe won ti soro e fun wa bode ki wa ohun agan ohun ti ko dara la o fi da lohun o se se papa bi abati so igbalanu ke a ma mo loju elese lo ma mo ni loju elese lo ma so wi pe ke a ko ti wa sohun elese lo ma ni oro ebu lenu ati aba arabirin pade tori pe nkan ton ti so fun o e ton ti gbin si e lokan to si bere lowo lagbaja pe ah won ma soro bayi fun mi se be ni abi be ko ki a je ki o le so ti enu e sugbon a o se be ati be sini mo won loju ati be sini so wi pe eyan buruku ni ati ndajo lai gbo ti enu eni ti an da lejo ko dara be oni bi abaji alaanu a o ni dani lejo ke a ma ba da wa paapa lejo a o ni dani lebi ke a ma ba da wa lebi o sese ki o je omo kan lo sese ni igbala sugbon omo to sese ni igbala yi igbala lo ni ko ti leko igbala lo ni ko ti mo bibeli lekun rere o sese ko be si ni so nipa iya re ko be si ni so nipa baba re ko be si ni so nipa egbon re okunrin egbon re obirin fun wa awa ti a je omo olorun ti a ni igbala ti a si leko ikan ni ki a ni igbala ikan ikeji ni pe leyin igba ti a ba ni igbala ki a keko ihinrere awa ti a ni igbala ti a si tun keko ihinrere o ye ki a le so fun wi pe ah igba ti olorun ti dariji o won ki soro baba eni be igba ti olorun ti dariji o won ki soro iya tabi egbon tabi aburo eni be nitori be bi o ti le je pon se o tele tele se ni ko dariji won se ni ko ma gbadura fun won e lo ye ko jade lenu eni to ni igbala to si ni eko ihinrere sugbon awa ti a ro we pe a je omo olorun awa ti a ro pe a je eni ti emi bi omo ti o sese ni igbala bi o ba ti nsoro baba re ni buburu o soro iya re ni buburu be la apa a ma ba dakun a so ah eyan buburu ni won awon elese won o le se ohun to da ko da be ki a ma se ma dani lejo ki a ma se ma dani lebi o wa nso pe ki a dariji ki a ba le dariji o oni lojojumo ni leyin igba ta ti ni igbala o leyin igba ti a ti mo olorun leyin igba ti a ti de ile isin awon elomiran oye oye won won o mo we pe nigba ti a ba si wa ninu ara yi nigba ti a ba si gbe eru pe yi ti a ba si gbe wo nigba ti a ba wa ninu ago ara ko sese ki a ma se ara wa o sese ki a te omole o sese ki a gbo o sese ki o dabi eni wi pe nkan o seto ni aarin iwo ati lagbaja ati arakunrin ati arabirin o ni a le se ara wa eyi o je wipe anjale eyi o so wipe atun lo muti eyi o so wipe atun lo nsagbere sugbon a le se ara wa iwo na mo bi o ba je eni ti o ti ni igbala fun ojo die o mo wipe oni igbagbo o sese ki a se ara wa ki se nipa ti jijale ki se nipa ti mimuti ki se nipa mimu siga ki se nipa kikobirin jo sugbon o sese ki a se ara wa mo ro pe nkan ti mo nso ye yin mo ni so ye yin nigba ti a mo wipe a le se ara wa oni ki a ma dariji ara wa gba ti olorun ti dariji wa ki a wa paapa ki a ma dariji awon elomiran ki a ma soro pelepele si ara wa ki a si ma se ara wa lore se oran ti ninu luko orikewa ninu luko orikewa lati ese ikerindinlogoji jesu ti so oro nipa eni yi nipa okunrin rere ti samaria ti o se anu fun enikan ti asenijamba je wo lati ese ikerindinlogoji ninu awon meteta wonyi ta ni iwo ro pe ise eni keji eni ti o bo si owo awon olosa o si dahun wi pe eni ti o saanu fun ni Jesu si wi fun pe lo ki iwo ki o si se be gege Jesu so wi pe bi a ba ti to ebon run wo bi a ba ti di eni igbala ki a wa paapa ki a lo saanu ki a lo sore fun awon elomiran
wí pé kí a máa fún àwọn alágbe àwọn aláìní wí pé kí a máa ṣe àánú fún àwọn tí ó sọnù àwọn tí kò tí ní ìgbàlà àwọn tí a ń ni lára àwọn tí a ń dá lóró kí a rí wí pé ọ̀rọ̀ àánú ìṣe àánú ó wà ní ìgbésí ayé wa sí àwọn ènìyàn wọ̀nyí ìbéèrè tí mo fẹ́ béèrè tí a sì fẹ́ dáhùn nínú ọ̀rọ̀ ọlọ́run kí a tó lọ sí àti gbàdúrà ni wí pé kí ni àǹfààní tí ó wà fún àwọn aláàánú kí ni ìbùkún tí ó wà fún àwọn aláàánú kí ni ojúrere àtòkèwá tí ó wà fún àwọn aláàánú yẹ kí n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún ọ kí a tó gbàdúrà kí ó bá lè mọ̀ wípé ohun tí a ń sọ nípa ti aláàánú ó jẹ́ ohun tí ó ṣe iyebíye ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì bí kì í ṣe kí a mọ bíbélì nìkan a rí àwọn tó jẹ́ wípé bí ayé kò tọ́ wọ́n máa da bíbélì sílẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n máa kà láti genesis wọ́n máa lọ sí exodus wọ́n máa lọ sí psalm wọ́n máa ibi kí wọ́n máa kàn dálẹ̀ ṣùgbọ́n ìwà bí ọlọ́run kò sí ní ìgbésí ayé wọn ara ẹni tó mọ bíbélì ṣùgbọ́n tí kò mọ̀ wípé ó yẹ kí a jẹ aláàánú ara ẹni tó jẹ́ pé ó ka àkà sórí bíbélì tí kò mọ̀ wípé ó yẹ kí a ní ìgbàlà àti pé bí a bá ní ìgbàlà ó yẹ kí a jẹ ẹni tí ọkàn rẹ̀ tẹ́ ẹni tó mú sòrò ẹni tó ń ṣoore ẹni tí kì í dáni lẹ́bi ẹni tí kì í dáni lẹ́jọ́ ẹni tí kì í jà ẹni tí kì í ṣe ohun búburú kan sí ẹnikẹ́ni nítorí bẹ́ẹ̀ kì í ṣe pé kí a kàn máa ka bíbélì bí ayé kò tọ́ kì í ṣe pé kí a máa ka àkà sórí bíbélì ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ṣẹ̀ ló wà nígboro tó jẹ́ wípé àti ka bíbélì wọ́n lè máa dà á sílẹ̀ kí a máa rò wípé wípé àti bá ènìyàn ọlọ́run pàdé ṣùgbọ́n wọ́n burú ju nǹkan míì lọ ó yẹ kí a mọ̀ wípé bí a bá ní ìgbàlà a ó jẹ aláàánú a ó jẹ ẹni tí ṣoore fún àwọn ẹlòmíràn a ó jẹ ẹni bíi ti inú ọlọ́run ẹni tó ní ìwà bí ọlọ́run bí a bá sì jẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó dájú wípé ọ̀pọ̀lọpọ̀ oore ìṣòyìnfẹ́ ọlọ́run ni yóò wà fún ẹnì kọ̀ọ̀kan wa nítorí bẹ́ẹ̀ rántí ìbéèrè tí mo ń béèrè kí ni àǹfààní kí ni ìbùkún tí ó wà fún àwọn aláàánú jẹ́ kí a wò ó nínú ọ̀rọ̀ ọlọ́run orin dáfídì orí kẹtàdínlógójì orin dáfídì orí kẹtàdínlógójì láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n èmi ti wà léèwé èmi sì dàgbà èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ tàbí kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ aláàánú lè òun nígbà gbogbo a máa wín ni a sì máa bù sí i fún irú ọmọ rẹ̀ orí níhìn-ín ó ní aláàánú lè òun nígbà gbogbo kí ni àwọn àǹfààní àwọn ìbùkún tí ó wà fún ẹni tí ó jẹ́ aláàánú nígbà gbogbo aláàánú nínú ilé aláàánú sí ọkọ aláàánú sí aya aláàánú sí ọmọ aláàánú sí òbí aláàánú sí alábàágbé aláàánú sí àwọn ibi iṣẹ́ aláàánú sí àwọn tí a bá pàdé aláàánú sí àwọn àlejò aláàánú lè òun nígbà gbogbo kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀ òun ló sọ fún wa ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n wípé irú ẹni bẹ́ẹ̀ a kò lè kọ́ sílẹ̀ láti ọ̀run wá àti wípé kò ní jẹ agbe àti pé ọmọ rẹ̀ kì yóò ṣagbe oúnjẹ wo ìwé òwe orí kẹta ẹsẹ̀ kẹta àti ẹsẹ̀ kẹrin má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí o fi ọ́ sílẹ̀ rántí o nígbà gbogbo ènìyàn ṣe ọ ni má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí o fi ọ́ sílẹ̀ ó dàbí ẹni pé ara ọ̀jẹ́ má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí o fi ọ́ sílẹ̀ ó dàbí ẹni pé ìyàwó rẹ ṣe nǹkan tí ó dùn ọ́ má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí o fi ọ́ sílẹ̀ ó dàbí ẹni pé ọmọ ló ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ṣùgbọ́n bí o ṣe fẹ́ bá ọmọ yìí sọ̀rọ̀ àti ohunkóhun tó fẹ́ ṣe fún ọmọ yìí má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí o fi ọ́ sílẹ̀ ó ṣe ṣe kí ohun kan kí o ṣẹlẹ̀ láàrin ìwọ àti arábìnrin nínú ìjọ láàrin ìwọ àti arákùnrin nínú ìjọ láàrin ìwọ àti adarí láàrin àti àwọn ẹlòmíràn tí ó wà lábẹ́ ìtọ́jú rẹ má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí o fi ọ́ sílẹ̀ so wọ́n mọ ọrùn rẹ kọ wọ́n sí wàhálà àyà rẹ kí ni àǹfààní àti ìbùkún tí yóò tibẹ̀ jáde ẹsẹ̀ kẹrin bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere àti ọ̀nà rere lójú ọlọ́run àti ènìyàn bí a bá ń wá ojú rere àwọn ẹlòmíràn tí òye ò yé wọ́n máa ń lọ ṣe oògùn wọ́n máa ń lọ ṣe nǹkan bóyá wọ́n sín gbẹ́rẹ́ ni àbí wọ́n fi nǹkan pajú wọ́n á ní kí àwọn kí ó ba lè rí ojú rere kí àwọn kí ó ba lè rí ọ̀nà rere lójú àwọn ènìyàn tí àwọn ń bá pàdé bóyá àwọn ń wáṣẹ́ ni bóyá àwọn ń wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àbí lọ́dọ̀ ẹlòmíràn wípé bí àwọn bá fi nǹkan yìí wọjú
bi awon ba fi omi adura we bi awon ba fi ton we we pe awon ni o ma soju ere fun oni rara ohun ti olorun be lo wa ni we pe bi o ba fe ri oju rere lodo olorun ati lodo eniyan we pe ki anu ati otito ki o ma se fi osile bi o ba ti duro ti otito yin rere eko yin rere eko ti ati ko ninu bibeli ti o si fi anu olorun pelu re o ni anu ati oju rere ati ona rere ko ni fi osile ninu owe ori ogun owe ori ogun ese ikeji dilogbon anu ati otito pa obamo anu le asipin di itere mu anu ati otito pa obamo ya ba nso ni pa ti oba o ye ki o ye wa wi pe gbogbo eni ti o di atunbi ni oba ati alufa ni waju olorun aya to si eyi ni o ye ki a mo wi pe oko ti o je ori aya o je bi oba ninu ile re o ye ki a mo wi pe oga ni ibi ise o je bi oba ni bi ise re elomiran ma nso wi pe gba ti awon je oga gba ti awon je adari tabi bi adari ninu ijo tabi bi oga ni bi ise gba ti awon je oko ninu ile baba awon omo ti o wa ninu ile wi pe bi awon ba de oju sile bi awon o ba mu nkan le fun aya ati fun omo wi pe awon rabi wonyi won o ni le mo eto ohun ati ipo ohun oni sugbon anu ati otito ni pa oba mo anu nisin fi di itere mu bi a ba fe pa ipo wa mo bi a ba fe pa oju ere olorun mo bi a ba fe pa anfani ti ani ninu ijo ti ani ni ibise bi a ba fe pa mo o ye ki a mo wo pe ani lati je alaanu ninu iwe owe ori kokanlelogun ese ikokanlelogun eni ti o ba tele ododo ati anu ari iye ari ododo ari ola bi a ba nfe iye ododo ati ola o ye ki a tele ododo ati anu nitori be ati ko oro olorun ye ki nfi nkan kan han ki a to gbadura ninu jakobo ori keji ese iketala nitori eni ti ko saanu le a o se idajo fun lai si anu anu nsogo lori idajo nitori eni ti ko saanu le a o se idajo fun lai si anu o ye ki a mo wi pe ojo idajo nsurebo ojo idajo ko jina si wa lojojumo lojojo ni alale ni a nfi ojo kan ojo kokan somole ni a nfi ojo kokan somo ojo idajo o ni bi a ba se se anu nisinsinyi a se anu fun awon ara ninu olowa a se anu fun awon alejo awon ti ko mo olorun a se anu fun awon ti a o ba pade ri a se anu fun awon to wa nitosi ati awon ti o jina rere bi a ba tin se anu nisinsinyi e ni o mu ki olorun ki o se anu fun wa ni ojo idajo ati gba anu olorun ati gba ori ofe olorun o ye ki a wa pa ki a fi okan imori han ki a ma se anu fun awon elomiran bi a ba nfi anu nisinsin lati odo olorun ki a si nfe ki olorun ki o fi oju anu wo wa ni ojo ikehin ni ojo idajo o ye ki a bere fun ori ofe lati odo olorun ki a wa paapaa ki a ba le ni anu ni igba gbogbo ki o je wi pe ojojumo ti a ba ji a ma di alaanu ibikibi ti a ba nlo a ma di alaanu enikeni ti a ba n ba pade a o ma di alaanu bi a ba di alaanu bee ki a si gbe igbesi aye ailese gege bi ori ofe olorun o daju wi pe nigba ti ipe ba dun a o ji awon oku dide ninu Kristi awa ti a si wa laaye a o pa wa larada a o si gbe wa soke pelu awon ayanfe o ni nitori be bi a ba n reti ore ofe olorun anu olorun bi a ba n reti iyonu olorun ni iru ojo be ni ojo idajo o ye ki a wa paapaa ki a fi anu han nisinsinyi se a n fi anu han fun iyawo wa fun oko wa fun awon omo wa se a n dariji se a ni anu gege bi baba ti ni anu si wa se a n soro pele abi a n binu ni abi a dani lejo ni abi a n kegan awon elomiran se a n sore fun awon elomiran se a n fun awon alaare ni ohun to le so won di alagbara awon eni ti ko ni nkan awon eni to di alagbe se a n fun won ni nkan ti o le je ki ipese die ki o wa ni igbesi aye won awon ti o sonu ninu okunkun ese se a n pe won pada wa sile awon ti a ni lara se a mu won wa sinu ihin rere je ki a dide duro ki a so fun olorun wipe a fe di alaanu gege bi baba wa ti n be le orun bi o ti di alaanu ati wo pe ki olorun ki o ba le fi awon ibukun lati anu re opolopo anu re
ki o ba le fi fun wa wi pe awa paapa a fe je alaanu dide duro lati so fun olorun lati gbadura bi o ba ti ni igbala ki lo tun duro de ki o mo wi pe anu olorun ni o pese igbala fun wa nitori be so fun olorun wi pe o fe ni igbala pe ki o dariji o nitori anu re yo mo awon ese re yo so won si ogun okun yo ja won kuro lorun re yo so di eniti oni dariji so fun

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣe wà lójú, wípé ẹ ṣe wà níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí, ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣí wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé a tún péjọ lónìí níwájú yín. Ẹ ti ṣe wá ní ẹni ìbùkún, ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún dá wa lọ́lá. Oore ọ̀fẹ́ yín, àánú yín, agbára yín, ìtànṣán ìmọ́lẹ̀ ìhìnrere, gbogbo nǹkan wọ̀nyí ni ó ti farahàn ní ìgbésí ayé wa. Nítorí àánú yín lórí wa àti nítorí ìfẹ́ yín fún ọkàn wa tí ẹ kò fẹ́ kí a ṣègbé, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìyè. A dúpẹ́ Bàbá, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí ẹ ti dà wá lé wa lórí. A dúpẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹ ṣe ní ìgbésí ayé wa. Kí a tó ní ìpàdé ti àgọ́ àjọ, àti láti ìgbà náà ni ìbùkún yín ni ó ti ń ṣàn lórí wa. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. A dúpẹ́ wípé ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. A dúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire láti lè gbàdúrà àgbáyọrí sí ìgbàlà. A dúpẹ́ fún ìyípadà ọkàn. A dúpẹ́ fún ìdánilójú ọ̀run rere. A dúpẹ́ wípé bí a bá fi ayé yìí sílẹ̀ nígbò ṣe, wípé a ó rí yín, a ó sì wà pẹ̀lú yín. A dúpẹ́ fún àwọn ohun tí ẹ ti ń jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. A dúpẹ́ fún ìpéjọpọ̀ wa lónìí. A dúpẹ́ pé ẹ ti bá wa bẹ̀rẹ̀. A dúpẹ́ fún àwọn ohun tí a ń gbọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí, gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ìyanu tí ẹ ń ṣe. A dúpẹ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lónìí. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó là wá lójú, ẹ ó kọ́ wa, yóò sì lè yé wa dáradára bí ó ti pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ ní ìgbésí ayé wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ àdúrà wa. À ń fẹ́ ìfarahàn yín ju bẹ́ẹ̀ lọ láàrin wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́. A dúpẹ́ fún àwọn iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn. Iṣẹ́ ìyanu ti ìdánilójú ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé wa. Iṣẹ́ ìyanu ìsọdi mímọ́. Iṣẹ́ ìyanu ìfẹ́ agbára ẹ̀mí mọ́ kúni. Iṣẹ́ ìyanu ìwòsàn àti ìdáǹdè àti ìtúnisílẹ̀ kúrò nínú túbú èṣù. A dúpẹ́ fún ìpèsè Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́. Àwọn ẹ̀rí tí ó ń tó wa létí láti ẹkùn kọ̀ọ̀kan àti láti ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ṣe ìpàgọ́ ní oṣù kejìlá ọdún tí ó kọjá. A ní ọkàn ọpẹ́ àti ìyìn sí Ọlọ́run fún àwọn nǹkan tí ó ń ṣe àti àwọn nǹkan tí a gbàgbọ́ wípé yóò máa tẹ̀síwájú láti ṣe ní ìgbésí ayé wa. Lónìí, ohun tí ó dára fún wa láti gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run, òun ni bí a ó ṣe pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ nínú ọkàn wa, nínú ayé wa, ní ìdílé wa àti nínú ìjọ. Ó yẹ kí a lè wo inú ìwé mímọ́, kí a lè rí ọ̀nà kí a ó fi pa ìbùkún Ọlọ́run mọ́. Èyí ni a fi ń bá wa sọ̀rọ̀ lónìí lórí àkòrí yìí, ẹni ìbùkún. Ẹni ìbùkún, èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbà, lọkùnrin lóbìnrin. Bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ́, èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa, kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí, tí ó sì wà títí pẹ̀lú wa títí a fi rí Jésù lójúkojú. Ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ní ìbùkún Ọlọ́run. Ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́, yálà ní àsìkò Kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí, bẹ́ẹ̀ ni wọ́n ń sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa, ohun tí ó sì kàn wá gbọ̀ngbọ̀n ni wípé ó yẹ kí a lè sọ fún ara wa nínú ìwé.

mímọ́ bí a ṣe lè ní ìbùkún ọlọ́run tí ìbùkún ọlọ́run yìí yóò sì máa tẹ̀lé wa ní ọjọ́ wa gbogbo. Nínú bíbélì ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ ìwúrí nípa bí ìbùkún ọlọ́run ṣe pọ̀ ní ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì àti ní ìgbésí ayé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì àti ní ìgbésí ayé àwọn tí ó gba Ọlọ́run gbọ́, àwọn tí wọ́n gba Jésù Kristì gbọ́, tí a sì gba ọkàn wọn là nínú májẹ̀mú titun. Gbogbo àwọn ìránṣẹ́ tí Ọlọ́run rán sí àwọn ènìyàn rẹ̀ bí wòlíì nínú májẹ̀mú láéláé, bí àwọn àpọ́stélì nínú májẹ̀mú titun, àti Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo pàápàá, gbogbo wọn ni wọ́n sọ fún wa bí a ṣe lè ní ìbùkún ní ìgbésí ayé wa àti bí a ṣe lè pa àwọn ìbùkún wọ̀nyí mọ́. Jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú Deuteronomy orí 30 láti ẹsẹ̀ 21. Èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èmi fi iyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ. Nítorí náà yan iyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Kí a dúró níhìn-ín, kí a wo ohun tí Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísíráẹlì. Kí a sì mọ̀ wípé Ọlọ́run wa ò yí padà. Bákan náà ni lánàá, lónìí àti títí láé. Ìfẹ́ inú rẹ̀ wípé kí àwọn ọmọ Ísíráẹlì kí ó ní ìbùkún, kí ìbùkún yìí kí ó wà pẹ̀lú wọn títí wọn ó fi fi ayé sílẹ̀, tí wọn ó fi wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìfẹ́ inú rẹ̀ yìí kan náà ó wà títí di òní fún àwọn ọmọ Ọlọ́run, fún àwọn tí ó ti bá a làjà nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, nípa kíkọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nípa wíwá ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run, nípa níní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, nípa iṣẹ́ Jésù Kristì lórí igi àgbélébùú. Àwọn tí wọ́n ti bá Ọlọ́run làjà, tí wọ́n ti di ọmọ Ọlọ́run, tí wọ́n jẹ́ ẹni ìgbàlà, ó jẹ́ ìfẹ́ Ọlọ́run. Bákan náà lónìí wípé kí a ní iyè, kí a ní ìbùkún, kí a ní àlàáfíà, kí àlàáfíà yìí kí ó sì wà pẹ̀lú wa títí a ó fi fi ayé sílẹ̀. Nínú ẹsẹ̀ 21 yìí ni Ọlọ́run ti ń sọ fún wọn, ó sì ń sọ fún àwa náà wípé èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èmi fi iyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ. Nítorí náà yan iyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Ṣé gbogbo wa ni a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó dàgbà díẹ̀, ẹni tó tójú bọ́, ẹni tó ti wà ní ayé yìí fún ìgbà díẹ̀, wípé bí a bá fẹ́ sọ̀rọ̀ tí a rí wípé ọ̀rọ̀ yìí jẹ́ òtítọ́, a máa ń pe àwọn ẹlẹ́rìí sí ọ̀rọ̀ yìí. A máa ń sọ wípé mo pe lágbájá àti tẹ̀mẹ̀dù jẹ́rìí ọ̀rọ̀ yìí. Àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀, bí ọ̀rọ̀ wọ̀nyí bí ó bá ṣe nípọn tó, bí ó bá ṣe jẹ́ òtítọ́ tó, bí ó bá ṣe ṣe pàtàkì tó, ni àwọn ẹni tí a pè jẹ́rìí ni wọ́n máa ń ṣe pàtàkì bákan náà. Níhìn-ín ni Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó rò wípé kì í ṣe òtítọ́, ọ̀rọ̀ tí yóò dúró títí ọ̀run àti ayé yóò fi kọjá lọ. Èyí ni Ọlọ́run fi pe àwọn ẹlẹ́rìí tí ó tóbi, àwọn ẹlẹ́rìí tí kò sí fún ìgbà díẹ̀. Ó sọ fún Ísíráẹlì òní ẹ̀gbọ́, ó ní mo pe ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé. Èyí jẹ́ kí ó yé wa wípé ohun tí Ọlọ́run ń sọ ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀, tí ó fi ń fi ọ̀run àti ilẹ̀ jẹ́rìí gẹ́gẹ́ bí ẹlẹ́dà ọ̀run òun ayé. Ó pe gbogbo ọ̀run àti gbogbo ayé, ó fi wọ́n ṣe ẹlẹ́rìí òtítọ́ tí ó ń fi ìdí rẹ̀ múlẹ̀. Níhìn-ín jẹ́ kí ó yé ọ nígbà náà wípé ohun tí Ọlọ́run sọ fún wa níhìn-ín ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Ó sọ fún àwọn wọ̀nyí, ó sì sọ fún wa wípé òun fi iyè àti ìbùkún síwájú wa. Ó sì sọ fún wa ohun tí ó yẹ kí a yàn. Ó jẹ́ kí ó yé wa wípé ìgbà tí òun dá ènìyàn, ó dá wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè yan ohun

Ọlọ́run ti yan ibi, ikú, àìsàn, àìní, ó ti yàn án mọ́ àwọn kan wípé ó ṣeéṣe kírú àwọn bẹ́ẹ̀ kí wọn kí ó gbàdúrà, kí wọn kí ó gbà àwẹ̀, ohunkóhun tó wù kí wọn kí ó ṣe tàbí kí wọn kí ó lè ṣe, wípé kò sí ìyípadà àyànmọ́ tí ó wà ní ìgbésí ayé wọn. Níhìn-ín ni Ọlọ́run ti já irú àwọn bẹ́ẹ̀ ní koro, ni ó ti dá wọn lẹ́bi, ni ó ti pè wọ́n ní òpòrọ́ àti ẹlẹ́kọ̀ọ́ èké. Ó ní òun pe ọ̀run láti jẹ́rìí wípé kò sí àyànmọ́ ibi fẹ́nikẹ́ni, wípé òun ti fún wọn ní iyè àti àlàáfíà àti ikú. Ó ní òun pe gbogbo ilẹ̀, kìí ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan, ó ní òun pe gbogbo ilẹ̀, gbogbo àgbáyé, òun pe wọ́n jẹ́rìí wípé òun kìí yan ibi fún ẹnikẹ́ni, wípé bí ibi, àìsàn, àìní bá wà fún ẹnikẹ́ni, ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ kò mọ ọ̀nà ìtúsílẹ̀, kò mọ ọ̀nà ìgbàlà, kò mọ ọ̀nà bí a ó ti yan ìyè àti ire. Ó ní nítorí bẹ́ẹ̀, kí ayé sọ pé Ọlọ́run ni ó fún wa ní ibi, ni ó yan ibi fún wa ní ìgbésí ayé wa. Ó ní nítorí náà, ẹni tí ó lè dáyàn ni ẹnì kọ̀ọ̀kan wa yan ìyè, kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Ó tún wá tẹ̀síwájú nínú ẹsẹ̀ ogún, ó ní kí ìwọ kí ó lè máa fẹ́ Olúwa Ọlọ́run rẹ, àti kí ìwọ kí ó lè máa gba ohùn rẹ̀ gbọ́, àti kí ìwọ kí ó lè máa fara mọ́ ọ, nítorí pé òun ni ìyè rẹ. Níhìn ni a ń sọ fún wa nípa ẹni ìgbàlà, níhìn ni a ń sọ fún wa ọ̀nà ìgbàlà. Ó jẹ́ kí ó yé wa, ó ní bí a bá fẹ́ ní àlàáfíà, ó ní ọwọ́ wa ló wà, bí a bá fẹ́ ní ìyè, ọwọ́ wa ló wà, bí a bá fẹ́ ní ìgbé ayé àlàáfíà àti ọjọ́ gígùn, ó ní ọwọ́ wa ló wà. Ó ní nítorí bẹ́ẹ̀, ó ní kí ìwọ kí ó fẹ́ Olúwa Ọlọ́run rẹ. A sì mọ̀ wípé kò ṣeé ṣe fún ẹ̀dá láti fẹ́ Olúwa Ọlọ́run bí kì í bá ṣe wípé a kọ́kọ́ mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kì yóò kú, ṣùgbọ́n yíyè ni yóò yè, wípé irú ẹni bẹ́ẹ̀ kì yóò ṣègbé. Nítorí bẹ́ẹ̀, bí o bá mọ ìfẹ́ Ọlọ́run, ó jẹ́ mọ̀ nígbà tí Ọlọ́run bá ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa, ìfẹ́ Ọlọ́run ni. Nítorí pé àwọn ẹlòmíràn ni Ọlọ́run fi sílẹ̀ fún iyì ríra láti máa ṣe ohun tí kò tọ́, kílé tí ó fún wọn sílẹ̀ fún iyì ríra, nítorí pé nígbà tí ó kìlọ̀, nígbà tí ó nawọ́ àánú sí wọn, nígbà tí ó ń pè wọ́n sí abẹ́ ààbò, nígbà tí ó ń pè wọ́n sí ìgbàlà, wọn kò náání. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run ṣe lórí ire tó ta wa lólobó, àwa ni Ọlọ́run ṣe lórí ire tí ó ń sọ fún wa wípé ọ̀nà ẹ̀ṣẹ̀ kò dára, àwa ni Ọlọ́run ṣe lórí ire tí ó jẹ́ wípé ó dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa. Bí Ọlọ́run ti ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa, bẹ́ẹ̀ ni ọkàn wa ń gbọgbẹ́, bẹ́ẹ̀ ni a ń sá tọ Ọlọ́run lọ, bẹ́ẹ̀ ni a ń sọ fún Ọlọ́run wípé a kò fẹ́ ṣègbé. Ìfẹ́ Ọlọ́run ni. Bí kì í bá ṣe pé ìfẹ́ Ọlọ́run, báwo la ṣe mọ bí a ti ń gbàdúrà, báwo la ṣe mọ bí a ti ń tọrọ ìdáríjì, báwo la ṣe mọ bí a ti ń sọ fún Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa, báwo ni a ṣe gba ẹbọ Jésù Kristì lórí igi àgbélébùú, báwo la ṣe gbà á gbọ́? Ìfẹ́ Ọlọ́run ni. Bí a sì ti gbà á gbọ́, bí a ti jẹ́ kí ìfẹ́ Ọlọ́run yìí kí ó fẹsẹ̀ múlẹ̀ ní ìgbésí ayé wa, ó wá ń sọ fún wa wípé ìgbà tí òun ti kọ́kọ́ fẹ́ wa, ìgbà tí òun ti dárí wa nítorí ìfẹ́ rẹ̀, ìgbà tí ó ti gba ọkàn wa là nítorí ìfẹ́ rẹ̀, ó ní nísinsìnyí kí àwa kí ó fẹ́ Olúwa Ọlọ́run wa. Ìkejì, ó ní kí ẹ lè gba ohùn rẹ̀ gbọ́. Àwọn ẹlòmíràn òye òye wọn, bí a bá ń sọ nípa kí a gba ohùn rẹ̀ gbọ́, wọ́n máa ń rò wípé ìgbàgbọ́ nìkan ni a ń sọ nípa rẹ̀. Láti òní lọ, jẹ́ kí ó yé ọ wípé ìgbàgbọ́ àti ìgbọ́ràn, wọ́n jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà. Bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé, bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọ́ràn. Ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí ó lè gba ohùn Ọlọ́run rẹ gbọ́, ó ń sọ fún wa wípé bí a bá gba Ọlọ́run gbọ́, a ní láti gbọ́ràn sí i lẹ́nu. Bí a bá gba Ọlọ́run gbọ́, a ní láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yọ látòrí lọ wípé ìgbàgbọ́ àti ìgbọ́ràn, wọn kì í fira wọn sílẹ̀. Àwọn tí ó bá ní àìgbàgbọ́, àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọ́ràn sí Ọlọ́run. Àwọn tí ó bá

gbọ́ràn sí Ọlọ́run, àwọn wọ̀nyí ni ó gba Ọlọ́run gbọ́, wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gba ìlérí Ọlọ́run gbọ́, wọ́n gba ìdájọ́ Ọlọ́run gbọ́, wọ́n gba gbogbo tí Ọlọ́run sọ nínú ìwé mímọ́, wọ́n gbà á gbọ́. Àwọn wọ̀nyí ni wọ́n máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó wá ń sọ ní ìkẹta wípé kí ìwọ kí ó lè faramọ́, wípé kí a faramọ́ Ọlọ́run, kí a jókòó ti Ọlọ́run. Ṣé èyí nìṣó yí ọ? Nítorí wípé mímọ́ lé Ọlọ́run, àìmọ́ kò lè faramọ́ Ọlọ́run. Ẹni pípé lé Ọlọ́run, àìpé kò lè faramọ́ Ọlọ́run. Ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni Ọlọ́run. Òkùnkùn kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó faramọ́, ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ faramọ́ Ọlọ́run, ohun kan ló máa ń pín ni níyà, ohun kan ló máa ń yani nípa sí Ọlọ́run, òun ní ẹ̀ṣẹ̀. A kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀, àìmọ́, àléébù ní ìgbésí ayé wa. Bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a làkàkà, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a ṣe ohun gbogbo tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Kí a rí wípé iṣẹ́ òkùnkùn, ìrúbọ òkùnkùn, ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristi, tí ó pàtì sápá kan, tí ó tún wá ìrúbọ mìíràn, irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Bí a bá sì fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa, bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́, tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́, ó sọ pé kí a fẹ́ Olúwa Ọlọ́run wa, kí a gba ohun rẹ̀ gbọ́, kí a sì gbọ́ràn sí i, àti pé kí a faramọ́. Ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ. Mo rò pé ó yé ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn, bí a bá ń fẹ́ àlàáfíà, bí a bá ń fẹ́ ìbùkún, ó yẹ kí a faramọ́ Ọlọ́run. Kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ, fún Abrahamu àti fún Isaaki àti fún Jakobu, láti fún un, láti fi fún wọn. Yẹ kí a wo Deuteronomy yìí kan náà láti orí 28. Deuteronomy láti orí 28, ẹsẹ̀ ìkíní. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyè sí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ lé oko. Yẹ kí a dúró níbẹ̀. Ó ń sọ fún wa wípé Ọlọ́run jẹ́ olùbùkún, ó sì máa ń fẹ́ láti bùkún àwọn ọmọ tirẹ̀. Ó wá ń sọ fún wa wípé ó wà lọ́wọ́ wa. Bí a ó bá gbọ́ràn, bí a ó bá fetí sí àwọn àmúyẹ, àwọn tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa, wípé bí a bá ṣe wọ́n, pé ó dájú pé ìbùkún yóò jẹ́ tiwa. Àwọn ẹlòmíràn wọn kì í fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í farabalẹ̀. Wo ní ẹsẹ̀ kíní, ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ. Àwọn ẹlòmíràn wọn máa ń kánjú púpọ̀, bí a bá ń wàásù wọn máa ń kánjú, bí a bá lọ sí ìkẹ́kọ̀ọ́ bíbélì wọn máa ń kánjú. Bí ó bá sì jẹ́ wípé a wá ní àyà ọjọ́ òní fún iṣẹ́ ìyanu àti àkókò ìsọjí, wọn máa ń kánjú. Wọn máa ń sọ wípé nígbà wo ni wọn ó gbàdúrà fún wa, nígbà wo ni wọn ó gbọ́ wọlé àwọn aláìsàn, nígbà wo ni wọn ó sọ wípé kí àwọn àrùn àti àwọn àìsàn àti àwọn àléébù gbogbo tó wà ní ìgbésí ayé wa wípé kó pòórá. Kì í ṣe àdúrà ni àkọ́kọ́. Bí a bá ń gbàdúrà ṣùgbọ́n tí a kò fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, irú àdúrà bẹ́ẹ̀ kì í jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Yẹ kí a wo ìwé òwe. Mo ṣe ń padà bọ̀ ní ìwé Deuteronomy, ṣùgbọ́n mo fẹ́ fi ohun kan hàn ọ́ ní ìwé òwe 28:1. Ìwé òwe
orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹni tí ó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin àní àdúrà rẹ̀ pàápàá yóò di ìríra. A rí ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí wọ́n máa ń rò wípé àdúrà nìkan ni ọ̀nà sí ìbùkún. Ó ṣeéṣe akóbìnrin jọ á wá a fẹ́ gbàdúrà láì ṣe àtúnṣe. Ó ṣeéṣe èyí tó jẹ́ wípé ó ń gbé bíbélì lọ́sàn-án, ó ń gbé ẹbọ nínú òkùnkùn lóru á wá a fẹ́ gbàdúrà. Ó ṣeéṣe àwọn tí ó jẹ́ wípé wọ́n máa ń fẹ́ fi sáàmù ba ti ẹlòmíràn jẹ́ gẹ́gẹ́ bí èrò tiwọn àti gẹ́gẹ́ bí ìṣe tiwọn, àwọn náà wá wọ́n á fẹ́ gbàdúrà. Ó ṣeéṣe àwọn tí ò ti ronú pọ̀adà, àwọn tí ò ti ipò ẹ̀ṣẹ̀ sílẹ̀, wọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n máa ń sọ wípé àwọn sáà ń fẹ́ ìbùkún Ọlọ́run nítorí pé oṣù kínní ọdún la wà yìí. Nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ kí wọn kí ó wá sínú ìjọ, kí a sá máa gbàdúrà fún wọn, kí a máa gbà àwẹ̀ fún wọn, kí a máa jẹ́ kí wọn kí ó rí olùṣọ́ àgùntàn, kí ó lè máa gbàdúrà fún wọn, kí gbogbo ìṣòro ìgbésí ayé wọn kí ó lè pòórá ní sòro. Ó ní bí a bá fara balẹ̀ láti gbọ́ ohùn Olúwa Ọlọ́run wa, Ọlọ́run kì í ṣe ìránṣẹ́ wa tí ó jẹ́ wípé kí a kàn máa ran níṣẹ́, ẹ lọ mú ìwòsàn wá fún mi bẹ́ẹ̀ yẹn, lọ mú owó àti àásìkí lọ mú wá fún mi ibi tó fi pamọ́ sí, lọ mú àwọn dúkìá ayé yìí ṣòmọ̀ wípé mo ní ẹbí tó gbòòrò àti àwọn ọmọ tó pọ̀, ẹnu tó ń jẹun lórí tábìlì mi wọ́n pọ̀, nítorí bẹ́ẹ̀ lọ mú ìpèsè wá fún mi. Ọlọ́run kì í ṣe ìránṣẹ́ wa. Bí a bá ń fẹ́ ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run, a ní láti kọ́kọ́ fetí sílẹ̀ kí a farabalẹ̀ láti gbọ́ ohùn Ọlọ́run wa. Nítorí bẹ́ẹ̀ ni ó fi sọ fún wa, ó sì yé wa, ó ní ẹni tí ó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin àdúrà irú ẹni bẹ́ẹ̀ pàápàá yóò di ìríra nísinsìnyí. Jẹ́ kí a padà sí Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kìíní yóò sì ṣe. Bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ, àwọn ẹlòmíràn bí wọ́n bá ń kọrin ègbè wọn kì í kánjú, àwọn ẹlòmíràn bí a bá dúró láti gbàdúrà ìbáṣe ọgbọ̀n ìṣẹ́jú wọn kì í kánjú. Ṣùgbọ́n bí a bá ti ṣí bíbélì, ìgbà tí a bá ti ń wàásù fún ìṣẹ́jú márùn-ún fún bíi 20 ìṣẹ́jú, wọ́n máa fasẹ̀ ralẹ̀, wọ́n máa dìde, wọ́n máa nà, wọ́n máa ṣe bí ẹni pé nígbà ni ìwàásù máa parí, eléyìí náà dẹ̀ ti ń pọ̀ ju, a ò ní ka bíbélì tán lọ́jọ́ kan. Kí ló dé? Bíbélì ṣá, bẹ́ẹ̀ ni. Èyí ni a fi lè rí ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run, nítorí pé ó ti sọ fún wa kí a tó wá síwájú rẹ̀. Ó ní bí a bá ti ń bọ̀ níwájú Ọlọ́run, ó ní kí a ṣetán, kí a múra sílẹ̀ láti farabalẹ̀ gbọ́ òfin Olúwa Ọlọ́run wa. Ó ní bí a bá sì ti ń gbọ́, kí a múra sílẹ̀ láti kíyè sí àti láti máa ṣe àṣẹ rẹ̀ gbogbo tí ó pa fún wa léòní. Kì í ṣe díẹ̀ nínú àwọn àṣẹ rẹ̀, kì í ṣe púpọ̀ nínú àwọn àṣẹ rẹ̀, àwọn àṣẹ rẹ̀ gbogbo tí ó pa fún wa. Àwọn ẹlòmíràn máa ń wá sáàrin wa ṣe gáfárà fún mi. Ìrèdí tí mo fi ń sọ àwọn nǹkan wọ̀nyí ni wípé mo fẹ́ kí ìbùkún Ọlọ́run kí ó máa ṣàn ní ìgbésí ayé wa nínú ọdún yìí. Mo fẹ́ kí ìbùkún Ọlọ́run kí ó pọ̀ yanturu ní ìgbésí ayé wa ní ọdún yìí. Mo sì gba Ọlọ́run gbọ́ wípé bí a bá ṣe ojúṣe tiwa yóò rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ìbùkún ti ìwòsàn ni, ìbùkún ti ìpèsè ni, ìbùkún lọ́nà gbogbo nínú ẹbí, ìbùkún fún ara wa, ìbùkún fún àwọn ọ̀rẹ́ wa, ìbùkún fún àwọn ìdílé wa, ìbùkún ní ìrìn àjò, ìbùkún ní ilé, ìbùkún lóde, ìbùkún níbi iṣẹ́ wa, ìbùkún níbi ọjà wa, ìbùkún lórí àwọn ọmọ wa. Mo gba Ọlọ́run gbọ́ wípé bí a bá ṣe ojúṣe wa, ìbùkún Ọlọ́run yóò wà fún wa lọ́pọ̀lọpọ̀ nínú ọdún yìí lórúkọ Jésù. Ṣùgbọ́n kí ó torí bẹ́ẹ̀, èyí ni a fi ń sọ wípé ó yẹ kí a fetí sí ìfẹ́ Ọlọ́run, kí a fetí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kí a máa ṣe àṣẹ rẹ̀ gbogbo. Ẹlòmíràn tí ó bá dé àárín wa, bí a bá ń sọ fún wípé arákùnrin, bí o bá sọ wípé o jẹ́ ẹni ìgbàlà, èyí ṣe tí ó fi jẹ́ wípé o tún jẹ́ akóbìnrin jọ, a ní má ka òfin sí mi lẹ́sẹ̀, má kọ́ mi lófin. Ohun tí mo mọ̀ ni pé aláàánú lọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, aláàánú lọ Ọlọ́run, ṣùgbọ́n ó jẹ́ ẹni mímọ́. Aláàánú lọ Ọlọ́run, ṣùgbọ́n ó ní àṣẹ, ó ní òfin, ó sì ní ọ̀rọ̀ tí ó ń fẹ́ kí a tẹ̀lé. Bí o bá sọ fún ẹlòmíràn wípé arábìnrin, ariwo pé ẹ ti ń wá fún ìgbà díẹ̀, a sì rí wípé ó dàbí ẹni wípé ẹ ń jẹ́rìí pé ẹ ti di ẹni gbà, a ní bẹ́ẹ̀ ni.
ani mo dupe lowo Olorun lati igba ti mo ti denu ijoye wo pe Olorun o fi mi sile bi mo tin kunle bayi be l'Olorun se fun mi bi mo tin bere be l'Olorun da mi lohun ati wi pe awon nkan miran ti wa to se leri fun mi to je pe mo gbagbo wi pe yo mu won se bo so pe ah adupe lowo Olorun o e ma tesi waju osugbon ewo le tun kokora yi te ti torun to wo ti gbogbo e e fe fi oruka si ero si ese papa ewo le tun kokora eyi cheni lorun eyi ti bilete eyi ti bi nimu ni gbogbo e ani ah mi o wa fun yin e ti mo wa fun ni ibukun olorun be ni arabirin ibukun olorun wa sugbon ibukun olorun wa fun awon ti won pa gbogbo asere mo bi a ba nfe ibukun olorun o ye ki a feti sile o ye ki a farabale ki a ma so fun olorun wi pe olorun mi o gbodo mi o fe je omo langidi omo adai gboran omo ti o nko eti ikun si oro ti baba re ma nso sugbon mo fe je eni ti o ngboran si gbogbo ase olorun mo si gbagbo wi pe bi o ti le ni isoro pe bo ba so fun olorun wi pe ki o fun olori ofe olorun yo fun olori ofe awon kan to soro fun oloni awon kan to ro pe atunse yi soro iwo so bi onigbagbo ko soro pe ki a ma ko birin jo oko kan aya kan ko soro olorun a fun olori ofe so mo wi pe ikan na ni wa eran ara to gbe wo ni awa na gbe wo awon isoro to ni ni awon onigbagbo miran na ni pelu sugbon olorun fun olori ofe olorun to fun awon yoku lori ofe o daju pe bo ba so fun olorun bo ba be ranwo lodo olorun yo fun olori ofe lati pa gbogbo asere mo ori opolopo wa ni olorun ti yi pada awon ti o je wole wode tele tele awon ti o je wi pe bi won ori obirin lati se palapala lati se iwa ife kufe won o le simi awon ti o je wi pe bi won o mu oti opti amuyira tele tele won o le simi lojo kan awon ti o je wi pe bi won o jale bi won o jale onile lati bo ti won leyin bi won o yi iwe nibi ise won o le simi awon ti o je wi pe owo osu won ki to won tele tele won ma ti oju lede ile won ma de eni to ntoro awon obirin won ma to lowo okunrin won ma duro segbe titi en won ma wa moto won ma wa owo sugbon nigba ti ori ofe olorun wa si igbesi aye won yi pada ma de iyi pada atorun wa to yi oro won pada to yi iwoso won pada to yi ise won pada olorun to fun iru awon be lori ofe o daju wi pe bi iwo papa ba farabale bi o ba so fun olorun wi pe o nfe yi pada o fe igbala toto yo gba okan re la yo yi opada yo mo atunse wa si igbesi aye re je ki a so fun olorun wi pe a o farabale a o gbo ofin olorun a o se ife olorun o si so fun wa o je mo olorun ni ero giga nipa wa bi mo ba ka awon ese olorun yi fun mo fe ki o fokan bale wi pe bo se ti ibukun ni ibukun wa lodo olorun bo se ti ojo ibukun ni olorun setan lati ro ojo ibukun si igbesi aye wa kiki wi pe o fe je o fe ki a je ile ti omo eni ti ngboran wo ti o so fun wa ni ese ikini yi o ni nje oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wi pe oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wo kini hi awon elomiran ti oye oye won ma tanra won je won si ma nfe lati tan wa je bi enikeni ba fe tan o je iwo ma se gba won ma so pe ah o lo dara po mo awon ni bibeli awon alatunbi awon to je pe datunbi tabo datunbi adura shaani gbogbo gba bibeli ni gbogbo gba ah wa di alai ni ise abo lowo e gbogbo nkan aparun lowo e ma da won lohun olorun so fun a pe bi a ba je eni ti o ngboran o ni emi o gbe oga ju gbogbo orile ede aye lo olorun ma nje eni ti nwi be ki o ma se be bi rara orun ati aye le koja lo kikini ninu oro olorun ninu ileri olorun ko ni koja lo laise iwo je eni ti ngboran iwo je eni ti farabale iwo je eni ti feti si oro olorun o ni owo gbe oga ju gbogbo orile ede aye lo o ye ki agba ri olorun je awon mo israeli ni soro gba ti won wa ni ile egypt won ni ga won ni go e je wi pe won ni kankan rara won je eru awon ti won sin se isiru fun won san o fun won
Wọ́n jẹ́ àwọn tí wọn kò lẹ́nu.